nígbà tí ó ti lù wá pa láti alẹ́ àná ọ̀dọ̀ ọlọ́run ọba òun òun náà ni a padà sí ń yọkan àtẹ̀mí àtẹ̀yìn a mà dúpẹ́ fún ọlọ́run ọba orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run mọ́jì ọ́ dàrú o bá a ti ń jí làárọ̀ àwa ń fa ọ̀rọ̀ wa à ń fa alẹ́ ọlọ́run ọba lọ́wọ́ à ń fa ọ̀rọ̀ wa à ń fi lé ọlọ́run ọba ọba àláà lọ́wọ́ iléeṣẹ́ wa àdàbà 88.9 FM ọlọ́run ọba mọ́jì ó túká láéláé bí ò bá túká bẹ̀rẹ̀ látòrí gm tó fi kárí gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ ọlọ́run ọba mọ́dọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa rú ìlú wa nílùú ondo state ọlọ́run ọba mọ́jì ó dàrú tí ò bá dàrú ọlọ́run mọ́dọ̀rọ̀ tiwa dàrú ń bẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni ọlọ́run mọ́jì ó dàrú ọlá láà ilẹ̀ ayélujára lọ́wọ́ mo ní mo jí sáyé lówùúrọ̀ yìí ọlọ́run yá rọ́bì dákúnjẹ́ ńlẹ̀ èjì ìtọ́lá rọ́bì ọlọ́run dákúnjẹ́ ńlẹ̀

0: 9 PM daily. Venue now. Prayer Mountain, Orioke Ogo, by Old Secretariat, Area 1, Abuja, Abuja Total Deliverance. Professor Samuel Adebayo Ojoma, by authority, go the professor. Call your testimony, sure, Papa.
1: Who come in? Bukola blessing, Peter. So, mo fe jeri si nkan t'Olorun se ninu aye mi nipase Olorun woli Samojo baba authority mo fe jeri lati gba ti mo tin wa si program ti mo tin gbo program won ori radio ni mo ti ma ngbo gbogbo nkan to ba ni ka se mo ma nse gbogbo nkan to ba ni ka se mo ma nse Olorun de nje re si agbara won yi pada ele program won ti ma koko lo ti ma oko lo pe mo lo program won ohun ni ti won se ni stadium mo lo si isogojo meta yen mo lo mo gba ororo ngba ti mo mu wale Olorun jere agbara won Olorun jere agbara won ma mu ororo yen ati omi yen ma won si bi oja mi ma won si bi oja mi Olorun jere agbara won yi pada nsele awon eyan raja oja mi ya gbogbo nkan kan n change ni gbogbo nkan n change gbogbo nkan lo dede gbogbo nkan lo dede lati gba ti mo ti n lo mi ati ororo yen gbogbo nkan lo dede mo fe jeri si agbara Olorun Samojo authority pe Olorun won sise agbara ninu aye mi ipe won sise ninu aye mi ipe won sise agbara ninu aye mi ataye mi ati idile mi idile mi gba yi pada iṣẹ́ ọkọ mi ń lọ dédé gbogbo yín ń lọ dédé à ń ṣe à ń rọwọ́ yọ ohun ẹ̀ṣẹ́ o ẹ̀rí mi nìyẹn o.
2: Àwọn nǹkan tó mọ lágbára rè.
3: These are things that are so bad.
2: Kí àwọn ẹ̀rí báyìí máa jáde.
3: When there's more than this is coming.
2: Kẹ́yìn dẹ̀ gbọ́ pé àwọn àtàdúrà báyìí lọ.
3: And you know that there's prayer that is.
2: Kó wá wò pé kí ni wọ́n ń ṣe.
3: I don't want to do it.
2: Nà jẹ́ ń fi àwọn ìyàtọ̀ kan ẹ̀.
3: Let me show you some differences.
2: Nínú Bíbélì.
3: In the Bible.
2: Àwọn kan wà.
3: They are some.
2: Wọ́n la nǹkan kọjá.
3: They pass through this.
2: Wọ́n gbàdúrà.
3: They pray.
2: Wọ́n gbà àwẹ̀.
3: They fast.
2: Nǹkan yẹn yí padà.
3: And that will change for better.
2: Mordecai.
3: Mordecai.
2: Àti Esther.
3: And Esther.
2: Nítorí tí wọ́n ṣe.
3: Because of what they did.
2: Tí wọ́n gbógun ti àwọn Júù.
3: That they were fighting.
2: Méjèèjì.
3: These two people.
2: Wọ́n wọnú àwẹ̀ àtàdúrà.
3: They went to fasting and prayer.
2: Àti gbogbo àwọn èèyàn wọn.
3: With all their people.
2: Ọ̀tá wọn.
3: Their enemy.
2: Eh?
3: Their own enemy.
2: Amani.
3: Amani.
2: Igi tó rí ilẹ̀ ló kú sí.
3: The tree is planted in hundred.
2: Gbogbo ẹni tó bá ń lé lójú àlábí tí ẹ báyìí.
3: Everybody is adjusting the dream like you.
2: Tó ń jẹun lójú
3: oorun. You are eating the dream.
2: Tí wọ́n ń mì tí wọ́n ń fì.
3: They are shaking you. They are pulling you.
2: Tó gbọ́ nípa àdúrà
3: tàwẹ̀ báyìí.
2: Ọjọ́ mẹ́sàn-án.
3: For 9 days.
2: Tó tún káwọ́ gbéra.
3: And you fall to hand.
2: Ọ̀rọ̀ ẹ̀ ń fẹ́ ìfurasí.
3: You need to suspect.
2: Ẹ̀sìká yẹ ọba.
3: Ẹ̀sìká the king.
2: Number 2. Ó ṣàìsàn dojú
3: ikú. He was sick unto death.
2: Wọ́n wá rán wòlíì sí.
3: God sent prophet to him.
2: Ọlọ́run ló sọ fún wòlíì.
3: God himself told prophet.
2: Lọ bẹ ẹ̀sìká yà.
3: God meet the king.
2: Pé yóò kú o.
3: That he will surely die.
2: Ó ní wòlíì máa lọ.
3: He said prophet go don't worry.
2: Mo mọ tí màá ṣe.
3: I know what.
2: Ó kọjú ẹ̀ sókè.
3: He turned to the wall.
2: Ó gbàdúrà.
3: I started praying.
2: Ó ké pọ̀lọ́hún.
3: He cried to God.
2: Ikú yẹn yí dànù.
3: The devil sinu from him.
2: Jábẹ́sì.
3: Jábẹ́sì.
2: Lẹ́ni kẹta.
3: The third person.
2: Ìyá ẹ̀ ló pe ní Bàdújẹ́.
3: The mother himself named him.
2: Dèrú ìwọ náà tó ló ṣe rere rí. O náà mọ rẹ o ṣe rere rí. O dẹ̀ káwọ́ gbéra. Wípé kò sí tí ó ṣẹlẹ̀. O dẹ̀ náà mọ Lábújá.
3: Your happy end Abuja.
2: O lẹ́gbọ̀n Lábúrò.
3: Your brother and sister.
2: O dẹ̀ mọ̀ pé ìdílé yín wọn ṣe rere.
3: I know your family is long journey.
2: Irú ìpàdé ńlá lọ́jọ́
3: ojú. The kind of prayer this is going on every day.
2: Ìkòròdú àdúrà yẹn wà ń bẹ̀.
3: Prayer is going on there.
2: Àkúrẹ́.
3: Àkúrẹ́.
2: Ní Ondoro.
3: Àdọ́ndọ́rọ̀.
2: Irú àkókò yìí tí mo máa pè wọlé.
3: The
2: deadline
3: like I'm dead.
2: Sorry, my joy, you physically kedere.
3: I'm
2: a woman kedere.
3: But you watching me.
2: Toba wa kawa bera.
3: If you not put your hands.
2: Bogbo jome sanyi.
3: All these 9 days.
2: Yo kinjade.
3: I don't join
2: you. Osin to lese.
3: No matter what you
2: do. Odu kani moti mongba wa atadwa. Now, olo unlona misaye.
3: God has sent me to the world.
2: Elo suwe kun wadere.
3: It's not time that test to laughter.
2: El, uri jabe si.
3: Jabe
2: si. Osi kepo lo unishweli.
3: Oba
2: dua.
3: He prayed.
2: Má jẹ́ ń ríbi, má jẹ́ ń ríbi
3: àgbọ̀jẹ́.
2: Gbogbo tó tọrọ lọ́lọ́run ni mo sẹ́. Ìwọ náà láàrin ọjọ́ mẹ́sàn-án. Gbogbo tó bá tọrọ lọ́lọ́ máa mú sí. Abrahamu gbàdúrà.
3: Abraham prayed.
2: Isaac gbàdúrà.
3: pray.
2: Bo ba ti amọ gba won yen.
3: Okay, if you don't remember those
2: words. Jesus Oluwa.
3: Jesus our Lord.
2: O gba dua.
3: Pray.
2: Bible wi pe nikete ti o gba ti a baptist eta.
3: As Christ was baptized.
2: Ni look forward.
3: In Luke 1:1.
2: O gbori oke. Ni look for 16.
3: In Luke 1:16.
2: O si so kale pelu agbara mi mimo. Lati 14.
3: Pe
2: lagbara mi mimo. O kan wa lasan.
3: Is it just grace?
2: Eyan gba ru adua tawe.
3: You don't pray first like this.
2: O mo pada pelu agbara adua. Tori awon ti o se pataki lati gbaru e.
3: Just that is compassionate.
2: Iwo to mo pa ye nle o.
3: You that know that even
2: lo ka second chronicle.
3: Read second chronicle
2: 20. That is first one. Only the meta.
3: O
2: de si go Josaphat. Won on la marun ni se. O fi ara esi wo Oluwa. O gba we o gbadua. O ta lo para won. O le bori ogun.
3: Eyin
2: ta jo pade. Lori social media. A to pade lo. Pẹ̀lú èso lọ́wọ́ ẹ̀ àti omi kan pẹ̀lú òróró ẹ̀yin tẹ́ wà lábújá tó bá mísì àná wọn orí ọ̀fẹ́ gbẹ́ẹ̀ ni torí òróró yẹn là ń lò lọ́wọ́ olóde máa máa lò wọ́n máa gba tí wọ́n lákùrẹ́ lẹ́ni bẹ́ẹ̀ ni ní ìkòròdú àwọn ìjọwà gbogbo tí wọ́n ní program fúnra ọlọ́run sí ọ wàá ṣe rere ogun jíjà rẹ tán ìdààmú rẹ tán wàhálà rẹ tán wọ́n fi pẹ́tẹ́rù sí túbú ní actuel àwọn ìjọ kọ̀kọ́ gbàdúrà wọ́n pa jacobu arákùnrin johanu bọ̀ ní kété tí wọ́n gbàdúrà lórí pẹ́tẹ́rù angẹ́lì kan lọ yọ wọ́n padà mú paul àti sila ní act 16 àdúrà náà ni àwọn èèyàn gbà wọ́n yin lọ wọ́n dẹ̀ bọ́ o lè escape àdúrà tó bá mú kó gbọ́ mi
3: lónìí
2: o gbọ́dọ̀ gba àdúrà ó rí pé gbogbo tó ń jẹ́rìí wọ̀nyí nígbà tán ẹnìkan ní mo olóhùn gbàdúrà kó lè rówó wọ́n mọ́tò
3: rò
2: ní kété tó dẹ̀ wá gbogbo ẹ̀ dẹ̀ ṣe ogun rẹ̀ aṣẹ́ àdúrà rẹ̀ agbá à ń gba ọrẹ má jẹ̀mú lọ́wọ́ oṣooṣù ni àní kó ṣe wulẹ̀ kó lé tó fi 1000 naira sí kọ́ni liu ọrẹ rẹ àti àdúrà rẹ ó ti gòkè wá so when you pray give offering then when you pray work in holiness
3: rìn
2: nínú ìwà mímọ́ sáà fún iṣẹ́ ẹ̀ṣẹ̀ yóò sì dà fún àwọn àdúrà wa tó kù a fẹ́ lọ gbà á pàdé lálẹ́
3: yìí
2: ní èrè àwa ní
3: gàríkì
2: ní ẹgbẹ́ ó sectariat ó fẹ̀gbẹ́ kẹ́gbẹ́ pẹ̀lú ẹ̀ báyìí fẹ́ǹsì kan náà ló là wá àwa kọjú sí express line ó ti rí billboard wa lẹ́gbẹ̀ẹ́ títì ogun ṣẹ́ fún ọ àdúrà rẹ gbà ẹ jẹ́ tó gbọ́ tẹ́ni ìfẹ́ sọ.
1: ẹ̀ka lẹ́sà authority òkúṣọ́lù amọ́wọ́sàgbàdo tó mo dúpẹ́ ní owó ọlọ́run torí pé kí n tó mọ ìpè ọmọ tí mo ti là kọjá lóṣooṣù ọmọ adúpẹ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́ ni mí lábísí láti ìlú èkó kí n tó darapọ̀ mọ́ orí afẹ́fẹ́ ọmọ tí ojú mi ti rí àmọ́ lẹ́yìn tí mo darapọ̀ mọ́ lópa ìpadà ohun wọnú ayé mi wọ́n bẹ ní pé kẹ́lọ́ jẹ́ kí n náà rí owó kí n lè lọ sí ìlú èkó mo dúpẹ́ pé ọjọ́ tí mo borí òkè ògo báyìí ìyanu bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ayé àmọ́ mi dúpẹ́ o pé lẹ́yìn tí mo rí kúrò lórí òkè ògo ni mo ní ní travel out dúpẹ́ o pé gbé aláyọ̀ dọ́run láyà tàlàfíà o ṣé ní máa lọ máa bọ̀ orúkọ jésù kò ní jẹ́ ìnira o mo ní pípẹ́ lẹ́yìn tó náà lọ náà ní ẹgbẹ́ náà lọ ẹ lọ sí uk wọ́n ti wà lọ́run ní ayọ̀ àtàlàfíà mo ní ọtọ́rọ̀tà máa mi dáàbò bò wọ́n o dúpẹ́ ọṣẹ́ ọṣẹ́ yóò ní bàjẹ́ wá máa gbòrí sí i ọṣẹ́ òhèrè mi nìyẹn o pẹ́pẹ́ náà ní ìgòrí òkè òkè lásán o ọṣẹ́ o wọ́n máa bá mi ràn yín lọ́wọ́ o ọmọ yín náà ọmọ aláàánú ọmọ ṣe rẹ̀ o wọ́n ti ní ògòdé ní ògòjú òní tì í ẹ̀ṣẹ́ sà ẹbí ẹ̀rí mi nìyẹn.
4: Prophetic night, we go pray, worship, receive deliverance from Tuesday, September 4th to Wednesday, 9, 2026, with Baba Authority, Prophet Samuel Adebayo Ojo, Abuja Total Freedom. This night, your time for liberation. Breakthrough. Done with expectation. Live

keep it locked on Adaba FM. Scorsimile.

0: dédé àsìkò yìí ni bí gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ìǹtẹ́ tó kó dé báyìí.
1: Ẹ kú dédé àsìkò yìí èèyàn mẹ́ta ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adérunkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
0: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
1: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tì báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
1: Bẹ́ẹ̀ni lónìí kẹ̀tíkẹ̀tì.
0: Èló ni àwọn solar system yìí.
1: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
0: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dìkódà, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ́ọ̀pù.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
1: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
0: Láì ṣe náà nẹ́pà.
1: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹni tó bá ní ìdí solar freezer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wà lọ́dọ̀ yín.
1: Ó wà nílé iṣẹ́ wa.
0: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé
1: iléeṣẹ́
0: yín?
1: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, D/6 Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀fọ̀wúyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ awọ́ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yẹ́lò building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fìkàlẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Ẹja tún múlẹ̀ kan sí
1: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ ká àǹfààní eléyìí ó fò ọrù.
2: Wẹ́pà!
0: Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́bá ń bá rí ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí i lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò náà nù lé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀ wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó-Èkìtì, number 123 Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Ajashin House, Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Aframes Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 0 1 0 4 2.

0: Àbá. Àbá. 88.9 FM là ń gbọ́.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ikọ̀ PBAT Mandate Elders Forum nípínlẹ̀ Ondo ni wọ́n ti rọ gómìnà Lucky Ayédátiwa wípé kó ṣe ètò ìparí ìjà pẹ̀lú ẹni tó jẹ́ mínísítà fọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ yìí Olúbọmi Tunji Ojo pẹ̀lú àwọn ìkàn ẹgbẹ́ òṣèlú àwọn tọ́rọ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ yìí. Ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún Démọ́lá Ìjábíyì inú fan ìpè yìí níbi ìpàdé nǹkan ilé ìtọ́ wáyé nílùú Àkúrẹ́. Ìjábíyì ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo ni wọ́n nílò àtìlẹ́yìn gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pẹ̀lú àwọn tọ́rọ̀ kan láti lè ṣe àṣeyọrí ètò ìdìbò. Ó ṣe àpèjúwe Olúbọmi Tunji Ojo gẹ́gẹ́ bí irinṣẹ́ eléyìí tó dúre fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC gan. Ìjábíyì ọ̀hún kò ṣàìtàn abẹnu àtẹ́lu àgbéta kan èyí tí wọ́n ní olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ tí wọ́n ní ó gbéta níbi tí ó ti ń ba ojú àwọn àgbààgbà àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n ti ń bà jẹ́. Bákan náà ló tọ́ka sí wípé ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ètò ìbáraẹnisọ̀rọ̀ ètò òṣèlú bí ó ṣe pàtàkì ṣùgbọ́n kò yẹ kí wọ́n lo àsìkò náà láti máa tún máa ṣe ìkọlù sáwọn èèyàn. Ìjábíyì lọ́wọ́ kí sí àwọn orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n ṣe àtìlẹyìn fún àtiwọlé padà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àlàyé wípé ìṣọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú náà pẹ̀lú àwọn tọ́rọ̀ kan ó ṣe pàtàkì láti lè ṣe àṣeyẹ tálákànṣepọ̀ lẹ́tọ̀ ìdìbò. Bákan náà ó ní àwọn ẹgbẹ́ òṣèlú àwọn ẹgbẹ́ tí wọ́n wà fún ètò ìṣèjọba rere tí wọ́n ṣe àtìlẹyìn ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti ní gbẹngbẹ̀ng báyìí. Ó ní àwọn wà lẹ́yìn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìwọlé padà rẹ̀. Àwọn ikọ̀ ọ̀hún tí wọ́n pè ní Labour for Good Governance Support Group iná jẹ́ pé a ti rí àwọn ẹlẹgbẹ́lẹgbẹ́ káàkiri àwọn ìjọba ìbílẹ̀ bíi 18 nípínlẹ̀ yìí tí wọ́n sì kéde àtìlẹyìn wọn ọ̀hún níbi ètò tó wáyé pẹ̀lú aṣíwájú Mande Group ní sẹkítírátì ọ̀hún nílùú Àkúrẹ́. Níṣe ni àwọn ẹgbẹ́ ọ̀hún láti rí àwọn tí ó jẹ́ pé wọ́n ń fọṣọ àwọn adirun àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ Caring Earth Mechanic Village àwọn tí wọ́n ń ta búrẹ́dì àwọn aránṣọ tẹ́lọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ míì ni wọ́n ti pè pẹ̀lú àwọn míì tí wọ́n sì jẹ́jẹ́ wípé àwọn kó àwọn ọmọ ẹgbẹ́ wọn jáde ní kẹ̀tíkẹ̀tì láti dìbò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027. Ẹni tó jẹ́ Ààrẹ ẹgbẹ́ náà Comrade Solomon Adelega ó sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ wọn ọ̀hún ló wà níbàámu pẹ̀lú bí wọ́n ti bójú wo àwọn ètò eléyìí tí ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe. Adelega ọ̀hún ó tún wá ṣèlérí wípé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ikọ̀ náà àtàwọn tọ́rọ̀ kan lẹ́sẹ̀kùkú ni wọ́n ṣe àtìlẹyìn fún ìwọlé padà sáà kejì Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nígbàtí òun náà sọ̀rọ̀ níbi ètò ẹni tó jẹ́ olùdarí àgbà fún ikọ̀ aṣíwájú Mande Group Olúmúyíwá Aságúnlà ó gbóríyìn fún àwọn ikọ̀ náà fún ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ akin tí wọ́n gbé láti fi òǹtẹ̀ lu ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì. Aságúnlà ọ̀hún ó ní ìfòǹtẹ̀ ló ń fi hàn wípé wọ́n ní ìgbàgbọ́ kíkún ikọ̀ ní ìgbàgbọ́ kíkún nínú ìdarí ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó wá kí sí àwọn ọmọ ẹgbẹ́ náà wípé kí wọ́n túbọ̀ fi ara wọn jìn lórí ẹ̀. Ekan ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Fisayo Ajisafẹ ló ti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP sílẹ̀ báyìí tó sì ti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC níjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Ètò jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú APC àtàwọn alátìlẹyìn ẹgbẹ́ tó fi mọ́ àwọn tọ́rọ̀ kan lẹ́ka òṣèlú káàkiri ìjọba ìbílẹ̀ ọ̀hún ni wọ́n jáde ní kẹ̀tíkẹ̀tì láti wá kí Ajisafẹ́ káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú náà. Ajisafẹ́ ní òun darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti kó ipa takuntakun fún ìdàgbàsókè àwọn èèyàn rẹ̀ kó sì dájú pé wọ́n jẹ́ àǹfààní mùkútùn ètò ìṣèjọba àwarawa. Bákan náà ni ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC tó kógbá wọlé nípínlẹ̀ yìí ẹ̀yẹ ni Adé Adétìmẹ́yìn o se apejuwe didarapo adisafe na gege bi leyi ti o da gidigidi fun egbe oselo APC nijoba ibile ifedore bi eto hun o na ni o tun fun ni anfani lati je ki awon egbe oselo APC ki won tun bo sona isokan dada ki won si daju pe won tun ba awon eyan soro lese koko saju eto dibo odun 2027 Minister Foro Olululeye Abuja Yin San Wike lo ti soro bayi lori bi won si tin bi oro kiri pelu wipe awon ajo to n fin lomeni to ba pawo olu ni ponpo nile Nigeria EFCC won se iwade awon kan to si wa ninu iko ipolongo ibo Are Bola Ahmed Tinubu Wike o so ninu atotonu re wipe bo se je pe ajo EFCC won se iwadi eni keni ohun oni sugbon eyi ko pinwo eni be lati kopa ninu oro selu minister foro lulule yi Abuja ohun lasiko ti o n ba awon niroyin foro jomi ti oro inu ti so dimo wipe ohun ti ko bojumu ni lati je wipe awon ti won pe won se iwadi ajo EFCC n se iwadi enikan ti won o ti gbe lo si ile ejo ki owa mo wa lanfani lati kopa ninu oro selu ilegbimo asofin ipele delta ni won ti sin awon oloselu ni gbere ipako tako ki won mo wu iwa itaprogan saju eto dibo odun 2027 en to je abenu gan ilegbimo asofin ohun guwon denis inu se ikilo ye gege bi awon asofin bi o tin pada sibi ijoko won leyin isimi eleyi ti won ti ni giwo ohun oro awon to je egbe oselu alatako ati egbe oselu ati awon oludije ki won gbajumo oro eto ipolongo ibo won dipo mimo wu iwa itaporo gan
0: Egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi. Ise lo n pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu okan lo oko mo ni. O se suke suke, da towo re le ni. Oda, ti e kon sun lo ni.
2: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure. Korojo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile. Ta gbe kale lona ti gba lode. 24/7 Aba Make Sure. Ko lo ti nu rara. O ka wo eyin didun, ara riro. A po gede gede do ti ara danu. Logo lo mo okunrin aba Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abamation. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abamation. Gbogbo ìgbà, ìjàwá ìjà òsì, always guide me.
1: E kaabo para iroyin tesiwaju nile okere awon to je oludibo ni Guinea Bissau no ti fi owo si ofin tuntun bayi eyi to je pe yo tun bo nawoja agbara eyi ti are to ni saju eto dibo tireti wa wipe yo waye lodun ta waye eto idibo be ni abi be ko eyi ti awon iko alamojuto ijoba to je ologun lolede ohun ti won se ni o je pe won awon ni won gba eto isakoso ni osu ke osu kokanla odun to koja latari awo eyi ti won ni o wa lori oro eto idibo labe ofin tuntun yi are o ni o je pe yo tun bo ni agbara daada lati le yan eni ti oba je olootu ijoba atawon iko ijoba re Nje ibi ti ari mori lori iroyin ni kutu ai fun ti aro to ni ade mi la wa lo lotu iroyin opeye mi jo danu mu wa si ti gbo yin ise oni ope wa o lagbara lowo Olorun
3: ma fowo
4: ko e di e bi

Ondo State. Kúpe gbogbo ènìyàn nípínlẹ̀ Ondo àti agbègbè ẹ̀ síbi ìpàdé àdúrà ọlọ́jọ́ méje tó gbóná yakinlala. Wákàtí méjì gbáko fún ìtúsílẹ̀ nínú onírúurú ìṣòro. Bí wọn náà bá lè darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn níbi àpéjọpọ̀ àdúrà, Ọlọ́run máa láṣẹ tán. Tú ọ sílẹ̀ kúrò nínú èyíkéyìí ìṣòro t

0: kọkàndínlógún oṣù kẹjẹ ọdún yagino yìí o mama juwọ sí kẹtẹ àwọn ọmọ ẹ lẹyìn yìí mama ti lo 92 years nókè ìpẹ ọjọ kẹrin nínú oṣù kẹsànán ọdún yagino yìí agbé ara mama láti general hospital alade udan wá sílé ẹ ní process iyaba lódòde lódà yìí dédé aago mẹrin àìsàn onígbàgbọ maju kẹlẹlẹ ọjọ kẹrin nínú oṣù kẹsànán mama awọ kaalẹ sùn amẹrukẹru amúyẹpẹ kóyẹpẹ nulẹ lẹyìn èyí ohun ìwẹjẹ ìwẹmọ dáàtẹlẹ ohun ní pápá ìṣeré christ school ó dàbọ mama ọmọ ń gbàbẹ ronú kòtì ọmọ wẹjọ wẹjọ mẹjọ pẹ ẹgbẹgbà ọmọ tọkọ ọrọ bí ẹjẹ náà ọmọ dégbèje kara mata ó dégbèje kara ẹpolówó ẹ àkàràṣẹ méjì síná dágbá tẹnẹ òkótó kẹtẹ àwọn ọmọ ẹ òun mà fi dáka kéde fí mama ẹlẹkọ ó dìgbà o.
1: kiloko lona aya diloko
2: eh o eke beti se no dondun
3: to ifo iki
2: o to tu eruru boyin o de ra usai
3: o de male joda ma ro mo bi no ra te
2: die yi o die mi oloye tope ijiniga
3: aya di ti ilu ore
2: to fi kede
3: odun ogun festival 2026 ti ilu ore
2: 2026 ogun festival in ore kingdom
3: o ma waye yin o ni ojo karun ati ojo kefa osu kesan ara ninu e
2: on the fourth friday ati abobalu aya ati logan
3: lati amogun boko yin
2: o on the fifth ojo saturday ni aisun odun ogun
3: ti ojo ogun gangan funra e je
2: ojo sunday 6th of september
3: eh ni awako alalukuku
2: agbe aroko badunde
3: gbo wa ta nlo irin fi se ise ojo wa
2: gbo wa la nsamulo irin se ogun
3: si di koju ija si gbogbo wa la se awon alale
2: akagbo obaye
3: torin leta lejo to ma data gbatoko enobi
2: e me bogun naja o ma se

0: future.
1: We know they predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
2: 02094613333.
1: Access Pensions, future shaping.
3: Tọmọdé tàgbà ní ẹ̀kan ilé. Ẹ farabalẹ̀ gbọ́ ìkéde pàtàkì yìí. Lórí ọ̀rọ̀ ilé ẹ̀kan ilé ní kàrí àkókò. Aishi Gabriel Oye ládìdí ẹlẹ́kan ọ̀fẹ́ kan. Ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ pàtàkì kan láti ṣèwádìí àwọn àṣírí ńlá. Nípa àwọn tó ta àtàwọn tó ralẹ̀ ní ẹ̀kan ilé. Láti January 2024 títí di èní. Ìgbìmọ̀ ẹ̀kan pẹ̀lú ìwé ẹ̀rí ìdánilójú tẹ fi ralẹ̀ náà láti ìsìn títí di ọjọ́ 15 oṣù kẹsàn-án 2026 lágo mẹ́wàá àárọ̀ sí mẹ́ta ọ̀sán. Ìgbìmọ̀ yìí yóò máa jókòó nínú hall Cinema African Church ẹ̀kan. Gbogbo ẹ̀yin tẹ ti kọ́lé, ẹ̀yin tẹ ń dáko, àtẹ̀yin tẹ ti ṣèkọ̀kọ́ sórí ilẹ̀ náà. Lọ̀rọ̀ yìí kan ẹni bá wa kọ tí ọ̀gbìn sí ìkéde yìí ní ẹ̀kan ilé yóò pàdánù ilẹ̀ náà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 08169605599 Ìgbìmọ̀ ẹ̀kan lábẹ́ ìdarí ẹlẹ́kan ọ̀fẹ́ kan ìkàrí àkókò ni olùkéde.
4: Ètò ìgbaniwọlé mà ti ń lọ lọ́wọ́ báyìí o. Nílé ìwé àtàtà tó máa mú ìtẹ̀síwájú dé bá ìgbé ayé ọmọ. Moral Group of Schools lórí Paraga Ward lọ́bàdàn orí òdìgbò. Ẹni bá mọ̀nà ló yẹ kó máa júwe ọ̀nà fún ni. Torí oríṣiríṣi ọ̀nà ti pọ̀ láyé. Ṣùgbọ́n èyí tó máa yọrí sáyọ̀ ló dáa jù. Ilé ìwé pàtàkì ti di ọ̀tà gbàǹtagbà tó ta gbangba yí kátà àwọn ọmọ ti ń bá wọn mọ rere kọ́ wọ́n rìn papọ̀ láti ṣoríire together. Àti nursery and primary pẹ̀lú secondary session. Gbogbo subject tó wà theoretical contextual psychological là ń ṣe ń bẹ̀. Kódà àtàwọn tó gbé ẹ̀kọ́ sẹ́yìn for substantial experimentation láti àkóyà qualitative education. Gbogbo àwọn nǹkan rere tí mọ́kàn ọmọ balẹ̀ láti kàwé ní bẹ fáwọn ọmọ oníbọ́dì àtonídé. Ilé kìí lọ nítorí àràbàjì gé òtìtì bíire sólà ẹnẹjì tí wọ́n gbé wá látòkè òkú tí wọ́n wá gbé kalẹ̀ ńbẹ̀. Ẹ wá wo àwọn olùkọ́ tó neat tó clean dànùdànù tó tún wà professionally and morally certified gẹ́gẹ́ bí orúkọ wọn. Moral Group of Schools. Ẹ wù ẹ má jẹ́ sọ̀rọ̀ pípọ̀ jù. Ó yá sí Moral Group of Schools. Lórí Paraga Ward lọ́bàdàn orí níjọba ìbílẹ̀ òdìgbò. Ètò ìgbaniwọlé ti bẹ̀rẹ̀.
5: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money at the take ball now.
6: Bet influencer, what be that?
5: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
6: Chai, I bet sign me up.
5: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
7: Mrs. Comfort Olufunke Adekunbi ki lo fi dalele lese olugbala leyin ton lo odun 78 laye 78 years o daro Wednesday, 16th of September, 2026, ni jo ajabo e ka kiri ilu yire, la ago meji osan. Thursday, 17th of September, ni wake up, ni le mama to wani, elegba Ajilu Street, yire owo. La ago meri role, odo Friday, 18th of September, ni eto isinsiku, ni St. John's Anglican Church, yire owo. La ago mewa aro, kete leye yilara mama yo wo ka elesun, la filo simi. Ayeye ito jwa le jwa, ati jwa ni omo si wadi no ba St. John's Anglican Primary School Playground, yire owo. Mama, Mrs. Comfort Olufunke Adekunbi iranse Olorun alaye to faye re si Olorun
8: ama mu koduro
9: ama le dase kan
8: iperinje
9: omo ra pe kale yo dumo do
8: olubojo okore
9: aso ma kaye bira
8: omo ajegun mama morele dola
9: ama luwojo le gbero mi
8: omo akoyin mu wojo
9: pe ba ti gbe yen na dije po
8: aya ojima ila
9: afira moye
8: omo lumoto
9: omo lumoru borun
8: aya omo ile egungun yo tale tale o daba gerode
7: gbogbo omo atawon omo omo lo nkede
10: Fífí òògùn apakòkòrò Larvicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò South East àti Ìfẹ́dọ̀rẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ uniform ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ̀ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú bí tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú òògùn tó yẹ láti dènà kí àwọn ọmọ ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá. Jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní àyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí. Ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín. Ẹ bo àwọn àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì so àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù. Iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí, ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún. Ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín. Rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí ní alaalẹ́ láti dáàbò bo ara yín àti ẹbí yín lọ́wọ́ àrùn ibà. Fún Nàìjíríà tí kò ní àrùn ibà mọ́, kó ipa tirẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn alájọṣepọ̀ fún àrùn ibà.
0: There is a school in Ondo State. It is located in Akure.
2: Honey, I'm worried about the future of our children.
11: You always are. So what is it this time?
2: Their education, darling.
11: If you are talking about the quality of schools, darling, I know one good one at least. The school is particular about good conduct and excellent knowledge impartation. And it invests so much in equipment and quality teachers. I speak of Adetola International Schools, Akure, Nursery, Primary and College.
2: Can we afford it? And where is it?
11: 42 Oshinle Quarters, Akure, and 30/32 Oshinle Quarters, Akure. And honestly, for several decades, the school has made education affordable without compromising quality. Now I am not answering any more questions, darling. Go there and ask them all you want, or call them on 0806-694-0238 or 0703-092-9110.
2: I trust your judgment, dear husband. So let's do it then for our boy and girl next session.
11: Oh, one more thing. Entrance examination into Adetola College holds on Saturday, July 19 at Adetola College, Oshinle Quarters, Akure by 9 a.m.
12: Ọlọ́run ẹ̀san tuntun ṣetán láti gbẹ̀san rẹ lára àwọn ọ̀tá rẹ̀. Ìdíre ti Unity Evangelical Church of Christ, number 5 Solagbade Street, Oshinle Quarters, Akure Ìpínlẹ̀ Ondo. Pè wọ́n sí convention lọ́dọọdún 39 years tọdún ìtútukò. Pẹ̀lú àkòrí, Olúwa yóò gbẹ̀san mi lára àwọn ọ̀tá mi. Gbogbo ewu ti ayé ń yọ lẹ́nu. Tí ọ̀nà àti ṣe rere wá dí gágá, ìwọ gángọ́ ni convention yìí wà fún. Tára ṣàṣà máa bọ̀ ní Sunday ọjọ́ kẹfà títí di Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún 2026. Ago mẹ́sàn-án àárọ̀ títí di ago méjìlá ọ̀sán lẹ́tọ̀ àárọ̀. Ago márùn-ún títí di ago méje lẹ́tọ̀ ìrọ̀lẹ́. Ago mẹ́ta títí di ago mẹ́rin ni àyè wà fún counseling láti bá ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́ yóò máa lò níbi ìpàdé yìí. Lára wọn ni Prophet Taiwo Sunday, JP, Dikin Oluwatosin Odeyemi, Lady Evangelist Mojisola Balogun, Pastor Motayo James Taiwo Jolu Wasun, níbi tí bàbá àti màmá wa, Primate Dr. J.O. Ọmọbòmí àti Reverend Mrs. E.O. Ọmọbòmí, táwọn jẹ́ General Overseer àti Host. Ẹ tara ṣàṣà máa bọ̀ ní Unity Evangelical Church of Christ tó wà ní number 5 Solagbade Street, Oshinle Quarters, Akure Ìpínlẹ̀ Ondo. Ọlọ́run olùgbẹ̀san dúró dìé nínú convention ọdún yìí.
13: Ìwé, aṣọ iléèwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn ń kọ̀.
14: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o. Mú kà.
13: O tún na. Ọwọ́ náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sunun àlàáfíà ó di dandan kó pegedé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Nọ ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
15: Mocha, adding comfort to life since 1959.
16: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTA approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Ori kadun igbaroke wole were a ku ori re o
3: kadun ajo imasan ori mi mo gore o
2: eyi ni gbogbo wa ni sherry exquisite nigeria limited owe na igbaroke fikika bi si wa alayeluwa superior majesty opa dr francis adefarakomi agbede ilu femi loye wa olowo ofi igbaroke gbogbo loye ilu igbaroke atodile atalejo ilu igbaroke patapata bi a ku odun ori kadun ti odun 2026 akalamago wa ma podun je e ma je ka gbagbe wipe ile itura sherry exquisite nigeria limited wa lenny community secondary school owe na igbaroke nigeria exquisite ana won yara ibusu fun fahaji pa and restaurant kitchen ni bitaji je pesu to do so loni ranran omo barbecue and pesu fish constant electricity na wa iseju o we have ultra fast internet connection facility gbogbo to fe se pela yelujara lori social media ofe lo bade lodo wa o assurance ni environment for resort and picnic mi lo mo fe kale ade pele asiko ri kadun yi aye fahaji repete wa nigeria exquisite nigeria limited owe na igbaroke sherry exquisite nigeria limited lo so wi pe odun ori kadun ayabo fun gbogbo wa ami ase edumare
4: atoto arele
5: awogo obalo
6: fífi oògùn apakòkòrò larvicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò south east àti ìfẹ́dọ̀rẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ uniform ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ̀ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú bí tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú oògùn tó yẹ láti dènà kí àwọn ọmọ ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní àyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín ẹ bo àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì sọ àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí ní alaalẹ́ láti dáàbò bo ara yín àti ẹbí yín lọ́wọ́ àrùn ibà fún Nàìjíríà tí kò ní àrùn ibà mọ́ kó ipa tirẹ̀ ìkéde wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn alájọṣepọ̀ fún àrùn ibà.
7: My guy, you know say Betway get plenty, plenty casino games for Niger. Over 400 games, Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list no definition, eh? No matter which you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today.
8: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
9: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi. Ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu oko lo oko mo ni. O se suke suke, da towo re le ni. Oda, se e kon sun lo ni.
10: Aba, ayo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure. Korojo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile. Ta gbe kale lona ti gbalode. 24/7 Aba Make Sure. Ko lo tinu rara. O ka gbo eyin didun, ara riro. Apo gede gede jo ti ara danu. Logo lo mo kùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamisọ gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
11: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
12: Ẹ tọ́ pé ìyàwó láyé.
13: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
14: Kí ló ṣẹlẹ̀?
13: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
11: Ẹ ní tòótọ́.
13: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
11: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
14: Èwo ló tún jẹ́ CDK báyìí?
11: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
13: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
11: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
13: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
15: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
16: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe
17: My brother, I hear say Lafarge don't change name.
18: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HTRM construction for this week country since 1960.
19: HBM Nigeria, formerly Lafarge.
18: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond

0: ẹ̀kú ojúmọ́. Onílé mo kágò kí n tó wọlé àgọ́ àlà mo bo sùn mo dájá òṣùpá mo bòdè fọlọ́run ọba. Ibẹ̀ ń tó dáká tó dá láàárọ̀ ìjọ́ ọ̀dá ibẹ̀ ń tó tẹ̀ káwa tó tẹ̀ lọ́rọ̀.
1: Ọyẹ yé là sórí mi o.
0: Ìbọn lọ́yẹ̀ mọyẹ̀ tí jẹ́ kójú ó mọ́ ìbọn onísùnmosùn tó ní ká sùn ká tún jí láyọ̀ àtàlàáfíà. Kábíyèsí gbogbo lọ́balọ́ba ẹkú ètò ìlú gbogbo lóye lóye láàárọ̀ yìí ṣé dáadáa la bá yín. Ẹ pá mi. Ọ̀pá ẹ̀mí jẹ́ ọ̀dá mo jọ ń kú òkú ẹnu ni láàárọ̀ kò lè sọ̀rọ̀ kò lè mú ńlàdé bọ́bá yẹn ò ní rìspẹ́ẹ̀tì ẹ ṣáà mọ̀ pé sẹ́ẹ̀tì kékeré wà. Mo gba tẹnu ẹ̀. Ẹ mọ̀ mo máa ń sọ kiri nígbà tá a bá dórí atẹ́gùn tí jọ̀dá bá ń lẹ́nu sí mi gbélébé máa rò pé ìwọ ọmọ ẹ̀ ọjọ́ tọwọ́ mi ó bá sì bọ̀ báyìí orúmọ́jú ni mo parí iṣẹ́ bí ọwọ́ aago mẹ́rin báyìí akàn finish yẹn ni.
2: Nínú ẹgbẹ́ yín àbí.
0: Ṣé mo sọ pé ọmọ ẹlẹgbẹ́ ni.
2: Ní o sọ pé ìwọ ló máa ń lùlù.
0: Nígbà tí ìṣe bàbá rò jinlẹ̀.
2: Ṣé bó ti sọ pé ìwọ ló máa ń lùlù.
0: Níbo.
2: Níbi tẹ́ ẹ wà.
0: Ọlọ́bẹ ni mí. Ibi ni ọlọ́bẹ tí wọ́n dákú fáwọn ọmọ aláìgbọ́n.
2: O ti yé mi, mo ti rí bẹ́ẹ̀ náà. Ó yọ lára rẹ.
0: Ok, bójúmọ́jú lọ́nà yìí lágbára ọlọ́run ọba. Nǹkan ò ní ṣe wà wá láàmú sí nǹkan o.
2: Àmì.
0: Bá ti ń jáde lọ lónìí.
2: Ibi tẹ̀ tí ń láǹfààní àti máa gbọ́ wa. Ọkọ̀ wo ò lè fò.
0: Ọkọ̀ ní gbá wa.
2: Ọkọ̀ ò ní gbá wa.
0: Àwa náà ò ní gbá ọkọ̀.
2: Àsìta àbọn ò ní bà wá o.
0: Àwa náà ò ní tìbọn, àwa náà ò ní sọ̀nà bọ́ọ̀rì.
2: Àmì o, ẹ jẹ́ àṣà mi o. Sọwárí àdúrà kan wà tí mo tiẹ̀ máa gbìyànjú àti mọ gbà. Wọ́n ò ní sí àmú o. Àgbàdúrà ni o.
0: Àgbàdúrà ni.
2: Wọ́n ò ní sì wá mú.
0: Àgbàdúrà ni. Wọ́n ní.
2: Ó ní.
0: Aṣọ tó wọ̀ náà. Aṣọ ju.
2: Kàn mọ láwọn kan bọ̀. Wọ́n jẹ́ pé the same máa sọ lẹ́ni yẹn wá wọ̀.
0: Ṣé o dẹ̀ rí amáríwo nínú fíìmù ọlọ́run mọ́jọ kan wa.
2: Àmì o.
0: Sórí irú kíní yẹn, èèyàn ò ní lè sọ a àbí o. Ọkàn mọ̀ sí.
2: Ha.
0: Wọ́n mọ̀ ní ha kíni bẹ́ẹ̀ lọ́mọ jẹ̀gbọ́n rán díẹ̀díẹ̀. Poy wá sọ pé ha. Kò ha. I can explain lásán yìí ò ní lè sọ.
2: Ebo.
0: Kọ́lọ́ mọ́jà arúgbọ́n
2: lẹ́kọ̀ọ́. A ti jẹ gbárùn, a ti jẹ gbága, wọ́n a ti dùnú kí wọ́n pé ah mo rántí láìpẹ́ mo rí ní nǹkan tán pé ah wọ́n ti mẹ́ni yẹn láti bí ó ti tó bí ọ̀sẹ̀ méjì. Wọ́n wá sì mú. Wọ́n wá sọ pé ah àwọn rò pé òun ni kì í sóhun.
0: Ó ti jẹ̀yà sí wọn. Wọ́n ṣe sọ́rí irú ẹ̀.
2: Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ wà lẹ́wọ̀n tó yẹ pé àṣìmú ni.
0: Orí yeye mògùn.
2: Ta ẹsẹ̀ lọ́pọ̀ o. Kọ́lọ̀ wọn ba kọ́mọ jìyàn sì wá mú.
0: Rẹ́rẹ́dò mímí remí àti wà lápá bí ojú máa yọ lẹ́tọ̀ yìí. Nìkànnì Àdàbà 88.9 FM. Bàbá kan wà lápá ọ̀dọ̀ wa ń bì òun náà ní sẹ́ǹsì lọ́pọ̀lọpọ̀. Praise Ọlágòkè.
2: Sọ pé yóò bá sanra. Tí ò sanra dáadáa tó sì pẹlẹbẹ. Ọ̀rọ̀ òun máa sọ pé àwa rí
0: náà orí ta play orí tó ṣe
2: orí ta sórí àwa máa gbé náà alára ní gbára ga
0: bádìí ọba
2: gbọ́lé ọba gbọ́lé
0: ọba gbọ́lé
2: ọba bẹ̀rẹ̀ báyìí a pé mo sanra náà owó kún mi náà.
0: Ó tún fasọmọ rẹ lọrùn orí jájára bí ẹni orí rẹ sí. A play orin ọgbẹ one time. It's about to go down now. Kí ló kọ́ it's about to go down pọ̀ lójúmọ́ ayọ̀ ọ̀ sì lọ bá pèsè síbi pèsè olùṣègùn ọlọ́mọ sí one time lórí weekend groove àbí bó ṣe Michael Akintunde ni ó sì lọ bá lórí inside life àbí bó náà ti ń pè ọmọ sí one time it's about to go down. It is not going down. We are flying. Àti go down gan kò sí sẹ́ẹ̀sì lórí wa
2: ọlọ́run sànú ọlọ́run jẹ́ go down.
0: Ọgbọ́n ẹ̀mí jẹ́ ọ̀dájọba gbé àwọn ìpolówó ọjà
2: ẹ̀ sókè
0: gani. A padà bọ̀.
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: There is no doubt that the time for spiritual revival is now. Today's world appears full of immature sons who are unable to equip the saints for the work of ministry and to bring the body of Christ to maturity. That is why Reconciliation House in Jakwakure invites you to be part of this year's Towards Revival Among the Nations, Trans 2026, with the theme, Equipping the Saints for Kingdom Expansion. This spirit reviving program holds from Wednesday, September 2 to Saturday, September 5, 2026, by 5 p.m. on Wednesday and 8 a.m. and 3 p.m. on other days, holding at the usual venue, Trans Camp, located after the Iju Itagbolu Police Division along Gakure Ado Road, Iju. This program is for all sons and daughters of God seeking spiritual maturity for kingdom expansion. Join Trans 2026 from September 2 to 5 by 5 p.m. on Wednesday and 8 a.m. on other days at Trans Camp, Iju. As usual, registration, accommodation, and feeding are free. Come to Trans 2026, a retreat or breaking forth on every side for kingdom expansion. You must be there. Ayola Famuagun, announcing on behalf of the conveners.
2: Kabo pada lapa bi ibi ti okuta nlo laaro yi o se pelu oko wiwa papa oko tutu lo soki okun o si ni se pelu agbon eto ilera le yi ki se royin mo pe awon dokita odi mo se goyinbo awon nurse abibili ati bebe lo ni bo ba ti di pe won ti n ri je die die lorilede yi fiam
3: o
2: ti doki okun won la won wa papa oko tutu lo on to wa se di ni kayefi ni yajo yajo bayi ni pe awon ti won je akeko imo isegun oyinbo student doctor student medical student ka so pe medical student
3: beni
2: tori ki sa won dokita nikan
3: sa won
2: awon nurse na nbembe awon midwife nbembe awon agbebi awon community health eleto ilera labode
3: awon akeko jade eto ilera
2: won bembe awon akeko jade lai ti kuro ni ile eko won won tin gbe igbese
3: won tin ronu lati japa
2: a japa ko nigeria ni o kayefi nla nla
3: be si re a si nso wipe awon osise eto ilera o to wa lorilede nigeria
2: be ba dele wo so bayi wakati kan dokita le moyin ti da yin lo
3: bo
2: won da won elomi lo
3: be ni
2: tori opolopo ero to wa lorun dokita
3: o ti ranti pe mo fe lo se ayewo nbi kan lojo kan mo debe la go mewa kin to ku nbe fe ta go meji ma o pe ki lo sele bayi lenu ka kan sa ayewo laarin iseju bo ka kan ku nbe a joko kale bayi
2: oda o nimo nipa eto ilera nile yi okan o wa pelu wa ogbeni aye mobaro johnson akeyin ko ojumo wa lejo wa
4: olotu e karo
2: e karo se daada leji sa ba yin dede
4: alafia
2: e si di binu pe o pe ka to kan si yin lana ise oba ni e ko lowo ba fun wa je oro tan ba bo yi nipa jijapa awon eleto ilera lo soki ogun igbagbo ni pe o ti erogboku lenu jo meta yi tori pe agboroyin sugbe lenu jo meta yi diroyin tu jade ninu eyi ti are gbe awon dokita onimo isegun yibo to fi lede bi pe awon akeko onimo isegun won mo tun ti mura jijapa lo soki ogun báwo ni ròyìn ṣe sọ ó tọ́ sí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn èèyàn tó wà láàrin iṣẹ́ tá à ń sọ yìí.
4: Ó ṣe ní láàánú pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn òótọ́ tó farahàn pátápátá ni. Ṣé mọ̀ pé gbogbo wa yìí ọmọ orílẹ̀-èdè nàìjíríà yìí ni wa adẹ̀ láwọn akẹ́kọ̀ọ́ kan àbí méjì tó máa jẹ́ èèyàn wa tàbí tó máa jọmọ wa. So tẹ bá kọ fi ṣe bí àpárá àbí pé ẹ kò fẹ́ fi bá wọn ṣeré ẹ kàn sọ pé junior tó bá tiẹ̀ ṣetán gan ibo ló ti fẹ́ ṣiṣẹ́ kò ní ìrò lẹ́ẹ̀mejì kó tó sọ pé òkè òkun lòun ti fẹ́ lọ ṣiṣẹ́ o de je nkan to se ni laanu pupo pupo pe nigbata wa mo ta awa ta je mo orile de Nigeria ta fe duro ni du baba wa ka sise ka de ma gbegbe aye irorun nibe o je nkan to je pe o pa ni lekun gidi ni
2: o da ke eja wo lati ipinle ki lo n to sokunfa iru ohun to fe dabe ni pe a le pin wo e mo yin
4: nkan to sokunfa e o po gan ta ba ni ka ma menu ba ṣugbọn nitori akoko wa e je ki so ide oyinbo die e je ka libi ti e si efelio ijoba ti o soju se won awon lo fa gbogbo kini won nitori ko si gbogbo kini won yi ki se pe ojo kan lo de pe enikan japa enikan sa lo ko so sise ojo kankan lo bere die lo bere so te ba ri awon ijoba ti won ti goke agbalagbaye ko se le ti won ki ni pe ni jakan abi ikeji ṣugbọn ton ba ti ri pe kini o ti bere wọ́n ti tètè dìde sí wọ́n ti pe àwọn ọlọ́pọ̀lọ́ àwọn ọ̀jọ̀gbọ́n lórí pípé tó wà lẹ́yìn tó bá tilẹ̀ gbà pé kán lọ kó àwọn ọ̀jọ̀gbọ́n òkèrè wa àwọn tó wọ́n pè ní expatriates láti solve problem yẹn àwọn ìjọba tó bá yẹ pé wọ́n mọ nǹkan tó ń ṣe wọ́n ti ṣe gbogbo eléyìí wọn ò ní jẹ́ kó di ọ̀rọ̀ bó ṣe di ọ̀rọ̀ wọ̀nyí ó máa ń ṣe ni láàánú nígbà tí mo bá ń ka nínú ìwé ìròyìn àbí tí mò ń ka lórí ayélujára ẹ rí pé orílẹ̀-èdè Nàìjíríà yìí ló dàbí pé àwọn ọmọ orílẹ̀-èdè wa ń jápa jù kì í ṣe àwọn òṣìṣẹ́ ìlera nìkan o ṣùgbọ́n nítorí pé torí pé àwọn òṣìṣẹ́ ìlera wọ́n ń dì pẹ̀lú life so ìyẹn rè sí bá fún wọn gẹ́gẹ́ pé ẹni tí máa pé ewúrẹ́ ẹ̀ báyìí pé ara ẹ̀ ò dá ewúrẹ́ bá kú tó bá ṣe é jẹ ẹni tó ní máa lọ jẹ́ nílé ni ẹdìyẹ the same thing ṣùgbọ́n èèyàn ò rí bẹ́ẹ̀ so ó mú kí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìlera yẹn ó jẹ́ kó loud gan kò sí gbogbo ẹ̀ka làwọn ìjọba yẹn ni wọ́n ti kùnà gbogbo ẹ̀ka ni ṣùgbọ́n ètò ìlera là ń sọ láàárọ̀ yìí
3: ọ̀dà àlejò wa
4: tó fà á nìyẹn
3: ìjọba
4: rí kídìí wọn ò ṣe kankan sí
3: ṣé ẹ lérò pé ìkùnà ìjọba ni àbí ìròrí àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà gan torí pé yorùbá máa sọ̀rọ̀ kan wá ní kò síbi táyì tí káàdì alẹ́ kì í ṣe orílẹ̀-èdè nàìjíríà náà ni irú nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ nìkan tó jẹ́ pé àwọn èèyàn ti ń japa tá a bá lọ sáwọn orílẹ̀-èdè míì gan náà nílẹ̀ adúláwọ̀ kódà nílẹ̀ yìí àwọn míì náà ń kúrò láti orílẹ̀-èdè wọn lọ sí orílẹ̀-èdè míì ṣé ìròrí ni àbí a lè sọ pé ìkùnà ìjọba nìkan ni
4: ṣe rí eléyìí tẹ sọ yẹn pé kò síbi tí wọn ti kì í kó
3: adìyalẹ
4: lóòótọ ni ṣùgbọn tẹ bá rí gbogbo pírọbìlẹmù tó ṣe tó wà ní nàìjíríà ẹ gbogbo ẹ náà ló ń ṣẹlẹ káàkiri àgbáyé ṣùgbọn mo ti sọ fún mi pé màá máa fi òyìnbó kọ̀ọ̀kan kún ọ̀rọ̀ mi ṣùgbọn ṣe rí pírọbìlẹmù tó bá ti ṣẹlẹ ní nàìjíríà always takes different dimension and most and lọpọlọpọ gba o ma wa worrisome te ba lo si orilede kan wa ti won pe di russia salary won gan ti won so nbe ni oropo fe to titi orilede de nigeria nbi ta ba convert e si dollar lọpọlọpọ awon kida won be ṣugbọn e o le iroyin pe won safilu won le yen ko se be gbalẹ bi ti wa nbi kò dẹ̀ sí nǹkan tó fà á ni pé káàkiri àgbáyé àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò bèrè bílíọ̀nù ìgbé ayé ìrọ̀rùn làwọn èèyàn ń bèrè nílùú kan ti bí wọn ókè ẹ jẹ́ ká mú àpẹẹrẹ títí àwọn òṣìṣẹ́ ìlera nàìjíríà tá à ń sọ yìí báyìí nígbà tó bá jẹ́ òṣìṣẹ́ ìlera ní ìpínlẹ̀ ondo wa yìí ká mú bíi ká fi ṣe àpẹẹrẹ ìjọba gbà ẹ síṣẹ́ salary tó ń gbà kò tó nǹkan kan gẹ́gẹ́ bí doctor o lè sọ pé òṣìṣẹ́ ọdún méjì mẹ́ta kó sọ pé o fẹ́ lọ ra tòkunbọ̀ mọ́tò lọ́jà ibo ló ti fẹ́ rí so because nígbà tó bá sọ owó yẹn fẹ́ kó tó dọ́wọ́ ẹ kò ní value mọ́ owó yẹn ò ra nǹkan kan mọ́ o dẹ̀ tún débi iṣẹ́ yẹn ìgbé ayé ìrọ̀rùn ò sí ń bẹ̀ kò sí ilé tí wàá gbé ko si awon kan tu wa fi sise ko si so ko de si dani leko ati gbadde gba pe ati ma ko de be o abi awon le ran mi lo si botle guest south africa bi ki lo ko eko meko ki tu ba awon eyan mi ton to ye ko tun nimo imo igbalode bi temi pare ti o sa awon ire ti won yen ti awon nkan to nfa nkan to fa to fin lo niyan awon egbe won to wa lohun la ma so fun pe to ba wa nbi to ba sise osu meta wa ara moto tutun to ba sise osu meta oye bayi ni nkan to wa ri kojo to ba fe sise awon nkan to wa fi sise igbalode wa nbe to so ba ti gba e sise ile ti wa ma gbe a sumo ile iwosan to tin sise ton ba ni nkan ton pe ni emergency pajawiri o le wa ran awon colleague to bo ti e si ni bi ise ngba yen but ise yen to ba je won lo mo seju o le wa ran awon colleague e lowo gogo won yen o si ko si ohun lo nfa wahala yen te ba de wo kini ta nso yi ijoba awon ile iwosan to je ti joba ipinle awon yen ni kini yen ba lara ju se en gbo mi
3: agboye
4: awon le wo so to je ti joba ipinle especially ipinle ondo ta wa awon ni kini yen baju ko de si nkan to se ni pe awon ijoba to wa lateyin wa boya ka ni oro isejoba lori oro ilera ko ye won ni abi won ogbon se to gba because ti eyan ba lohun fe se governor abi fe se alaga council to ba ti mo se to gba o le sase yori kokan abi ase yori kan to moyan lori o le se sugbon mo ma refer si okunrin kan bayi governor wa kan ara ori omi ni o ti ku bayi o governor wa ni nigba yen ki ikan lara awon governor wa nigba governor agagu hello sir
3: an gboyin
4: bi baba yen se de ori alefa o se kini kan o ni road map to progress nkan to fe se o ko sile o de mu le awon ara ilu lowo te kini o ti mi o ba ro ti o tori opole eniyan o je won ni human pe won ni short memories so iwe ya ma ro gogo wa leti pe gomina ambulance la fe ra si hospital lodun yi o gomina awon irinse bi awon nkan to fi n sayewo lori chirichi awon ise igbalode la fe ra lodun to tele o akosile yen ati wa nbe o wa lati gba ti baba yen ti lo ko si governor to tun se akosile won yen mo looto lo se budget looto wa se budget wa de gbe budget yen lo si assembly wa so budget wa so di ofi governor sai e o ti dofi sugbon te ba lo gbogbo kini won governor fara e go wa tu ru ofi gomina fúnra rẹ òfin tó sáì pé budget yìí owó ti dòfin o
3: ẹja wò báyìí
4: ní ọba ní sọ wọ́n gbogbo kọ́ wọn yẹn ní òwú àwọn èèyàn lórí
3: ọ̀gbẹ́ni johnson
4: sá lọ sí òkè òkun
3: ọ̀gbẹ́ni johnson ẹja wò báyìí gbogbo àwọn nǹkan tẹ ka lẹ tó mú kí àwọn elétò ìlera ọmọ japa lọ sókè òkun yìí bá a bá wò dáadáa nínú ìwádìí táwa ṣe ṣe ń gbádùn mi nínú ìwádìí táwa ṣe a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà mi ló jẹ wípé a rí dókítà tó jẹ wípé ó ṣẹ wọṣẹ o kò ì tí ìrìn jìnnà lọ́pọ̀ tí ń gba 300,000-500,000 abi tó bá lọ sókè òkun orílẹ̀-èdè yìí báyìí lọ́wọ́ ta wà yìí tí gáàsì yín bá tán ẹ lè decide láti má fíìlì gáàsì kẹ lọ rèé dú bómi yín bá tán ẹ lè sọ pé omi òjò lẹ́fẹ́ dúró dé ẹ sì lè lọ́pọ̀ mi kànga bí ò bá síná láti fa mi sókè bí náà yín bá tán ẹ lè decide pé ẹ fẹ́ tan generator àbẹ fẹ́ gba sólà àwọn ẹlòmíì tí wọn ò mọ́ níwà àbàjẹ́ wọn ò túmọ̀ sí gbé kọ́ ṣùgbọ́n lókè òkun ilé ayé ò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí tó jẹ́ pé ẹ ṣe lókè òkun lẹ́ sanwó fún ẹ sanwó táàsì gan tó bá jẹ́ pọ́kọ̀ yín ń lepo tí ì bá ṣo níná ẹ sanwó gáàsì ni ẹ sanwó ná ẹ san bó bá sì ti tán báyìí wọn ò bá yín lù pani pé kò sẹ́nìbọ̀dì tí ó mọ wá yín káàkiri tó túmọ̀ sí wípé ìgbé ayé lọ́hún kò ṣe bẹ́ẹ̀ rọgbọ bí ìgbé ayé ń bí kí wá ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jápa yìí gan-an ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀ wọn ò nílé
2: ki lo wa wu won lori lati lo soki okun a se tu gba pe opo won kan ba ko bi ki se dokita ni won lo mo se lohun ki se ise isegun ti won ba lorilede yi ni won lo mo se lohun ki wa ni nkan ti o le je ko joko sorilede yi lati mo manage 500 400 600,000
4: okay kini kan wa ti won pe ni dignity of labor dignity of labor mi mo bi mo se le tu lede yo ba
2: mo babo babo mo babo atu
4: kini yen o mule ni ilu oyinbo to ba je ile lo ngba ijoba won ti so se pe economy ilu won o ti so se to pe to ba ti koja aye o to ba ngbale igbe aye ro won a wa fun e ino yen wa ri lo omi yen wa ri lo oko lo fe ra ni ti o ba ti je pe oko tutun pe 2026 model o wa agbara ti le ka oni 2010 ti wa de gbadun dada gbogun kan won yen la won ijoba ilu oyinbo won yen se so ohun le se ri pe awon omo olun o kin sa kuro orilede nigeria te ba wo igba awon baba wa ba won sa kuro orilede mo ri nigba ti mo wa ni secondary school teacher mi kan wa je pe ilu oyinbo lo ti kawe United Kingdom ta n so lo ti lo ka iwe e o de wa sorilede nigeria because nigba yen ile ti awon oluko yen n gbe ile ti awon colonial government ko ni o si wa nigba yen to de sise gbe dada ibe ni baba yen gbe nigba to de ṣugbọn to ba jẹ ru aye isin to ni ko lo gba letita ti ijọba o sanwo oṣu mẹfa oṣu marun fun ti landlord ti kọ sita pe ile yi o ko si fun akẹkọ e ko si fun oluko ṣe pe ru baba yen ko ni le duro a pada si ilu oyinbo yen ni so nkan to fa niyan igba kan wa ta o je pe a fe so pa fe ma get e die die so igba yen lara awon osise die ti won duro wefi gbogbo kini ta so yo border lori wefia ati irinse lati sise ti irinse ti wefia ba wa mo ti bi mo ti fenu kan lekan ki se pe billion lawon omo orilede nigeria on wa ton fi nsa lo soke oko igbesi aye irorun good working environment non salon o no wa lo je ka bi apere ki ijoba won ba kon ra gbogbo nkan to ye ka won sise won kon ma fi sise kon de wo igbe kon de wo igbesi aye irorun won ina wa omi wa ibugbe igbalode wa o de le ra oko niwon ba ti wa ri fi ma ori kakiri won ni ma salo ẹ jẹ́ kí n fún yín ní example kan ìpínlẹ̀ kan wà ní orílẹ̀-èdè wọn pè ní Akwa Ibom journalist ni yóò
2: Ambayinbo
4: tó bá jẹ́ medical doctor tó ṣẹ̀ṣẹ̀ wọṣẹ́ lẹ́ni 500,000 dọ́mà fún ẹ mo ti ẹ̀ gbọ́ pé bí àwọn ti tẹ̀ fẹ́ increase ẹ̀ báyìí lọ sí bí 750 kó ṣẹ̀ṣẹ̀ máa ti ilé ẹ̀kọ́ university bọ̀ 500,000 dọ́mà fún ẹ lẹ́yìn ìgbà yẹn wọ́n fún ẹ ní 3-bedroom flat well furnished wà á dẹ̀ fún ẹ lọ́kọ̀ wà á dẹ̀ sán ìwé fún wọn pé lọ́dún márùn-ún o má bàbá yín fi ṣiṣẹ́ ibẹ̀ làwọn doctors akọ́ṣẹ́mọṣẹ́ wa ń sìn ibẹ̀ náà tún sá lọ so láti sọ fún yín pé kì í ṣe pé bílíọ̀nù ń wá ìgbé ayé ìrọ̀rùn ni nígbà tó bá ní 500,000 naira tó o sanwó lé mọ́ nǹkan tó irinṣẹ́ tó wà bẹ̀rẹ̀ fi ṣiṣẹ́ tó jẹ́ pé ajẹ́ kí a jẹ́ kó mọ̀ pé òun lọ síbi iṣẹ́ ó ti wà nílẹ̀ torí ọ̀tọ̀ ni kó lówó ọ̀tọ̀ ni kó débi iṣẹ́ kó look like morons nígbà tí ó bá débẹ̀ torí nǹkan ṣiṣẹ́ wọ́n fẹ́ lọ ṣe test ilé wọn ni kò sí náà wọ́n fẹ́ lọ ṣe tán wọ́n ní generator park ìjọba dẹ̀ wà nílẹ̀ tán dẹ̀ rí gbogbo ẹ̀ how much will it cost government láti ṣe solar tó lè gbé gbogbo ilé ìwòsàn wọn tókè o solar yìí o ẹ jẹ́ ká ṣe sáwọn ilé ìwòsàn yìí kó wà ń bẹ̀ kan dẹ̀ gbé department kan the data wa in charge of the maintenance tí ìjọba gbígbé bóyá ilé ìlera ministry of health tá máa mọ́nítà àwọn kinní wọ̀nyẹn tá rí pé àwọn kinní wọ̀nyẹn ń ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo wọ̀nyẹn wọn ò ṣe kò sí yàtọ̀ sọ̀rọ̀ olówó dé mo ti sọ fún yín lẹ́ẹ̀kan owó ṣe pàtàkì o but àwọn ohun tẹ ń wò yìí kì í ṣe bílíọ̀nù ń wá tí ìgbésí ayé bá ti rọrùn fún wọn tó ń dẹ̀ rí nǹkan tó máa fi ṣiṣẹ́ nǹkan ìgbàlódé ṣiṣẹ́ ẹ rí i pé wọn á dúró ẹ jẹ́ kí ìjọba practice ẹ lọ́dún márùn-ún kora gbogbo nkan to ye kora konde make sure pe igbesi aye awon dokita yen won fun won ni nothing pe kon fun won ni facelift kon ri pe awon dokita won yen awon onise ilera won yen kon ri pe igbesi aye irorun won ti joba mu lokun kodun won ni sa lo ko rorun ilu ton ti bi e to lomo to ni yawo si ko ko dede kero lojo kon ko lohun lo ero ko rorun ni ko rorun ṣugbọn won ti de ogi ijoba ijoba ti sun oko ogiri kidisa won ni ko ṣugbọn tori pe awon yi tori pe won gbe emi okun emi eyan dani ni e lo si bank e lo si school ke lo wo awon teacher won yen e le teacher kekeke mo gbogbo awon kekeke ti won gba laipe a good number of them lo tun ti japa so bo se ri niyan ṣugbọn to ba ye pe ni igbesi aye irorun wa fa won eniyan won yen to ba gbe ogba osise ilera lakure nbi bayi o gbe lo si oke agbe o do oke agbe ko si le ta gbe loke agbe ko si na ko si nkan ta fi sise e de ro ka duro ko ni duro se bi ilu oyinbo ta n lo ti won lo yi to ra wa na lawon eyan to lo dada ki se gboro ilu won tin sise shortage of labor ton ni yi awon igberiko won lo ti ni shortage of labor yen ki se gboro te ba lo ti United Kingdom is not London ni more than enough health workers but awon igberiko won boya bi ru akure bayi kon ni eyan fe lo si ala elefo so mo ko fi akure se
3: apere mi
4: o e je ki n lo ipinle ondo kon le eyan fe lo si igbokoda abi eyan fe lo si ori omi lohun so iru bi ta won to kuro nbi to ti lo sise niyan ebe lowo won
3: oda alejo wa gege bi iwadi fi han wi pe awon kan ti ibere meji mo fe jopo bayi awon kan gbagbo wi pe esin waju bayi o na ni teyin wo sare wi pe tori pe awon dokita ti won ti wa lenu ise gan na awon na ngbiyanju ati mo kuro lorilede Nigeria lo mu ki awon akeko jade gan ti won se jade na mo wo wi pe sebi ta do si ni e je ka wa na mo japa lai mo nkan ti won ba pade lohun opolopo gba ni atun gbo wi pe ti won ba ti e ti gbera kuro ni orilede Nigeria tan lo soki okun ise ti won lo ti won ko ni le Nigeria igan ko ni won na lo mo se loki okun elomi o le jo pe awa ko ni lo mo wa to si je pe boya o se eto ilera ni e ja wo be na se sin waju na wo sari
4: mo ti so fun yin lekan gbogbo nkan ta so yi the borders of welfare igbesi aye irorun olonikaluku wa lo eni gan to lo ko se dokita ni ile eko giga
3: to doki okun to wa lo nti nkan mi
4: eni suru lori lede Nigeria nbi to wa ni to lo ka iwe nipa isegun oyinbo yen e ri pe ki aye le ro olorun to ba jade lewe ohun lo tori e lo tori e lo ka lo ti lo se oro eka eko isegun yen sugbon nigba to ba jade nbi taye oro olorun ti ore e to de wa ni loyinbo so pe taxi ni mo wa bayo ile mi ti mo ko si alagbaka yen taxi money ni mo fi ko iwo na to ba le wa si bi to na de debe tori pe looto dollar yi ta ba ma fi dollar iwo ba dollar to n pa yi to ba ma ko lo si ilu ohun la wa si Eko to ba change e o ma le lo ra ile si Lekki abi bona to ra le si nsin so a lo ki n se pe oro ise yen gangan lo mumu laya won welfare ati won ni number one bi mo se ma jeyan ti ma ri je ti ma ri mu ti ma begbe pe number one so ti o ba ti si nbe lorilede Nigeria yi e gbagbe e iba se ile na lo nnu du ile na lo nnu ni lure ni ilu oyinbo gbogbo awon ta de so yi youthful age won o wa omo kekere opolopo won less than 30 so o le diversify
2: kilo n ta wa le se lati fi da awon eyan wa pada wale tabi lati fi dekun gíga ká ti ẹ̀dá àwọn torí àwọn dókítà ọmọ orílẹ̀-èdè nàìjíríà bá ti ń gbókìkí wọn lókè òkun bí ẹni pé àwọn náà ń lé téńté jùlọ ni o ọ̀nà wo là á ṣe láti dá àwọn èèyàn wọ̀nyí padà wálé.
4: Ṣé mo pé àwọn dókítà tó ń lé téńté yẹn ṣẹgẹ́ẹ̀tì bákan méjì ni lọ́lọ́rílẹ̀-èdè nàìjíríà tí mo wà yìí o kò fẹ́ẹ̀ sí dókítà tí ò kì í ṣọpọlọpọlọ pípé tẹ bá súnmọ́ wọn dáadáa ẹ rí i pé àwọn tọpọlọ wọn pé tó yẹ pé.

0: Ìgbésí ayé wa kò dẹ̀ ní lójú $300-$400 lára ẹ̀.
1: Ó dà ẹ ṣeun ẹ ṣeun àlejò wa Ọ̀gbẹ́ni Johnson.
0: A lè ṣèwọ owó.
1: Ẹ ti hello. Ẹ ṣeun a ti gbìyànjú ní àárọ̀ yìí. Ẹ já lọ tajà díẹ̀ lápá.
2: A ń parábọ̀ díẹ̀ sáré tajà.
3: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans.
4: Goal!
3: Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
5: Books?
6: Check.
5: Uniform?
6: Check.
5: School bag?
6: Check.
5: And Bournvita?
6: Double check.
5: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
7: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
8: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.
9: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
12: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
13: Màámi.
12: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
13: Hypo kẹ̀.
12: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
14: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
15: Hypo.
16: Láti bí ọ̀sẹ̀ mélòó kan ni àwọn ẹ̀fọn burúkú yìí ti ń jẹ ọ́. Mo rántí bí àpẹẹrẹ àwọn àìsàn náà ṣe rí. Wo bí o ṣe ń gbọ̀n bí ewéko ní ìgbà ọyẹ́, ó mà ṣe o. Ara rẹ ló ń gbóná bí ẹsẹ̀ iná yìí. Bẹ́ẹ̀ lo ò dára yá rárá, kódà o jẹun dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
17: Ẹ wò ó, àpẹẹrẹ ibà lélẹ̀ yìí o. Mi ò sì ní fẹ́ kí ibà gbá mi mú lásìkò yìí. Torí ẹrù pọ̀ lọ́wọ́.
16: Tó bá jẹ́ bẹ́ẹ̀, jẹ́ ká tètè yá ṣe tọ́jú rẹ o.
17: Òdodo ọ̀rọ̀ ni baálé mi. Irú oògùn wo ló lè kojú ẹ̀ báyìí?
16: Má yọra rẹ lẹ́nu. Oògùn ibà tí a kò gùn pọ̀ fún mi, Listonate Soft Gel, ní ìgbà tí ibà gbá mi mú ní ìgbà díẹ̀ sẹ́yìn, ó kojú rẹ.
17: Ní kí lẹ pé yìí?
16: Listonate Soft Gel, jẹ́ kí n lọ mú wá. Dẹ́kun àrùn ibà kó tó gbé ọ sánlẹ̀, lo Listonate Soft Gel, ọjà kan láti ọ̀dọ̀ Lean Edge Pharmaceuticals Limited. Ó wà ní gbogbo ilé ìtajà oògùn káàkiri Nàìjíríà. Bí àìsàn ibà ò bá fi ọ sílẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta, yára kàn sí dókítà rẹ. Listonate Soft Gel, mú ìlera rẹ lókùnkúndùn, gbádùn ayé rẹ.
18: Ẹkáàbọ̀ padà láti òkè lọ́hún. 08162519991 08162519991 Ẹ jẹ́ ká fún àwọn èèyàn náà ní àǹfààní kí wọ́n bá wa dá sí kókó ọ̀rọ̀ tí a mú wá láàárọ̀ tòní.
19: Hello,
18: ẹ káàárọ̀.
19: Ẹ kú ètò bàbá mi.
18: Hello.
19: Hello, ẹ káàárọ̀ sà.
18: Ẹ bá wa gbóhùn sókè wa àgbóyún dáadáa o.
19: Hello.
18: Hello. Eh hey, hey, o ti ja. Hello, e ka ro.
19: E ka ro.
18: E seun.
19: Oruko mi ni Ogbeni Olola mo pe lati ore.
18: Oya ngbo yin.
19: O dupe lowo Ertegun Wasu to la sori to laro yi. Ati won na. O ile se baba ko ni jona o. Won ti si salaye. Won ti yan na me. O ko be na ni wi pe ki ijoba gbajuma oju se won. Ni South Africa. Odun won gba mi nira. Nelson Mandela ko to kun gba yen. Mo agbe Nelson Mandela kuro South Africa. O lo ni kuro ni orilede yen. O nitori pe gbogbo ohun ti awon dokita nilo ni South Africa de gba yen. O lo wa nibe. O dara iloju. So sugba awon ti wa mi bayi aje awon lasan to ba ti sike pere. Won ti kori so ilu Oyinbo. So aje bo na la ma ro. Tí wọ́n jẹ́ kí orílẹ̀-èdè yìí ó dé ìpele tí ó ga nípa ti ètò ìlera àti gbogbo ètò iṣẹ́ ìjọba ẹsẹ̀ ẹ̀kú ètò.
18: Ẹ ṣe àdúpẹ́ o 0816251991. Hello, ẹ káàárọ̀. Hello. Ah. Hello.
19: Ẹ káàárọ̀.
18: Ẹ káàárọ̀ sà.
19: Ẹkú ètò.
18: Ẹ ṣeun.
19: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀gbẹ́ni fẹ́ gbé wá sórí ètò láàárọ̀ yìí. Ọ̀rọ̀ pàtàkì ni wọ́n sọ yẹn. Gbogbo tó ń dà wá láàmú lórílẹ̀-èdè. Ìjọba wa ọwọ́ wọn ní ìrọ̀rọ̀ kù. Pé èèyàn ń gbé sí.
18: Ojú òpin yẹn ò da dáadáa.
1: Ojú òpin yẹn ò ṣe dáadáa. Ẹ má bínú ẹ tún gbìyànjú
18: ní ṣe. Ẹ tún wá pè. Tó bá láǹfààní ẹ tún wá pè. 0816251991. Ẹlẹ́ káàárọ̀.
19: Ẹ káàárọ̀ àkókò.
18: Ẹ ṣeun.
19: Akínú yìí tó mèjì ń pè yín láti láti lá.
18: Ọyà ń gbọ́yìn.
19: Pé àwọn tó ti jápa pé wọn ò lè padà wá sórílẹ̀-èdè Nàìjíríà yẹn ni ò ní gbàgbọ́ nú ẹ̀. Wọ́n lè padà wá bí ìjọba wa tọ́ba ṣe ju orílẹ̀-èdè kan wà tọ́ba ṣe jù bẹ́ẹ̀ lọ bóyá orílẹ̀-èdè kan wà bóyá wọ́n ń gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Tẹ̀mí ọ̀dọ̀ wa ń bí wọ́n máa san ẹgbẹ̀rún lọ́nà ẹ̀wà náírà fún wọn. Jẹ́ ìyàwó wọn lórí jẹ́ tí àbúdọ̀ ẹ̀ wà tí ìgbé ayé wọn ó dẹ̀ ti dáa tí iná wà tí gbogbo ẹ̀ wà wọ́n lè padà wá.
18: Mọ́ndà ìpò
19: iléeṣẹ́
18: pọ̀ dán,
1: iléeṣẹ́
19: ní
1: òní
18: jóná. Ẹ ṣe àdúpẹ́ o. 0816251991. Ẹ jẹ́ ká tún wo ẹlòmíì. Ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ̀lú.
4: Ẹ̀lú sàá.
18: Ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀ sàá.
18: Ẹ ṣeun.
4: Nírò tèmi ní ìka tó ṣẹlẹ̀ sọ ọjọ́ tọ̀ ẹ̀. Àwọn ọmọ Nàìjíríà kí máa ní sùúrù sóyé ẹja sọ̀rọ̀ níbi tó ọ̀rọ̀ wà. Àwọn ìjọba máa gbìyànjú gbà mí. Àwọn ọmọ ènìyàn Nàìjíríà pàtàkì àwọn Nàìjíríà kí máa ní sùúrù fún nǹkan. Ìlú Òyìnbó tá a sá lọ wọ̀ yẹn. Wọ́n ti wò ó pé ibẹ̀ gan ni wọ́n fẹ́ benefit jù. Wọn àwọn tó wà ń bẹ̀ wọ́n dè máa kàn tó ń wò tó ń ṣe sóyé sà.
18: Àgbọ́yé.
4: So ẹjẹ́ máa sọ̀rọ̀ gidi. Àwọn tó lọ wọn yẹn ojú kòkòrò pàtàkì àwọn ọmọ ẹnìjẹ àti lójú kòkòrò tó a kì máa ní sùúrù bá àwọn àgbà àtijọ́. A kì máa ní sùúrù so dáadé ká ló máa kọ́ sípẹ́ fún gbogbo àwọn àwùjọ èèyàn nìyẹn. Ká lè máa ti gbogbo ẹrù lérí ìjọba. Ẹ wo gbogbo ilé tó ṣẹlẹ̀ ẹjọ́ mẹ́ta Tinubu tìrú gbàtọ́ ẹ pé a gbọ́ rí ọ̀dọ̀ tọ́nà náà owó táwọn gọ́ọ̀mẹ̀ntì wa gbà sọ sílẹ̀ dà tẹ́lẹ̀ pé ọkọ̀ ẹlòmíì kan tún balẹ̀ sí tẹ́lẹ̀ ọkọ̀ ìka tó sọ̀sùn kò láyé àtijọ́ ó ti wà clear lójú èèyàn sí. Ṣẹ́yẹ ibẹ̀ ojú kòkòrò wa ti pọ̀ jù kàyí máa jẹ àwọn tó ṣe ń jáde sí tá jáde skul tó sọ pé wọ́n fẹ́ lọ wọn ti ṣiṣẹ́ wọn ti ṣe ibì kankan wọn ti dé ibì kankan wọn ti bẹ̀rẹ̀ wọn ti sá lọ. So problem tó wà ń bẹ̀ nìyẹn ẹja máa sòrò tọ̀rọ̀ ẹ má jẹ́ máa fọ̀rọ̀ pa máka tó máa sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ kí ìjọba yorùbá kan ni oní wá. Ẹ ṣe eléṣà àjàbá àjàbá òní jóná o.
18: Àmì ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣeun o ha tó.
1: Ìjàmbá ìjà
18: kámọ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́.
1: Yóò tún di ọjọ́ ìṣẹ́gun lágbára Ọlọ́run ọba lórí ètò ojúmọ́ àjọ
18: tá a tún mọ̀ pàdé.
1: Níbi tá a fi sí náà a tun pada ba lojo mejo titi di igba na adeboyiga la ni loko temi o
18: to yin na mo ba awa na lasi mo wa lagbara lowo olorun oba opo yemi jo oda o na loko temi je o ire o
13: live ma ko o
20: ADABA
21: Say after me.
22: Okay.
21: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
23: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
24: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
25: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun
26: mami
25: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
26: hypo ke
25: beni awon kokoro efojuri ki igba lero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
14: ma gba fa awon kokoro efojuri daabo bo ile re pelu hypo
15: hypo
27: Books, uniforms, school fees.
28: Mattress?
29: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
28: Say no more.
27: Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
30: Sleep better, live better, Mocha.
31: Mocha, adding comfort to life since 1959.
18: Tu etuku dede wo yi eyin eyan wa nibi gbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbo wo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa Idile kan to ti n toru tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore e koko ase eni to n ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin esima wipe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọn oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wipe iwo yawo to abamo wipe oko re o se daada to ninu ile gbiyanju kejo wa ojutu si ona abayo ni ki se wipe awon beta ana seta o na lo le jona abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni takebe a nje n to dun a n mu n to dun elomi wa ko le bere mu nkan le mo be le lomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta nje didun didun yi to n sakoba fun ago ara wa laye atijo awon baba nla wa ti won ba je nkan dedun o lawon egbogi ti won fi mo koju e awon egbogi na la wa po papo sinu 24/7 aba mixture lati mo je iwulo fun gbogbo awon eyan
0: ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó, egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá.
2: Omi pọ́nbélé náà fi ṣe.
0: Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
3: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
5: Abba ajó òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dánù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé ire

0: Ọlájọ́ Yetayọ̀ bẹ́ẹ̀ ni ó wá ni yóò lọ. Ó gbé àwọn kùdìẹ̀kudiẹ ìpèníjà tó ń bọ́ mẹ́ẹ̀dá fínra. Wọ́n fi wá dàbí ẹni wípé ẹ̀dá ń kọ́ hà pé àbí òsọ́lọ́run mọ́ ni. Ó wá ni gẹ́gẹ́ bọ́lọ́run ṣe kọ́ yóò sì lọ. Àwọn ìpèníjà wa ò ní yóò dà fẹ́yìn tẹ́gún fi sọ aláre. A sì wá padà kọrin ọpẹ́ nígbẹ̀yìn o. Àmì àti àmì ìyẹn gẹ́gẹ́ mo fi kí wa láàárọ̀ tòní àtúkọ́ ojúmọ́ akójúmọ́. Fọlájì Oyetayọ̀ akójúmọ́ mẹ́ níbi gbogbo tí ìkànnì bá tún fẹ́ dé lọ́rọ̀ tòní o. Bẹ́ẹ̀ ti mọ̀ ojúmọ́ bá ti mọ́ báyìí dandan ni kẹ́sì ó tẹ̀nà. Ọ̀rọ̀ àwọn bàbá mi ni àádú ti gbé ń tẹ́ mọ́ jáde ká mọ́ gbogbo bí tẹ́ bá wa tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá. Eléyìí tó dúró gbangba gidigba wọ́n ní tàbí ṣùgbọ́n kankan ò sí bẹ́ẹ̀. Kátígórí eyín rèé ọlọ́ọ̀bà mi ló ní orí bẹ́ẹ̀. Ẹ tún jájọ gbéra wa tùràbàyé ká àfàtàmọ́là. Mr. Oranda yín tún ti dé. Fọlájì Oyetayọ̀ orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ Fàkáo Sport. The Controller of Sport in General, the Sport Commander. Agbára gbogbo ilé ká àfàtàmọ́là kátígórí ẹ́. Wọ́n ń wádìí ẹ̀. Ẹ jẹ́ kó yé wọn pé assignment níbi bá ní mo gbé tuntun ló yẹ ìnà. Ẹ dàtà nánú, má díjú lórí tírélà àwọn ìyá mi láìfọ àyà ń bẹ lókè òun yẹ gangan nìyẹn. Ó yá láti bẹ̀, ẹ já kọ́ lọ kó látẹsẹ̀ kùkú. Ẹnu mi àgò láti inú ìdíje ti long tennis. Ìdíje ti US Open, ẹ kú ti mọ̀ pé mo já wa tán pé yóò bẹ̀rẹ̀. Ó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a sì ṣe kọ̀wé ẹ̀. Àwọn ìfigagbága tó ti wáyé láfẹ̀mọ́jú òní, wọ́n ti sáré kojú ara wọn o. Ẹ̀jẹ̀ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ lágbẹ́rin ti. Agbẹ́rin ti men's OE, men's single. Jẹ́jẹ́ mọ̀, Carlos Alcaraz, ó ti sáré fìyà jẹ Jamie Faria pẹ̀lú 4660-6362. Mẹ́rin sí mẹ́fà, mẹ́fà sódò, mẹ́fà sí mẹ́ta àti mẹ́fà sí méjì. A jẹ́ pé Carlos Alcaraz ará abitu ti lọ sí ìpele tó kàn nìyẹn. Tomi Paul, òun náà sáré gbẹ̀wù lọ́rùn ta ni. Ó ti sáré gbẹ̀wù lọ́rùn Dino Prismic pẹ̀lú 6263-5764. Mẹ́fà sí méjì, mẹ́fà sí mẹ́ta, márùn sí méje àti mẹ́fà sí mẹ́rin. Òun gangan lọ̀rọ̀ bá dé o. Alessandra Bublik, òun náà sáré fìyà jẹ Adriana Mascherano pẹ̀lú 636161. Mẹ́fà sí mẹ́ta, mẹ́fà sí ẹyọkan lẹ́ẹ̀mejì. Valentin Varot, òun náà ta ni. Ó ti sáré na Kami Majevac pẹ̀lú 6446-7662. Mẹ́fà sí mẹ́rin, mẹ́rin sí mẹ́fà, méje sí mẹ́fà àti mẹ́fà sí méjì. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn, ẹ̀jẹ̀ ń lọ sí agbọ́nrin ti women single. Ìyẹn ìdíje ti US Open tó ń tẹ̀wájú lọ́wọ́ tá a wà yìí ni o. Linda Nosikova, òun náà sì sáré fìyà jẹ lálá ní Taravururu pẹ̀lú 6462. Mẹ́fà sí mẹ́rin, mẹ́fà sí méjì. Elina Vitolina. Elina Vitolina, òun náà ti sáré fìyà jẹ Maya Joint pẹ̀lú 626-764. Mẹ́rin sí mẹ́fà. Ẹnu mi àgò. Mẹ́fà sí méjì, mẹ́fà sí méje àti mẹ́fà sí mẹ́rin. Òun ló sáré fìyà jẹ o. Aina Zabalenka, àwọn ìyá nìyẹn. Òun náà ti sáré gbẹ̀wúrò sójú ta ni. Paulina Nacheko pẹ̀lú 6161. Mẹ́fà sẹ́yọ̀ kan lẹ́ẹ̀mejì. Donna Fekki, òun náà sáré fìyà jẹ Anne Lee pẹ̀lú 756746. Méje sí márùn, mẹ́fà sí méje àti mẹ́rin sí mẹ́fà. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fàkáo Sport, yóò tún máa tẹ̀ wájú lónìí. Gbogbo ohun tí wọ́n bá tún gbá lónìí ni àbá ń sọ nípa ìdíje ti US Open. Ẹ kú jẹ́rìí ẹ̀ ń tẹ̀ ní bó bá dọ̀la màá tún jáde tẹ́kanlẹ̀ kanlẹ̀. Torí bá méjì kọ̀, àwọn tèmi tó ń lo dálọ̀ lágbọ́nrin tibẹ̀ náà, a gbọ́dọ̀ já wọn tán mọ́, a gbọ́dọ̀ dìgbé wọn débẹ̀ ni. Torí pé ṣe tuntun náà ń sọ o. Tèmi ìṣe tuntun nìyẹn. Láti bẹ̀ lọ, ẹja máa sọ fún wa pé First qualifying round, ìdíje ti CAF Champions League àti ìdíje ti CAF Confederation Cup yóò máa gbìyànjú lópin ọ̀sẹ̀ torí ibà méjì kọ̀. Àwọn ọmọ ìyá wa tó ń lo dáúlà ń bẹ̀, wò ó bẹ̀rẹ̀ o, torí bó bá di ọ̀la ìdíje. Àwọn ìfigagbága mi máa tún láǹfààní àti jẹ́ ká mọ̀. Ẹ̀jẹ̀ ń sọ fún wa pé tó bá ti di ọjọ́ Sátidé. Ọjọ́ Sátidé, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars wọ́n máa gbàlejò kan ti CS Vassar. years fast. I want to see the soil the one Nigeria, to see the Tunisia, na Timbo. Want to see Latana. Yoga, yata agoba ni niyo waje. Ojo Saturday. Kanami Warriors. Omo koju koti UD International. Agoba ni ojo Sunday niyo waje Nigeria niyo tiwayo. Lagbani ti CAF Champions League inko. Enugu Rangers yo wa nle baba nla baba re lorilede Naija yo mo koju ko ti Sobima ago merin ojo Sunday ni o waye o iko San Pedro awon mo gbalejo ko ti Rivers United ojo Saturday ago marun lo ma waye bi nkan o se lo niyan ta ba nso nipa first qualifying round idije ti CAF Champions League asi idije ti CAF Confederation Cup awon merin eleyi to se pon lo daula nbe o le mo ja wa tan kale kale ori ba meji ko aja aja tan te ri yen o ma ndija le niyan e je lo bo sodo re odo times ni fury lori ero ati asekaye ti e o ti filede o o di filede pe ija isekikan to ma waye laarin o ati Anthony Joshua o ni America ni o ti waye o sugbon ko tag Anthony Joshua o la America ni je o ti waye o da ojo ti o waye gan won o ji amo a wa ti mo n to ma sele Balado Tyson Fury o ti confirm e pe ija o waye o sugbon ojo ti o waye gangan la ti mo o su kokan la odun ni sugbon date ti o je ko si wahala en ta sa mo ni wi pe laarin awon mejeji a tun mo category e la gbagbarin ti won e mo pa awon mejeji category e ni won ba tun mo agba agba category e gege bo se wa si niyan lagbarin ti Tyson Fury ati tani ati Anthony Oluwafemi Olaseni Joshua wanti wani apa kan nja apa kan britiko bi oni white alase ks ambi gbogbo kare akoko up gunners leyin trophy ti wa nle lowo ta wa yi o ngbe mi tun ba laarin falana gbogbo olowo agbara gunners gbogbo olowo ka fatamala o ba je ti gbogbo gunners ati yin chelsea omo yin nigba kan ri ni Cesc Fabregas e ku oride be bari Cesc Fabregas e ma man ki mesan mewa Adewale masa gbogbo oluwaju eni kini to se won ti kede Cesc Fabregas o gege bi akolimo gba to yayi julo lorilede Italo Italian Serie A coach of the year enu idije ti league agboje lorilede Italy ni te ba gbagbe iko egbe agbabolu komo lo nko so di o te ba si wo ipe ipa ti komo ko ni sa to koja enu idije ti league agboje lorilede ti Italo e ru wi pe Cesc Fabregas se daada won ti kede lana akolimo gba to yayi to da julo lorilede Italy nenu idije ti Italian Serie A fun sa to koja Cesc Fabregas osoluwa e ni a ma so pori owo to ba ti wa kati man to nse to ba ti man to nse pelu gbiyanju ati ibe lo to duro re daula yi ni se a ma lo sira na ni gege bi Cesc Fabregas gege bo se je ka mo o ja yin tan lagbarin ti be e ja ku nbe yen lo be o lo bi awo gedengbe niyan agbarin bo ni tubale ti pepepe e je so fun wa pe awon the tigress egbe agbabolo morilede wa nigeria don ju bolu sinu ajade apere lagbarin tokunrin to ba ti di ojo friday gangan ni o gbinaya idije ti 2026 fiba world cup won ti wa ni orilede germany bi mo se n ba yin soro yi won pari igbaradi won ni zaragoza lorilede spain alele won ti balẹ sorilede germany o e ma si gbagbe pe ojo friday gangan ni idije o lanfani ati gbinaya o ipin kejila wa iye group b the tigress a wa ni ipin group b pelu orilede south korea hungary ati orilede france ifekse won se akoko wa a gba lojo jimo pelu orilede ti south korea ati belon nínú ìdíje ti fiba 2026 world cup yìí ìgbégbá orókè òní ọmọ jẹ ti gbogbo àwọn tó lọ sójú wa ń bẹ a sì nígbàgbọ pé nígbà tí ìdíje ti fiba world cup yìí tí ó bá parí lórílẹèdè germany àwa náà rí nǹkan mú bọ yàtọ sódò àmì àti àmì bọmí dáadáa ọ̀nàdẹ́gbò olúwatọyìn victor jaffet number one gbogbo manchester united nìyẹn. ní House of Assembly. Ẹ mọ fẹnu kọfà lórí ètò ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ lọ́jọ́ Tuesday. Lórí ibá méjì kan, Honorable Oluwatoyin Victor Jaffet. Wọ́n ní ká mọ mẹ́nì kọ̀ọ̀kan ní gbogbo Tuesday ká mọ bèrè bèrè Manchester United. Bẹ́ẹ̀ bá ti gbà á, ẹ mọ gba Richard Card 2,000 naira. Lórí ètò yìí náà ni. Kọ́ọ̀tì Honorable Oluwatoyin Victor Jaffet. Bí ò ní wá yín tí bàbá. Ẹ máa lo dáúlà. Ẹ já dojú ọjà ká lọ polówó náà. Ẹ kú jáde ẹni tẹni mo sẹ́ nílérí fún yín. Wọ́n ní gbogbo transfer window ilé tó close láìpẹ́ yìí. Àwọn tán rà àtàwọn tó gbé wọlé. Nínú kò gbé agbábọ́ọ̀lù ọlọ́kan òjọ̀kan màá jẹ́ yín tán. Mo láyọ̀ láǹfààní láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn ti Chelsea láàmú aláàárọ̀ tòní. Gbogbo Chelsea etí yín àmúlele. Ẹ jẹ́ ń dojú ọjà kí n lọ polówó náà ẹ̀ tí gbọ́ nǹkan kan. Bí n bá dé ẹ gbọ́ wọ̀nrin wọ̀nrin. Mo ń lọ wá mọ̀ ń bọ̀ wá gbogbo ara mọ̀fin padà bọ̀. Ẹ kú kalẹ̀.
1: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bournvita?
2: Double check.
1: It's back to school season, and with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
3: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.

0: yes.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Èyí ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ Seed Care. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan Seed Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan, a tún tà ní Seed Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn nǹkan báyìí ló wà lórí Seed Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú Seed Care máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí Seed Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù
1: yín.
2: Kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹni tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú Seed Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, Seed Care ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣé ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, Seed Care mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí Seed Care wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. Seed Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti ń download app yẹn báyìí, àyè tẹ́ mọ fi owó yín sí, ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ pè ká káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ tó chi pharmacy Oluwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí, ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn Seed Care. Ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ tó chi pharmacy Oluwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.

0: Atagba
1: Oluwan teacher
0: Jinsan Shino
1: Pantan Joga
0: Rich Watching
1: Awoka
0: Senator Dressing
1: Resource Control
0: Ni Issue
1: Otagba Antagba Totagba Ragada Sebi Ragada Nigba Gede Ogbagba Buyekete Nibi Tawon Ogbagba Tirigba Oja Pataki Kalesi
0: Oh my God
1: Bi Ojinde Oja Iluko Loke Okuni
0: Military and Paramilitary Accessory
1: Awon Officers Boot
0: Ni Ti Civil Defense Soldiers Police Peace Corps Atamotekun
1: Ati Bet Ati Fila Ati Layadi Won Ni Mbembe
0: Gbogbo Schools Ni Kotete Wa Ma Order For Uniform Container And Sanders
1: Who Says Price De La Won Oja Won Yi
0: Ipe Isele Yo Leyo Tabi Dosi Dosi
1: Eyi Te Fe Koshe Lati Di Ase Bata
0: Aye Wa Fun Yin Ati Bi Te Ma Gbe
1: Oya Ni Number 85 Oba Deshida Ni Doju Kota Won Ola Kure
0: Telephone 080
1: 3452
0: 0455
1: Ni Yesu
0: Abi Bata Koko Ka
2: Eko Se Koko Imo Se Pataki Eni Ti O Ba Fe De Ni Eko Lawujo Ko Gbodo Fowo Eko Ra Eko
3: Omo Mi Jowu Ere Ti Adara
2: Gbogbo Obi Ati Alagbato To Won Ojo Larere Fun Awon Omo Won E Tara Sasa Ma Mu Omo Yin Bo Wa Si Ile Iwe Anti Comfort International School Komo Yin Mo Ko Mo Ka Daganje Daduro Gbangba Gidigba Laarin Awon Akegbe Re Lawujo Pelu Awon Oluko Tori Won Pe Ti Won Yo Si Ma Ko Awon Omo Yin Pelu Imo To Peye Ati Iberu Olorun Ayika Ile Iwe Wa Dun Wo Be La Tun Ni Oko Ile Iwe Iyen School Bus Ti Yo Ma Ko Awon Omo Yin Pada Lo Si Ile Owo Ile Iwe Wa O Fani Lapo Ya Be Lo Rorun Lati San Eto Igbaniwole Fun Sa Ikeko Tutun Miran Lo Ti Gbera So Bayi Si Awon Kilasi Bi Baby's Care Kindergarten Nursery 1 and 2 Primary 1 to 5 GSS 1 to 3 Tofima SS 1 to 3 Sebi Boko Bajina Ilaki Ko Anti Comfort International School Fikale Si Iriakari 2 Off Orita Obele Akure Ondo State Elu Elu Wani 0703-298-9757 Anti Comfort International School Ilewe Jura Walo Pogbabe
4: Umeshi O Iku Palagbera Biole
5: Iku Pababawa
4: Oni Nure
5: Asho Tushu Sima Babi Konje
4: Patomsin Tijane
5: Abimbola
4: Ebul of Lagos
5: Soje Safu Ikula Iru Tele.
4: What a great loss to the entire family and the community at large.
5: Bẹ́ẹ̀ni, pẹ̀lú ìṣọ̀kan lẹ́bí Tijani Abimbola
4: ṣe ń pè wá owó síbi ayẹyẹ àṣekágbá ìsìnkú.
5: Bàbá wa olóògbé Thompson Tijani Abimbola
4: for the celebration of life well spent on earth.
5: Ọjọ́ kẹta oṣù kẹsàn-án,
4: 4th of September 2023.
5: Ìyẹn ni sin àṣálẹ́ onígbàgbọ́ wege
4: ní Tanimowo
5: compound.
4: Gbogbo àkókò
5: ìyẹn láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m.
4: on the 4th
5: ọjọ́ kẹrin
4: oṣù kẹsàn-án.
5: Ìyẹn ni sin dágbére
4: fún bàbá wa ní CAC
5: òkè ìyanu alábàtà
4: ní dojúkojú ọjà mímíkò.
5: Ìyẹn láago mẹ́sàn-án àárọ̀
4: 9 a.m.
5: ẹ kú lẹ́yìn èyí tí bàbá bá ti ṣe bẹ́ẹ̀ wọ ká ilẹ̀ sùn tán.
4: Ìyẹn ni gbogbo àlejò di ní Man Event Center
5: off Secretariat Road
4: níwájú Yidi
5: Dadi
4: We Home.
6: Ọmọ ìfàkà ìlàlẹ̀, ọmọ olókè méjì takọ tabo, ọmọ oníṣòro gùrùbẹ, ọmọ aṣèkáyé ìbárí ìgbò, ìkàrẹ́ ọmọ igi mẹ́ta ọ̀rẹ́ sèlè, nǹkan ọ̀hún di, nǹkan ọ̀hún rẹ̀.
4: Àṣà bàbá ọmọ
5: ló ní.
4: Bàbá ó di gbére, ó di gbà, ó ṣe òdòwúrọ̀.
7: Atótán ààrẹ rẹ̀.
8: Fífí oògùn apakòkòrò Larvicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò South East àti Ìfẹ́dọ̀rẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ yúnífọ́ọ̀mù ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ̀ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú bí tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú oògùn tó yẹ láti dènà kí àwọn ọmọ ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá. Jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní àyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí. Ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín. Ẹ bo àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì sọ àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù. Iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí, ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún. Ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín. Rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí ní alaalẹ́ láti dáàbò bo ara yín àti ẹbí yín lọ́wọ́ àrùn ibà. Fún Nàìjíríà tí kò ní àrùn ibà mọ́, kó ipa tirẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn alájọṣepọ̀ fún àrùn ibà.
9: The Center for Continuing Education, CCE, Federal University of Technology, Akure Futa, invites applications from qualified candidates into the University Advanced Basic Science, UABS program. The program is designed to prepare candidates for direct entry admission into 200-level undergraduate program into Futa, especially for the new courses, which are Medicine and Surgery, Nursing Science, Public Health, and Financial Technology, after writing the Joint University Preliminary Examination Education, JUPEB. For admission requirements, candidates must possess a minimum of 5 O-level credits obtained in not more than 2 sittings in relevant subjects, except for medicine and surgery. For more information, you can visit www.cceportal.futa.edu.ng or call 0913-224-6060 or 0903-667-2721. Director of CCE, announcer.

0: àti lọ́làrọ̀ tò ní lórí ètò ilé ètò wa ta ti ń kó àwọn ìwé ìròyìn ọ̀hún wá ta ti ń tu yẹ́bẹ́yẹ́bẹ́ láti fún iláwọn kókó tó bá súyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa àwọn ìwé ìròyìn ọ̀hún tún ti ń bẹ wájú wa láàárọ̀ yìí à ń kí yín ni o ta ṣe ń kí yín náà ládúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ta sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ti ètò ìlẹ́yìn gbogbo ẹ̀yin tẹ̀ ń kópa lọ́wọ́ ọjà wa gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tẹ̀ ń fún wa lámọ̀ràn ẹ̀yin tí ẹ̀ ń fàdúrà ràn wá lọ́wọ́ ìgbà tí ń dúpẹ́ lọ́wọ́ yín là ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè nítorí kò kárí àlùwà là ń lọ ọlọ́run gan-an
1: bẹ́ẹ̀ ni
0: ẹlòmíràn ni wọ́n kò kárí àlùwà ládé àlò ni ò jẹ́ kó lọ́mọ sáré jàre ẹni náà àlùwà láwò kárí bí ọdún.
1: Ọ̀gbẹ́nu Adáké.
0: Bẹ́ẹ̀ ni àkàràlú kan.
1: Torí àsìkò wa Káyọ̀dé jẹ́ amúṣẹ́ṣe.
0: Igi tán fi ń pèrè náà fi ń tábà fọ́mọ.
1: Mélòó la sọ mélòó la rò. Jẹ́ amúṣẹ́ tò ní ṣe.
0: Jẹ́ ǹda tán mi.

0: ku dede woyo eyin temi nilo akure emi femi alagbo lo nba yin soro o ti office mi wa ni solo junction ni egbe democracy park number mi re 07065326843 ton ba ri wo obirin to ti wa ni de oko latojo pipe ti wo re ni pe ro nise won ma bo ni de ise femi alagbo tabi iwo okunrin tabi obirin to nse le meta le merin le marun ti kile to mo won ma bo ni de ise femi alagbo tabi iwo obirin ti ko osure leni tabi o din ma bo ni de ise femi alagbo tabi iwo okunrin to je pe o le gba bo dara dara lori papa pelu aya re nile ma bo lodo mi asiri ti aya mi fi wa lodo mi disin ma bo kin fi fun tabi iwo tara njaje ni ara yun o ni inu re ngbono lati nuwa ni tabi ara ren gbono be ni pe on data so lara won ma bo ni le se fe mi alagbo nipa ase ledumare iwo yo ri iwosan number mi lekan si 07065326843 lekan si 07065326843 ile se wa o wa ni isolo junction ni egbe democracy park bele ti maruwa e se
1: Alpha Bible College Nigeria is calling.
2: Oh yes.
3: As the Lord called you into the ministry,
2: or are you a deacon,
3: or elder,
2: or Sunday school teacher
3: who desires to grow
2: in the knowledge
3: of God's word
2: and thus
3: become
2: a transformational leader
3: at Alpha Bible College,
2: Akure, Nigeria.
3: Admission
2: is now open
3: for the 2026-2027 academic session,
2: which begins this September.
3: Our accredited courses
2: include
3: biblical studies with emphasis
2: in Christian
3: education,
2: Christian counseling,
3: church administration,
2: cross-cultural missions and leadership,
3: come and hand certificate,
2: associate,
3: ministerial diploma,
2: first
3: and higher degree of vision,
2: international
3: university,
2: all at affordable
3: and highly subsidized tuition,
2: come
3: and receive Christ-centered training under experienced, spiritually sound and academically competent faculty
2: ably led by our
3: president
2: and provost
3: Reverend Dr.
2: S.A.
3: Adepolu
2: Ololade.
3: Your journey into effective ministry begins
2: when you enroll today.
3: Please visit our campus
2: at Emiku House,
3: 158B
2: Oyemeku Road,
3: adjacent to Lafayette Junction,
2: Akure,
3: or call
2: telephone number
3: 08034550483
2: or 08053052442.
3: Alpha Bible College,
2: Akure, Nigeria.
3: Making disciples
2: who disciples
3: others for Jesus Christ.
4: Tomode tagba ni ekan ile
5: e farabalẹ gbọ ikede pataki yi
4: lori oro ile ekan ile ni kare akoko
5: Aishi Gabriel oye ladede elekan ofe kan
4: ti sagbekale igbimo pataki kan lati sewadi awon asiri nla
5: nipa awon to ta atawon to rale ni ekan ile
4: lati January 2024 titi di eni
5: nitori asiri nla yi
4: la wa igbimo ekan
5: fi npe eyin te rale
4: lowo eyikeyi ninu awon oloye ekan
5: ogbeni sahi
4: olori odo ekan ile
5: ati mufuta olori odo ekan
4: lati farahan ni waju igbimo ekan
5: pelu iwe eri idaniloju te fi rale na
4: lati isin titi di ojo 15 osu kesan 2026
5: lago mewa aro si meta osan
4: ni igbimo yi yo ma joko
5: ninu hall Cinema African Church
4: ekan
5: gbogbo eyin te ti kole eyin te ndako
4: ati eyin te ti se kankan sori ile na
5: loro yi kan
4: eni ba wa ko ti ogbin si ikede yi ni ekan ile
5: yo padanu ile na
4: fun alaye lekun rere e pe 08169605599
5: tabi 09161806544
4: Igbimọ ekan
5: labẹ idari elekan ofe kan
4: ikari akoko
5: ni olukede
6: Ani mama kan o mama ara to ma iya mo ko fi wa sere o mama ara to ma iya mo
7: Dokas of our time honorable chief princess Adenike Olawoye mo ma serere won lawon le fowo leran mo wo awon akanda ki won mo jiya ti ruwo le iwe awon omo won san
8: tori pe mama feran iwe kika pupo pupo fa awon omo
7: won tun ti wa gboro awon akanda ro
8: bi won se ma nse o
7: Saturday ojo keji la osu kesan
8: ni mama serere fe pin owo le iwe
7: fa awon omo akanda to wa nilu Ondo jake jado ti buto
8: Kí ṣogbó nìkan ohun èlò kàwé lóríṣiríṣi láwọn bíi báírò,
7: máṣẹ́ẹ̀sì,
8: ìwé,
7: ìrẹ́sà,
8: rúlà
7: àti gbogbo ohun tó ọmọ nílò pátá
8: láti fi kàwé tọkàn wọn balẹ̀.
7: Ẹ wá gbọ́!
8: Kì í ṣowó àwọn ọmọléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama nìkan ni màmá fẹ́ san lásìkò yìí o.
7: Màmá tún fẹ́ sanwó iléèwé àwọn ọmọ tó wà ní yunifásitì.
8: Màmá ṣe rere.
7: Dáadáa ni ò ní bàjẹ́.
8: Màmá làwọn ò fẹ́ káwọn àkàndá lọ mọ yáwó tọrùn bọ gbèsè.
7: Kí wọ́n tó rówó iléèwé àwọn ọmọ wọn san.
8: Wọ́n ní kẹ́ ẹ wá gbowó iléèwé àwọn ọmọ yín o.
7: Bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀.
8: Girama tó fi dé yunifásitì.
7: Ilé wọn lákìkùgbé lè tún yóò ti wáyé láago mẹ́wàá àárọ̀.
8: Ẹ já tètè dé.
7: Kò sáàní àní.
8: Màmá ṣe rere.
7: Ojú alẹ́ òní burú fún yín.
8: Àwọn ọmọ yín ò ní.
9: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
10: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin ọkùnrin bá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 abamission. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
11: Mo fẹ́ gba ire, mo fẹ́ gba ire. Ẹ̀mí bí mo gbére kò mí o, mo fẹ́ gba ire.
12: Ó yá gbogbo ènìyàn já lọ bá Jésù pàdé o. Nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàdọ́rin pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àdú tóṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀. Àkòrí rẹ̀ ni èmi yóò ṣe ohun tuntun. Àìsáyà orí 43 ẹsẹ̀ 19 ọjọ́ Friday ọjọ́ 11 sí Sunday ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún yìí ló máa wáyé ní Mercy Camp kilometer 18 Ibadan Ife Expressway Osengere Ibadan nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Friday àti Saturday. Ìpàdé àdúrà máa wáyé láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán, àago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ àti ṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́ títí mọ́jú àti ṣọ́ọ̀rù tó máa bẹ̀rẹ̀ láago méjìlá òru. Ọjọ́ Sunday àago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́ ni o. Ìránṣẹ́ Ọlọ́run alàyè Prophet Abel Taiwo Òjó ni Ọlọ́run máa lò àtàwọn ikọ̀ àtìríjú Ọlọ́run mi. Kẹ̀ wá gbọ́ o, ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ fún gbogbo ènìyàn láti ìlú Àkúrẹ́ iwájú Bank of Agriculture tó wà lálágbà ká Àkúrẹ́ ni ó ti máa gbé gbogbo èèyàn. Nọ́mbà tẹ́ máa pèrè o fún ìbéèrè àbí àlàyé 09029656110. Jésù dúró de ọ̀ ń bẹ̀.
13: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló máa sí gbogbo ènìyàn o, àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóòsèèsì àtàwọn tí ń ta retail. Ìta àwọn alọ́sọ́kótó rèé o, lápòṣòkòtò alákùúrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra rárá túta, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bíi bọ́ọ̀sì lórí ìrànràn, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó, tàbí àwọn tó fẹ́ ṣe alára túta tí wọ́n fẹ́ ra hóòsèèsì. Ẹ má bọ̀ ní wìtìwìtì ní Family Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní Oyin Building, opposite Weber Bank, Adeshida Road, Àkúrẹ́, tàbí kí ẹ má bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdojúkojú First Bank after Texaco. Bí ẹ bá ń lọ sí ESO Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé, bàtà ọmọdé, báàgì ọmọdé, báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde, ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497. Family Arena, iléeṣẹ́ tó bá bí òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.
14: Oga, mo wí sí ọmọ gbọ́ o, mo wí sí ọmọ gbọ́ o, ẹ̀bọ̀ra ìbáni gbélé.
15: Ọdún wà pé o, kágbà pé o ní ojú mẹ́rin ni, ọmọ pé ẹ̀bọ̀ra ń bá ní gbélé. Gbọ́wọ́n àgbáyé àtijọ́ ni,
14: wọ́n
15: ní tá a bá délé ká pọnmi sílé, tá a bá jẹun ká jẹ kù, wọ́n ní torí àwọn àlejò àìrí tí ó délé ẹni, tó bá délé ẹni tán àbóyá wọn a máa jẹ nǹkan míì, kí wọ́n lọ jẹ ọ̀rọ̀ olúwa.
14: O tún padà sílé, o tún padà sílé
15: kárí, o tún padà sílé. Ohun ọjọ́ kan tí mo sùn lára ọkọ
14: ọlọ́run
15: gbogbo
14: mi. Buru ju.
15: Ọ̀dà ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ló ṣe bẹ́ẹ̀ gba aṣọ lọ́rùn àwọn ọlọ́pàá mẹ́rin tán fi kọ́hún lórí ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ikú tó pa akẹ́kọ̀ọ́ jáde kan ní ilé ẹ̀kọ́ Fáfitì ti ìlú Port Harcourt Anthony Obodo. Obodo ni wọ́n yìnbọn pa ní agbègbè Ada George ní ìkóríta Ajib nílùú Port Harcourt ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tí ó kọjá. Gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún Olúgbẹ́ngà Adépọ̀jù lè tó kan ọ̀rọ̀ yìí kẹ́kẹ́ lánàá ọjọ́rùú lásìkò ìgbà tí ó ń fọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú oníròyìn ní oríta pé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Rivers ọ̀hún Adépọ̀jù wa sọ pé àwọn ọlọ́pàá mẹ́rin lèyí tán lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ti kó lọ yàrá kólóbó níbi tán ti ń gbẹ̀sùn ìwà ìbàjẹ́ lèyí tí àwọn ọlọ́pàá tí wọ́n bá wù lẹ́yìn ìgbà tí ìwádìí tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ tó sì ṣe ìwádìí tó lóòrìn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́nu wọn. Ó wá tẹ̀síwájú ní ilé iṣẹ́ ọlọ́pàá náà, èmi kò ní dáàbò bo ẹnikẹ́ni lábẹ́ àṣẹ abó ti wò ó rí léyìí tó bá ti hùwà ìbàjẹ́ àbí tó tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ilé iṣẹ́ ọlọ́pàá. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní ẹni tó bá ti ṣe iṣẹ́ ọlọ́pàá ní kì í ṣe ní ìkúdùnwọ̀n àti bí òfin ṣe là á kalẹ̀ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tí ò ṣe ní gbangba wálíà kó ṣe ní gbangba làṣáńtà kó ìtúnṣe bẹ́ẹ̀ kó bu ọlá fún ẹ̀tọ́ ọmọnìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni tí ò sì tún dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọnìyàn ile ise olopa ipinle ohun eni won ni daruburu olopa be won si ni fi pamọ e loka yoku ninu iwe iroyin Daily Post iwe iroyin Punch ati awon iwe iroyin mi to jade loni
16: kayode
15: biadun
16: awon osise lorilede yi ni won mo ti ko letter kan si Aare Bola Ahmed Tinubu ati ilegbimo asofin le yi o ti won so pe iye owo osu ti won gba bayi ni o ti kere ju se iye owo ti won na o gẹgẹ bi won se so ninu letter na won ni awon fe alekun owo osu won ni won fe ki won gbe kuro ni nkan bi egberun lona 80 naira 70000 naira to wa ni ki won si gbe lo si egberun lona 300 naira iyen 300000 ninu letter ohun le ti won ko lana ode yi ni won ti so pe awon fe ki won gbe igbese ni kia kia lori re o nitori pe ninu letter na won daruko gbogbo awon ti oro kan lori re ti won si ko si papa julo Aare Bola Ahmed Tinubu ati ilegbimo asofin agba ile yi to fi ma eka yi to ri si ise oba ni orilede Nigeria baka na ni won tun so won ni se ri gbogbo awon to wa ni ipele 17 ninu ise oba ni won gbudo ma fun won ni 1.5 million naira lososo nitori pe ta ba wo gbogbo inawo ati gbogbo nkan ti won se gege bi osise iye owo ti won gba nisin ko ti e to nkan rarara ninu owo ti won na o e wo e koja lo sinu iwe iroyin Punch ka e lo ka lekun re
17: Kilo ko, kilo ko lona, aya di lo ko. Hey o, keke beti se no dodun. To ifo iki, o to ju eruru pe yin o, dede ra wu sai. O de ma le jo da ma ro mo bi no ya te. Die yi o, die mi o loye to pe ji ni ga. Aya di ti lu ore. To fin kede, odun ogun festival 2026 ti lu ore. 2026 ogun festival, inore kingdom. O ma wa ye yin o ni odun karun, ati odun kefa osu kesa ara ninu e. On the 4th Friday, ati abobalu ale ati logan. Adi amogun bo ko yin o. On the 5th, ojo Saturday, ni aiso odun ogun. Ti ojo ogun gangan fun ra e je. Ojo Sunday, 6th of September, e ni awako, alalukuku, agbe arokobodun de. Gbogbo wa ta n lo irin fi se ise ojo wa. Gbogbo wa la n samulo irinse ogun. Osi di koju ija si gbogbo wa la

0: Àwọn ọmọ ń sọ wípé bàbá àwọn.
1: Mọ́ ṣe aṣùrántí rẹ lónìí. Àbádá Julius Ajayi Falade. Ìkẹta àgbáyé mọ̀ sí All the Best. Kọjá lóore tùjọ St. David's Cathedral Church lójọmú Lákúrẹ́. Kọ̀dì jẹ́ gíríwá ẹgbẹ́ aláṣẹ olúlu Àkúrẹ́. Ó pé lọ́dún mẹ́rin ó gbáko. Wọ́n ti mílẹ̀ ṣaṣọ́bora. Àbádá olùfẹ́ wọn. Lóòótọ́ la fẹ́ ọ, ṣùgbọ́n Jésù Olúwa fẹ́ ojú àlọ. Ẹ a ọmọ rẹ, aṣùrántí ọdún kẹrò. Labọ̀ kó agbọ́run ṣọ̀run re. Òjọ́ Ọlọ́run àlàyé ṣẹlẹ̀dẹ̀lẹ̀ yìí rẹ. Ebi ọ̀tún ebi ò sí ṣẹlẹ̀dẹ̀lẹ̀ yìí rẹ. Ẹgbẹ́ aláṣẹ olúlu Àkúrẹ́ ṣẹlẹ̀dẹ̀. Òmùsùn re òṣìtú ọ̀lẹ́sà arábìnrin Olóyè Ọmọdọ́lá. Ọmọ olókè lẹ́sà ibi kì í gbé ṣọ̀pọ̀ sí. Ọmọ àrìṣò ọ̀ṣàjẹ́ wọ̀ tí wọ̀ tí ọ̀nà òkè lẹ́sà. Ọdọ́jà súnmẹ̀ sí torí kébí mọ̀ bá pẹ́rẹ́ ọ̀bá kẹ́ bọ̀. Ọdẹ ru ọmọ òde. Ọmọ agbáṣọlé láṣọdún. Ẹja lẹ́gọ̀. Ẹgbẹ̀lẹ́ pálẹ́mọ́ lọ́jà ùmẹ̀sì. Ọjà ùmẹ̀sì. Ibẹ̀ náà tirú ẹwà rà. Kọ̀rọ̀ gidi súlẹ̀ dì ọ́. Ẹ̀jẹ̀ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ọmọ àtọmọmọ ẹ̀ Mọ́ṣe aṣùrántí rẹ lónìí. Àbádá Julius Ajayi Falade. Ìkẹta àgbáyé mọ̀ sí.
2: Kápónì rẹ jó, kápónì rẹ yọ̀, kápónì rẹ kùlù bọ́ọ̀dì. Ọbẹ̀ ni bá gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwó bọ̀. Tó pegede tó fi gbọ̀rọ̀ jọ kàtá bá gbórí ìfukò pọ̀jù. Èrèdí nìyí. Ti kábíyèsí. Ọwọ́lú ayé àjìwàjúwà ilẹ̀. His Imperial Majesty. Ọba Victor Ọlásìndé Adítọ̀nà JP. Ọ̀dà gbàràgàjàtọ̀. Lọ́wọ́ for Gbàgìlán. The prescribed authority. And paramount ruler for Gbàgìlán. Kí ọmọ wọn pàtàkì ni. Gbajúgbajà olóṣèlú tó kárí ayé ni. Ìyún Ọ̀nọ́rẹ́bù Erelú Taiba Àtìyẹmí Ọlọ́ntọ́ba. Lóríire. Bí wọ́n ṣe yàn wọ́n gẹ́gẹ́ bí commissioner for special duty. Ní ìpínlẹ̀ yìí. Lábẹ́ gómìnà wa. His Excellency. Dr. Lucky Orimisan Ayédàtiwa. The executive governor of Ondo State. Ẹ ṣe púpọ̀. Èyí wúwa lórí jọjọ. Nítorí pé pàtàkì àtòrire ńlá ńlá ni eléyìí jẹ́ fún wa ní ìlú Ọ̀gbàgì àti àkókò ńlá papọ̀. Bákan náà la tún dúpẹ́ pàtàkì. Lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ yìí. Dókítà Lucky Orimisan Ayédàtiwa. Ó dìrọ̀. Fún yíyan tó yan ọmọ wa gẹ́gẹ́ bí commissioner. Ní mùdùmùdù ìjọba àwa ara wa kó lè tẹ̀ wá lọ́wọ́ ní ìlú Ọ̀gbàgì àti agbègbè rẹ̀. Èyí tó pé ó jọpẹ́ lọ. A sì mọ̀ ọ́ lóore. Ǹjẹ́ lórúkọ kábíyèsí ọwọ́ àti ìlú Ọ̀gbàgì àwọn ló ní kí n kéde.
1: Mọ́ṣe aṣùrántí rẹ lónìí. Àbádá Julius Ajayi Falade. Ìkẹta àgbáyé mọ̀ sí All the Best. Kọjá lóore tùjọ St. David's Cathedral Church lójọmú Lákúrẹ́. Kọ̀dì jẹ́ gíríwá ẹgbẹ́ aláṣẹ olúlu Àkúrẹ́. Ó pé lọ́dún mẹ́rin ó gbáko. Wọ́n ti mílẹ̀ ṣaṣọ́bora. Àbádá olùfẹ́ wọn. Lóòótọ́ la fẹ́ ọ, ṣùgbọ́n Jésù Olúwa fẹ́ ojú àlọ. Ẹ a ọmọ rẹ, aṣùrántí ọdún kẹrò. Labọ̀ kó agbọ́run ṣọ̀run re. Òjọ́ Ọlọ́run àlàyé ṣẹlẹ̀dẹ̀lẹ̀ yìí rẹ. Ebi ọ̀tún ebi ò sí ṣẹlẹ̀dẹ̀lẹ̀ yìí rẹ. Ẹgbẹ́ aláṣẹ olúlu Àkúrẹ́ ṣẹlẹ̀dẹ̀. Òmùsùn re òṣìtú ọ̀lẹ́sà arábìnrin Olóyè Ọmọdọ́lá. Ọmọ olókè lẹ́sà ibi kì í gbé ṣọ̀pọ̀ sí. Ọmọ àrìṣò ọ̀ṣàjẹ́ wọ̀ tí wọ̀ tí ọ̀nà òkè lẹ́sà. Ọdọ́jà súnmẹ̀ sí torí kébí mọ̀ bá pẹ́rẹ́ ọ̀bá kẹ́ bọ̀. Ọdẹ ru ọmọ òde. Ọmọ agbáṣọlé láṣọdún. Ẹja lẹ́gọ̀. Ìgbẹ̀lẹ́ pálẹ́mọ́ lọ́jà ùmẹ̀sì. Ọjà ùmẹ̀sì. Ibẹ̀ náà tirú ẹwà rà. Kọ̀rọ̀ gidi súlẹ̀ dì ọ́. Ẹ̀jẹ̀ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ọmọ àtọmọmọ ẹ̀ ọlẹ́bọ̀ gẹ́mi ọ́ kéde.

0: Gádùn
1: Káyọ̀dé.
0: Àwọn olùgbé ìlú Kébè ní ìjọba ìbílẹ̀ Kébè nípínlẹ̀ Sokoto ni wọ́n ti ń dojúkọ ètò ààbò léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ti fọ́nká bí iná jọrìnjọrìn báyìí o lórí ìbọn ṣe ń dúnkùkù lájà mọ́ wọn látàrí bí ìròyìn ṣe sọ pé àwọn afurasí oníjàádì iná ti bèrè 40 million naira owó orí lọ́wọ́ àwọn aráàlú ọ̀hún o. Àwọn agbébọn náà ni wọ́n sọ pé wọ́n ti ń lẹ́fùrù kọ́kọ́ pé wọ́n gbẹ̀mí gbogbo àwọn olùgbé ìlú ọ̀hún tó sì dáná sun ìlú náà déérú tí wọ́n bá kọ̀ láti san owó náà ní àárín gbèdéke àsìkò ìgbà tí wọ́n fún wọn. Gẹ́gẹ́ bí ìròyìn léyìí tí lẹ́ni tí ó máa ròyìn nípa làásìgbò ẹni bakastin tí ó fi sójú òpó ẹ̀rọ ayélujára X rẹ̀ ni ló sọ pé àwọn aṣẹ̀rùbàlú ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mú ọ̀rọ̀ wọn tí wọ́n fi gba ọ̀dọ̀ àgbẹ̀ kan lọ́sọ́dọ̀ ẹni tó jẹ́ olórí ẹkùn agbègbè ọ̀hún léyìí tí wọ́n ní kó lọ fún ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ni Malam Lawal Labo. Gẹ́gẹ́ bó ṣe sọ àwọn jàǹdùkú ọ̀hún ni wọ́n sọ pé wọ́n kọ́kọ́ fún ìlú ọ̀hún ní ọjọ́ 5 kí wọ́n fi wá owó náà ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn iná tó padà sun sí ọjọ́ 7 o léyìí tí àwọn aráàlú ọ̀hún tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ ní kíkan yìí kan báyìí lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ebi wọn ti fi lé ẹni tó jẹ́ DP àgọ́ ọlọ́pàá agbègbè ọ̀hún lọ́wọ́ bẹ́ẹ̀ náà sọ wípé wọ́n gbúdọ̀ máa fi iná sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ọ̀hún o kò gbúdọ̀ kú wọn ò sì gbúdọ̀ pè láì gbé nítorí náà 40 million naira ó gbúdọ̀ pè láàrin ọjọ́ 7 ẹ lọ́kàyíkù nínú ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: Gádùn
1: gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn Adémọlá Adélékè ló mọ̀ ti sọ ó ní sẹ́ rí ìgbìmọ̀ olùṣèwádìí èyí tí wọ́n gbé kalẹ̀ lórí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ kí wọ́n tó ṣe ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó ní kì í ṣe pé wọ́n fẹ́ fi gbógun ti ẹnìkan o tàbí pé bóyá wọ́n fẹ́ fi dúnkùkù lájà mọ́ ẹnikẹ́ni ní ìpínlẹ̀ náà ó ní nǹkan tí wọ́n ṣe gbé ìgbìmọ̀ náà kalẹ̀ kò ju pé àwọn ń fẹ́ rí i wípé lóòótọ́ àti lódodo ni ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ kí wọ́n sì mọ àwọn tí wọ́n fi ara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n ba lè mọ ọ̀nà àgbà láti pé kí wọ́n lè ṣe àtìlẹ́yìn fún wọn kó ba lè jẹ́ ẹ̀rí tó dájú. Adélékè tún sọ ó ní iṣẹ́ rí ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ náà yóò túbọ̀ mú iṣẹ́ ṣe lórí bí àlàáfíà yóò ṣe máa jọba ní ìpínlẹ̀ náà àti pé kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò tí wọ́n fẹ́ ṣe ètò ìdìbò ọ̀hún kó má bàa máa ṣẹlẹ̀ mọ́ ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bó ṣe sọ ó ní pẹ̀lú gbogbo bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ ìwé ẹ̀sùn sí òun o tí wọ́n sì ń bèrè pé àwọn fẹ́ ìdájọ́ òdodo lórí rẹ̀ ó ní torí ìdí èyí kì í ṣe pé bóyá wọ́n kàn fẹ́ fi ìyẹn máa dúnkùkù lájà mọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n kí wọ́n lè mọ bí wọn yóò ṣe ràn wọ́n lọ́wọ́ àti pé kí irú ìṣẹ̀lẹ̀ láàbù bẹ́ẹ̀ kó má bàa máa ṣẹlẹ̀ mọ́. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: Gádùn
1: Káyọ̀dé.
0: Àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ni wọ́n ti sọ wípé wọ́n fi kélé òfin gbé ẹnìkan léyìí tí ó jẹ́ babaláwo ṣùgbọ́n ẹlẹ́sìn mùsùlùmí ni ẹni 52 léyìí tán korúkọ rẹ̀ ní Jibril Ibrahim pẹ̀lú àwọn 5 mìíràn lórí ẹ̀sùn lílọ́wọ́lẹ́sẹ̀ nínú ìjínigbé gẹ́gẹ́ bí ìròyìn tó tẹnu ìròyìn lọ́wọ́ babaláwo ọ̀hún ni wọ́n sọ pé pẹ̀lú àwọn tókù rẹ̀ léyìí tí wọ́n dárúkọ wọn gẹ́gẹ́ bí Ahmadu Sulaiman Muhammad Abubakar Tukọ̀ Adam tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Dogo Musa Ibrahim àti Iro Ibrahim àwọn náà fi kélé òfin gbé ní 8 ọdún tí a wà nínú rẹ̀ yìí nípínlẹ̀ Niger nígbà tí kọmíṣínà ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún Patrick Dahọ́ léyìí tí ó kan ọ̀rọ̀ ọ̀hún kẹ́kẹ́ nígbà tó ń ṣe àfihàn àwọn afurasí ọ̀hún lórí onírúurú ìwà ọ̀daràn tí wọ́n wù ní ìpínlẹ̀ náà. Dahọ́ wá fi ẹ̀sùn kàn pé àwọn afurasí ọ̀hún ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ṣẹ̀rùba àwọn apá ẹkùn àríwá ìpínlẹ̀ Edo pàápàá jùlọ Aoshi, Jàtú àti agbègbè Òpelà nígbà tí kọmíṣínà wá fi ẹ̀sùn yìí pé babaláwo náà tó yàn láàyò ní láti máa ṣe oògùn abẹnugọ̀ngọ̀ fún àwọn afurasí ajínigbé náà kọ́ mọ́ bàa tó wọn gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé ní gbígbé tán pé àwọn afurasí ọ̀hún ló tẹ̀lé bí wọ́n ṣe jí ẹnìkan Mohammed Tasiu Imohi tí wọ́n jí gbé pẹ̀lú ìyàwó rẹ̀ níjàtú níjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn Ẹ́sàkọ̀ ní 8 oṣù 8 ọdún tí a wà nù rẹ̀ yìí ẹ lọ́kàyókù nínú ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Orúkọ kan ṣoṣo tó ju gbogbo orúkọ lọ.
3: Jésù.
2: Orúkọ tí ṣẹ́gun fúnni nípa èyí gbogbo ìdààmú ìfòró tí dohun ìgbàgbé táyọ̀ ìnígbàkúsì jẹ́ tẹ̀nìyàn.
3: Jésù.
2: Ìtúsílẹ̀ pátápátá.

0: gbàdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún tí wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdọọdún ní sí ac canal garage ọlọ́dẹ àkókò tọdún èyí ti tó àkòrí ẹ̀rì ní orúkọ jésù gbogbo ènìyàn láì fi tìjọ ẹ̀sìn tàbí ẹ̀yà kan ṣe ìwọ wá orúkọ yìí máa ṣiṣẹ́ ìgbàlà ìwòsàn àti ìbùkún fún ọ odidi ọjọ́ mẹ́sàn-án yìí lọ́lọ́run yóò fi máa lo ìránṣẹ́ rẹ̀ wòlíì ẹ̀sẹ̀káyà olúgbóyè ọládẹ́jì ajíhìnrere àgbàjọ apọ́sítẹ́lì ti kristi ilẹ̀ yìí àtòkè òkun bẹ́ẹ̀ ni àǹfààní kánsẹ́lì àágbà fún àwọn tó bá fẹ́ rí wòlíì fún ìmọ̀ràn nípa tẹ̀mí òwúrọ̀ ọ̀sán àti ìṣọ́ru ni lójoojúmọ́ ní sí ac canal land kilometer 2 omi funfun road garage ọlọ́dẹ via ilé-ìfẹ́ ńpínlẹ̀ ọ̀ṣun tí a jọ pàdé níbẹ̀ ìtúsílẹ̀ kí ó sì jẹ́ tìrẹ ní orúkọ jésù.
1: Ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀-èdè yìí ni wọ́n ti bẹnu àtẹ́ lu nǹkan tí kọmíṣánná ní ìpínlẹ̀ Borno ni tó wà fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè eré ìdárayá Saina Buba tó sọ pé ẹnikẹ́ni tó bá ti kùnà láti pé kí wọ́n lè ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 níṣe ni wọn yóò máa dá dùbúlẹ̀ tí wọn yóò sì máa fín ilẹ̀ gbà dáadáa. Wọ́n ní irú nǹkan tó sọ náà ló jẹ́ pé ó lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún gan kó mọ̀ wọlé nítorí ó lè jẹ́ kí àwọn olùdìbò kí wọ́n kọ ẹ̀yìn sí ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n má dìbò fún wọn. Wọ́n ní nígbà tí ó bá bẹ̀rẹ̀ sí ní sọ irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní gbangba wọn mọ̀ pé irú eléyìí ó burú jáì gan gidi ni ṣùgbọ́n ṣá òun gbà tóun náà máa sọ̀rọ̀ lánàá kọmíṣánná ọ̀hún ti wá sọ̀rọ̀ ó ní ẹ wò ó gbogbo ẹ̀yìn èèyàn ó ní ẹ má bínú sí ọ̀rọ̀ tí mo sọ náà ó ní lóòótọ́ àti lódodo mo sọ ọ̀rọ̀ ọ̀hún ó ní ṣùgbọ́n ṣá òun ò sọ láti pé kóun ó fi dúkùkù lajà mọ́ ẹnikẹ́ni tàbí kóun ó fi gbógun ti ẹnì ó ní nítorí náà ó ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pé òun sọ òun ó lóun tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn èèyàn ó ní ṣe ni kí wọ́n fi oríjì òun nítorí pé ọ̀rọ̀ tóun sọ náà bí ìgbà tí wọ́n bá sọ pé àṣìsọ ń ló jẹ́ o ó ní kí gbogbo àwọn èèyàn kí wọ́n má bínú sóhun o ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post nínú ìwé ìròyìn punch àti inú ìwé ìròyìn vangard tó jáde lónìí.

0: dún.
1: Káyọ̀dé.
0: Ojú ara ọ̀dá kan ló mọ̀ sí bẹ́ẹ̀ tó ti fún àwọn aráàlú kábí ìdí ẹyìn jábọ́ ọmọ inú rẹ̀ fọ́nká lè dó mú kí ọ̀pọ̀lọpọ̀ ilé ó sì wọlé àti ọ̀pọ̀lọpọ̀ dúkìá ṣègbè ní ọ̀hárà níjọba ìbílẹ̀ ìwọ oòrùn etope nípínlẹ̀ delta léyìí tí ó sì mú kí ìjọba ìpínlẹ̀ ọ̀hún kó ti kọjá lọ sí agbègbè náà láti lọ wo bí nǹkan ṣe bàjẹ́ tó ń bẹ́ẹ̀. Ìkún omi ọ̀hún léyìí tí wọ́n ló tẹ̀lé òjò kan léyìí tó rọ̀ fún ọjọ́ bíi mélòó kan ń ló ti fi tìpátìkúùkù fọwọ́ sí júwe gbó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé agbègbè ọ̀hún tí wọ́n ti bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ fi léfẹrù wọn lẹ̀ torí kẹ́mi wọn mọ́ bàá bọ́ nítorí onírúurú ìdààmú ni ìkún omi ọ̀hún ló kó bá wọn. Ọ̀pọ̀lọpọ̀ ilé ló wọlẹ̀ tí ogunlọ́gọ̀ dúkìá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà tó sì bẹ́ẹ̀ tó ṣègbé ìgbésẹ̀ ọ̀hún ló mú kí ìjọba ìpínlẹ̀ delta kí ó gbéra láti wá ṣe àbẹ̀wò sí àwọn ìlú tí ọ̀rọ̀ ọ̀hún kan o láti wo bí nǹkan ìbàjẹ́ ọ̀hún bí ó ṣe tó pàápàá jùlọ nítorí ọ̀rọ̀ náà kò bàjẹ́ pé irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ yóò tún padà wá ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún. Kọmíṣánná ọlọ́pàá fún iṣẹ́ fún ẹ̀ka tí ń rí sí iṣẹ́ àkànṣe ní ìpínlẹ̀ delta ejiro tẹri ẹ̀ta tirẹ̀ ni ó kó àwọn ìgbìmọ̀ tí ó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ ọ̀hún tó kó wọn sòdí ní ọjọ́ ajé ọ̀sẹ̀ láti lọ ṣe àbẹ̀wò sí ibi tí ọ̀rọ̀ ọ̀hún tó ti wáyé. Ẹ̀ta ṣùrèrè ni ó kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn tí ìkún omi ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tí ó fi ọwọ́ ìbàjẹ́ kan o bẹ́ẹ̀ ló sọ pé ìjọba ló ti wá gbogbo ọ̀nà báyìí láti rí i dájú pé ara ó tù wọ́n wọ́n sì ṣe iṣẹ́ àkànṣe tí wọ́n fi wá ojútùú sí ọ̀rọ̀ náà tí wọ́n sì fi wá gbòdẹ́kun fún irúfẹ́ ìkún omi bẹ́ẹ̀ láti máa da àwọn aráàlú ọ̀hún láàmú. Ó wá tẹ̀síwájú wípé kí ni ẹ lọ sínú ìwé ìròyìn Punch, Daily Post, Vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí kẹka yòókù ń bẹẹ.
1: Káyọ̀dé.
0: Fíọ́dún.
1: Mínísítà tó wà fún olú ìlú ilẹ̀ wa yẹn Yẹnsan Wike ló mọ̀ ti sọ gbangba gbangba báyìí tó sì fọwọ́ sọ̀yà pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì o. Ó ní lóòótọ́ àti lódodo ni wọ́n lè máa pariwo pé ebi ń pa wọ́n tàbí kò sí ọ̀rọ̀ ààbò tó fẹsẹ̀ nílẹ̀ dandan ní orílẹ̀-èdè yìí. Ó ní ṣùgbọ́n sáà ìyẹn ò sọ pé kí wọ́n má padà dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu o. Ó ní nǹkan tó ń fẹ́ káwọn èèyàn ó mọ̀ ni pé ṣé ẹ rí àwọn tí wọ́n ń dìbò gan àwọn fúnra wọn mọ̀ ní ara wọn. Ó ní torí pé àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n lẹ́nu bẹ̀ tí wọ́n wà lókè àwọn gan ni wọ́n wò lójú roro nítorí pé táwọn olóṣèlú ti ń bẹ lókè tí wọ́n bá ti lè fún wọn ní nǹkan tí wọ́n sì ń ṣe dáadáa fún wọn wọ́n yóò yí èròǹgbà wọn padà láti pé bóyá kí wọ́n dìbò sí ibi tí wọ́n fẹ́ o. Ó ní ibi tí ẹni tó jẹ́ adarí wọn gẹ́gẹ́ bí adarí òṣèlú tó bá ti ń lọ ibẹ̀ náà máa fẹ́ lọ. Ó ní torí ìdí èyí ó ní níwọ̀nba ìgbà tí ẹni tó jẹ́ olórí wọn àti adarí wọn nínú òṣèlú tí ó bá sì ti sọ pé ibi ìbàyí lòun fẹ́ kí wọ́n lọ tó sì ti wá nǹkan fún wọn ó ní ibẹ̀ gan ni wọ́n máa gbà lọ o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ pé ebi wà ń ta ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yóò fẹsẹ̀ nílẹ̀. Ó ní kì í ṣe pé bóyá irú rẹ̀ ṣe ń wáyè ó ní ṣèbí lásìkò ààrẹ àná ìyẹn Muhammadu Buhari ó ní wọ́n sọ bẹ́ẹ̀ náà. Ó ní kò sí ìjọba kankan tó máa fẹ́ gorí àlífà tí wọ́n ní sọ irú nǹkan bẹ́ẹ̀ sí. Ó ní torí pé láti ọjọ́ tí aláyé ti dáyé ni irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ló ti ń wáyé o. Ó ní nítorí náà òun fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé kò sí ọgbọ́n tí wọ́n fẹ́ dá o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló máa padà jáwé olúborí fún sáà kejì. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Leadership ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. Káyọ̀dé.
0: Ọ̀gá àgbà yíyan ti lè ṣe ọlọ́pàá orílẹ̀-èdè Ọlátúnjì Lwandisu wọn ni ó mọ̀ ti ṣe àlàyé wípé ipa takuntakun tí àwọn ọmọ ogun ojú òfurufú tí wọ́n kó pẹ̀lú ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí láti fi kànàkànà ká ẹ̀mí ẹnìkan tí ó jẹ́ pé ó jẹ́ oníwà ọ̀daràn ògbóǹtagìrì ní ìpínlẹ̀ Rivers wọ́n mọ̀ sí Tú Bàbá léyìí tí wọ́n ká ẹ̀mí rẹ̀ bíi ẹ̀ńká kòkó. Ọ̀gá àgbà ìjọba ti iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló mọ̀ sọ̀rọ̀ ní àná ọjọ́rùú nígbà tí ó ń tẹ́wọ́ gba ẹ̀yìn tó jẹ́ adarí àjọ ọmọ ogun ojú òfurufú ní ilé ti orílẹ̀-èdè Nàìjíríà ENI Air Marshal SK Aneke léyìí tó wá ṣe àbẹ̀wò sí oríta pé iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè yìí nílùú Àbújá. Gẹ́gẹ́ bó ṣe sọ àbẹ̀wò ọ̀hún ni wọ́n fi orí rẹ̀ sọ ìbáṣepọ̀ tó gúnmọ́ láti láàrin iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ọmọ ogun ojú òfurufú àti wípé ki ilepo ki o tun le wa laarin ile ise ologun mejeji lati le koju eto abo leyi to se be ti o nda orilede Nigeria laamu nigba tun soro saju en to je adari awon mo goju ofurufun na o se sadankata bi ise akanse ati ilepo to gun mo se wa laarin ile ise ologun mejeji ile ise olopa ati ti omo goju ofurufun leyi to si so pe pelu ati leyin ilese olopa ati awon omogun oju ofurufun ni orileede yi ni won fi se be seke be awon agbesun mi ati awon to mu ke eto abo orileede Nigeria ko de toro fon kale be lo tun tesiwaju oni won nilo ifosu opo ti ogun mo gidiju ti tele lo oni paapa julo ni bi ise akanse leyi ti won se lati doju oruko awon oniwa odaran oni gbogbo awon kan won yi ni won fi se atileyin fun awon olopa papa julo lati ri pe orilede Nigeria ohun lo wa ni ibi abo e lo kayoko ninu iwe iroyin Daily Post iwe iroyin Punch ata iwe iroyin kan to jade loni
1: kayade minister to wa fo olu ilu le wa yen iye so weekend lo mo ti so oni to n ba nsun bayi oro bi are Bola Ahmed Tinubu yo si pada jawe olubori ilo mo nro oni bo n si n jeun bo n rin lo oni ko si gbogbo nkan to n se laye oni oro ati pe ki are Bola Ahmed Tinubu ko le pada wole sa ni o oni ohun o ti e ni tawo gbera rara ko ohun o lo je ki won fi eyin are Bola Ahmed Tinubu jole ninu eto idibo na nitori pe ti are Bola Ahmed Tinubu to ba fi le fi eyin jele ninu eto idibo ohun a je pe ohun ti rogo niyan o nitori pe Atiku Abaka ati Peter Obi ori ohun ni won yo mo wa kiri o nitori pe ohun le ni akoko ninu awon oloselu ti won yo mo wa kiri oni se re olohun fe fi da awon eyan loju pe ni ipinle Rivers o oni ko si enikeni to le jawe olubori mo egbe oselu APC lowo nbe oni be gege ni ilu Abuja nibi to je pe ohun ti se minister oni ko se enikeni to le jawe olubori nbe oni ta ba so pe boya enikan je gomina oni iyan o so pe ko je pe boya ohun ni adari oloselu nbe olohun gege bi enikan oni gbogbo oro oselu ni ipinle Rivers oni apo ohun lo wa o oni tori na ibi to n ba ti fe ki igi ibe owo si ibe lo mo owo si o oni nitori pe bo n ba se n lo si ipinle Rivers be gege lo yo ma se ti ilu Abuja nitori pelu bi o si je pe boya Port Harcourt ni o wa nbe ti ipinle Rivers to si tu je pe ipinle oni oni ohun o ni fi ibe sile rara oni koda o lohun lawon obi sibe ohun ni iya sibe ohun ni baba sibe to si je pe won si wa laye titi de isin o lohun o le fi lele o oni sugbon ton ba so pe ninu gbogbo awon ipinle yi to koko ma kede wi pe awon gan ni won se atileyin fun are Bola Ahmed Tinubu oni ipinle Rivers ati olu ilu le wa ni yo je akoko oni meji to n so ni oni ko si bi ti won le gbe lo are Bola Ahmed Tinubu lo ni o e koja lo sinu iwe iroyin leadership ke lo ka lekunre
2: Roko, koba gbe ile.
3: Oya fe gbe mi. Abe o pe anu ya. Lẹri jiye Ekiti.
4: O da kokoro moto temi da. O dara moko Ekiti.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
9: Ẹ ní
5: tòótọ́. Kájà sọ pé
7: Olùṣọ́ àgùntàn ẹ̀sọ́ wa pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
11: CDK, sọ́
8: ẹ̀sẹ̀ ti bẹ̀lẹ̀ jẹ́ igbó ìkéde pàtàkì yìí o. Àpapọ̀ wa olùrà àkókò pẹ̀lú ìkùrọ̀ òun kaṣubú. Ìyẹn lákòókò chapter eléyìí tá a mọ̀ sí produce buyers. Màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra ìkùrọ̀ pẹ̀lú kòkó òun kaṣu. Òun náà làwọn ń tà fún àwọn ẹlòmíràn tí wọ́n sì ń tà sókè òkun. A wá ń fi àsìkò sọ fún yín wí pé títa ìkùrọ̀ ó ní èso tàbí eléyìí tó tutù. Tá a sá tí kò gbẹ jẹ́ ohun tó burú jáì o. Ó sì máa ń fa ìjákulẹ̀ owó tàbí ta àbùkù bá àwọn ọjà wa lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn mi, ká ṣe ìkùrọ̀ ká pa ìkùrọ̀ ká sá kó gbẹ ní yìí bẹ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fún kòkó àti kaṣú. Orí bá ṣe rí àwọn náà là ń tún wọn tà. Àwọn ọmọdé ṣòwò ṣọ́ọ̀tì ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ produce buyers. Àkókò chapter wa ń fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tó ń t

0: àwọn tó fẹ́ lọ kàwé lókè òkun.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí àti ní university ní country mẹ́rin ní Europe. Adeti ni university ni country mẹrin ni UK omo to ba fe se foundation program ni Europe ani omo to ba fe se first degree adeni masters degree fun anybody ti o ba fe se owo ti won fin se kini kogun para tori ipele ni pele ni owo won won kin san ni ekan tori won ti mo bi gbogbo e se ri so won fi ni anybody lara ni pele bi o ba de se ntese waju ni admission process yen iwo fura re wa ma ri gbogbo e ninu mail ye bi gbogbo e ba se nlo ilewe seda seductional consult olorun ti ran wa lowo de bi a le seju country merin lo awo kin se oni jibiti ati no itese waju awon mo wa ohun lo je wa logun nitori e la se tugbiyanju lati tesiwaju nkan ti ilewe wa le se lati ran awon omo lowo ni asiko yi gege bi orilede wa se ri lowo lowo bayi olorun de ti ran wa lowo lati le ri ileiwe merin ni country merin ni Europe country merin ni United Kingdom lowo lowo bayi
0: awon to ba fe kopa kini igbese ti won ma gbe bayi bayi
1: igbese akoko ton ma kokko gbe na ni pe won wa si ilewe wa ni Seda Sectional Consult ibe lati ma salaye fun won ni ekunre ni ipele tori ipele meta ni eto yi ni ipele eja si so one step after another bo se wa niyan ti olorun se ma ran wa lowo tun wa fi release iwe teni yen fi ma lo si ilu bi ti won ba ta ba se admission e se o ilu bi to ba fe ninu awon country merin ni Europe tabi ni UK yi
0: awon ojo opo ni won le lo lati ma ba yin soro pere bere kan tabi keji
1: lekan si ero ibanisoro wa ohun ni 08033312794 lekan si 08033312794
0: imoran yin ni soki fun awon obi atalagbato
1: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun yen je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
0: to won ni ki dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
2: Vito!
3: Which one you don't win again?
2: Baba! Na Betway Rewards o! Bonus points, loyalty offers, VIP perks. At the collect points, they convert them to cash. Hey! Ole me!
3: Ah! Ole you! I beg show me!
2: Enjoy Betway Rewards. Play, earn points, and win big!
4: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
5: Books?
6: Check.
5: Uniform?
6: Check.
5: School bag?
6: Check.
5: And Bornvita?
6: Double check.
5: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
7: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks
8: last. Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: Oh, Asade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
12: Màámi.
11: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
12: yìí. Hypo kẹ̀.
11: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
13: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
14: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Èyí ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
15: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí sólà ìnvátà kankan, a tún tà ní CD Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ni. Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
14: wò yín.
15: Kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CD Care wò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CD Care ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣebí ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ yẹ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjì láàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CD Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CD Care wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CD Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn bá ààyè tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ chati lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
14: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
16: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fertoti Pharmacy, Olúwa Tóyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe
12: 0707-454-2995.
14: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tó jẹ́ pé ẹ ti ń rò ó, wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn CD Care. Ó dìgbà kan náà ẹ ṣeun.
12: Ilé iṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fetoti Pharmacy, Olúwa Tóyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
8: CD Care there for you.
16: Say after me.
8: Okay.
16: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
17: Oh boy, this catfish sweet, oh. And I bet we bet influencer money they take ball now.
18: Bet influencer, what be that?
17: Simple. Join Betway. Book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
18: Hi, I bet sign me up.
17: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
19: Iwe, aso lewe, owo ikeko. Egbona, ibusun nko.
20: Iya mi, iru ibusun ti mo sun si nile ati sade ni mo fe o. Muka.
19: O tun na. Awon na ni jare. Ba se nseto ba won mo wa se ma pada sile iwe won. Ero ti wi pe omo to pa sun run alaafia. O di dodo ko pegede ni ẹkọ rẹ. Àwọn dókítà ti ẹ̀ jẹ́ri wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. North Ibùsùn Mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
21: Mọ́kà, adding comfort to life since 1950.
22: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this is going to get the enough for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
23: Ow. Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh la la la la la.
22: Yes, so whether they support your fleet or they do business we need plenty petrol, this is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this Ogbonge offer.
24: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, ti e kan sun lo ni.
25: Aba, aju ko ti igbo ni, nipa 24/7 aba make sure. Korojo gungun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gba lode. 24/7 aba make sure. Ko lo tinu rara, o kagu eyin didun, ara riro, afogede gede doti ara danu. Logo lo mo Kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadaki fonte dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gbogbo igba ijawa ija osi always guide me.
26: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
27: Ètò ìgbéyàwó láyé.
28: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
29: Kí ló ṣẹlẹ̀?
28: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
26: Ẹ ní tòótọ́.
28: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
26: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CD Care wà.
29: Èwo ló tún jẹ́ CD Care báyìí?
26: Bẹ́ẹ̀ ni o, CD Care, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
28: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
26: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
28: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
26: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
12: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé 0707-484-3351.
0: Wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: me no wa be aye family to two wa e gan te wa lori igbonu alaga e foju to fese to e mo ti mo garo plane ki lo se ti o fi ri be sara ilakaka yin na lo fa ni edi yen mu le ni e keji amon gbo pe ipinle kan je gbese ipinle kan je gbese ipinle kan je gbese bata ati eyawo a se je gbese sugbon aba gbese nle se akankan ti o gbon si gbese ti o wa nle yi ka kan ma dura ka mo je mi mo aba tun so ti tele na nkan meji la fe so ni isin o olola wa abi ke tun tun so ni
1: o ti ye mi mo so nigba ti mo so gbese lekan pe owó tó ń wá láti ìjọba àpapọ̀ ó gbé pẹ́ lé sí èyí tá à ń rí lábẹ́lé lẹ́kìtì ó gbé pẹ́ lé sí a rí pé ara nǹkan tó fà á náà nìyẹn tá a fi rí pé ìjọba ò yáwó ìkejì tẹ béèrè ni pé àwọn gbèsè tá a jẹ tẹ́lẹ̀ ṣé a kọ etí ọ̀gbọ́n sí ni a ò kọ sí mo ní tẹ́bá lọ wo ìwé táwọn kiníṣẹ́ ìgbéjáde báyìí National Bureau of Statistics Èkìtì wọ́n gbóríyìn fún wa wípé a wà lára ìpínlẹ̀ márùn-ún tó jẹ́ pé owó wọn gbèsè tó jẹ lábẹ́lé bó wálẹ̀ láti 110 billion to 40-something billion tabawo in percentage term that's like 60.3%
0: ni gbèsè tẹ́ ti san àbí
1: tó ti reduce
0: tó ti tẹ́ tó ti gbèsè ti já wálẹ̀
1: bẹ́ẹ̀ni tó fi já wálẹ̀ so mi ò dẹ̀ sọ ilé lásọdùn nǹkan tẹ́ lè wò lórí kíní àwọn National Bureau of Statistics ni.
0: Ẹ̀sà jẹ́ kí n sáré tún fi ìbéèrè kékeré yìí ní bàjẹ́ ẹ dákun ẹyìn ní gbogbo ìgbà tíjọba àpapọ̀ ń pín owó fáàkì tí ẹ̀ ń tẹnu mọ́ báyìí àwọn tó ń bójú tó pínpín owó fún àwọn ìpínlẹ̀ kọ́ là ń pè bẹ́ẹ̀.
1: Àwọn ni ó yàtọ̀ sí tiwa o.
0: Ó yé mi ó yà ìpínlẹ̀ ní ti ìjọba àpapọ̀ ní ti wọn.
1: No tiwa yìí ẹ jẹ́ kí n ṣàlàyé ìtẹ̀ ń sọ yẹn.
0: Ebi tí mo tiẹ̀
1: lè sọ lórí ẹ̀ ni mi. Ṣé
0: bí Ranfak lè ń sọ? Rara ti ibi ìpínlẹ̀
1: kọ̀ọ̀kan
0: látòkè ìpínlẹ̀ Èkìtì ló fẹ́ nínú ilé ìtọ́ fún kọjá ẹ̀ tèmi gan fúnra mi rí tí mo wo dáadáa ìpínlẹ̀ Èkìtì ló ń gbowó tó kéré jù láàrin gbogbo wọn ṣé ilé iṣẹ́ yín tó ń ṣàbójútó yìí ẹ lè rí nǹkan ṣe sí kan sọ pé ó ṣe kí nìlọ kí ṣe sórí tí àwọn ọmọ ò ṣe ó ṣe jẹ́kìtì ni ó mọ gbowó tó kéré jù láàrin ìpínlẹ̀ bíi 36-36 kọ́nù àtàbújá Èkìtì ló kéré jù
1: bó ṣe jẹ yín lógún náà ló ṣe jẹ wá lógún ṣùgbọ́n àjọ kan wà tá n pè ní Ranfak aláṣojú láti Èkìtì
0: láàrin wọn
1: so
0: ṣùgbọ́n àwọn ló yẹ kó jà fún wa láàrin ibi
1: àwa náà kì í ṣe pé a máa dákẹ́ a máa sọ̀rọ̀ nígbà tó yẹ pé torí pé a ní nǹkan tá a fi lè bèrè fún pé ó yẹ kó gbé sókè báyìí
0: ẹ̀hìn tí mo sọ gan-an lẹ́sọ̀ yìí nítorí
1: pé owó tá à ń pa lábẹ́lẹ́ sí o ti gbé pẹ́ẹ́lí sókè.
0: bíta wà ládọ́kọ́ lábàá lónìí ẹ ti dáwà lóṣù
1: tó kàn. mo dẹ̀ mọ̀ pé tẹ bá rántí nígbà kan gómìnà ṣèpàdé pẹ̀lú àwọn èèyàn nígbà tó wá sí Èkìtì ara nǹkan tí gómìnà bá wọn sọ náà nìyẹn pé ó yẹ kó wá ti gbé pẹ́ẹ́lí gómìnà wa ọ̀sùn lórí ìyẹn ò ń ṣiṣẹ́ lórí ìyẹn
0: ṣé ẹ bínú pé a lọ sórí ìyẹn
1: rárá
0: torí ẹsẹ̀ mo wá rò pé ìgbà tó ṣe pé ìbójútó ajẹmọ́wọ́ ajẹmọ́wọ́ ó yẹ kẹ́yìn náà lè tún bá bójútó ṣe bí àmọ́ ti sọ pé àwọn Ranfak kan wà
1: Ranfak
0: tó ẹyin èèyàn wa ó mọ̀ sí rebi tí a ti sọ pé kí ẹ bá wa dá sí àmọ́ bóyá.
2: Yes, just to buttress his point and to quote from NBS, as of September 2022, the domestic debt is 118 billion. And up till March 2026, it has dropped to 43.04 billion. So it means we're on the right track. Well, as we gradually approach the end of

0: 出去点这样的单子干嘛？你们就干嘛那一代人，你们来不消了，我跟你们只能会。
1: ẹ ṣe o ọtún bá láti jò ní ṣe ẹ ní kọ̀ọ̀kan sọ sí tí wọ́n sọ yẹn àbí ká máa gbàgbà mí gbàgbé ní.
2: sọ́bẹ̀rẹ̀
1: sọ́bẹ̀rẹ̀
2: sọ́bẹ̀rẹ̀
1: wọ́n kì í náà wọ́n
2: ṣe ọ́kẹ́ àpọ̀lọpọ̀ dúpẹ́ lọ ọ náà ni
1: ẹ̀ẹ́dọ́ ló
2: di sọ àṣìlẹ̀
1: ẹ̀ka rọ o
0: ẹ̀pẹ̀lẹ́pẹ̀
1: tó gbà kí
0: lórúkọ
1: yí
0: o
1: ètò àbí iṣẹ́ ìjọba wa àbí ètò
0: ẹ̀ṣẹ́
1: ìta ok o
2: ẹ̀ṣẹ́ o
1: sọ́lá láti kẹrẹ ẹ̀gbádùn ìjọba ó dáná ẹ̀ẹ́dẹ́lẹ̀ o ẹ̀ṣẹ́ o
0: ẹ̀kúṣẹ́ kú o
1: ẹ̀ṣẹ́ o ẹ̀ṣẹ́ o ẹ̀yìn àlejò wa bóyá táà tí ìbéèrè tí ó dẹ̀ ṣe pàtàkì káwọn èèyàn dìmú ẹni wà lójú òpó ìkíní yẹn ń re bété ẹ̀ sáfíìsì yẹn àwọn nọ́mbà yẹn ń dàbẹ̀ gbogbo ọ̀nà ẹ̀lú ẹ káàárọ̀ o ẹ ṣeun kí lórúkọ yí o ajayi látàdó ẹ káàárọ̀ o ẹ ṣeun ẹ ṣeun.
2: Tẹ́bá wo àwọn gbèsè tán bá ń lẹ̀ tẹ́lẹ̀ ó pọ̀ gíàntù rárá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà gbogbo ìgbà náà ni gómìnà ni lọ́kàn pé wọ́n máa sán akàn fẹ́rọ̀ yín ni ẹjọ́ ẹ tó bàbá ní sùúrù fún gómìnà wa wọ́n máa dáhùn sí.
1: Ajayi látàdé ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o àlejò mi ti fèsì sọ́rọ̀ yín o ẹ̀lọ́ ẹ káàárọ̀ o adáhùn o ẹ káàárọ̀.
0: àti ọ̀gá máa ń gbéwá sórí afẹ́fẹ́ ẹṣẹ́ àdá fún yín.
1: ẹ ṣeun.
0: mrs ajibade láti ẹ̀sùn já ìdíkọ̀dé
1: pẹ̀lú. mrs ajibade.
0: akọ̀fẹ́ máa ń yí fún ìjọba báwo sọ pé báwo kò gbìyànjú o ṣùgbọ́n o kò nìyọ dúró ṣé ẹ rí àwọn òṣìṣẹ́ bẹ̀ ṣé nǹkan tó wà lọ́jà báyìí ẹ̀pọ́n lẹ́jà la máa tún gba 10,000 wọ́n lórí 20,000. Ẹ̀jọ̀ bábá wa fi kó owó wa láti bẹ̀rẹ̀ ìjọ bábá máa fún wa kọ́ fún wa káwé sí ìfọ̀kàn balẹ̀ ìwọ̀n ọ̀gbà sí ẹ̀dọ́ kò fún wa báyìí. Gbogbo owó kẹ́kẹ́ ni wọ́n máa gbàgbọ́ Nàìjíríà ní ẹgbẹ́ ẹ̀ jẹ́ gbogbo àwọn táwọn àbẹ́sẹ̀ kò fún. Àwọn ọ̀nà gbàgede wa o kò sí ọ̀rọ̀ kankan má lè fi gbàgede wa. Pọ́ìsì kejì nìyẹn pọ́ìsì kẹta lè ó lágbára òjò àpáta gbàgede ara gbé lọ́jà o tó jẹ́ pé ìjọba bá wọ́n lọ́wọ́ sí i tó jẹ́ pé àwọn tó bá ta àkọkọjá àtọ́jú ìjẹ pápá àwọn lágbára ọjà tí wọ́n lọ léde báyìí ó kọ́ ọ́fẹ́ náírà ó ti rán àpò nínú ọjà o kò sí ìgbà ọ́fẹ́ náírà ó ti tún ọbẹ̀ ìdá kó tó wọ báyìí ó ti tún lọ sá o.
1: ẹ ṣeun mrs ajibade láti ọ̀túnjà.
2: Ẹyẹ kí n fèsì sí.
1: Ẹ ṣe.
2: Lóòótọ́ èèyàn ò lè sọ pé nǹkan ò wọ́n. Ẹni tó bá ní àwọn èèyàn sí ìlú òyìnbó kì í ṣe bí nìkan gbogbo bí nìkan tí wọ́n sè ogun tó ń jà lọ́wọ́ láàrin Iran àti US.
1: US bẹ́ẹ̀.
2: Ó wà lára nǹkan tó ń fa wàhálà tá a ní sìn. adura ni ka kan ma gba ko lo je ko gbeyan pare e wo epo se lenu ose to koja e o ti tun gbe soke
1: be
2: tori pe ija to nja lowo yen na lo fa gbogbo te ko ba ti won
1: oro straight of homes
2: gbogbo nkan na lo ma won te ko ba ti won gbogbo kan la kan so ejo a mo gbogbo yan na lo mo lara ko se nti o mo pe nkan won ṣugbọn ki ṣe ijọba o koja agbara ijọba ipinle
1: kari aye ni
2: kari aye ni
1: ikeji mo soro nipa owo pension kan ba won fi
2: gratuity
1: awon abi gratuity mo ti so gratuity le
2: pension okay
1: pension le le yi o o le ta lo mi gba 10,000 ko de se lo loja mo so yi to ra loje lo sa lo ti ja ni le mo di soro eh mo so he no eh eh di se lo ke abi hello e karo
0: e se wa ke o ko o ko se ta ta
2: lóòótọ́ àwọn èèyàn ń sọ lẹ́kìtì pé àwọn olùtajà wa àti gbogbo àwọn kìíní pé nǹkan wọn wọ́n ju ti ibi tó
1: láìfọ̀rọ̀sọ́rọ̀
2: abẹ́rẹ́
1: sọ̀rọ̀
2: tẹ bá rí gómìnà ti gbé ìgbésẹ̀ kan báyìí ẹ rí pé wọ́n ti ṣe rent tribunal sí owó ilé bí náà owó rent ní ti ìrìbí tó ti wọ́n tó ti bí rí ẹ rí pé láìpẹ́ yìí gómìnà gbé ìgbìmọ̀ kan dìde pé kan lọ ṣiṣẹ́ lórí
1: owó ilé
2: so díẹ̀ díẹ̀ náà ni wọ́n máa ma
1: ẹni tó sọ̀rọ̀ kẹ́yìn báyìí sọ̀rọ̀ adíje lọ́jà lẹ́kìtì kan kákùkù ní ìgbìmọ̀ àwọn adíje lọ́jà ká máa bójútó kò gbọ́dọ̀ wọ́n kọjá oyé báyìí lọ.
2: So díẹ̀ díẹ̀ náà ni a máa ṣe.
1: So ibi tó àdìdé ní ẹ̀yìn èèyàn wa oníyanṣe wọn lọ́bẹ̀ ṣeun o Ayọ̀ Jámọ̀ Lélé.
3: Yes, thank you very much. Our guest has been Chairman Ekiti State Fiscal Responsibility Commission, Mr. Alfred Olugbuntoye. Thank you very much indeed for your time on the show.
2: Thank you for having me.
3: All right. And, until next week when we come your way again with another edition of Ekiti Today, Ekiti Loni, Ayo. Ayo do is my name. Bye for now.
1: So bí mo ṣe dúpẹ́ lọ́wọ́ yín gbogbo rédíò mọ́kànkànlá tá a jọ ṣiṣẹ́ eléyìí o kò ní já ṣe mọ̀ fún wa gbogbo ẹ̀yin náà dẹ̀ ti tẹ́lẹ̀ ti ń gbọ́ wa ẹ̀ mà ní ṣàárẹ̀ o iléeṣẹ́ ètò kí la ti ń pè ètò ìròyìn ẹ̀ṣọ́ nígbàwọ́ ètò yìí mo dúpẹ́ àwọn tó bá ọ̀gá wa náà tó wà níjókòó wa mo kí àwọn bàbá wa ọ̀gbẹ́ni Oyè Ebèjì Mayọ̀ wá àwọn PS tó ti fẹ̀yìntì náà ni wọ́n àwọn ló jẹ́ kọmíṣọ́nà ti àtàwọn ọ̀gá ṣàlàyé lẹ́ẹ̀kan lórí planning and the short ẹkùṣẹ́ níbẹ̀ o bákan náà ni mò ń kí àwọn ọ̀gá wa kejì náà olówó rẹmọ olúwọlé executive secretary ni wọn àwọn akọ̀wé ńlá nìyẹn tó permanent secretary wa ní minister of information mò ń kí yín o bàbá wa Adébọlá bákan náà ni mo pe tọpẹ babalọla dis àjọ wa ń bí ni àwọn bàbá wa tó jí ajayi ayọ alọfẹ mélòó mo fẹ dárúkọ tọpẹ àti sọ pé látòkè délẹ mo ti kẹ everybody títí dọjọ mẹjọ bí ọdún adéyanjú ni mo jẹ àwíyé oòdùà ẹ bọ́ báyìí pé gbangba ò ṣe é tilẹ̀kùn mọ́ ẹ pa mí pọ̀ pòlì burúkú kì í ṣe tèmi ọmọ tí ó jà ń padà rí balẹ̀ ọmọ òkè láyọ̀ o.
4: Number one radio. Adaba FM. 88.3. 9.9 Akure.
5: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

òun ni pé ó jẹ́ olódodo. Èyí tí ó ń retí kí àwa náà kò jẹ́ olódodo. Bí ìlépa wa nínú ayé bó ṣe wù kí ó dára tó, a gbọ́dọ̀ jẹ́ olódodo. Righteousness is one of the attitudes of God. Righteousness could mean doing good. Righteousness could mean doing things in the right way and right manner, giving us good direction, giving us and leading us to godliness. God expects us to be righteous. Righteousness is attitude of the Most High God. To be in alignment with God in the right manner. Not to go in the wrong manner. To be truthful, to be faithful. That is what God expects from us. Before we can be His child and her daughter. Before we can pray and He will answer speedily. It require our righteousness. Whosoever that is telling lie is not living righteously. This is a call unto righteousness. He that listen to this message, God is calling us to righteousness. Láti jẹ́ olódodo túmọ̀ sí láti gbé ìgbé ayé tó tọ́, ìgbé ayé tó dára, ìgbé ayé òtítọ́, ìgbé ayé tó wu Ọlọ́run. Àwọn olódodo o ni àwọn tí ò gbé ayé irọ́, tí ò gbé ayé èké. Ọlọ́run kì í ṣèké. Òun fẹ́ kí àwa ọmọ rẹ̀ náà ká mọ́ jẹ iléké tàbí alágàbàgebè tàbí onírọ́. Ṣùgbọ́n ká jẹ́ olódodo. Kí bẹ́ẹ̀ ni wa kó jẹ́ bẹ́ẹ̀ ni, kí bẹ́ẹ̀ kọ́ kó jẹ́ bẹ́ẹ̀ kọ́. Ìwà ìsolódo ó ní ìwà àwọn ọmọ Sátani. Ó bani nínú jẹ́ ní ìrántí tiwa lónìí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ ojú àti ẹnu Ọlọ́run ni wọ́n jẹ́ èké, òpùrọ́, alágàbàgebè tó lòdì sí ìwà Ọlọ́run. Psalm 145 verse 17, olódodo ni Olúwa, lé ọ̀nà rẹ̀ gbogbo àti aláàánú ni iṣẹ́ rẹ̀ gbogbo. Nígbàtí àdénúwé Jeremiah 23 verse 6, olódodo ni Olúwa, ó ní òdodo wa pẹ̀lú. Nígbà Jésù Kristì Olúwa wa dé, tí a ń sọ nípa olùgbàlà mi nínú òwe Jòhánù kínní orí kejì, nígbàtí a dé ẹsẹ̀ àkọ́kọ́ rẹ̀, ohun tí Bíbélì wí fún wa nípa Jésù Kristì, orúkọ tí a pe Jésù Kristì, òní ẹ̀yin ọmọ mi, ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí kí a má bàa dẹ́sẹ̀. Bí ẹnikẹ́ni bá sì dẹ́sẹ̀, àwa ni alágbàwí kan lọ́dọ̀ Baba Jésù Kristì olódodo. Jésù Kristì olódodo. Bí àpèlé rẹ àti àpèlé mi ọ̀bá ti ní òtítọ́ nínú tàbí òdodo,
ka mo oniranse olorun olododo bi olotito ninu gbogbo aje wi pe o ti je iranse re o sise olotito ibi iwe Johana kini ori keji ngba ti a de ese ikeje eyin olufe ki se ofin tutun ni mo kowe re si sugbon ofin atijo ti eyin ti ni ni atete ko se iye ofin oro na ti eyin ti gbo ogo ni fun olorun loke oro gba ti a de ese iketa iwe Johana ni ori keta ni ese ikesan ibele wipe enekene ti a ti pa lorun bi ki dese nitori ti iru re ngbe inu re ko le dese nitori pe a ti pa olorun bi enekene to ba je pe o je olododo o tumo si eni ti Kristi olododo ngbe inu re nitori a o peru eniyan be ni olododo nitori pe ododo ni Kristi fura re enikeni to wa fi aye ati okan re fun Kristi gege bi ese ikeje iwe Johana kini ori keta se wi pe eyin omo mi ma se je ki enikeni ki o tan yin je eni ti ba nse olododo eni ti ba nse ododo o ja si olododo gege bi ohun ti se olododo enikeni ti ba nse ododo ko si enikan to le je olododo lai si pe o ba gbe Kristi olododo to ba gbe mi enikeni ti Kristi n gbe inu re ni tooto enikeni ti o n gbe nu Kristi ni tooto yo ni iwa yi iwa ododo nitori pe Kristi ni ododo wa bi mo ba n gbenu ododo ti ododo ba n gbenu mi iwa mi ati ise mi yo mu ododo jade n o si je olododo kii se nipa iwa mi kii se nipa ise mi sugbon ododo mi yo farahan nitori pe olododo funra re ti se Kristi ti se ododo wa o n gbenu mi o le gbe igbe aye olododo pelu agbara eniyan kii se bo se le gbadura to kii se bo se le gbadura to sugbon ona kan soso lo fi le je olododo oun naa ni pe ki Kristi ti n je ododo wa gege bi Jeremiah 23 verse 6 bo se fidi re mole fun wa bi Kristi ti n je ododo to ba le ma gbe inu re ti o le ma gbe inu re nigba naa niwo naa yo je olododo eyi ni olorun reti eyi ni ilepa ta gbodo mo lepa o dara ka gbadura o dara ka gbawe o dara ka mo reti nkan iyanu lodo olorun ti a gbadura si sugbon eyi to rorun ju pada sinu igbe aye gbigbe igbe aye ododo o le se pelu agbara re pada sinu Kristi ki Kristi ma gbe na re nigba naa ni ododo re ni o ma wu jade ninu iwa ati ise wa bi enikeni bo ba n paro fun omo nikeji kii se olododo bi enikeni bo ba n se ti o pa omo nikeji re lara kii se olododo bo ba lo iwe eri to lodi si iwe eri titi e fun enikeni tabi fun ijoba o kii se olododo nigbakigba to ba n se ohunkohun to le pa orilede ilu ìpínlẹ̀ ìjọba ènìyàn lára o kì í se olódodo ohunkóhun tó o fẹ́ kí wọ́n ṣe sí ọ tó o ṣe fún ẹlòmíràn ó túmọ̀ sí àìjẹ́ olódodo èrò ènìyàn agbára ènìyàn kò lè jẹ́ téèyàn jẹ́ olódodo ọ̀nà kan téèyàn fi máa ń jẹ́ olódodo ni fífi ààyè gba òdodo kó máa gbé nínú wa bí òdodo bá ti ń gbé nínú rẹ ti ṣe jésù kristi tí wọn náà ń gbé nínú òdodo yóò rọ ọlọ́run láti jẹ́ olódodo torí ẹnikẹ́ni tí a bí nípa ti ọlọ́run kì í dẹ́sẹ̀ ìtíkíkì fi dẹ́sẹ̀ ni pé nítorí irú rẹ̀ ó ń bẹ nínú irú ènìyàn bẹ́ẹ̀
ko ni rorun fun eyan be lati dese ona kan soso to fi le bo lowo ododo ara eni niye gbogbo iwa ti o ti ato si pe ninu Kristi lati wu jade o yo mo kede ododo ara eni agbara ti o fe ti wa fi gbe ododo Kristi wo ti wa si di olododo ti o fi ro Olorun lati je ore Olorun ati mi ati iwo agbara na Olorun ko ro fun enikokan wa le oruko Jesu Kristi Oluwa ati Olubala wa. Amen.

0: Ọlá Adúláṣẹ́ Rìdí Mọ́s Ondo Road Adébọ̀wálé Market Àkúrẹ́ láago mẹ́sàn-án àárọ̀ sáago mọ́kànlá àárọ̀. Ibì kejì Ọlá Adúláṣẹ́ Rìdí Mọ́s Bankẹ́mọ Onípàánù Ilẹ̀ Olújì Ondo State láago méjìlá ọ̀sán sáago méjì ọ̀sán. Ibì kẹta Ọlá Adúláṣẹ́ Rìdí Mọ́s Lẹ́yìn Skú Orímọládé Sábọ̀ Ondo Town láago mẹ́ta ọ̀sán sáago márùn-ún ọ̀lẹ́. Ibì kẹrin Ọlá Adúláṣẹ́ Rìdí Brain Grand Ìdí Mango Odìgbò Local Government Ọ̀rẹ́ Ondo State láago mẹ́fà ọ̀lẹ́ sáago mẹ́jọ alẹ́. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 08033762049. Gbogbo ènìyàn lápè o.
1: Ẹyọ ìyanra òyìnkun Èkìtìkẹ́tì ẹ̀mí ọmọ orin Gorosọ Èkìtì Orúnmọlẹ̀ Kẹ́jẹ̀gbá wẹrẹ ni wẹlé Èkìtì wọ́n fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí dikẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́ ra fàánù ni o wọ́n fẹ́ ra deep freezer wọ́n fẹ́ ra washing machine wọ́n fẹ́ ra microwave wọ́n fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co. Ẹyọ abọ̀lú sí dikẹ̀ ẹyọ wọ́n yóò asan díẹ̀ kan dẹ̀ gbà ne èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tí ó ti yé ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ Lidanco Plaza Lajilosun Lado Èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tí ó ti yọ.
2: Jáde rúlé o.
3: APC.
2: Progress.

0: APC.
1: Ṣé ìgbọ́dọ̀ bá wọn gbádùn àdàbà? Wọ́n gbádùn àdàbà.
2: Wọ́n gbádùn àdàbà.
1: Gbogbo wa là ń gbádùn àdàbà.
3: Bàbá ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: 89.9 FM.
1: Taku de asiko yi ni bi gbogbo te ti lanfani lati ma te ti se akanse eto ni lati le se Signal Strength Nigeria Limited ti won fe ka ku ninu okuku ka bo sinu imole lai si wahala e ban ki gbogbo mo Nigeria ke si ja wa beta beta inte to ko de bayi
2: taku de asiko yi eyan mi tan gba mi le ni wakati oruko temi ni Aderonke lati ile se alalubarika ni ile se Signal Strength Nigeria Limited mo tun si de lati wa ja awon eyan mi beta beta gege bi ise mi mo se ma nja yin si
1: to ki la won kan te ko wa lote
2: ni ile ise wa Signal Strength Nigeria Limited ati ti ko awon solar systems kon wole ni keti bayi lotun lorisirisi te ko awon solar system to ma gbe television yin to ma gbe fan to ma gbe DSTV decoder GoTV decoder start time decoder to ma charge laptop charge phone tono sinu ile pelu irorun
1: la won te tu ko de bayi
2: be ni lo ni keti
1: elo ni awon solar system yi
2: owo ti o kan ni legun eyin rara lati 200,000 naira soke die ni solar systems wa ti bere
1: tin ba gbo yin ye awon yẹ lanfani lati je gbadun awon solar system to le gbe television gbe decoder gbe fan charge phone charge laptop bere latori 200,000 naira soke
2: beni bes ni awon eyan to ba ra solar systems lodo wa lasiko won ni anfani lati gba television kan tabi fan kan tabi GoTV decoder tabi DSTV decoder si lofe
1: promo nlo lowo ti won lanfani lati gba television kan decoder kan fan kan si lofe
2: sugbon pelu adehun ati ajoso
1: adehun ati oro ajoso nbe
2: beni
1: mo ti yo anti mo fe
2: bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn báyìí tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá tẹlifíṣàn la fẹ́ sọ ni freezer la fẹ́ sọ ni refrigerator la fẹ́ sọ ni washing machine ni iron ni blender ni microwave ni gbogbo nǹkan tó bá fẹ́ fi gbé pátá ló gbé bẹ́ẹ̀ sún la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
1: Láì ṣe náà nẹ́pà.
2: Ara o.
1: Lọ́dọ̀ yín báyìí.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
1: Ẹni tó bá ní ìdí solar freezer.
2: Bẹ́ẹ̀ni
1: ó wà lọ́dọ̀
2: yín. Ó wà nílé iṣẹ́ wa.
1: Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe délé
2: iṣẹ́
1: yín.
2: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office D/6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin Babawa Ọlọ́yẹ of Oyẹ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yellow. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀ ẹ máa kọjá síwájú díẹ̀ ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout tẹ bá ti sọ́dá ẹ sì máa rí yellow building yẹn GoTV building ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògùn ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
1: Ẹjẹ́ tó múlẹ̀ kan sí
2: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
1: Àsìkò rẹ ti tó láti jẹ gbádùn tó pọ̀ rẹpẹtẹ má jẹ ká nfàní eléyìí ó fò ọrù.
3: Wẹ́pà
1: Signal Strength Nigeria Limited tún gbẹ́ra mi ìdè wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni à ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited pọ́bánbárì ibẹ̀ ni pé ẹ tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù GoTV tàbí DSTV kan sí i lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò èlò náà nù lé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn fáànù àtàwọn dìkódà gbogbo yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signal Strength Nigeria Limited láǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀ wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajilosun Adó Èkìtì No. 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti adjacent Baba Ajashin House Òkè Ògùn Ọ̀wọ̀ tó fi mọ́ Ephraim Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 2804.
3: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ẹ tọgbẹ́ ìyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ ìjẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
6: Èwo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fìríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe
8: 0707-484-3351.
9: CDK sọ díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. Ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
10: Agbórí ìṣelóṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
11: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè nǹkan kan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-60-6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-60-6419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fọ́ jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni won tun ma da ta kebe kebe se bi ewe ate gbo ina le won na lo nitori e mo fi lo ko ewe ate gbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si ara wa be ni nkan ko ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yi na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alaafia ara wo ni bi fi abia
12: Awọn ti eri ni gboro lenu ojo meta yi.
13: Wo, be la bi ni isoro isara ina mo ni. Bo ba ji gbo ara ma ro mi, isara yo ma fa mi so lati bara idide ese. Ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le. Ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo. Koda, irorun su dede. Wo, ore mo ti gbiyanju gbiyanju, oro na bayo je. Ayi ohun ti e wa su mi.
12: Agbori isilo si je lobe. Se wo gbo nipa baba oke ogun ni. Ogulu ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ń ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí baba oke ogun lónìí ẹ máa pé 0706460 6419 0706460 6419 baba oke ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
14: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi baba oke ogun lórúkọ wọn. Sẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
11: Ó ṣe àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ ń kiyin ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o a gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ogun mo wà ní number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19
14: ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀.
11: Ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lé lẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹ̀ṣẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Wọ́n ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Wọ́n ti kọ́ wá láti ìlú Sẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Sẹ́yọ̀rọ̀ tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbọ̀hún náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
14: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
11: Ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí pé gbogbo bàrá àdínlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ṣẹ́jú 20 ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe. Ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni aje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mowo kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si ntosi mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wole ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19 da la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbegbo pe number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero bani soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
15: o ma ti ri eni gboro lenu ojo meta yi
16: o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
17: agbo ni isi lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó fi wí àtẹgbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí baba oke ogun lónìí ẹ máa pe 0706460649 0706460619 baba oke ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
18: Books check, uniform check, school bag check, and Bournvita
19: double check.
18: It's back to school season, and with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
20: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.

0: Ọ̀yá afẹ́bẹ́lọ́lá tó ń falẹ̀ lé olókun mọ́ falẹ̀ lé olókun mọ́.
1: Bọ́túndé pẹ̀lú orí
0: rí. Ẹ̀fún fùlẹ̀lẹ̀ tí ń falẹ̀ lé ọlọ́sà, ọ̀yá tara ṣàṣà kọ́ dẹ̀yìn bọ̀. Àtún ti balẹ̀ sórí ètò. Níkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kí ni làwà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ẹ̀ka àsán o, níbi tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa. Ibi egun tí ó ṣe bíi lébe òsì.
2: Òṣùpá mo rẹ ta ṣe fẹ́ nìkan bá má ti gbé.
0: 24/7 Abá mixture. Egbògi tí ọ̀lọ́ ti ń nú ni.
1: Bọ́túndé pẹ̀lú orí rí. Ìtàn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí.
0: Iléeṣẹ́ tó sì ń ṣe gbòógì 24/7 Abá mixture àwọn náà náà sonígbọ̀wé ètò yìí.
2: Òṣùpá mo rẹ ta ṣe fẹ́ nìkan bá má ti gbé. O lè ṣàkóbá tẹlòmíràn.
0: Ọyẹ́ wo gbọ́dọ̀ wò. Káàkiri ibi tí wọ́n ti ń tà á. Ẹ máa láǹfààní àti rí. 24/7 Abá mixture. Kò lọ tí ń nú rárá. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin. Ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fàgbàlagbà.
2: Ẹ bá ń tó dájẹ́ ṣọ́ra.
1: Lọ́ra fẹ́ sọ ṣé ni.
2: Má fi ìwà bàjẹ́ bá ń tó dájẹ́ ṣọ́ra.
0: Ọ̀pẹyẹmí jọ ọ̀dá yín rèé. Àjò kó tàgbà pí rọ́rọ̀ ọ̀rọ̀. Mo jò kó tàgbà mo pí rọ́rọ̀ ọ̀rọ̀ kì í ṣe kí n lè bá a sá fúnṣẹ́. Ṣùgbọ́n kí n lè bá a kọ́gbọ́n.

0: orí bá méjì kọ́. 24 summer bar mutual ó ti di oṣù páàrọ̀ mọ́jú. Kò síbi táyà ti lè rí.
1: Aya máa jáyé lọ.
0: Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 rubber mixture. Ọ̀yá ẹ mọ̀ wararó, ẹ mọ̀ rẹ̀pẹ̀tì, ẹ mọ̀ pé nọ́mbà yẹn 091-60-62-62-53 Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ lórí ètò yìí, pípẹ́ lábala lábala náà ni ètò yìí náà ló kọ́ rọra. Abala àkọ́kọ́, òun náà láti máa mú àmọ̀ràn eléyìí tẹ́ ẹ máa bá wa dá sí wá. Ìyẹn náà ń pè ní abala ẹ bá wa dá sí. Abala ẹlẹ́ẹ̀kejì, òun náà ni abala àyàn. Àyàn mi tún ti wà nílé agbára lọ́sàn-án tòní. Aṣíwájú àyàn nílùú Laramọ̀kí mú kí ẹ dáadáa. Ó tún máa tu gọ̀ǹgọ́ bọ̀lù. Òkú ẹran tó máa fọ̀ bí òkú bí ọmọ ènìyàn. Ẹ wá máa sọ ohun tí àyàn mi tó fi ìlú. Ẹ máa sọ ohun tó tún máa fi ìlú wí lọ́sàn-án tòní. A tún máa gbádùn ara wa dáadáa. Ẹ káàsán o, níbi tẹ́ ẹ ti ń láǹfààní àti gbọ́ wa. Ilé epo lẹ́wà, àbínú mọ́tò yẹn lẹ́yìn wà tẹ́ ẹ ti ń fi mí ṣe fàájì. Ok now. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀, ṣùgbọ́n ẹjẹ́ ń sáré dókè lọ́nà, ó sì ń padà bọ̀, ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abà ajó òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 abà mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abà mixture kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú gbà. Ó da alágbò ara 24/7 abà mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 abà mixture gbogbo ìgbà ìjàgbá ìjà òsì.

0: káàbọ̀ padà.
1: Látòkè lọ́hùn.
2: Àlàbí ọjọ́ ẹ̀rẹ́ máa rẹ̀.
0: Nọ́mbà yẹn gangan náà ní kẹ́ ẹ máa pè ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà. 091-60-62-62-53 Òun gangan náà lọ já sí ẹ bá wọn dòwò pọ̀ ẹyin gangan náà máa mọ̀ pé rere ń tolú wa ọyá ẹjẹ́ bọ́ sí abala ilé ìtọ́kàn lórí ètò òun náà ní abala ẹ bá wa dá sí kí ni tẹ́ ẹ bá wa dá sí lọ́sàn-án tòní.

0: láti lẹ̀ o.
1: Ohun tó ṣẹlẹ̀ ni wípé.
0: Ìwọ mi ò tó èmi. Má sáré o, má jẹ́ dúró o, má jàpọ̀ o. Mọ mi méjì má ṣe.
1: Obìnrin kan ń bẹ̀.
0: O láyé mi.
1: Ó gbé ọmọ, ó gbé wá sọ́dọ̀ ọkọ ẹ̀.
0: Ètò ń gba iyo. Táyé ń péjọ bí.
1: Ọkọ tuntun míì tó sẹ̀ fẹ́.
0: Oge o.
2: Alábí ọjọ́ yẹn máa rí
1: o. Ṣé wá rí ọkọ yìí? Òun àtìyàwó ìwọ́n jọ ń fa ọ̀rọ̀. Wọ́n jọ ń fà láàrin ara wọn. Torí pé ọkọ yìí náà ti bímọ lẹ̀ tẹ́lẹ̀. Ìyàwó gbọ́mọ méjì wá. Ọkọ náà ti lọ́mọ méjì ńlẹ̀.
0: Òkìkì táyé ló pọ̀ o.
1: Ṣùgbọ́n ibi tọ́rọ fa wàhálà rèé.
0: Ẹgbẹ́ta tí wọ́n fi wọ̀n mí lóbìnrin. Yóò dúró sójú kan bá.
1: Ọ̀rọ̀ iléèwé tí àwọn ọmọ fẹ́ lọ ńlọ́ fa wàhálà. Ọkọ ìyàwó ń sọ wípé. Àwọn ọmọ tòun. Ọmọ tóun bí ní tòun tíyàwó mi bí fóun. Àwọn iléèwé tó jẹ́ aládàáni gbòógì kan lòun fẹ́ mú wọn lọ. Ìyàwó tó kó ọmọ méjì wá. Òun náà wá ń sọ fọ́kọ tó fẹ́ wípé ó yẹ kọ́ ọdọmọ pọ̀ kọ́ ọdọmọ ètò kọ́ ọdà wọ́n pọ̀ kọ́ ọtọ́ wọn ni. Àní ibi tó fẹ́ kọ́ àwọn ọmọ rẹ lọ òun náà lọ gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ tèmi náà lọ. Orílẹ̀-èwe aládàáni tó fẹ́ kọ́ àwọn ọmọ rẹ lọ òun náà ni kò kọ́ àwọn ọmọ tèmi náà lọ. Níwọ̀n ìgbà tó o bá sọ wípé o nífẹ̀ẹ́ mi sẹ́.
0: Èèyàn mi táyé ò ní kòrò.
1: Ibẹ̀ lọkọ ti wá fárígá pé sẹ́. Òun gbà ọ́ láàyè pé kọ́ ọkọ mọ wá. Ó ní ṣe bí bàbá wọn ń bẹ. Wá wọn ọmọ lọ. Bá bàbá wọn. Wọ́n tọ́ bá mọ̀ pé bàbá wọn ò wúlò. Dẹ́kun náà máa sojúṣe rẹ̀ bíi bàbá. Ìyàwó yìí sá yarí. Ó lóun ò lè kọ́ àwọn ọmọ lọ bẹ̀ torí pé. Òun ò fẹ́ kí ìyàkọ́ jọ ọmọ òun.

0: ṣùgbọ́n ibi tọ́rọ̀ wá wàrí.
1: ọlá rẹ̀ lè pọ̀ jọ máa fi yànyàn lójú.
0: ìyàwó sá yarí pé lá. ibi tọ́ bá fẹ́ kó àwọn ọmọ rẹ̀ méjèèjì lọ. torí pé òun náà lòun fẹ́ máa tọ́jú àwọn ọmọ rẹ̀ méjèèjì ọ̀hún nínú ilé. ibẹ̀ ló gbọ́dọ̀ kó àwọn ọmọ tòun náà lọ. ọ̀rọ̀ wá di tó so sọ́kọ lẹ́nu. ọmọ ìgbésẹ̀ tó fẹ́ gbé. ó sì lóun ò ní agbára èèyàn mẹ́rin ọmọ mẹ́rin láti kó lọ sí private school. ẹ gbọ́ kí nìkan wá ṣe
1: báyìí.
0: ọjẹ́ nǹkan tẹ́ bá wa dá sí lábala yìí láàrin ìṣẹ́jú díẹ̀ ó tó di pa àbọ́ sábala àyàn. 08162519991 08162519991 hello ẹ káàsán o.
2: ọpọ ẹbí jọ ọdá.
0: yes sir.
2: aliaji telemu látọrẹ.
0: ó yà ń gbọ yín aliaji telemu.
2: bàbá olówó abuja.
0: ẹ ṣeun ẹ ṣeun.
2: sẹẹri alákùnrin yẹn. ọrẹ ti gba sùúrù o. wọn ẹ ó ti oko oníko kú ó tó lọ bẹ̀bà sí o. ẹ ń bá ti fẹ́ obìnrin tó bá ti kọ́ ọmọ wá. mo ti gbà pé òun gbọ́dọ̀ fẹ́ràn ọmọ ẹ̀ pẹ̀lú ìyá rẹ̀.

0: pé ọkùnrin yẹn tó bá mọ̀ pé lóòótọ́ lòun nífẹ̀ẹ́ obìnrin yẹn kó kó ọmọ pọ̀ kó tọ́ ọmọ papọ̀ torí àwọn ọmọ tá jẹ́sẹ̀ yàn lọ́la o kó tọ́ wọn ọlọ́run á fún ní agbára kó tọ́ wọn torí ìgbà tó ti gbà pé obìnrin yẹn ní ọmọ méjì tó dẹ̀ tí lòun fẹ́ kó kó ọmọ máa bọ̀ kò yẹ kó kó ọmọ tiẹ̀ sí private kó wá ní kí obìnrin yẹn padà lọ sí kó lọ kó ọmọ fún ọkọ tó bá kó ọmọ fún ọkọ tí ìyá bá lọ ń jẹ àwọn ọmọ ń bẹ̀ kó tiẹ̀ ṣe ń ṣe
1: ṣùgbọ́n
0: tó bá mọ̀ póun ò nífẹ̀ẹ́ kó sọ fún pé kó máa lọ póun fẹ́ mọ́.
1: ọ̀dà ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun. 08162549991. ẹgbẹ́ àtúnwẹ̀ lómi. 08162549991. ẹlòmíì ti wà ń bẹ̀ ẹ̀lú ẹ káàsán o.
2: ẹ mọ̀ pé tó.
1: ẹ ṣeun o.
2: Abimbola Folabi ni Obolex láti ọ̀rẹ́.
1: ọ yà ń gbọ yín.
2: ọkùnrin yẹn kó dà kó fọkọ tó bì í jẹ tó bá ń bo ọkọ tó bì í jẹ ni kò ní sọ ọdún àti ní sọ lẹnu yẹn gbogbo ẹ fúngbà tó sọ pé bàbá ọmọ yẹn lóògbà ló sọ fún ìyàwó ẹ pé bíbà àwọn ọmọ yẹn ni bàbá ó yẹ kó bìnrin yẹn ló bìlérè pé ìyá ọmọ fúlẹ́jì tó ń bá tó fẹ́ lọ tọ́jú náà náà ò ní ìyá ni ó yẹ kó béèrè lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ tó bá fẹ́ kí lè rò tòrò àtọmọ tó bìnrin yẹn kó wá àti méjì tó bá nulẹ̀ fúnra máa tọ́jú ẹ jẹ́ torí pé ẹ bá ti fẹ́ ọmọ ọlọ́mọ yóò ṣòro lóró kúdé yìí nǹkan tó bá fẹ́ kí lè òun tòrò kó sì gbádùn ọmọ kóra gbọ́ ọdún méjèèjì pọ̀ ọlọ́mọ fún láti tó máa tọ́jú ọmọ yẹn.
1: Ẹ ṣeun ẹ ṣeun ọlágbára 08162549991. Hello ẹ káàsán o. Ẹ ṣeun.
3: Ṣé àlàáfíà ni o.
1: Ẹ ṣeun o.
3: Ìmọ̀ràn tí èmi ò bá gba máa yẹn ni wípé nígbà tó ti rí pé wúmà yẹn ti bí ọmọ méjì ó ti rí pé ó wá sí ọ̀dọ̀ òun. Ṣé nílé ìwé tí àwọn ọmọ méjì wà yẹn ọmọ ìyàwó náà gan ibẹ̀ náà ló yẹ kán wà torí ó ti rí tẹ́lẹ̀ kó tó rí pé ó fẹ́ wọlé.
1: Ọ̀dà ọ̀dà ẹ ṣeun. Ó ní agbára 08162549991. Hello ẹ káàsán o.
4: Ilé káàsán sá.
1: Ẹ ṣeun o.
4: Ọyọ méjì ọ̀dá.
1: Ẹ ṣeun.
4: Àna Ọlọ́run kó máa bá yín gbé.
1: Àmì àmì àtẹ̀yìn náà.
4: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí ń bẹ láti ilé ọ̀kà kókó. Àìsàn tó ń ṣe ogójì òun ló ń ṣe ọ̀ọ́dún àìsàn tó ń ṣe abáyọ̀dún gbogbo ara ló ń ṣe ṣé rí ọkùnrin yẹn ó ti gbé àdẹ̀gbé lórúkọ Jésù kò tẹ̀ ní òun lórúkọ Jésù ohun tó bá ṣe fún ọmọ ẹ̀ láti fún ọmọ arábìnrin yẹn torí pé ọmọ arábìnrin fún ara ẹ̀ ó mọ̀ pé ó ti bímọ òru tí a sì ṣe ẹ̀ òun náà dẹ̀mọ̀ pé ẹrẹ́yẹ ní kejì náà ti bímọ dìbẹ́là kó ṣe kí ni kó fi ọwọ́ mọ̀ méjèèjì ṣùgbọ́n kí arábìnrin kó ṣe kí ni kó fi ọgbọ́n mọ ọkọ ẹ̀ kó máa lo agidi kó máa sọ pé bá pè mọ́tò mọ́tò ló bá fi ọgbọ́n àtàwàdà mú gbogbo kan fẹ́ tó
1: ẹgbẹ́tò. ọgbọ́n láyé gbà ọpọlọ kọ́ lọgbọ́n. Hello ẹ káàsán o.
5: Ẹ káàsán sá.
1: Ẹ ṣeun o.
5: Ẹ àmọ̀ràn tèmi fún pé ọkùnrin yẹn ò nífẹ̀ẹ́ yà obìnrin yẹn dénú ni.
1: Tó
5: bá nífẹ̀ẹ́ rẹ̀ gbà tó ti mọ̀ pé ó bímọ sẹ́yìn kó tó di pé ó fẹ́ ó ti mọ̀ pé ẹrù náà ni. Àmọ̀ràn mi sí ọkùnrin yẹn ni wípé bó ṣe public school lọ́wọ́ ẹ̀ka báyìí náà ó kó àwọn ọmọ wọ̀nyí sí ọ̀dà kí iṣẹ́ rẹ̀ náà kó lè léèrè.
1: Dà ẹ ṣeun ẹrù ti dẹrù Pọ́ọ̀lù. Ẹ jáwé nìkan àbí méjì sí lábala yìí. Hello ẹ káàsán o. Àmì ẹ ṣeun. Àmì o. Ó yà ń gbọ́ yín.
6: Gẹ́gẹ́ bí ìwòlù mi ti sọ, kí ẹ̀sìn tọ́ba ní ká wò ó, kì í ṣe tarapùnrin ọ̀fẹ́ tó jẹ́ àwọn ọmọ yẹn o. Ó lòun ò lágbára àwọn mẹ́rin ní kùú aládàáni
1: àtìlú
6: tán. Ìgbé mi kò fi kó gbọ́n sí kó mú ẹyẹ kan lára ọmọ tiẹ̀. Ó mú ẹyẹ kan lára ọmọ ti arábìnrin yẹn. Ó kó wọn sí private school. Ṣé kó wá lọ sí sùúrù ìjọba kó lọ kó àwọn ìdílé ìdíkù síbẹ̀. Bó ṣe lè tọ́jú ẹ̀ tó,
1: ẹ ṣeun ọlágbára ó dìbà ìdí ẹ sí méjì. Hello.
7: Hello Mr. Park mi ló ń sọ̀rọ̀ láti òkè parẹ́.
1: Ó yà ń gbọ́ yín sà.
7: Ẹ jọ́ sà ẹ sọ fún ọkùnrin yẹn kó ro ti Ọlọ́run gbà tó ti mọ̀ pé obìnrin yẹn ti bímọ kóhun tó fẹ́ jẹ́ kó máa kọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn Ọlọ́run á fún lágbára láti tọ́ wọn.
1: Ọ̀dà ẹ ṣeun adúpẹ́ ọlágbára ẹ jẹ́ dókè lọ́hún ká wá padà ká bọ́ sí abala tọkàn à ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
8: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni.

0: Bagmusic.com.
1: Eddie.
2: Eddie.
3: Shabalistico.

0: dove.
1: Iwe, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn ń kọ̀.
2: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ni mo fẹ́ o. Múkà.
1: O tún ń ná. Òun náà níjàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà, ó di dandan kó pegedé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti jẹ́rìí wí pé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn Múkà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
3: Múkà, adding comfort to life since 1959.

0: gbọ́nà ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn ní kànì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀ kí n la wà tá a ti ń gbé òun sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní ayé ká a ṣe o. Ẹyé ká a ṣe o, ìka yókò ní kààbọ̀ bá yá, ẹyé ká a ṣe. Ìka yókò ní kààbọ̀ bá yá, ẹyé ká a ṣe. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní ẹ sọ fún gbogbo ṣèkàṣèkà. Ẹni ẹ lọ jáwọ́ o, torí pé kíni ọjọ́ kan ń bọ̀, iná mọ̀dílẹ̀ lẹ́yìn àṣuṣu jẹ. Àkùkọ kẹyìn ọba kọ lẹ́yìn ọmọ ẹ̀dá. Àásán nílé ayé àfọ́bà fílẹ̀ ni. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní fún díẹ̀ ìyígbélé ayé kó o ṣe rere. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. Àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Àtún máa jálẹ̀ bí àpò yèrè. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá ibo ni ti bẹ̀rẹ̀, ẹjẹ́ bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rè, ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ó ti fi kélé òfin gbé ọkùnrin kan lórí bó ṣe ti bá ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n bó ṣe ti bá lájọṣepọ̀. Ọgbà bẹ́ẹ̀ nípínlẹ̀ Ògùn, òjíṣẹ́ ọlọ́run kan páìtọ̀ àti ìyàwó rẹ̀ ni wọ́n ti rí òkú wọn báyìí lẹ́yìn ìjàkú akátá èyí táwọn méjèèjì ń jà nínú ilé. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bákan náà ìròyìn míì tó tún wà lọ́wọ́ mi rè, ọyẹ́ ẹ̀tún gbọ́. Ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ó ti ba àáfàá akọ́mọ ńkéwù kan. Wọ́n lòun ló ń ṣoògùn fáwọn ajínigbé. Ìbò leléyìí ti ṣẹlẹ̀, ẹ kúkú tún gbọ́ lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ́ tó jẹ ń kó ń bẹ̀ ní pápápá. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè. Ọmọ ọdún mẹ́rìndínlógún kan ọwọ́ ti bà á. Ìbọn oníke òun náà ló fi ń ja àwọn èèyàn lólè nípínlẹ̀ Anambra. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọkùnrin kan ṣekú pa ọmọ ọ̀dọ́ ẹ̀ nípínlẹ̀ Èkó. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ́ tó gbọ́ ilé náà láti ìpínlẹ̀ Bọ́ni, ìpínlẹ̀ Bauchi ni. Ìṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ó ti fi kélé òfin gbé afurasí kan lẹ́yìn ìjàkú akátá eléyìí tó wáyé nípínlẹ̀ Bauchi. Ọwọ́ bàbà. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kòkòrò yìí mí lẹ́gbọ́ lọ́sàn tòní. Ọyẹ́ mú nǹkan ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo, Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló máa rán mi sí gbogbo ènìyàn o, àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail. Ìta àwọn alọ́sọ́kọ́tọ̀ rèé o, lápòṣòkòtò alákùúrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra alára túta, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bíi bọ́ọ̀sì lórí ràn-án, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó, tàbí àwọn tó fẹ́ ṣe alára túta tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní Oyin Building, opposite Weber Bank, Adeshida Road, Àkúrẹ́. Tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdojúkojú First Bank after Texaco. Bí ẹ bá ń lọ sí ESO Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé, bàtà ọmọdé, báàgì, ọmọdé, báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde, ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497. Family Arena, iléeṣẹ́ tó bá mi òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
0: Ọ̀yẹ́ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ìròyìn ọ̀hún bóyá ti ń jáde. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi láti ìpínlẹ̀ Ògùn ni. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Pásítọ̀ kan nípínlẹ̀ Ògùn àtìyàwó ẹ̀ ni wọ́n ti rí òkú wọn báyìí lẹ́yìn ìjàkú akátá kan èyí tí wọ́n jà nínú ilé wọn. Pásítọ̀ ìjọ sẹ̀lẹ̀ kan tí wọ́n pọkọ rẹ̀ ní Abídèmí Odùkọ̀yà àti ìyàwó ẹ̀ Adẹ́nìkẹ́ ni ròyìn fi ṣe ni pé wọ́n mọ̀ ti gbẹ́mìí báyìí lẹ́yìn tí àwọn méjèèjì tí wọ́n ní wọ́n wọ̀yẹ́ àjà ní ilé wọn nílùú ní ìpínlẹ̀ Ògùn. Ìròyìn fi ṣe ni pé ìṣẹ̀lẹ̀ yìí ó lọ wáyé nígbà tí lọ́kọláya náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní na ara wọn tó jẹ́ pé wàhálà yìí ló ṣokùnfà bí Adẹ́nìkẹ́ bí wọ́n ṣe ní ó farapa yànnàyànnà nígbà tí ọkọ rẹ̀ tí ó sì gbéra lọ́ba sálọ. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe wá fi yé ni àní àwọn èèyàn yìí náà ni wọ́n lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀. Ìgbà tí wọn yóò fi débẹ̀ wọn ni ọkùnrin ọ̀hún ó ti sá kúrò tó jẹ́ pásítọ̀ náà ó ti sá kúrò nílé àní iná bá bẹ̀rẹ̀ sí ní wa àní inú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n bá obìnrin ọ̀hún tó ti gbẹ́mìí ibi tí wọ́n ti ń wá ọkùnrin ọ̀hún Odùkọ̀yà ibẹ̀ ni wọ́n ti rí tí ọkọ̀ tí ó ti gba àṣẹ ìgbà tí ó ń sá lọ lẹ́yìn tí ó ti ṣekú pàyàwó ẹ̀ lọ́ bá bọ́ sẹ́nu ọkọ̀ èyí tó ń lọ lọkọ̀ bá gbà òun náà kọ́ lọ́wọ́ bọ́ sàánú ni. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn punch òun lẹ̀kúnrẹ́rẹ́ nọ́wà lọ́sàn-án tòní. Ọ̀yẹ́ Jẹ́ńkó ń bẹ̀ ìpínlẹ̀ Ògùn náà mo sì wà. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé ọkùnrin kan lórí bó ṣe kí ọmọ ọdún mọ́kàndínlógún mọ́lẹ̀ lọ́ bá rọ́bọ̀n mi fọ́mọ. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi léde báyìí wípé ọwọ́ àwọn ti ba ọmọ ogún ọdún kan Ayọ̀mídé Kàmúlà èyí tí wọ́n ní ó fipá bá ọmọ ọdún mọ́kàndínlógún kan ó fipá bá alájọṣepọ̀ ní ìjẹ̀bú Igbó. Iléeṣẹ́ ọlọ́pàá náà bá tún ní àwọn ń wá lórí bí wọ́n ṣe pe orúkọ rẹ̀ ní Báyọ̀ Balógun wọ́n ní ṣe ni ó sá lọ lẹ́yìn tí ó ṣiṣẹ́ láabi náà tán. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó wá láti iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n gbé sórí ìtàkùn ẹtì wọn lónìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ń lọ́ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní òkè Sápọ́n ní ìlú ìjẹ̀bú Igbó. Wọ́n ní ìyá ọmọ ọ̀hún lọ́wọ́ sọ ọ̀rọ̀ náà níléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi ẹjọ́ sùn tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀. Wọ́n ní èyí ló ti mú kí ọkùnrin náà lọ́ bá sá lọ. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn punch òun náà ló gbé jáde lọ́sàn-án tòní. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ìbò ni kí n tún lọ. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìròyìn eléyìí náà lọkùnrin kan náà ti ní ó ṣekú pa ẹni tí ó jẹ́ ọmọ ọ̀dọ́ rẹ̀. Ìpínlẹ̀ Ògùn ló náà tó ti ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti fi kélé òfin gbé ọkùnrin kan èyí tán pọ́kọ rẹ̀ ní Adébírí lórí bí ó ṣekú pa ọmọ ìpínlẹ̀ Benue kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ìpínlẹ̀ Benue Oje Eja èyí tí wọ́n ní ó ń ṣiṣẹ́ fún nípínlẹ̀ Èkó. Ìròyìn wá fi yé ni pé olóògbé ọ̀hún ni ẹni tó jẹ́ ẹ̀gbẹ́ Alexander Olóòjì ìyẹn náà lọ jẹ́ pé ọmọ fi ojú ìṣẹ̀lẹ̀ yìí ìyẹn ló fi léde wọ́n ní ń ṣe ni ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ yìí ní Mòwé ní ìpínlẹ̀ Ògùn. Olóòjì sọ fún àwọn oníròyìn lórí ẹ̀rọ ìléwọ́ rẹ̀ wípé ẹjẹ́ ọ̀hún tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Michael ìyẹn lọ jẹ́ pé ó lọ síbi dúkìá wọn kan ọ̀hún eléyìí tí ó ti ń bá wọn ṣiṣẹ́ tí ń bá wọn ṣe àmójútó ẹ̀ ṣáájú kó tó di pé wọ́n wàá yẹ̀wò ni pé àwọn tí wọ́n fẹ́ ra ibẹ̀ tí wọ́n wàá yẹ̀wò gẹ́gẹ́ bó ṣe wí ni ẹ̀jẹ̀ náà ń làwọn èèyàn mọ̀ ní agbègbè ọ̀hún ṣùgbọ́n ń ṣe ni ìṣẹ̀lẹ̀ yìí òun náà lọ wáyé tí ni àwọn ẹni tó ń bá ṣiṣẹ́ ọ̀hún ìyẹn lọ jẹ́ pé ó la nǹkan mọ èyí tí ó sì fi gbẹ́mìí mì kọ́lọ́hún ọbọ̀ sàánú ni. Ohun tó ṣokùnfà ìjà láàrin wọn kò sẹ́ ni oye ìwé ìròyìn punch òun ló gbé jáde lọ́sàn-án òní. Mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Kánsẹ́lọ̀ tẹ́lẹ̀ ọmọ ti rí àhámọ́ ó ti rí ẹ̀wọ̀n he báyìí lórí bó ṣe ti kan obìnrin kan lábùkù. Ilé-ẹjọ́ Upper Area Court èyí tó fìdí kalẹ̀ sí Òtùpọ̀ nípínlẹ̀ Benue ìnú ti ju kánsẹ́lọ̀ tẹ́lẹ̀ kan ìnú ti jù sí àhámọ́ báyìí tó pọ́kọ rẹ̀ ní Daniel Uja lórí ẹ̀sùn wípé ọkàn obìnrin kan ọkàn lábùkù àti ìgbìyànjú láti ṣekú pa obìnrin náà. Uja tó jẹ́ ẹni ọdún mẹ́rin ẹni ọdún mẹ́tàléní ogójì ni wọ́n káwọ́ ẹ̀pọ̀n ìrojọ́ nílé ẹjọ́ lórí ẹ̀sùn ìwà ọ̀daràn ìtàsí àgẹ̀rẹ̀ ìfiromọ́ni àtàwọn ìwà ọ̀daràn míì eléyìí tí wọ́n fi kàn án. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ilé ẹjọ́ nìkan lọ fi sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n náà kọ́ mọ́ gba atẹ́gùn ńbẹ̀. Ìwé ìròyìn punch òun ló gbé jáde lọ́sàn òní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọwọ́ ba àwọn ajọ́kọ̀gbé mẹ́ta. Nípínlẹ̀ Èkó ọgbà bẹ́ẹ̀ ni wọ́n tún rí ìbọn bájínátì wọ́n rí lọ́wọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ló ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́ta kan tí wọ́n jẹ́ adigunjalè tí wọ́n tún já ọkọ̀ ọlọ́kọ̀ọ́ gbà ní Alákùkọ nípínlẹ̀ Èkó. Àwọn afurasí ọ̀nà pọkọ wọn ni Faruk Rashid, Ọlámilékan Adémọlá àti Abídèmí Olúwáwẹ̀mọ. Ẹni ṣe ni àwọn ikọ̀ elétò ààbò ni wọ́n fi kélé òfin gbé wọn látàrí olobó tó ta wọ́n. Àwọn ikọ̀ elétò ààbò wọn ni àwọn afurasí náà ni wọ́n ti jingiri nínú mímọ já ọkọ̀ ọlọ́kọ̀ gbà pẹ̀lú àkí wọ́n sì tún mọ já àwọn èèyàn lólè. Ẹ̀tọ́jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Bímbọ́lá Adébísì ó fi ìdí eléyìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ìta lónìí. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi rè ọyẹ́ ẹgbọ́n. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ikọ̀ elétò ààbò ọmọ ogun ni wọ́n mọ̀ ti dóòlà ẹ̀mí ìyàwó ọ̀gá ológun kan. Ọ̀gbà bẹ́ẹ̀ lọ́wọ́ ba àwọn méjì tí wọ́n jẹ́ ajínigbé nílùú Àbújá. Iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ló ti dóòlà ẹ̀mí obìnrin Adẹ́nìkẹ́ èyí tó jẹ́ aya ọ̀gá ológun kan èyí tí ó jẹ́ wípé ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ Bashir Adẹ́nìkì ń ṣe ni wọ́n ti jí gbé nílùú Àbújá ṣùgbọ́n tí ọwọ́ pàpàwà bà wọ́n. Iléeṣẹ́ ọmọ ogun ọ̀hún iná fi kélé òfin gbé àwọn afurasí méjì kan tí wọ́n jẹ́ ajínigbé ọ̀hún wọ́n tún rí ìbọn bájínátù wọ́n tún rí lọ́wọ́ wọn. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ni wọ́n ti fi léde wípé àwọn ikọ̀ ọmọ ológun ni wọ́n gbéná wojú àwọn tó jẹ́ ajínigbé ọ̀hún lẹ́yìn tí wọ́n jí obìnrin náà gbé tí wọ́n sì sá lọ. Àní ọwọ́ ti ba àwọn méjì nínú àwọn atiláwí ọ̀hún. Ìwé ìròyìn Vanguard òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
2: Signal Sun Nigeria Limited tún gbèdé o. Promo yìí ga alágaju ó gan tí ọ. Ẹ̀pin DSTV rẹpẹtẹtẹ. Ẹ̀pin Go TV yanturu ni. Ó ti ṣíìpù bàjẹ́. 15,000 naira péré ni DSTV báyìí. Àtagbada àti decoder tẹ́lẹ̀mbì papọ̀ ni o. Ó kọjá bẹ́ẹ̀. 15,000 naira náà sì ni Go TV pẹ̀lú decoder tẹ́ntẹ́nà rẹ̀ papọ̀. Kí ló tún kù? Tẹ̀gbádùn àwọn ìkànnì àrímọ̀lẹ̀ lọ. Àwò padà sẹ́yìn tó kórí DSTV àti Go TV dẹ́mú. 15,000 naira péré ni DSTV àti Go TV báyìí. Èyí bù ayé yàtọ̀. Yọjú sẹ́yìn kẹ́yìn ilé iṣẹ́ Signal Sun Nigeria Limited tó bá súnmọ́ jùlọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta Go TV àti DSTV lágbègbè rẹ̀. Kò tọwọ́ ọ̀fà yìí bọnu. Wọ́n wà ní Signal Strength Office, Go TV Yellow Building, Lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Àjílósùn Àdó-Èkìtì, number 123, Signal Strength House, Go TV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road Àkúrẹ́, àti Adjacent Bàbá Ajásin House, Òkè Ògún Ọ̀wọ̀, Tọ́fimọ́ Ephraim Plaza, Lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókó, Fàlàyé 0810-104-2804. Go TV àti DSTV ti gbọ̀pọ̀. 15,000 naira péré ni.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún. Ọ̀yá ẹjẹ́ mẹ́lẹ̀ wá kí n tó sí ojú òpó lẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ó ti fi kélé òfin gbé àáfàá kọmọ́ńkẹ́ òkan yìí tí wọ́n ní ó ń ṣe oògùn fún àwọn ajínigbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ló ti fi kélé òfin gbé ẹnìkan tó jẹ́ àáfàá kọmọ́ńkẹ́ ó tó jẹ́ ẹni ọdún 52 Jubrid Ibrahim ló kọ rẹ̀ ń jẹ́ lórí ẹ̀sùn pé ó ń ṣe oògùn fáwọn afurasí ajínigbé tí wọ́n ń wu ìwà láabi lẹ́kùn ìdìbò àríwá ìpínlẹ̀ Edo. Ibrahim ọ̀hún ni wọ́n ṣe àfihàn rẹ̀ pẹ̀lú àwọn afurasí ajínigbé mẹ́rin míì tó fi mọ àwọn oníwà ọ̀daràn mẹ́fà míì lórí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún nílùú Benin. Nígbà tí wọ́n ṣe àfihàn àwọn afurasí náà tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá Patrick Doll, ó ní àwọn afurasí ajínigbé ọ̀hún lọ́wọ́ bà ní ìpínlẹ̀ Niger látàrí olobó eléyìí tó ta iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní Ibrahim ọwọ́ ti ní irọ́ tó jìnnà sóòótọ́ ni tán pamọ́ òun lórí wípé òun lòún ṣoògùn fún àwọn tó jẹ ajinigbe náà ṣùgbọ́n tó ní òun kàn gbàdúrà fún ọ̀kan lára wọn ni tí í ṣe Ahmadu Sulaiman gẹ́gẹ́ bí ó ṣe ti béèrè fún òun gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. 08162549991 ògbóná nú.
3: Ẹ̀sọ́ tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
3: Ọjọ́ ilé tó ṣoògùn fún àwọn ajínigbé yẹn bọ́n ṣe ń bọ́wọ́ ṣe báyà ó yẹ kó wọ́n ṣe dúbà kan ní.
0: Ọdẹ ṣeun.
3: Ó yẹ kó wọ́n tún pa sí ni.
0: Ọdẹ ṣeun. 08162549991 ògbóná nú. Hello.
4: Tutù lẹ́yìn bẹ̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
4: Ẹ máa ṣe wọ́n pẹ́ ẹ̀mí Jordan.
0: Ẹ ṣeun o.
4: Ẹ iléeṣẹ́ àdàbò ní Bàjẹ́.
0: Àmì àmì ọ̀yẹ́ dá sí.
4: Orúkọ tèmi ni Àbùsí Bàbá látorí ìtọ̀bẹ̀lẹ́.
0: Ó yà ń gbọ́ yín.
4: Ẹjọ́ orú èèyàn tó ń ṣe oògùn fún àwọn ajínigbé yẹn àwọn olè yẹn. Nǹkan tí ìyà tó bá tọ́ sí lóòótọ́ ló yẹ kí ìjọba fi jẹ́ kò yẹ kírú àwọn yẹn máa wà ní gbòòrò rárá.
0: Ọ̀dẹ̀ ògbóná nú. Hello. Ògbóná nú.
5: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ ṣeun.
5: Ẹ kú ètò ọpẹ́ ẹgbẹ́ Jọ̀dá.
0: Ẹ ṣeun.
5: Kúnlẹ̀ ọmọ Adéolú láti ìlú Àyàdì ni.
0: Ọyẹ dá sí.
5: Ọ̀rọ̀ olùsọ tó lọ gún ìyàwó ẹ̀ pa tó tún sá lọ tí mọ́tò tó ti dájọ́ fún yẹn.
0: Ẹ
5: má tó lágbára o.
0: Ó lágbára.
5: Ẹ kú ètò sá.
0: Ẹ ṣeun o.
5: Mo gbádùn ètò yín o.
0: Ẹ ṣeun. 08162549991 ògbóná nú.
6: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ́ ròyìn.
0: Ẹ ṣeun.
6: Bóyá mi jọ̀dá kọ́ lẹ́fà.
0: Ó yà ń gbọ́ yín.
6: Orúkọ mi ni Wòlíìdì Olúdi Solomon. Ẹ̀mí bẹ láti ilé ọ̀kà kókó. Olùṣọ́ àti ìyàwó ẹ̀ ń jà. Ó pa ìyàwó, ó ń sá lọ mọ́tò pa. Ẹ̀rí pé lágbára báyìí kọ́ náà kó ṣàánú wa. Ẹ tó dẹ̀ ṣokùn fún ajínigbé tó lóun kàn gbàdúrà fún wọn. Ẹ̀rí pé ó ti ń tàṣe ara ẹ̀ díẹ̀ díẹ̀. Wọ́n fọwọ́ fi mú. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. 08162549991 ògbóná nú. Ó ti já. Ògbóná nú.
7: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
7: Orúkọ mi náà mo ń pè láti Àròkò.
0: Ó yà ń gbọ́ yín.
7: Ẹ jọ bàbá tí ó bá ọmọ sùn yẹn kọ́ mu dáadáa o, kọ́ mu dáadáa.
0: Ọ̀dà ẹ ṣeun. Ẹ já wẹ nìkan sí kó tó di páàmù ọ̀lọ́. Ògbóná nú.
8: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
8: Ọ̀gá mi ọ̀pẹ́ ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
8: Aláàjì aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran látòkè ti tún pa.
0: Ó yà ń gbọ́ yín.
8: Àwọn àgbàlagbà ní kọ̀rọ̀ ayé ó sì yájú kọ̀rọ̀ ọ̀run lọ.
0: Bẹ́ẹ̀ni.
8: Ọkọ àti ìyàwó tí ọba ti sí rẹ̀ pọ̀ nínú ilé tó gbé jà lójoojúmọ́ bẹ́tà gbọ́n gbogbo fira wọn lẹ̀. Ẹ wo tó ń ṣẹlẹ̀ sí pásítọ̀ àti ìyàwó rẹ̀ báyìí. Ọlọ́run wọn fi sọ ẹ sọ wa
0: o. Àmì o, àmì o.
8: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun o. Ẹ jẹ́ àmọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìyókù yóò tún di ọjọ́ ajé táàtò mọ́ pàdé lórí bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. Òun abáṣelé ní ká mọ rántí pé ó dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la. Ẹ jẹ́ agbélé ayé ká ṣe rere. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
9: Mo ń gbádùn àdàbà.
10: Mo ń gbádùn àdàbà.
11: Mo ń gbádùn àdàbà.
12: Mo ń gbádùn àdàbà.

0: ẹ kú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olóòtú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ mẹ́.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta eléyìí tẹ ti dárúkọ wọnyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wá ní tíyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmẹ̀kọ́ tí ó yè koro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody now facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities nítorí pé a tún máa ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kì í ṣe eléyìí tí yóò kanyàn légun ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17b
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ijero street.
1: number 17b fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dára kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjàm̀bù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tí ó bá wù wọn láti ṣe course tí ó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó o bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adekunle ọládíjì lorúkọ mi tẹ́ ń pè ní òdodo.

Oladua Sebidi ni Islam International Eka Ondo State. Fún pé gbogbo ènìyàn nípínlẹ̀ Ondo àti agbègbè ẹ̀ síbi ìpàdé àdúrà ọlọ́jọ́ méje tó ń gbóná yakinlala. Wákàtí méjì gbáko fún ìtúsílẹ̀ nínú onírúurú ìṣòro. Bí wọn náà bá lè darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn níbi àpéjọpọ̀ àdúrà, Ọlọ́ọ̀ba aláṣetán tú ọ sílẹ̀ kúrò nínú èyíkéyìí ìṣòro tí ń bọ̀.

0: provide multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn mọwẹwẹ bi wọn ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, aabo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite jẹ ọja Afrabchem Limited ti wọn ṣe Panda Paracetamol.
1: Ẹ̀jẹ̀ ti bẹ̀lẹ̀ jẹ́ igbó ìkéde pàtàkì yìí o. Àpapọ̀ àwa olùrà àkókò pẹ̀lú ìpùrọ̀. Òun ka ṣubú. Ìyẹn lákòókò chapter. Eléyìí tá a mọ̀ sí produce buyers. Màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra ìpùrọ̀ pẹ̀lú kòkó òun ka ṣù. Òun náà làwọn ń tà fún àwọn ẹlòmíràn tí wọ́n sì ń tà sókè òkun. A wá ń fi àsìkò sọ fún yín wípé títa ìpùrọ̀ tó ní èso tàbí eléyìí tó tutù. Tá a sá tí kò gbẹ jẹ́ ohun tó burú jáì o. Ó sì máa ń fa ìjákulẹ̀ owó tàbí tàbùkù bá àwọn ìjà wa lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn mi, ká ṣe ìkùrọ̀ ká pa ìkùrọ̀ ká sá kó gbẹni yìí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fún kòkó àti kaṣú. Orí bá ṣe rí àwọn náà là ń tún wọn tà. A ò mọ̀ ní ṣòwò ṣọ́ọ̀tì. Ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ Produce Buyers. Àkókò chapter wa ń fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tó ń ta ìkùrọ̀ tí kò gbẹ tó lókuta tàbí léèsan. Àgbẹ̀ oníkòkó pẹ̀lú kaṣú. Ẹ jẹ́ ká ṣọ́ra o torí pé ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ àwọn Produce Buyers. Àkókò chapter tí wọ́n dá àwọn ọlọ́pàá òun task force síta. Ẹnikẹ́ni tí owó ìjọba bá ti tẹ̀ yóò fara káṣá òfin o. Pẹ̀lú ìjìyà tó bọ̀, Honourable Pastor George Olótú, akọ̀wé ẹgbẹ́ pẹ̀lú alága Alásọ̀mú fún Táwọ̀ Ajíbúyè alias Kátàrí lolùkéde olórúkọ gbogbo Produce Buyers. Àkókò chapter lápapọ̀.
2: It was some weeks ago that those storm mosquitoes bit you. I remember. And now the symptoms? See how you're shaking like a leaf in Harmattan. And your temperature too is so high. You've been quite dull and haven't been eating well lately.
3: It feels like malaria symptoms, but I cannot afford to be knocked down now. I have a lot on my plate.
2: Then let us treat it immediately.
3: You're right. But which anti-malaria do we use this time?
2: Not to worry. The pharmacist gave me Linsonet soft gel the last time I had malaria, and it was very effective.
3: In what?
2: Linsonet soft gel. Let me go get it.
4: Stop malaria before it stops you with Linsonet Soft Gel, a product of Lean Edge Pharmaceuticals Limited. Available in pharmacy stores nationwide. If symptoms persist after 3 days, please consult your doctor.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Millo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtò ni.
5: Ẹ tọ́ ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ń kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
4: Ní tòótọ́.
6: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
4: Ta ló ti yẹ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
8: Èmo ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
10: CDK, sọ díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: multivitamin drops and syrup adidi ise fun awon ikoko atawon mo wewe bi won se ndagba o ni awon vitamin to se pataki ninu fun idagba soke abo ara ati opolo to ji pepe nafdac fun telu afrabite je oja afrabchem limited ti won se panda paracetamol
1: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
2: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure. Koro jogungun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ba gbe kale lona ti gbalode, 24/7 aba make sure. Ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, a po gede gede do ti ara danu. Logo lo mo Korea baduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fun telu gba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abomination gugu iga ijawa ija osi always guide me
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Aha! Dangote Refinery don't come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this is going to get the enough for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
7: Ow. Talk true. That what means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh la la la la la.
6: Yes, so whether they support your fleet or they do business we need plenty petrol, this is an opportunity where you not go like miss. For more information, make a quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this Ogbonge offer.
8: Books, uniforms, school fees. Mattress?
9: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
8: Say no more. Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
10: Sleep better, live better, Mocha.
11: Mocha, adding comfort to life since 1959.
12: Mo ń gbádùn àdàbà.
13: Gbogbo wa là ń gbádùn àdàbà.
14: Ó ti ṣe ó ti ṣe yánu.
15: Ǹjẹ́ o ti ń pọ̀ǹgbẹ ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní agbára, ọ̀rọ̀ Ọlọ́run tí ń sàn àrà, èyí tí ń pa igi kédàrí ìyá, pàdé Prophet Dr. Tunde Fayeun ti ìjọ Godly Hepzibah Beulah Global Ministry behind Comprehensive Health Center Ìsàkúnmí Kàrí Àkókò lórí àdàbà 88.9 FM lọ́jọ́jọ́ Thursday láago márùn-ún rọ̀lẹ́, pé 08062436989 Jésù ni Olúwa.
16: Go ni fun baba ati fun ati folorun mi mo aye aye olorun aipin wo lagbega to pe ko so oba to dabi re oba to joko lori obi aye iwaju ati gbogbo eyan dabi elenga iwo la so wi pe ope ye yin ye gba ope wa
17: amen
16: fun to soro fun eniyan lati se to ti gbe se gba eyin wa
17: amen
16: fun ibi to ba se re de ni wakati ni iseju olugba ope wa
17: amen
16: ma pa julo fun imola osu tutun ye agbe oga o nitori pe olorun wa to wa leyin wa to je ki osu to koja o gbe wa mi baye ti e pinu ogun ti ota pinu iji Ìwọ Ọlọ́ba tó gbé wa ró bá ọpẹ́ wa. Ọlọ́run àánú ńlá gba ẹ̀yin wa. Jẹ́ ní wákàtí ní ìṣẹ́jú Ọlọ́run ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀. Ọlọ́run ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀. Jẹ́ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣí fún wa. Fún wa ní ohun tuntun. Fún wa ní èdè tuntun. Fún wa ní gbólóhùn tuntun. Káwa lè máa yìn ọ́. Jésù Olúwa wa. Ọlọ́run gbogbo ènìyàn tí ó ń gbọ́ mi ní àṣálẹ́ yìí mo kíyìn ṣáájú páríkà oṣù tuntun. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, oṣù kẹsàn yìí yóò san wá sí re. Yóò san wá sí owó. Yóò san wá sí ọlá. Yóò sì san wá sí ọlá. Ẹ gbọ́ mi ṣá, oṣù mẹ́sàn-án tí aláboyún bá rú, ìròyìn ayọ̀ ló ń retí. Bàbá tó ń gbọ́ mi yìí, màmá tó ń gbọ́ mi yìí, ní ìkórìtà tó ti ń retí ìròyìn ayọ̀. Tí ayé sọ wípé kò ní ṣe é ṣe, gbogbo agbára tó ṣe oyún ayọ̀ mọ́ onínú lóhùn níyì gan ìdí àrùn kó bà wọ́n.
12: Àmì Jésù.
16: Alágbára tó dúró nìdúró wípé òun wo ibi tó gbà bí ayọ̀ ti ń bẹ nínú rẹ̀. Ta lẹni tó náà ní kí ẹ bá ríkà? Ìka ènìyàn wo ló lóríire ò tọ́ sí ọ? Ta ló ní ẹ kú oríire ò ṣe tirẹ̀? Bí Olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ wà, ìdí àrùn kó jẹun lára rẹ̀. Mo pa á ní àṣẹ ni mi ò dá lába. Ìṣẹ̀dá ènìyàn nílé bàbá tàbí ilé ìyá. Èyí tó dúró lójú ọ̀nà ayọ̀ rẹ bàbá yìí, tó dúró lójú ọ̀nà ayọ̀ rẹ màmá yìí, ẹni tó kàn fọ̀rọ̀ ọ̀nà lásán, tó lò fe ti kọ àbò fojú rí, tó wá ló kun bí tó máa gbà lọ, tó ló kun bí tó máa gbà gòkè, ìdá bínú àyànmọ́ ó yẹ kó jẹun lára rẹ̀. Ẹni tẹ́ ẹ pè léèyàn, ẹni tó pè léèyàn, tó yí ọ̀ká tó jọ́wọ́ rẹ̀ gan-an ni ìdádúró ti wá, tó jẹ́ lákàtà rẹ̀ ni ìdíwọ́ yìí ti wá, tó jẹ́ òun gangan la ṣojú ìnira yìí. Gbọ́ lónìí yìí gan ìdí àkó jẹun lára
12: rẹ̀.
16: Bàbá máa wo oṣù kẹsàn-án ló wáyé o. Ta ló ní ìrìn àjò oṣù mẹ́sàn-án tó fi wáyé pé kò ní ní ìtumọ̀? Ta ló ní bó ṣe wáyé pé bẹ́ẹ̀ ló ṣe lọ láìní ipa? Ta ló dọ́dọ̀ ó dì pé kàkà kó jẹ́yàn láyé kán forúkọ rere pè ọ́ kó wò dẹ̀ nígbà? Bí Olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ wà, irú ẹni bẹ́ẹ̀ kó ṣàmì ẹ̀ nù.
12: Àmì Jésù.
16: Bàbá yìí mo yọ̀ fún ọ, bàbá yìí mo yọ̀ fún ọ. Nítorí pé wọ́n yọ̀ fún ìyá rẹ̀ Yorùbá ń bọ̀, wọ́n lọ máa kú ọmọ ayé, wọ́n kí bàbá àti ìyá rẹ̀ báríkà. Ó bá wá jẹ́ bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti yọ̀ fún bàbá tó bí ọ lọ́jọ́ tó bí ọ. Ká yọ̀ fún ìyá rẹ̀ níjọ́ tó bí ọ wípé báríkà. Mo wá wí ta ló ní ìwàláyé rẹ̀ ò ní gba kú oríire mọ́? Mo jẹ́ mo búburú tó dúró tó takò ọ lónìí, ó yẹ kó gbin iná sọ. Wọ́n ṣe fi rán mi ní ti àṣálẹ̀ lélẹ́yìí. Wọ́n gbọ́ àṣálẹ̀ àṣálẹ̀ tó ní agbára ni. Màmá yà àṣálẹ̀ àṣálẹ̀ tó ní àṣẹ ni. Kíyèsí ohun tí a fi rán mi sí ọ̀rẹ́. Òun náà ni wípé ǹjẹ́ o ti yẹ ìtẹ̀yàn rẹ wò? Ǹjẹ́ wo àkọsílẹ̀ ìyàn rẹ? Ǹjẹ́ o kíyèsí àkọsílẹ̀ ìtẹ̀yàn rẹ? Ǹjẹ́ o kíyèsí ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀? Bàbá ọkàn sọ wípé ayọ̀ yìí ò dọ́dọ̀ rẹ. Ó ń náwó sí oréré kò tó ọ lọ́wọ́. Bó ti gbìyànjú pé wàá gòkè tó, síbẹ̀ ohun tó ṣàwárí ni pé ò dìde. Bó ti làkàkà wípé màá jẹ́ èèyàn tó, síbẹ̀ ohun tó ṣàwárí ni pé àti jẹ́ èèyàn dẹ̀tì. Bó ti pinnu nínú ọkàn rẹ wípé ohun rere dẹ̀ tọ́ sí mi o, àmọ́ èmi tó yẹ kó gbé ohun rere wọlé wá, wọn jẹ́ orí ó yọ fún ọ lónìí. Nítorí pé ilẹ̀kùn àánú rẹ yìí yóò ṣí dandan.
12: Àmì Jésù.
16: Ṣùgbọ́n ìjọ wo àkọsílẹ̀ ìtẹ̀ran rẹ? Mo wà nínú ìwé Genesis orí kẹrin ẹsẹ̀ rẹ̀ kọkàndínlógún. Kí ló sọ?
12: Lámẹ́kì sì fi obìnrin méjì.
16: Ẹ gbọ́ gbólóhùn yìí sà. Lámẹ́kì ọmọ Káìnì ni. Ó sì lọ fẹ́ obìnrin méjì. Kí ló wá ṣẹlẹ̀ tẹ́lẹ̀?
12: Orúkọ ìkíní ni Ádà.
16: Orúkọ ìkíní a máa jẹ́ Ádà.
12: Àti orúkọ ìkejì sì ni Sílà.
16: Orúkọ ìkejì ni Sílà. Yes.
12: Ádà sì bí Jábálì.
16: Ádà ó bí Júbálì. Ẹni tó ṣáájú ni oníṣẹ́ ọnà. Ádà bí Júbálì. Yes.
12: Ó ní bàbá irú àwọn tí ó ń gbé àgọ́.
16: Ṣé ń gbọ́ báyìí, àwọn tó ń gbé àgọ́ ò ní bàbá wọn. Yes.
12: Tí wọ́n sì lé ẹran ọ̀sìn.
16: Ẹ o.
12: Orúkọ arákùnrin rẹ̀ ni Júbálì.
16: Orúkọ arákùnrin Jábálì ni Júbálì. Sorry. Yes.
12: Ó ní bàbá irú gbogbo àwọn tí ń lo dùrù àti
16: tẹ̀. Àwọn tó ń tẹ dùrù tó ń kọrin àwọn akọrin ẹ̀hún lákọrin àkọ́kọ́. Bẹ̀bá rẹ̀ ni tó ń play keyboard, tó ń fun trumpet, tó ń fa jìjà. Babálá bàbá wọn òun náà ni Júbálì. Yes.
12: Àti Sílà wọn pẹ̀lú bí Túbálì Káìnì.
16: Ẹ o, Sílà náà bí Túbálì Káìnì.
12: Olùkọ́ni gbogbo ọlọ́nà ìdẹ.
16: Ṣẹ gbọ́ gbogbo ọlọ́nà ìdẹ.
12: Àti irin.
16: Àti irin gbogbo àwọn Blasphemy ti gbogbo e baba nla won oni tubali yes
17: arabure tubali kan ni nama
16: nama yes
17: na make you see we fun awon aya re pe
16: e gbogbo lo yin bi an lo gan re o won ni la make o wi fun awon aya re wi pe oro kan sele si o wa para si ru itan pe to sele si mi o ma need tere to sun yen njo okan mu mo so mu ma je njo bo njo fuwonu njo ronu njo larojile lori e tani ru arojile lori to nla koja loro e ma mi ru arojile lori to nla koja loro ati ru arojile isele kan sele si kilo so
17: ada o sile
16: yin aya o mejeje e gbo isele ti sele wala ti de ni to to ko wu o sugbon akosile ti gbe ama pe awon ni circumstances problem awon isoro ti eniyan o le ro po mo sele si un sugbon to da wi pe o ba akosile abi imuse wa to ba asise iran wa to ba ohun ti o ti wa ninu akosile bi wa sori aye eniyan bo te je po wu e sugbon to de ba aye re o wa ni ada o sila e gbo isele ti sele o isele to sele si mi e gbo ro po dun mo mi ninu o ki si se pe mo fe mo mo mo lo se be o yes
17: e gbo mi
16: eyin aya lameki mejeji ye gbo isele ti sele yes
17: e feti si oro mi
16: o ni e feti si oro mi
17: nitori ti mo pa okunrin kan si edun mi
16: e gbo to so ke se pe wu meke payan amo baba mi ti payan mi na to wa lo da payan ẹgbọ́ mo pa ọkùnrin kan sí ẹ̀dùn mi ni mo mọ̀ pa àmọ́ ó ṣẹlẹ̀ sí mi pé mo pa ẹ̀ṣà ara íjíbítì tí mo ṣe pa kì í ṣe pé ẹ̀ṣẹ̀ mo ṣe ló lágbára bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé ohun ìdá ìka òun ni ohun ìdá léfì ọmọ léfì sì ni mo ṣe ìran léfì ló ti wá ẹ̀ṣẹ̀ iyọ̀ kan báyìí tí mo ṣe gbá iyọ̀ báyìí odò olóògbé ni mo ṣe náà wà nú apààyàn tó ní àkọọ́lẹ̀ ẹ kíyèsí nítorí pé kí ni babálà rẹ ti fi ìdà pààyàn ohun èlò ìdà ìka ní ìdà wọn ìṣẹ̀lẹ̀ máa ń jáde sí ayé ènìyàn tí kì í ṣe bí ènìyàn ṣe ro ayé rẹ̀ pé báyìí òun ṣe ríre àmọ́ abá òun tọ̀ níbi tí ò fẹ́ aká òun tọ̀ mọ́bi tí ò wù aká mọ́kànnà àwa sọ di ẹni tí ò mẹ́lẹ̀ tó kàn ẹ gbọ́ ṣá ó ní mo pa ọkùnrin kan sí ẹ̀dùn mi kì í ṣe tó dùn mọ́ mi nínú jáde ọ̀pọ̀lọpọ̀ lónìí nǹkan bá ayé wọn ìkórìtà tán bá àyàn mọ wọn tán bá ìrìnàjò ìṣẹ̀dá wọn tán bá ìrìnàjò ìpín wọn kì í ṣe bí wọ́n ṣe rò pé yóò rí àmọ́ nítorí pé àkọsílẹ̀ ìran wọn ó mú bẹ́ẹ̀ gbọ́ bí abáre àkọsílẹ̀ bíbélì sọ wípé a ti pa ìwé mọ́jẹ̀mú ni ra ilé tí a kọ tó lòdì sí wa inú òfin bí a bá rí ìwé àkọsílẹ̀ kan tó lòdì sí wa àti tó ń gbọ́ mi yìí bí a bá rí ìwé àkọsílẹ̀ kan wẹ́wẹ́ ìtọ́jọ́ nínú ẹbí yín màmá tó ń gbọ́ mi yìí lónìí yìí tó fẹ́ ja ayé rẹ lógún ẹ̀jẹ̀ jésù kò pa ara.
17: àmì jésù.
16: bàbá rí àkọsílẹ̀ wípé wọ́n máa ń ṣerú ni ẹ mọ kíyèsí tá à ń sọ ẹ sà bí a bá rí àkọsílẹ̀ wípé irú bàbá rẹ máa ń sìn tán fi ń jáde láyé ni pé wọn rẹ ní sìn wọn àkọsílẹ̀ búburú yìí lórí àyànmọ́ rẹ lónìí ó yá kó parẹ́ bẹ́ẹ̀
17: mi jésù
16: àkọsílẹ̀ wípé wọn rí ilé ọkọ gbé ìyá ìyá ẹ ọkọ mẹ́rin ló fẹ́ kò níbi tó jòkó sí ìyá tó bí ìyá ẹ ọkọ mẹ́ta lòun fẹ́ kò rí bí jòkó sí ìyá tó bí gan ilé ọkọ ẹlẹ́karùn-ún lòun wà òun rèé o ti wà lé ọkọ ẹlẹ́kẹta náà ẹ gbọ́ àkọsílẹ̀ búburú yìí tí ìjẹ́ kan ní ìṣẹ́mẹ́ èyí tó fọ̀ lórí ìràwọ̀ àti àyànmọ́ rẹ lónìí gbọ́ bí olúwa ti ń bẹ ẹ̀jẹ̀ jésù kò fagilé ẹ gbọ́ sà ó ní ádà ó sì bá èmi pa ọkùnrin kan sí ẹ̀dùn mi yẹs.
17: àti ọ̀dọ́mọkùnrin kan sí ìpalára mi
16: ọ̀dọ́mọkùnrin kan mo pa á sí ìpalára mi ẹgbọ́n tó sọ yìí sí ìpalára mi tó bá jẹ́ pé mọ̀ọ́mọ̀ pa ni kò ní sọrú gbọ́lọ́ yìí àmọ́ tó yí pé kò dùn mọ́ nínú ìṣẹ̀lẹ̀ ló fà á sábàbí ló fà á àkọsílẹ̀ ìran ni ẹgbọ́n sà mo pa sí ẹ̀dùn mi ẹ o yẹs.
17: bí a ń gbẹ̀sán káínì lẹ́rìn méje.
16: mo bá jẹ́ wípé méje la fẹ́ gbẹ̀sán ti káínì.
17: ǹjẹ́ ti lámẹ́kì ni
16: ìgbà méje. ti lámẹ́kì yóò jẹ́ ìgbà àádọ́rin méje bàbá gbọ́ ẹ̀sán kìlò mọ̀ tó ń ké kìlò ṣiṣẹ́ fún kìlò lọ́wọ́ sí àmọ́ tó dogun tó wá ń jẹ àyànmọ́ rẹ lógún dáàdì ẹgbọ́n mi rárá sà ogun náà lónìí ó yá kó gbin iná sọnù bàbá yìí ò wá mo ní ogun burúkú nínú ayé rẹ kó gbin iná sọnù ẹ wo babaláwo abrahamu ko wa Abraham lati ko iyawo jo fe ran sara gan iyawo eyo kan to fe o si mu bi emi e bibele so fun pa Abraham wo ta ko so fun pa nyale amo ki akosile buburu kan to wa nu le won to ko iyawo jo ko le se ninu aye re iyawo re yagan nigba ti iyawo ri pe o pe omo odun 75 ni 75 75 iyawo fun ara e lo lo ba oko e pe agan obirin lo wa ko sa gan okunrin ba le mi gbo omo to se bayi ni Genesis chapter 16 ki lo so fun
17: Sarai.
16: Aya Abrahamu.
17: Kobi mo fun. Ṣugbọn bi omo odo.
16: O wa ni omo odo obirin kan ti aporuko re ni Agai, Arma Egypt. Yes.
17: Sarai si wi fun Abrahamu pe.
16: O wi fun Abrahamu wi pe.
17: Kiyesi na. Oluwa je mi do lati bimo.
16: E o agan obirin lo wa ko si tokunrin. Emi le mi o le bimo. Iwo le bimo mo mo pe lo tokunrin ni o. O de ti gbiyanju to. Amo mo ja lo lai ni palaye. E wo sababe akosile buburu baba mo pa ase loni agbara to fe mu akosile buburu se ninu aye re agbara na ko gbina sonu loni
17: mi je
16: yes kilo so
17: emi be o
16: ko be o
17: wole somo bere odo mi
16: se igbe be lo tun fi si lai mo pe akosile kan lo fe se mo be o wole to omo bere odo mi ehe
17: o le se pe boya emi o ti pare ni omo
16: boya ma ti pase re ni omo
17: Abrahamu si gbe on sara igbo.
16: O gba on sara igbo.
17: Sara aya Abrahamu si mu agbara omo obirin odo.
16: E mo gbagbe pe won lo fun ara e lo mu wa ke se Abrahamu lo lo fa o. A sara lo mu wa to si mu wa lo ya tebi ba le mi. N to ba ti fe ko se fun. O gbo bayi. Ma te n gbo pe o lo se o. Emi mo sa ni e. Abrahamu wole to Agai. Ki lo tele?
17: O si wole to Agari.
16: E o.
17: O si loyun.
16: O mo loyun o.
17: Nigba ti o ri pe o n loyun.
16: E wo akosile yi. Nje o se abi o se? Akoyawo jo iyawo Abraham se be di meji nigba to waya kakaki nigba ti Sarai ti Sarah wa pada wa loyun lo wa bimo e wa wo o pada le Agai kuro ni tomo tomo ko wa pe ko jina Sarai jade laye a si ti le Agai lo ti ba di lemu o wa di dandan ki Abraham pada fe iyawo mi lo si Genesis 25 ki lo so Abraham ba tun fa iyawo mi iyawo di melo fun Abraham iyawo di meta Abraham se don iyawo meta re lai lero lai pinu tele lai bro ko fa ni iyawo meta amo se be don iyawo meta e wa wo e je ka ku lori Abraham ka wa wa Isaac ko ni je yo kan lo sugbon ira se lori awon omo mejeje ti Isaac bi in to de ba Abraham o de ba awon omo mejeje ti Isaac bi sugbon ki to wa sibe ko mo wo boni je lo wo akosile eyan re ko gbadura le lori loni ki to wa sibe nje mo wi pe Lot na se bi Abraham o na iyawo eyo kan na lo fe iyawo eyo kan to wa fe yi o o na jo gbe igbese aye won sugbon won lo gbe ilu awon eni bi awon ara Sodomu nibi ti o je wi pe Olorun keyin si won nigba to mo ya ki Olorun se Olorun ni ke Lot ati iyawo ati omo won ko won jare kuro ni Sodomu won doju ona aya Lot se kini o boju weyin to ra koko ni nigba ti aya Lot boju weyin baba o Genesis chapter 19 dada e kiyesi nigba ti aya Lot boju weyin o di owon iyo o wa ku Lot ati awon omo yen obirin mejeji nigba ti won si gun ori oke la ibi ti won sa pamọ si bibeli so wipe awon omo Lot mejeji wa wo gba eti se eti wo lo mo wa gbo bi oro wa se wa ri ko ma sokoyin kankan ti yo fe wa awon omo ma wo gba nbi ti oro de duro kakaka wa laye ka mo ni ipa eja wo gbo ta da si asa ba mi wo chapter 19 verse 30 Genesis yes
17: sisi jade kuro ni sori
16: Lot jade kuro ni Suari.
17: O si gbe ori oke.
16: O gbe ori oke.
17: Ati awon omo bere mejeji
16: pelu. Atawon omo bere mejeji pelu re.
17: Nitori ti o bere ati gbe Suari.
16: O ko lati gbe ni Suari tori o ro pe won le paun. Yes.
17: O si gbe inu iho.
16: O gbe inu iho palapala kuta.
17: O
16: ati awon omo re mejeji.
17: Iye ko bi si wi fun atele pe.
16: Je mo gbogbo lo ye wa ko sile buburu e wo bo se se mo lara. e wo itan buruku bo se se mo lara e sa wo sele buburu yi o e mo wo baba sele to fa ga o para soko eru iran re lori aye re loni o ya ko gbinna so
12: ni ami jesu
16: e se to fa gbe to fa so e di bakan na pelawon to gunja ninu ile yin e se yi la sale o ya ko pa e lori aye re
12: ami
16: e gbo to so awon ma re eyi e gbo si wi fa buru wi pe
12: baba wa gbo
16: baba wa ma tin darugbo lo
12: ko si se okunrin kan le aye mo ti yo wole to wa
16: ko ma sokunrin ko ma sokunrin kan to mo wole to wa a kan ku lai loko laye ni je a tete dogbon so ara wa ki le gbon e so
12: wa
16: wa
12: je ki amu baba wa mu oti wine
16: je ka mu baba wa mu oti wine
12: awa o si suti
16: a o suti ko ni mo gba to ba wa lo ko
12: ki ele ni iru omo lati odo baba wa
16: se gbaye nje gbo yes kina wa se
12: won si mu baba wa mu oti wine ni orun na
16: won mu baba wa mu oti wine
12: iya ko bi wole to
16: iya ko bi wole to
12: o si suti baba re
16: o suti baba re
12: o ko si mo igba ti o dubule
16: baba o mo igba to dubule
12: ati igba ti o dide
16: ati igba to dide
12: o si se
16: o si se
12: ni ijo keji
16: ni ijo keji
12: ni egbon wi fun aburo
16: o wi fun aburo pe
12: yes
16: iwo na lo kan bayo
12: emi suti baba mi le orun ana
16: eh o
12: je ki a si mu mu oti wine
16: je ka tun mu je ka tun mu mu oti wine lorun ni pelu ki eyan buruku ko le se akosile buburuko le se mo gbadura fun baba yi se mo ni sele to fe fa ogun sinu aye re o ya loni ko wole be
12: ami jesu
16: yes
12: ki won ki o si wole
16: ki won na ko tun wole to
12: ko si suti
16: ko suti
12: ki awon ki o le ni iru omo lati odo
16: baba ka ba le tara baba wa bi omo e ma wo sele buburu yi yes
12: won si mu baba wa mo ti wine ni orun na
16: o tun mo ti wine orun na pelu
12: aburo si dide
16: aburo si dide
12: o si su
16: o si suti baba e
12: o ko si mo igba ti o dubule
16: ko mo gba to dubule
12: ati igba ti o dide
16: ati igba to tun dide
12: be ni obirin na ti mejeji loyun fun baba won
16: won se be loyun fun baba won ejo directly or indirectly aya lot di melo o di meta he was circumstantial problem he wo aya abraham meta aya lot na se be di meta e ma wo won ako apile ko ogun to ma so aye eyan da horo lori aye re lori baba ti gbo mi mama ti gbo mi ogun na lo ni ko wo le be
12: ami jesu
16: apile po ogun ti fayan bi ohun fa awon apile ko ogun ti fayan sinu isoro bi e mu awon apile ko ogun ti tiyan gbogbogbon bi oti wine to je pe afigba teyan ba ko si wahala o ta loju e to mo wa le pe e gba mi bawo ni mo se denu isoro eleyi apile ko gun ninu aye re lo ni baba mama pori ko gbinna so
12: mi ami
16: yes
12: iya ko bi si bi omo kunrin ko
16: iya ko bi bi omo kunrin
12: o si pe oruko re ni moabu
16: o pe ni moabu idi to lo fi ko ira to fi kẹyin si moabu niyan eya buro wa nko
12: eya tele
16: eh
12: o pelu si bi omo kunrin
16: o tun bi okunrin kan
12: o si pe oruko re ni benami
16: yes
12: oni baba awon ma
16: bo awon lo di amoni titi do ni oloni awon lo di amoni do ni e kiyesi sele e wa gbo mi dada baba bo ba ke ma kiyesi awon ti a so ye ko mo wi pe oni lo adura dada lati bere pe oluwa file ran mi to fe ja mi logun laye to fe so mi da lai mo se oluwa gbe jade ko dana sun awon isele e sa isele mo mu kiyan irin ajo lo sinu oku ojiji wọ́n ní bàbá ẹ̀ náà ò pẹ́ láyé ìyá mọ̀ pé ìyá ẹ̀ náà ò pẹ́ láyé òun jẹ́ kó rí bẹ́ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ máa mú kéèyàn wo ara ẹ̀ títí kó ti ra ìbọnú ogun ẹ gbọ́ mi dáadáa sà ẹ kíyèsí àṣìṣe dávidi kí n tó débẹ̀ ó fo iṣẹ́ ipá ó fo isaki àmọ́ kò fo nígbà tá a dórí isaki ọmọ abrahamu ìyẹn ò níyàwó méjì àmọ́ kíyèsí ìyàwó àkọ́kọ́ tí káìní tí ìsàwù lọ fẹ́ bàbá ẹ̀ ò kórira ẹ̀ bàbá ẹ̀ ò fẹ́ràn ẹ̀ nígbà tó rí pé kò dùn mọ́ bàbá òun nínú bíbélì sọ pé ó sì ṣe bẹ́ẹ̀ ó lọ fẹ́ ìyàwó míì nínú genesis yẹn tí a bá kà á ní chapter 27 ẹ ṣàwárí wípé ohun tó ní agbára tó sì nira òun ni ní verse 46 ẹ kíyèsí yes.
12: Rebeka sì fún Isaki pé agara ayé mi dá mi nítorí àwọn ọmọbìnrin 80 bí Jákòbù bá fẹ́ aya nínú àwọn ọmọbìnrin 80 bí irú àwọn wọ̀nyí yí ṣe nínú àwọn ọmọbìnrin
16: lè. Ó báyìí bẹ́ẹ̀ lọ ní chapter 28 ẹ wá wo nígbà tí iyẹn tí wàá rí gbọ́ lọ tẹ́gbọ́n rí gbọ́ lọ ẹ wá rí pé ẹ̀gbọ́n ẹ lọ fẹ́ aya mìíràn ní verse 6 chapter 28 verse 6 kíyèsí
12: pé. Ó kọ̀ sí sọ̀rí pé Isaac sure fun Jacob.
16: O sure fun Jacob.
12: Ti o si ran lo si Padanaramu.
16: O pada si Padanaramu.
12: Lati fe aye.
16: Lati lo fe yawo nibe.
12: Lati ibe.
16: O wa wo pe ah so yawo ti mo fe ga odumo baba mi ninu. Ki lo wa se?
12: Ati pe do ti sure fun. O si kilo fun wi pe. Iwo ko gboro fe aya.
16: O gboro fe yawo nibi o.
12: Ninu awon obirin Kenani.
16: Lara awon ara Kenani o gboro fe yawo nbe. E ma wo ki file ko le se. Yes.
12: Ati pe Jacob gbo ti baba ati iya re, gbo ti baba ati ti iya re.
16: Eh o.
12: O si lo Padanaramu.
16: O pada si Padanaramu. Yes.
12: Ati sa ri pe.
16: Eh.
12: Awon obirin Kenani ko wi saki baba re.
16: O ri pe awon omo obirin o de ti fe yawo laarin won. O wa igbo won wu baba o kilo wa lo se o
12: niba na ni so oto ismaili lo
16: oto ismaili lo
12: o si fe mahalati
16: o fe mahalati
12: omo bi ismaili
16: omo bi ismaili
12: omo abrahamu
16: se mo gbagbe o omo ta ni
12: omo
16: abrahamu omo ti ismaili bi o ni isau pada lo fe o tu pada le. Yes.
12: Arabirin leba jotu.
16: Ehn.
12: Kun awon obirin ti o ni
16: o ti ni meji tele o wa lo fe ile mo oju meta lati munu baba dun pe ele a le toju dadun dada after all Isaki ati Ishmaeli omo baba kan ni won so to ba je omo Ishmaeli ni mo lo gbe wa a mo wi pe baba o se ni Isaki so e mi Isaki a le gun e kiyesi idi to je pe Isaki fi wa tu para fe bi pe laye ni amo me ti ja ogun ogun me o ti ja Isau nigba ti Jacob na fe fe yawo Rakeli nikan lo wu ṣùgbọ́n lóru tọmọ gbé ìyàwó wá lé àná gbé wá nígbà tí ilẹ̀ ẹ̀mọ́ ló ní àà kìí ṣe tí mo bèrè fún lẹ fún mi ó bá máa fẹ́ ìyàwó tó bá máa gba ẹni tó fẹ́ ọ̀rọ̀ tó tún ṣe ṣe ni ó ṣe bẹ́ẹ̀ di ẹni tó tún ṣe ṣe tó tún padà tó wá fẹ́ ìyàwó o ìyàwó ẹ̀ di méjì ìyàwó tó wá fẹ́ tó jẹ́ Rákẹ́lì kò tún wá tètè bímọ ṣùgbọ́n líà á tètè bímọ torí àkókò ẹ kíyèsí líà wá bímọ ìbínú yẹn Rákẹ́lì ni ó yá ìwọ náà jẹ́ ṣe bí Sarah ó yá gba ọmọ ọ̀dọ̀ mi kó wọlé tọ́ ìyàwó di mẹ́ta nígbà tí ìyàwó yẹn tọ́mọ ọ̀dọ̀ yẹn lórí tó bímọ ìlú bá tún bí líà wípé kíni ẹ̀mí mi náà lọ́mọ ọ̀dọ̀ obìnrin náà ẹ̀mí náà tún fún ẹ ó yá tún gba ọmọ ọ̀dọ̀ tèmi náà ìyàwó Jacob ṣe bẹ́ẹ̀ di mẹ́rin ogun mẹ́ ṣe bẹ́ẹ̀ wọnú ayé Jacob ẹ kíyèsí tá a sọ yìí aránú olúwa bó o bá kíyèsí ìtẹ̀yàn yẹn àpilẹ̀kọ ìran rẹ ó ṣe é ṣe kéèyàn bogun lọ mo wá bẹ ọ lónìí báwo ló ṣe lè wò ó lọ jòkó mú gègé rẹ mú pépà kọ àwọn ènìyàn tó mọ̀ nú agboolé ní kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn tó wọ́pọ̀ ṣé ìṣẹ́ ló ń bá wọn jagun ni ṣé òṣì ni ṣé ọmọ ọgá wọn máa ń jábọ́ ni ṣé àtẹ́gbẹ́ ló ń bá wọn jagun ni ṣé ìyá gan ni kí ló mọ ṣẹlẹ̀ sí àkọ́bí ọkùnrin kí ló mọ ṣẹlẹ̀ sí àkọ́bí obìnrin kí ló mọ ṣẹlẹ̀ sí àbítẹ̀lé kí ló mọ ṣẹlẹ̀ sí àbíkẹ́yìn kọ́ gbogbo wọn kan wọ̀nyí sílẹ̀ wá wò ṣó wọ́pọ̀ tó bá ti wọ́pọ̀ àpilẹ̀kọ agboolé ni bó o bá wá múra àdúrà lórí ẹ̀ bó ti ṣe àwọn àṣáájú ó padà bọ̀ lọ́dọ̀ tiẹ̀ torí pé kíni wọ́n ní pásá tí ò fúnra ó máa ń jáná ni àjà tí ò bá fúnra ó máa ń jì ni onílé tí ò bá rẹ̀ fúnra ó lè máa kọ́ ni ìwọ ni kó wá padà lórí eléyìí ó wàá bẹ̀rù pé olúwa tú àṣírí ìkọ̀kọ̀ ẹbí mi fún mi o tó pamọ́ nínú ilé wa gangan tí mi ò mọ̀ ẹ̀wù Abiatari àlùfáà bó ti sì tó tẹ̀lé Dáfídì tó ìjẹ́ mọ̀ wípé ní ìgbà tí Sọlọ́mọ́nì máa jọba Abiatari ṣe àṣìṣe àṣìṣe tí Abiatari ṣe yìí ó mú kí Sọlọ́mọ́nì dá padà sí abúlé ibi tó ti ń tọrọ jẹ kí bíbélì sọ pé kí àsọtẹ́lẹ̀ tí olúwa sọ sí ìdílé Eli kó ba lè ṣe wípé bó bá mọ kú ọkùnrin kan ní ìdílé Eli yóò mọ tọrọ àkàrà ní abẹ tẹ́bìlì ni ìjẹ́ Abiatari mọ̀ pé ìran búburú ló fẹ́ ṣe lé olórí eléyìí ṣọ̀rọ̀ àlùfáà kì í ṣọ̀rọ̀ wòlíì àṣìṣe máa mú kéèyàn ṣubú sínú ogun ìran ẹ̀ṣà ó máa mú kí ìṣẹ̀lẹ̀ bá ayé ènìyàn téèyàn wò pé kiri ogun tó ja bàbá òun ló ja àwìn gbọ́n àbáyọ ni pé kò dìde àdúrà kò sì gbàdúrà wípé olúwa tú ẹ̀jẹ̀ mi fọ̀ kúrò ní ẹ̀jẹ̀ ogun ìdílé wa tú ẹ̀jẹ̀ mi fọ̀ kúrò nínú ẹ̀jẹ̀ ìpè ìran wa ègún tó jà wọ́n lágbọ́lé wa olúwa parẹ́ lórí tèmi má jà mọ́ búburú tó fẹ́ ké olúwa má jọ ké lórí mi ọlọ́run gbà mí kí ìwọ náà wàá gba Jésù ní olúwa àti olúgbàlà kó fayé rẹ fún ní ojúlówó kó se Jésù yàtọ̀ sí àwọn tó kù kó gbégbé ayé tó jẹ́ mímọ́ kó wá mú àdúrà lọ́kùnkúndùn kó mọ̀ wípé àdúrà nìkan ló lè ṣe. lẹyìn eléyìí kò wá wá ìjọ ẹ̀mí ìjọ aláàyè tán ti sin ọlọ́run tán mọ orúkọ ọlọ́run pé kó dara pọ̀ mọ́ wọn kí wọn náà gbàdúrà dojú àmì olóyìnbó ní tò diagnose diseases after you lórúkọ jésù ogun ayé rẹ yóò sì ṣẹ́
12: àmì jésù
16: má gbàgbé mo bá fẹ àkókò pé wá ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí bóyá àwọn náà ti ti àkáwọ́tì làkàkà o rójú tó ọ̀rọ̀ tá a sọ yìí sànńdẹ tó ń bọ̀ òróró ìfòròyàn fún ìbísí láre fún ìbùkún láre fún ẹkú oríire òun ní tí oṣù yìí ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí ni first sunday nínú oṣù yìí darapọ̀ mọ́ wa ní ìjọ godly fc babalola global ministry tí ó kalẹ̀ sí ẹ̀yìn comprehensive health center ní ìṣàkúmì bó sì jẹ́ èyíkéyíké ẹ̀ka wa ó wà ní àkùngbá níwájú clemro ilé epo clemro opposite ẹ̀ ó wà níbẹ̀ bó bá sì jẹ́ láyé gidi ni ó wà níbẹ̀ bákan náà ní gbogbo ẹ̀ka o lè pe nọ́mbà mi wọ́n sọ ibi tó bá wà ilé tó bá súnmọ́ jùlọ dáàpọ̀ mọ́ ìfàmìròyìn ọjọ́ ìsinmi yìí kó jẹ́ kí ogun tó wà lórí àyàn mọ́ rẹ kó pààyẹ pátápátá gbogbo mọ́jẹ̀mú ò lè ga ò lè dìde èyí tó ti inú ìran fọ́ jáde padà kó di ohun ìtàn nínú ayé rẹ bàbá má gbàgbé lọ wo àpilẹ̀kọ agboolé yín lọ wo àkọsílẹ̀ ìdílé yín lọ wo kí ló wà níbẹ̀ tó lè jà ọ́ lógún ọjọ́ iwájú ó gbàdúrà gbogbo ogun tó ní yóò bá mi níbí tó lọ dúró dè ọ́ lọ́jọ́ iwájú yóò gbiná sọnù
12: lónìí
16: mo ní gbogbo agbára ogun tó lọ dẹkùn dè ọ́ síwájú wípé bí láti bá mi ṣèbí wọ́n ní kí n jà á ni mo sì máa jà á irú ogun báyìí lónìí ò ní débẹ̀ bá àánú kó fọ̀ lórí ayé rẹ lẹ́ẹ̀kan sí orúkọ mi ni prophet dr Tunde Fayemu láti godly fc babalola global ministry ní ìṣàkúnmí ní ìkàrí àkókò phone number mi 08060436989
18: God bless you.
19: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
20: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
21: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Se ngbadun adaba
2: mo ngbadun adaba
1: mo ngbadun adaba
2: mo ngbadun adaba
1: o ngbadun adaba
2: bubu wala ngbadun adaba
3: Tell you any good and no jometa ye.
4: Oh, Bella Bini, is your own Sarah and now money. Pobaji, Ubala Maromi, Sarah, your ma famiso, Lati Barai, DDS, no Maromego, they be paid, your labor and monk and let. Is your law, me, my uncle, I tell you, me, Tima, come and go go, what da, you know, who did it? Oh, that must be a jubilee and jew, or run up by your jay. I don't tell what to me. I
5: go, he, she knows it, the lobe. She will, when you papa, don't you go, Nee. Ton fi wi atego so mo ara ye lore lori eyike yi isoro ton jo mo edalenu igbo na gbianju ko si ba oge ogun loni e ma pe 0706460649 0706460619 ba ba oge ogun agbalagba ode ton fi wi atego sewosan
6: mo ki gbogbo eti ton gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma njo ohun to je nipa ago ara eniyan lo ma ngba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
7: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawo alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadan ma wo alaafia ara wa niran a gbadan moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni mara kan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero ba ni soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
6: e seun baba amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
7: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomi ni to ba ti sun to ba ti jin bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro ohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó so orun wákàtí kan àbọ̀rùn wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ náà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dàgbé ẹlòmí ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ́sẹ̀ máa fà á jáde ẹlòmí àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákanra ẹlòmí ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmí ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmí ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmí ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmí ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè tó mọ́ ẹlòmí lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn òrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn. Ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19
6: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
7: Ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lẹ̀mí bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ogún ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bí tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàálẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 19 07 64 60 64 90 ẹlòmí àti ẹ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́ fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà àní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rí gbà.
8: Ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
9: Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun ń sùn déédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú oronabayoje ayé ọ̀hún ti wá sú mi.
10: Agbóyin ìṣe ló sì ń jẹ lọ́bẹ̀ ṣé wò kọ́ nípa bàbá òkè ògùn ni ògbólùgbọ́ ọdẹ tó ń fi wí àtegbò ń ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ṣèwòsàn.
11: Mo ń gbádùn àdàbà.
12: Mo ń gbádùn àdàbà.
13: Mo ń gbádùn àdàbà.
14: Mo ń gbádùn àdàbà.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Da Olorun re mo. Da Olorun re mo ni eti waasu. To fi Olorun fun gbogbo eniyan. Lati enu iranse Oluwa, aje rere Matthew Igbekele Oluwa Mosebi, Oluso Agutan ti Ijo Noyo God Chapel. A wa ni +7 and 8 Ayoka layout ni ile fufu Balau egbe Algon Hospital opopona to wa leyin Ibadan Grammar School Malete Ibadan. Akoko tun ti to lati gbo eto da Olorun re mo. Oro fun gbogbo eniyan lati mo Olorun lati enu baba wa ninu Oluwa aji rere Matthew Igbekele Oluwa Mosebi. Ki Olorun ki o bukun yin bi e se n tetin si oro na.
5: Bi a ba dan Olorun mo, isoro wa ti dopin. Bi a ba dan Olorun mo, laba akoso ti a pa majemu re mo ati di ajo fe. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí a ba ti dan Olorun mo, ojoojúmọ́ la máa rí àríwí sí. Ojoojúmọ́ ni a máa sọ tí Èkó tọ́. Ojoojúmọ́ ni ẹni wa yóò máa jó káàkiri bẹ̀rẹ̀ pé òun ló dára rẹ̀. Ìmọ̀ Ọlọ́run, pípa májẹ̀mọ́ Ọlọ́run mọ́ ló ní ẹ̀mù tó tayọ. Ló ní ìmọ̀ tó tayọ. Ẹ̀bùn tó ní ló fi ṣe jèrè. Ọ̀rọ̀ ẹ̀mí, ọ̀rọ̀ àlàáfíà, ọ̀rọ̀ ìmọ̀, ọ̀rọ̀ òye, ọ̀rọ̀ agbára àti tara. Nígbà tó bá mọ Ọlọ́run tó pa májẹ̀mú rẹ̀ mọ́, òun yóò máa ṣàtọ́kù fún ọ nígbà gbogbo. Àìmọ Ọlọ́run wa àfiráhùn. Àìmọ Ọlọ́run wa la fi ń pòṣe. Àìmọ Ọlọ́run wa la fi gba iyè méjì láyè. Nítorí pé àwọn mú ti ayé mú àìmọ ti Ọlọ́run, ìránṣẹ́ kan kò lè sí bàbá méjì. Ìyá obìnrin kan kò lè sọ pé òun fẹ́ fọkàn méjì sílé, kò ṣeé ṣe. Òkùnkùn àti ìmọ́lẹ̀ wọn lè jẹ́ ṣe pọ̀. Òkùnkùn àti ìmọ́lẹ̀ ọ̀ṣẹ́kéde wọn lè jẹ́ ṣe pọ̀. Láìpa májẹ̀mú ni mọ́, láì ṣàfẹ́rí Ọlọ́run àti rí ẹ̀bùn, àwọn ẹ̀bùn tó lè sọ dọlọ́rọ̀, àwọn ọpọ́n tó lè ṣàṣeyọrí, àwọn làákàyè tó lè fi ríran, ìmísí àti ìgbàdégbà tó máa dé fẹ́ràn lọ́wọ́ rẹ̀. Ajíṣòfò ẹlẹ́bẹ̀ mọ̀mọ́ tí a bá rìn jáde káwọ́ bí ta ṣe rí àlèbù tó rọrùn. Ṣùgbọ́n ẹni tó gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí tó pa bàjẹ́mọ Ọlọ́run mọ́ a máa yan Ọlọ́run lógo pé orí ọ̀fẹ́ tí mo rí gbà ti ẹ̀mí ni ti ọ̀gá ogun ni kì í ṣe ti ayé. A ní tí mo rí gbà kì í ṣe ti ayé. Ìmọ̀ tí mo rí gbà kì í ṣe ti ayé. Nítorí ayé ó jẹ́ òkọsẹ̀. Ohun tí ayé ó jẹ́ ìṣubú. Ẹni tí ò mọ Ọlọ́run tó wò ṣe rẹ̀ otukose eje omo olorun to wo iwa re otukose eje omo olorun to gbe igbe aye to ni timo otukose sugbon mo ba le pa ma je mo olorun mo to da olorun mo imole lo gbe dani agbon lo gbe dani ayo lo gbe dani isegun lo gbe dani eto ye lomiran mo ba mo olorun o ma leke ni o to ma gba na wa o ti jina si o to ma ko ba wa o ti jina si o to ma sise wa o ti jina si nitori pe oro olorun to pa mo ti emi ni o ti ra pada o ti da bobo o ti bi mo le wa o ti mo go wa da olorun mo baba da olorun mo baba mi ni olorun wa ni ki fa wa ni fesile yo mi le rese yo so da logbon yo so do loye afa ni taleti ogoraji bi wa agbaraji bi mo iye ko ma raun edela o baje mure ko ti fese mule ko ti bo lorun re ko ti bo lorun laye ko ti dodi fe lorun ti ti gba ti be won bi o ma kede sin de ti ni ki se ni ko lo wa nbi to gba to gbo edan lorun mo egbara sile egba egbo atorun wa egba e ma torun wa egba oya torun wa egba lafia torun wa egba to atorun pa ki na di ro yin o le ba ru fe je yin se ti aye to mi ko se dani yin se ti aye to mi ko run dani ijo mi o ti so polopo deru deru ka ma se won ni Jesu wa ko kole ko ra moto ko faya ko bole bere kedi rege fun lo jeje ko mele fun le bumu gbogbo ipa Musa pe eko ti mo ri gba latoki wa ka fi se wa niyi agbara bi ko agbon bi ko imo bi ko oye bi ko oru ofe ti mo ri gba ni jijo na to lo ti ba iya olorun pade bo ba se le komo baba jo lo to ibi o ni po iya ni jo o mo olorun de be e lo me won baba da olorun mo e bo olorun ko le to wa wa ogo olorun ko le to wa wa agba olorun ko le to wa wa isibu ka soro ka wa ka gbadura ibo si jori se oro re aga bi da se sele ki bo bele se jerusalem da se sele ki bo bele se seli o komi ni seli ni bon ble ta lo ka kiri to ba do lorun mo ya re lo si ba gbadura baba o kan ko baba si sile ko o bere o si ni gba gba ti ma je mo si no exodus 95 Exodus 95 egbo n to wi ka tun tesi waju Exodus 95
6: in Genesis
5: yi
6: be ma fe gba ohun mi gbo ni toto
5: te ba fe of course te ba fe gba ohun mi gbo ni toto
6: ti e o si pa majemu mi mo
5: te si pa majemu mi mo
6: igba naa ni eyin o je isura fun mi ju gbogbo eniyan lo
5: igba naa le yo je isura fun mi ju gbogbo eniyan lo
6: nitori gbogbo aye ni ti emi
5: nitori gbogbo aye se le je isura fun mi ju gbogbo eniyan lo je be ba le pa majemu mi mo be ba le po ofin mi mo bele e je isura fun mi ju gbogbo eniyan lo ti e ba le pa ofin mo be ba le pa ma je mu mi mo ma je mi se mo pa mo mo fi mọ awọn ti sa ta lo so ko gba won lo si size training na bi ko wa o si lai ti sa lo ba nsin ko si size training mo method of teaching bo se apply ti se bo se se to do so bo go ta ye mo ko si mo ako bubu e akopo e do ma ba se se gesi jesi si te ba gbo mi gbo te ba gbo omo to gbo un baba re gbo ni baba yo saferi omo to gbo un baba re gbo to tele na baba re baba yo ma ju yo ba to sono yo ma ba ni re pade ni te ba le gbo mi gbo be ba le gboro mi gbo be ba le pa ma je mu mi mo oluwa wi pele je isura fun I just follow. Tepa, the boom, you bop. You might have a kiss or no. My barrow, Timmy. My daddy, Timmy. My second, Timmy. You don't know, so you go to. Iwa ti bele de lo so fun mi. O si bele de lo so fun mi. Ile ti gbe lo so fun wa. Abale pa ma je mi lo. Pa we pa de mo. Bele se kini.
6: Lan je sura.
5: Mo no. Le je sura fun mi. Ju gbogbo eyan lo. Le je sura fun mi. En to paro o ti dale ale ni gbagbo si en to seke o ti dale ale wa ki lo mu gbogbo awon companies ko ji e deni oro olorun ti oji ka ko fi kun o fi deku abukude ki ni ti re ti pe akugbo olorun lo ẹni kò síṣẹ́ ìwà wa àti ẹlòkó bá wà nínú àṣòótọ́ kátàlẹ́ṣẹ́ kalẹ̀ ẹ̀sẹ̀kọ̀ oróore fógúnlọ́gọ̀ ilé ọkọ̀ kọ́lẹ̀ bá jẹ́ nínú rẹ̀ ni ìlọ́jọ́ wé wọ́n bù ú ní bùkúbù ọmọ pé ìgbìmọ̀ ló fẹ́ sí rárá wọ́n jẹ́ kó rẹ̀ báyìí wọ́n mú mi rẹ̀ báyìí wọ́n wọ́ṣẹ́ rẹ̀ báyìí ṣe rọ yóò ti jẹ wọnù ṣíwò èké ṣé kò ti jẹ wọnù ṣíwò àṣetọ ṣé kò ti jẹ wọnù ẹrù tẹ bára dé tẹ bá lè bọ omi gbọ tẹ bá pa má jẹ mi wọn pẹlẹ jẹ ìṣura fún mi pẹlẹ jẹ ìṣura ibo lẹsibẹ sọ wípé wọn ti ní òjíṣẹ tó pé ẹ pa má jẹ mọ ọlọrun mọ ẹ gbófo ọlọrun mọ. Ìrònú pàdà kò sí. Ìrònú pàdà láì fi ní ìṣura ọlọ́run láì fi lọ́gbọ́ ọlọ́run láì fi ní ìmọ̀ ọlọ́run ẹni tí wọ́n á sùn àárí ìrònú pàdà ní ayé rẹ̀ kò fara nídìílé rẹ̀ kò sí èso. Jésù wá ọkọ wa ìrònú pàdà ti pé ọba yìí lójo ni ìmọ̀ ọkọ ni. O mo se se pe baptist a se ko memi mo wa ko mi gbara wa o se so do ni aja sugbo jesus so pe e ti emi ko super o pa wa fe mi mo baptist wa yo fe mo baptist wa a to si gba lati do kon ni ti se ode tara pe pe ninu oko lati dese ninu oko lati wa baje ní ọkọ láti ní kóńdà tọmọ ìkejì ní ọkọ láti gbá ẹṣọ tó wọ ká bá tọmọ ìkejì jẹ kẹkẹrọ mọ ìkejì ẹrẹ sàgbẹ bẹẹ tẹ bá lè gbọ omi.

0: mọ̀dọ̀ rẹ̀ ó sì kó ẹrù rẹ̀ fún wọn ó sì fi tálẹ́ǹtì márùn-ún fún ọ̀kan ó fi méjì fún ẹnì kejì àti ọ̀kan fún ẹnì kẹta ó fi fúnlúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti rí ẹsẹ̀ kan náà ó mú ànájú rẹ̀ pọ̀n ìgbà náà ni èyí tí ó gba tálẹ́ǹtì márùn-ún lọ ó fi tilẹ̀ ṣòwò ó sì jèrè tálẹ́ǹtì márùn-ún mìíràn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èyí tí ó gba méjì òun pẹ̀lú sì jèrè méjì mìíràn ṣùgbọ́n èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ ó wa ilẹ̀ ó sì rí owó olúwa rẹ̀ lẹ́yìn ìgbà tí ó pẹ́ títí olúwa àwọn ọmọdé àwọn ọ̀dọ̀ wọn dé ó bá wọn ṣírò èyí tí ó gba tálẹ́ǹtì márùn-ún sì wá ó sì mú tálẹ́ǹtì márùn-ún mìíràn wá pẹ̀lú ó wí pé olúwa ìwọ fi tálẹ́ǹtì márùn-ún fún mi sì wò ó ìlú tálẹ́ǹtì márùn-ún mìíràn olúwa rẹ̀ sì wí fún un pé ó ṣeun ìwọ ọmọdọ̀ rere àti olóòótọ́ ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀ èmi ò mú ọṣẹ lórí ohun púpọ̀.
1: Ìwọ ṣe olóòótọ́ níní ní ohun díẹ̀. Ìwọ ṣe olóòótọ́ olúwa sì wí fún un pé ó ṣeun ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀ èmi ó sì ṣe ọ́ lórí ohun púpọ̀ olúwa wí ohun púpọ̀ ǹjẹ́ mo jẹ́ olóòótọ́ sí yín ǹjẹ́ mo jẹ́ olóòótọ́ sí ọkọ rẹ ǹjẹ́ mo jẹ́ olóòótọ́ sí aya rẹ ǹjẹ́ mo jẹ́ olóòótọ́ sí ọmọ rẹ tálẹ́ǹtì tá a fi fún ọ báwo ló ṣe lò ó sí ẹgbẹ́ bàbá dé ọlọ́run mọ̀ a gba tálẹ́ǹtì wa a gba ẹ̀bùn wa a ní sílò yóò ṣèṣe rere lábẹ́ ẹ̀ bá wí tálẹ́ǹtì àrígbà mo kéde má parọ́ àsọtẹ́lẹ̀tì mi nìyẹn pé mo ní gan sọ ó ṣèṣe ìrọ́wọ́ kọ́ àgbẹ́kẹ̀rẹ́ má parọ́ má ṣe èké má jáde ìgbà tí mi parọ́ fọ́gá mi ọlọ́run tì mí lẹ́yìn ọ̀gá kínní ọ̀gá kejì ọ̀gá kẹta ọlọ́run ṣe kínní ọlọ́run tì mí lẹ́yìn ibi sọ kí ni máa ṣe pé kò sóòótọ́ bẹ́ẹ̀ bó bá pa májèmọ́ ọlọ́run mọ́ ó jẹ́ ìṣúra fún yóò máa tọ́ aṣọ náà kò ní méjì débà kò ní kò sí débà mo dóbi sọ kejì mo dé ọgbọ́n mi ò tó olúwa ìmọ̀ tó mi olúwa oyé mi ò tó olúwa òfin lálàá tí bẹ́ẹ̀ gẹ ọ̀gá ni fẹ́ mi gbogbo àwọn tí mo bá tájú pàdé mo sọ àsọtẹ ẹ̀mí ẹ̀mí sọ àsọtẹlẹ sí wọn tẹ́lẹ̀ níṣẹ́ rẹ katabila ló máa wọ̀ èmi ló máa ṣe báyìí àwọn sọ jẹ gbogbo àwọn tí mo sọ àsọtẹlẹ sí ọsẹ tí wọn gbà lọ jẹ olóòótọ́ sí ọlọ́run jẹ olóòótọ́ sí ẹlẹ́dàá rẹ bó bá jẹ olóòótọ́ párẹ̀lá fún ẹ ó ṣiṣẹ́ fún nínú kí n tí mo fún ẹ aṣọ di púpọ̀ ọgbọ́nra adi púpọ̀ ọ̀rọ̀ rẹ adi púpọ̀ ìmọ̀ra adi púpọ̀ oyè rẹ adi púpọ̀ àlàáfíà adi púpọ̀ ogora ṣekele adi púpọ̀ lólu àmọ́gun wí ó gbọ́ olúwa ó tẹ̀lé ó dìrí jú tálẹ́ ìta ó lò ó bó ti sàtì bó ti yẹ mo ń sọ ọdọ lórí púpọ̀ ó sọ ọdọ kan ní kò sáṣẹ tì nínú àjọ ẹmọ àyè ló máa rin pé ojú olóòótọ pé jíjọ olóòótọ kò sóhun tó lè fi fún mi ẹ bà bẹẹ adé tá a bá já ṣe ẹ bà bẹẹ ẹ gbé aago mẹfà lò májèmí tí mo bá lọ dá máa lọ aago abẹrẹ sí ni aago mẹta ni májèmí tí mo dá máa lọ aago abẹrẹ sí ni o ní olùwárí ní ọkọ pé ìbẹ̀rù tí mo fi ń sìn ìbẹ̀rù mo fi sọ lọ́rùn ìwà mo fi sọ lọ́rùn nítorí pé èmi ò rí ṣùgbọ́n orí mi agbọ́n tí mo ní olófin fún mi ìmọ̀ tí mo ní olófin fún mi nígbà tí mo jọ́lọ́ tó kékeré tí mo rí ògo ọlọ́run gbà tí mo gbóhùn bàbá

0: tó sì tọ́ mi sádà. Ó sọ sádà. Ṣèjọba olúwa rẹ̀ sì yí fún pé ó ṣẹ́hùn ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú díẹ̀. Èmi ò ṣe olóró púpọ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ̀. Ó gbọ́. Ó jẹ́ ìjọ fọlọ́. Ó jọlọgbọ́. Ẹ̀mí tó fún kò sí náà. Ó fi jèrè wá ni. Ó mọlá wá ni. Ó máa pẹ̀lẹ́ wá ni. Ó mọyè wá ni. Jẹ́ olóòótọ́ sí Ọlọ́run. Káàsì ó ṣe olóore púpọ̀. Jólóso sí ọkọ rẹ. Jólóso sí aya rẹ. Jólóso ọmọ rẹ. Má ṣe ní ìfẹ́ ẹnìkan jẹ́ ẹnìkan lọ ní àwọn ọmọ rẹ. Bèrè fọ́gbọ́ Ọlọ́run. Bèrè fún ọmọ Ọlọ́run láti tọwọ́ sọ́nà. Wọ́n mọ̀ pé Ọlọ́run bẹ lékè dúpẹ́. Ẹni bí mọ̀ wọ́n. Orí méje ó gba tiẹ̀. Ṣùgbọ́n ẹnìkan tó gbà. Ó dágbára ẹ́. Ó tó gbì lóka. Gbogbo àṣedodo tí ẹ ṣe ni. Inú kékeré yẹ. Ó gbọ́. Ó gbà á. Ojú ò lè ṣe. Bí o bá ti mọ òtítọ́, ó máa sọ fọ́mọ ẹnì kejì. Ẹ tó ṣubú, o ti ṣubú, díje. Òtítọ́ ní gbé yẹn lékè. Irọ́ lè gbé lékè. Ẹ̀tọ́ lè gbé lékè. Ìwà ìbàjẹ́ ló kẹyìn rẹ̀. Òtítọ́ ni yóò gbé lékè. Òtítọ́ yóò fi lékè, yóò fọdọ̀ hàn. Yóò máa dání rẹ̀ lọ́jọ́ gbogbo. O gbé ìwà ìbàjẹ́ wọ̀. Máa rántí ìṣubú. Máa rántí ìwà ìbàjẹ́ rẹ̀. Tí ó sì èso. Ẹni fẹ́ mọ̀ wọ́n. Ó bá gbọ́ ohun mi tó ti pa má jẹ mi mọ́. Ó jẹ ìṣura. Ògo mi yóò máa bá ọgbẹ́. Ẹwà mi yóò máa bá ọgbẹ́. Àná ó máa là fún ọ. Ṣùgbọ́n sùúrù wà ní òótọ́. A wá wòlíì tí ó sa àsọtẹ́lẹ̀ fún wa. Àtọ́lẹ́ kòkó ju eléyìí lọ. Gbọ́nà ṣàṣẹ Ọlọ́run. Pọ̀fẹ́ Ọlọ́run mọ́. Bàbá jẹ́ mú rẹ̀ mọ́. Kó àwọn tó ti bẹ̀ jáde wá. Òmùsùn Ọlọ́run kà wípé èso mango kan tí a gbìn. Ẹ wá àwọn tó ti rí ẹ̀ jáde wá. Ọdọọdún ló so.
1: Dá Ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwáṣù láti inú ìjọ New York God Chapel ní àṣẹṣe gbọ́tán. A wà ní +7 & 8 Àyọ̀ká layout, ilé funfun Báláú, ẹgbẹ́ Argon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Mọ̀lété Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà, ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá Ọlọ́run rẹ mọ̀. Ìpàdé tún di ọjọ́ 8.

0: Adé kù sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Hypo.
4: Ẹkúdédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ó fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
5: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni, a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni, a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter nkankan, àtúntà ni CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télọ̀, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, wọ́n rò pé ókè mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún yẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹni tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé ó níbì kan tó owó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́, ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún mọ sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ ti má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa san owó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún mọ sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ mọ fi owó yín sí, ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́. Kò síbi tẹ́ lè wà.
4: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
6: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fetuchi Pharmacy, Olúwa Tóyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
4: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tó jẹ́ pé ẹ ti ń rò ó, wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn CD Care. Ó dìgbà kan náà ẹ ṣeun.
6: Ilé iṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fẹ̀tọ́tì Pharmacy, Olúwatoyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
7: CD Care there for you.
8: Yeah.

0: iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Láti ilé iṣẹ́ Àdàbà 88.9 FM, Àkúrẹ́, Àgọ́méjì tìlú.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Iroyin asale re lati le ise Adaba 88.9 FM akure. Mo kiyin ekale asiku ise oni. Awon akeko ile eko giga fasiti Adekunle Ajasin se ifehonuhan latari iyanselodi alailojo tawon osise oloko ni ti won gun le egbe APC Elders Forum nlo tako ipe Atiku Abubakar lati da owo iranwo ori epo pada iroyin re lekun rere awon akeko nile eko giga fasiti Adekunle Ajasin to wa nilu Apunba Akoko ni won mo ti fa pajanu bayi fo soju koko bi esusuri na le o lati fe onu won tako iyanse lodi awon osise oluko ni eleyi to ti gbenu le ojo mejidinladorin 68 days awon akeko hun eleyi ti egbe awon asuju won ti won dari o ni won fo si enu loro nile eko hun ninu eyi ti won ti di awon opopona amorose won gbe awon patako ajuwe won si n pe fun yiyanju oran na laarin awon oluko oluko ni ohun ati ijoba ipinle Ondo lapapo eni to je are fun egbe awon akeko hun comrade for lagbade greatness ayola lo wa ro ijoba ipinle Ondo atawon agbagba jese bi toro kan lati ri bi pe won simi edo ki won si yanju oran iyanseludi na eni to je akowe gogogo fun egbe awon akeko ni ile eko giga Adekunle Ajasin na Oluwa Timileyin Amos Jekodi Mimo wi pe titi ile eko na pa fojo pepe en lo tin da mo ironu awon akeko papa julo awon to ku die ki won se idanwo ikeko jade won akeko oni pele karun kan Ogun Gbade James n lo to wa ra webe si ijoba lati yanju oran na pelu awon toro kan ki won si faye sile fun awon akeko lati pada si ile eko ijoba ipinle Ondo n lo ti san ekunrere owo osu kejo iyen loju iye owo tutun ti ijoba n san si awon ile eko giga mererin to je ti ipinle Ondo isanwo na lo sami ibere ifese mule ida 60 afikun owo ti ijoba sese bere si ni san fawon ile eko giga afikun ohun yo le je kawon ile eko na ki won le ri owo osu awon osise won san lasiko ati lati le bu si igbaye gbadun awon osise won awon atejade kan latowo eni to je akowe iroyin agba fun gomina omoba Ebenezer Adeniyan lo wa ni gomina Lokey Ayedatiwa lo ti ra webe sawon osise ti won wa ni iyanselodi lawon ile eko na jakejado wipe ki won fagile iyanselodi won ki won si pada senu ise won ni kiakia gomina n wa ro awon ajo lajo toro kan lati gba oro na keke bi Olorun ti se fe o si ni pipada si ile eko won oni yo je fun anfade awon akeko ati fun idagbasoke ipinle Ondo lapapo awon olugbe to wa ni oju ona ijoka ijo mimo ati awon eniyan to je wipe won ni oro aje won lagbegbe ohun oni won tin kominu lori epo to ju ona na wa bayi bo ti se nfale beleyi to mu ki igbaye gbadun awon eniyan lagbegbe na kuku die awon olokada awon oloko atawon ti won ni oro aje sagbegbe ohun oni won tin pariwo kolekole bayi bi ipe ti se ntesiwaju wipe ki ijoba ipinle Ondo koda awon agba sese pada si oju ona na onkoroyin le se Adaba FM se agbofin nipa inira tawon eniyan lagbegbe na ti won koju ekun ero yonre loke lohun
2: olugbe atawon eniyan ti won ni okowo won ni oju ona ijoka ijo mimo nilu Akure tirawo ẹbẹ sí ìjọba ìpínlẹ Ondo láti pàṣẹ fún kangila agbaṣẹṣe tó ń ṣiṣẹ ojú ọ̀nà náà pé kó padà sẹnu iṣẹ ojú ọ̀nà alábala méjì ọ̀hún tó ti bẹ̀rẹ̀ láti gba ìṣèjọba gómìnà àná olúwarotimi akérèdọlù ló ti dẹ́sẹ̀ ró eléyìí tó mú káwọn ènìyàn mọ feruku wẹ̀ lójoojúmọ́ ọgọọrọ àwọn awakọ̀ àtọlọ́kadà ni wọ́n sì ti dẹ́yẹ sí ojú ọ̀nà náà látàrí ọ̀nà náà tó ti da kòtòkòtò bó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ ti parí lábala kan ojú ọ̀nà náà ṣùgbọ́n abala kejì tí yóò parí ló ń ṣàkóbá láǹlà fún ètò ìlera àwọn ènìyàn tó wà lágbègbè náà àwọn olùgbé agbègbè ọ̀hún fi àìdùnnú wọn hàn sí ipa tí ọ̀nà náà ń kó lórí ọrọ̀ ajé wọn ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà ni wọ́n ti pa bẹ́ẹ̀ làwọn tó ní ọkọ̀ aládàáni wọn sọ pé àwọn ò lè gbé jáde mọ́ látàrí ojú ọ̀nà náà tó ti dẹgẹrẹmìtì
3: gbogbo ni wa ti palaru to ojo to oro le njo beta do si keko beta do si gbogbo kata gbogbo o se to le wa jo kata lo ni kata bayi le njo meta bayi accident n sele ngba ton ba ko se rin ti ko se rin ngba ton ba ti fun ko gila lowo o se bo ma pa se ti ni
4: won se debi okere baba e apa keji won pa se be won file se be won o se mo ni jo si ni bi junction ajide lo tun yen ajide sele nbe ori awon yan go fo tori pa awon yan pa wawe nbe
2: arabirin ayilaran florence kominu lori ipa ti ojo ona na ko ba oro aje o se ra webe si ijoba lati pari ona na ko loju to se pe
5: ojo lo si ran wa lowo die bayi ta si fi le duro sibe but ni gba ti o ba si ojo awon opolopo eyan o le si shop won le duro because kin se gbogbo eyan ni kini e gbe lati duro asa abe government abe eyan ijoba ra kan jo kan siju anu akon tete ba se because se nri dosi ni ojo kan faso kan ni
2: oni mero olumide adewumi lo fi adunu re han si bi ise na ti se nfale o je ko di mimo wi pe ipa ti ojo ona na wa le se se ko se akoba lanla fun si satileyin fun egbe oselu olosisu owo saju eto idibo gbogbogbo odun 2027
6: o te bi be lajo wa yi o n wo funra re awon gomina mo ni won gbadun lo ona yi ti wa fun odidi odun mesan bet o da pe a ni joba because the owo ton wole sapo won ko si nkan ti o ye ko to se ona ojo ka yi most especially won se awon to wa lona yi won se won ni banja ami
2: gbogbo igbiyanju lati ri awon asoju ijoba ti won sakoso ise akase ohun lo ja se pabo bayi awon ara adugo na wa nfa ijoba ipinle Ondo lati se ohun gbogbo tawon kan gila alagbase ba nfe ki won se pase fun won pe ki won pada soju ona na lati lo pari ise akase na ko loju to se pe adeboye gal
1: egbe pibat elders forum nipinle Ondo n lo ti pe Atiku Abubakar lafe ejemo fi ayo ti funi loko di opero lórí èròngbà rẹ̀ láti dá owó ìrànwọ́ epo padà wọn ni àsọdùn olóṣèlú lásán ni ọ̀rọ̀ náà láti lè jẹ́ káwọn ọmọ ilẹ̀ yìí kí wọ́n rí lẹ́ni re alága fún ẹgbẹ́ náà Adémọ́lá Ìjábí yìí ló fọ̀rọ̀ náà lédè nínú ìpàdé oníròyìn kan tó wáyé nílùú Àkúrẹ́ ó jẹ́ kó di mímọ̀ wípé dídá owó ìrànwọ́ orí epo padà òun ni yóò padà sọ orílẹ̀-èdè Nàìjíríà sínú hílà yìí lo Ìjábí yìí ló wá rọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti tako àbá ọ̀hún ó ní orílẹ̀-èdè yìí ó ní kò ní fẹ́ láti padà sí ipò gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà tíjọba ń sanwó ìrànwọ́ lórí epo ó ní gbogbo àwọn èrè tíjọba rí lórí yíyọwọ́ ìrànwọ́ lórí epo náà ó ní wọ́n ti ń taari rẹ̀ sórí àwọn ohun ìdàgbàsókè míì jákèjádò ilẹ̀ yìí Ìjábí yìí wá ní káwọn ọmọ ilẹ̀ yìí kí wọ́n kọ̀yìn sí ìlérí àwọn olóṣèlú torí wípé kọba ogbó kọba ó tọ́ tí wọ́n wí orí àwọn ni gbé gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ń bẹ níkùn wọn bí ìsàlẹ̀ sàré ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àtìlẹ́yìn fún àwọn òtẹ́ tíjọba tó wà lóde ń ṣe lọ́wọ́ eléyìí tó ti ń ṣèṣore lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹgbẹ́ àwùjọ kan tó bóṣèlú dọ́rẹ̀ẹ́ Labour for Good Governance ló ti fi àtìlẹ́yìn wọn hàn fún àtúndì ìbò ààrẹ Bola Tinubu nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ níwájú ẹgbẹ́ ọ̀hún ló ṣàkóónú àwọn àjọ lájọ tó jẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ nílùú Àkúrẹ́ eléyìí tí wọ́n ṣe ìwọ́de kan láti lè fi àtìlẹ́yìn wọn fún ààrẹ inú ẹgbẹ́ ọ̀hún ló ṣàkóónú ẹgbẹ́ àwọn alágbàfọ̀ aṣòrílóge agbẹ̀bí ẹgbẹ́ àwọn mẹkáníìkì àwọn tó ń ta búrẹ́dì àwọn amúnidára oníṣẹ́ ọwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá jẹ́jẹ́ láti tari àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ wípé wọn yóò dìbò fún ààrẹ Bola Tinubu lógunlógun lọ́gbọ̀nlọ́gbọ̀n nínú ètò ìdìbò sípò ààrẹ tó ń bọ̀ níwájú ọ̀hún ààrẹ ẹgbẹ́ náà comrade Solomon Adelegan ló wá ṣèlérí wípé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún àtàwọn àgbààgbà jẹ̀sẹ́bì lẹ́sẹ̀ kòkó òun ni wọn yóò ṣe àtìlẹ́yìn fún èsì kejì ìjọba ààrẹ ẹni tó jẹ́ olùdarí gbogbogbò fún ikọ̀ aṣíwájú mandate group Olúmúyíwá Aṣágúnlá ló wá ní ìfọwọ́sí ọ̀hún ló túmọ̀ sí àfọkàntán ẹgbẹ́ náà nínú ìdarí ààrẹ Bola Tinubu ó rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n ṣàkóónú ẹgbẹ́ ọ̀hún láti fara wọn jìn fún àtúndìbò àti ìtẹ̀síwájú àwọn òtí ààrẹ Bola Tinubu. Egun tá a bá tẹ̀lé mọ́jú tí ò pawó orin fúnni bá a tẹ̀lé gẹ́lẹ̀dẹ́ kò léèwọ̀ ló mú kí olùpèrò sọ́kọ̀ lẹ́sẹ̀ kòkó fún ẹgbẹ́ òṣèlú alábùradà ọ̀gbẹ́ni Fisayo Ajisafe kó takété sí ẹgbẹ́ òṣèlú alábùradà o kó sì takusọ bó sinú ẹgbẹ́ òṣèlú lóṣùṣù ọwọ́ APC níjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú APC àwọn olùṣègbèlẹ́yìn ẹgbẹ́ òṣèlú ọ̀hún àtàwọn ẹ̀kan ìkàn nínú ẹgbẹ́ òṣèlú náà jákèjádò ìjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ òun ni wọ́n jáde lógunlógun lọ́gbọ̀nlọ́gbọ̀n láti tẹ́wọ́ gba Ajisafe sínú ẹgbẹ́ òṣèlú náà ajisa fe je ko di memo bi pe o n darapo me egbe oselu APC lati le dakun idagbasoke awon eniyan to n lo lowo nijoba ibile na ati lati le je kawon eniyan ijoba ibile ohun ki won ri erije isejoba rere je eni to je alaga egbe oselu APC nipele Ondo tele ri onimero ade ade ti meyin en lo wa salaye bi ajisa fe ti se bo sinu egbe oselu APC gege bi ohun ti yo mo ki egbe oselu ohun korugogo si nijoba ibile ifedore eto ohun ni lo fi ori ofe sile fawon omo egbe oselu APC lati le kenu isokan pero soko lese kuku ati lati le dakun eka to wa nile legbe oselu ohun awon agbe atawon oloko owo kekeke oni awon agbagba jese bi onimo ni won ti ro bayi lati se iforoko sile ile ise won pelu ijoba lati le ri erije awon anfani ti joba apapo to nfi lede je fun egbe fun agbon na awon ojimi onimo nipa eto osuna oni won fi imora na lede lakoko eto isini leti olojo kan to waye fun awon agbe awon ni karakata awon loko owo kekeke ni ilu akure ile iti ajo alajeseku comfort aso to filede onimo nipa oro aje kan rotimi ogunleye n lo wa ro awon agbe atawon lokowo kekeke na lati se iforukosile okowo won ki won si ri bipe won ni akole to nitumo lori bi won ti se nse ise won ati bipe ki won mo san owo ori won lore kore oni eyan ti o ba ni akosile okowo re ati awon eniyan ti won ba se iforukosile pelu ijoba oni won o ni le ri ori ofe bi gbigba owo yiya owo jade ni banki tabi jije mola awon ori ofe ti joba apapo to fi lede si agbon to n sakoso oro aje kekeke eni to je oludari gbogbogbo fun ajo alajeseku comfort aso ogbeni oloyede Ayola Steven lo wa ni won se agbekale eto na lati le je ki awon ti won ba egbe alajeseku na dore ki won loye awon ori ofe ti joba apapo fi lede fun awon agbe atawon olokowo kekeke o je ko di memo fun won wipe won ni ori ofe lati le yawo se ise won bakan na si ni wipe ajo alajeseku na o ni gege bi lagata laarin awon ati awon ti won ba fe yawo lowo won yo le ri won gege bi eni to ye ki won fokan tan leyin ti won ba ti se iforukosile awon eniyan ti won kopa ni bi eto ni won fi idunu won han si eto isini niye na papa julo oro to ni se pelu eto eyawo lati owo awon ajo lajo ati banki ati wipe awon mo idi pataki to fi ye ka won se iforukosile oro aje won pelu ijoba eto ohun n lo foju sun pataki sise iforukosile oro aje eni pelu ijoba sisanwo ori lore kore ati ori ofe lati le yawo lowo ijoba ati awon ajo mi toro kan igbimo to n bogito oro awon to fara kaasa lakoko eto idibo sipo gomina ipinle osun n lo ti bere igbese sise ayewo si afilede tawon eniyan ti won fara kaasa oro ohun ti won filede bayi alaga igbimo ohun eni to tun je alaga ile asofin ipinle osun adewola egbedun lo wa ni gbogbo awon eniyan ti won se iforukosile wipe awon fara kaasa oro na oni won yo se ayewo won finifini lati le je ki awon eniyan ti won nilo iranlowo ati owo gba mobinu ki won ri gba igbimo ohun oni ijoba ipinle osun lo gbe kale lati le se ko kari pinpin 500 million owo naira ile ti ijoba ipinle na fi lede lati pin fun awon eniyan ti won fara kaasa oro na lati le tu won lara egbedun lo wa mu da awon eniyan loju pipe gbogbo eto oni won yo se lati le ri pipe akoyawo wa awon ti won se leto si owo ohun won gba oga gba yanyan olopa le yi Olatunjide Sun lo ti jeje lati le fagbadaro idasi awon olopa lori oro awon eniyan ti won je alabo ara ati wipe jeje ki awon eniyan ti won je alabo ara na ki won ma dasi oro si olopa papa julo lakoko eto idibo gogogo to nbo niwaju Disun lo fi oro na lede lakoko to ngba lejo igbimo TAF Africa egbe the Nigeria Women Trust Fund ati egbe awon afoju nilu Abuja oga gba yin olopa ohun lo wa jeje lati se idanileko lore kore fun awon olopa lati le won mo bi won yo ti se ma se pelu awon alabo ara bakana lo fi daniloju lede wi pe igbiyanju ohun ni yo lade lati le je ki awon eniyan labo ara ohun ki won dibo won leso pele tejo ngagbon lai ni ogun mi o temi ninu igbimo ohun n lo wa pe fun idasi awon labo ara ninu ise olopa papa julo lagbon fifi iroyin to awon olopa leti lakoko to baye ati abo fun won ninu inira ile ise ologun ori omi nile yi lo ti kilo fun gbogbo awon ole aje epo ole yipon wipe nse ni ko ni kaloku won ki won towo mo boso tori wipe ko di si aye fun won lati farasin lori lede yi tabi lori omi eni to je oludari royin fun ajo navy yen abiodun folorunso lo je ko di memo wipe bi ajo ohun bo ti se kenu oro sise awofin lori omi re en lo ti mo ko soro gidigidi fun awon agbeboda duro lati le sose lori omi oforo na lede ni oforo na lede wipe awon ajo ohun oni won tun ti se awari awon ibi ifopolona ito meta ototo bakana oni won sawari apon ibi ti won awon ole aje popon ohun ti won ko epo da si eleyi ti ko din ni mefa ototo nibi ti won ti ri egberun mokandinlogorun jala epo tawon ati lawe ohun ti won jiko ni ipinle Rivers ati ipinle Delta folon son lo wa salaye jiji epo le yipon gege bi esun gege bi iwa ibaje to lagbara gidigidi to si je wi pe ko seni to lowo ninu ona na ti yo fara re lo be ba se n darapo mo wa iroyin asalele n gbe lowo lati le se adaba 88.9 fm akure baba padade a mo je ko di memo fun yin bo ti se n lo nile okere lagba amolodun ati tere idaraya e mo yi ko nbe adaba yi wuye
7: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
8: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: Ah, Sade, ku si oko mi. Mo bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun.
12: Mami,
11: sugbon duro na o. O se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin.
12: Hypo ke.
11: Beni, awon kokoro ifojuri ki igba lero. Tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo.
13: Ma gba fa awon kokoro ifojuri, da bobo ile re pelu hypo.

0: sáyé mi.
1: Pẹ̀lú àṣẹ àti ìtọ́ni Ọlọ́run, àjọ̀dún ẹ̀mí mímọ́, Holy Ghost Festival, tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Till I come, títí èmi ó fi dé ńlá kùrí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 AM sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí, while you are waiting, starting 10 AM. Ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 PM. Ministry. Bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Telecoms. Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí fawọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers Conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 AM. Kó o tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀, before you can hear God speak, ńlá kùrí ẹ̀. Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio. Bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ńbẹ̀ tí wọ́n sì túmọ̀ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀. Láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn yóò ti máa kọrin ẹ̀mí. Saturday 5 ni Wàsá tí olúkúlùkù yóò ti máa ṣeré ìdárayá dáwọ́ ọ̀dùnrún níwájú Olúwa. Aago mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀. Sunday 6 pabambarì àṣekágbá ètò àjọ̀dún The Passion and Shop for Free tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó. Theme: Old Fast and Occupy Telecoms. Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wà sù tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ níjọ Royal Church of the Wise Assembly lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́. Má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọ lọ́wọ́ títí ayé. Jésù lolúwa.
2: Mo kí wa wípé a kú àsìkò yìí o, ẹ̀mí sì ń kí gbogbo ẹ̀yin ara ìjọ The Royal Church of the Wise Assembly wípé ẹ kú ọdún Holy Ghost Festival tí a ń ṣe yìí o. Gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run tí a jọ ṣèpàdé lónìí, mo kí gbogbo yín o. Mo sọ wípé àdúrà tá a gbà yìí o, ní orúkọ Jésù Kristì, gbogbo ẹ̀ ló máa jẹ́ ìtẹ́wọ́gbà o lágbára Ọlọ́run. Kò wá sẹ́ni tá a ṣiṣẹ́ ṣe inú wa, a dẹ̀ ní rí ogun àkóbá lẹ́nu iṣẹ́ wa lórúkọ Jésù Kristì. Bó dẹ̀ ṣe máa rí nìyẹn o. Mo dẹ̀ wá ń fi àkókò yìí bá ẹ̀yin ènìyàn wa sọ̀rọ̀ wípé ní ọ̀la, ní aago mẹ́wàá láàárọ̀ ọ̀la, Friday lọ́la, aago mẹ́wàá, ẹ jẹ́ kí gbogbo wa múra, ẹ jẹ́ ká wá, ká pàdé ní Royal Church. A fẹ́ gba àdúrà wákàtí méje kan níbẹ̀. Ọlọ́run á dẹ̀ dìde o, nítorí orúkọ rẹ̀ tó ń jẹ́ Ọlọ́run á dìde. Ọlọ́run ti bá mi dáná jẹ̀mú yẹn, ó sì ti bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. Nítorí ìdí èyí mo fún ìpè yẹn síta, ẹ jẹ́ wa o. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ àǹfààní ètò ìlera ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́, gbogbo oògùn tí wọ́n kó fún yín yẹn pátápátá, ẹ lò ó. Gbogbo tán ní advice tán fún yín, táwọn doctors yẹn fún yín, kẹ ẹ tẹ̀lé ìmọ̀ràn wọ̀nyẹn o. Lágbára Ọlọ́run, ara rere òun láà fi ṣe ọdún tó ń bọ̀ yìí, adẹ́ tún ṣe mí láṣẹ Ọlọ́run. Dẹ́ nígbà tó bá wá di ọjọ́ Saturday ní ọ̀túnla, nǹkan tí a fẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé àwọn tó máa yòó ta, àwọn tó máa eré sá, àwọn tó máa eré la fẹ́ fi ọjọ́ Saturday yẹn la fẹ́ fi ṣe. Pábánbárí ẹ̀ ní ọjọ́ Sunday láwà ṣe àṣekágbá. Ìgbà yẹn láwà ra ọjà láìsanwó. Kálukú á nájà, a ra ohun tó fẹ́ rà, kò dẹ̀ ní san owó. Ní inú ìjọ The Royal Church bẹ́ẹ̀ náà ni àmì ti máa ṣe. Ṣùgbọ́n kó tó wá di bẹ́ẹ̀ ní ọjọ́ Friday yẹn, ìyẹn ní ọ̀la, òun la máa wá pín tíkẹ́ẹ̀tì lọ́fẹ̀ẹ́ fún oníkálukú wa tí a fi rajà yẹn. Ọlọ́run á dẹ̀ kẹ́ wa, á ràn wá lọ́wọ́. Ẹ ṣé o, gbogbo ẹ̀yin pásítọ̀ Royal Church, mo dúpẹ́ ní ọwọ́ yín o. Ẹ ṣe gan-an. Agbára Ọlọ́run àṣọdúnmọ́dún ni o ló máa jẹ́ fún wa o. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi, ẹ̀yin o tẹ́ fẹ́ràn bàbá ǹjẹ́ onítùmọ̀, mi ò ní tẹ́ lọ́wọ́ yín, ẹ dẹ̀ ní tẹ́ lọ́wọ́ mi, àní bàjẹ́ lọ́wọ́ ara wa. Ẹ ṣé o. Mo fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ kan níbí yìí. Mo fẹ́ ká sọ ọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ ńlá dẹ̀ ni o. Mo wá pe àkòrí ẹ̀, mo sọ wípé ẹbí àìmọ̀. Ìyẹn ni wípé ọ̀rẹ́ wa jẹ̀bi, kò dẹ̀ òkú tí ò mà díẹ̀, ẹbí àìmọ̀ dí, tàbí kẹ̀ ẹbí àìmọ̀, ó jẹ́ ẹbí àìmọ̀. Kí ni ohun tó wá lè fà á, tá a wá lè sọ wípé ó jẹ̀bi? Ṣe ló dàbí ìgbà tí a bá lọ sí kóòtù, tí adájọ́ wa gbọ́tọ̀ tún ó gbọ́tọ̀ sí adájọ́ wa lọlé ó wò ó carefully ó tiẹ̀ tún sọ fún àwọn lọ́yà sí wọn pé ó yà ó gbẹ́jọ́ wọn ro torí wọ́n lè má lè rojọ́ yìí dáadáa o àyà ẹ̀yin counsel ó yà ẹ sọ̀rọ̀ o kálukú wa sọ̀rọ̀ wọ́n sọ sọ́tún sọ sósì adájọ́ wa kó gbogbo ọ̀rọ̀ wọn yìí a kò lọlé a wá bẹ̀ sí ní yẹ̀wò fínífínífíní nígbà tó bá máa wá dé nísìnyí tó bá máa kọ ìdájọ́ ẹ̀ adájọ́ wa máa wá sọ pé ò ṣe báyìí níbi báyìí báyìí ò ṣe báyìí òyìn ló jẹ́ kó jẹ̀bi bá a ṣà wá dá ẹ̀bi fún ẹni tí ó jẹ̀bi ṣé wa máa wí pé ọlọ́run tá à ń pè ní adákẹ́dájọ́ òun ò kì í ṣe bẹ́ẹ̀ òun ò ní sọ̀rọ̀ bádájọ́ ṣe máa sọ̀rọ̀ jáde yẹn òun á kàn máa dá ẹjọ́ tiẹ̀ torí wípé ní kóòtù ọlọ́run yẹn kò sí lọ́ọ̀yà ńbẹ̀ then àwọn olùjẹ́jọ́ gan yìí dúró níwájú kóòtù gan ìyẹn ló wá jẹ́ ó le jù ni wọ́n ṣe pè ní adákẹ́dájọ́ adájọ́ tiwa níbí kan òun ò ní dákẹ́ o a ka ẹ̀sùn yẹn a ka bó ṣe jẹ̀bi a kà á sí ẹ lọ́rùn so ni mo ṣe wá fẹ́ sọ̀rọ̀ lórí ìjẹ̀bi àìmọ̀ pé ó dẹ̀ dá a lẹ́bi òun bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ dá a lẹ́bi òun kò dẹ̀ mọ̀ òun tó jẹ́ kóun jẹ̀bi òun gan so ó wá bẹ̀rẹ̀ sí ní rí ìfarahàn ẹ̀bi tí a dá òun ó wá rí ìfarahàn ẹ̀ bóyá ó ń fa kinní yìí kò bọ́ sí ó lo tọ̀hún kò bọ́ sí ó mẹ́yẹlé lọ sọ́jà ó dàdàbà ó fò lọ ó ń bá ní jà ó jẹ̀bi wọ́n bá a jà ó jẹ̀bi ó mú ìpinnu ó jẹ̀bi ó gbàdúrà kò gbà ó fà á kò fà á ó tì í kò lọ ìdájọ́ ni o ọ̀rẹ́ wa wá bẹ̀rẹ̀ sí ní banújẹ́ ń dọkàn rú wípé kí ló dé tí ọ̀rọ̀ yìí fi rí báyìí ṣé ọlọ́run kí a dẹ̀ ní adákẹ́ dá ẹjọ́ ni àwa yẹra ẹ̀ wò ó wá rí pé mi ò dẹ́ṣẹ̀ mi ò rìn níbi tó ní kí n má rìn sí gbogbo òfin wọ̀nyí ò ní mo pamọ́ kí ló dé tọ́rọ̀ mi fi wá rí báyìí irú ẹ̀yin tọ́rọ̀ yín bá wà níbẹ̀ yẹn níbi tí mo ti sọ̀rọ̀ yẹn ẹ súnmọ́ bí báyìí ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ díẹ̀ nínú òye tó yé mi ò ní mo fẹ́ sọ o ẹ súnmọ́ bí ẹ̀yin onílàákàyè ẹ súnmọ́ bí ẹ pe àwọn ènìyàn ẹ sọ wípé kí wọn ó lísìn sí ohun tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ ń sọ tèmi náà o ẹ súnmọ́ bí o ní àwọn nǹkan tèmi kà sílẹ̀ ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé níbi ìtọ́jú ẹranko èèyàn lè jẹ̀bi látara ibi ìtọ́jú ẹranko ẹnìkan wá sọ pé kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ ọlọ́run kò fi ààyè sílẹ̀ káfìyà jẹ ẹranko kò fààyè ẹ sílẹ̀ káfìyà jẹ ẹranko nígbà tá a wà lọ́mọdé nígbà yẹn bàbá kan ó wá ní ewúrẹ́ kan jẹ nǹkan òun ewúrẹ́ yẹn jẹ ó ṣáà jẹ bàbá yìí wá fa ewúrẹ́ yìí wọlé ó lọ mú ewúrẹ́ yẹn ó fà á wọlé ó wá lọ ata tútù tó pọ̀ ó la ẹnu ewúrẹ́ yẹn ó po ata yẹn nínú omi ó dẹ̀ rọ sí lẹ́nu náà ṣé mà pé tí òjò bá rọ̀ ewúrẹ́ máa ń sá fún omi kó má kan orí òun bàbá yẹn ṣẹ̀ wá rọ omi ó wá rọ sí orí ewúrẹ́ yẹn ó wá lé ewúrẹ́ yẹn ó lé síta gálagàla bálabàla ni bàbá yẹn bá kú láyé àwọn tó ń gbọ́ mi tán mọ ìgbà yẹn wọ́n ń gbọ́ mi báyìí bálabàla rádaràda ni bàbá yẹn tó bá kú láyé kí ló wá jẹ́ tí kí n máa sọ ọ̀rọ̀ yìí fún yín níbi ìtọ́jú ẹranko bó o bá ní lè tọ́jú ẹranko má lọ rà á o má lọ gbà á sílé o ẹ̀yin tẹ́ ń sin ẹlẹ́dẹ̀ ẹ̀yin tẹ́ ń sin ewúrẹ́ ẹ̀yin tẹ́ ń sin ajá ẹ̀yin tẹ́ ń sin adìẹ ẹ̀yin tẹ́ ń ṣáà ń sin nǹkan ọ̀sìn tẹ́ ń sin ẹyẹ lé sin gbogbo nǹkan wọ̀nyẹn bí ẹ bá ti mọ̀ pé ẹ ní àǹfààní àti tọ́jú ẹ̀ ẹ má ra wọn ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló jẹ́ wípé ẹ kàn ní àwọn nǹkan ọ̀sìn yẹn ẹ ní sínú ilé bẹ́ẹ̀ tó bá ti dàárọ̀ kó jáde lọ àwa lọ máa ba nǹkan oníkan jẹ́ tòró fẹ́ jẹun ẹ̀ ní fun lóúnjẹ ẹbí wà ńbẹ́ o ẹ ti wà ní kóòtù o jẹ́ ń ka ibì kan fún ẹ nínú ìwé exodus chapter 23 màá ka ibí fún yín jẹ́ wá ka ẹsẹ̀ kárùn-ún bẹ̀ wọ́n máa gbọ́ wá ní bí ìwọ bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni tí ó kórira rẹ tí ó dùbúlẹ̀ lábẹ́ ẹrù rẹ̀ tí wọ ìbá yẹra láti bá a tú ìwọ ó bá a tú nítòótọ́ o wa ri ketekete enikan iyen o de ma ko hweti e eniyan wo e ketekete yen ru eru o kan ba wa subu yes oni kaka ti wa fi yera ko ma ba lo ko ma lo ti e be oni ko tu tori pe ki se ketekete yen lo se oni tu be won le ma be niyan soro oni bo tin kan o si eyen to ri yen oni ko tu ewo ibi ti olorun gba soro eranko kan to soro eranko ma ka bomi fun yin o ma ka bomi fun yin Matthew chapter 6 jenka ese 26 fun yin be mo soro lori ebi ayimo mo ti wa duro lori ibi eranko nkan osin o wa ni number 26 wa ni esa wo eye oju orun won ki furugbe be ni won ki kore won ki si kojo sinu aba sugbon baba yin tin be ni orun bo won oni olohun bo won ah bo tin bo wo yen o bo won ewo kan tolohun ni fun eran ko beyen o ewo kan eni kan kan so pe se bi eran ko lasan ni ki se bi eran ko to ba tin mo pe o ni agbara lati toju eran ko re to ba ti ma be pe o ni agbara yen ma wule so mo tori a o yi mo eniyan ma nje bi o eniyan ma nje bi o e de wa wo kini kan o to ba bo eran ko to ba bo tan to ba ti di ale a gbe enu soke bayi a wa be olohun fun e be ni so to ba ti wa mo pe o fe o ami o ni agbara e rara to ma ti le wule ma wule ni duro de gba ti wa ni agbara lati bo wo iwe owe chapter 12 proverb chapter 12 verse 10 o wa ni olododo eniyan mo ajo emi eran re sugbon iyonu awon eniyan buburu ikani o ni eni ti o ni ajo yẹn ni pe to le take care awon eranko yen oni olododo ni oni olododo ni nipa bayi o take care of your animals de ma se ibi ma se si eranko yẹn je akoko be o to le mu yan jebi laimo ko jebi niwaju olohun now níbi ẹranko tí mò ń sọ bẹ́ẹ̀ pé a kì í fi ìyà jẹ ẹyin ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú yín bẹ́ẹ̀ ẹ lájá sílé ẹ wà ní kó máa jẹ ìgbọ̀nsẹ̀ ẹ máa jẹ ìgbọ̀nsẹ̀ ẹ oúnjẹ tó bá ti bàjẹ́ nínú ilé ẹ lọ dà fájáńta ẹ lọ dà fún wọn kẹníkaníta jẹ́ nǹka ibi ìfún ẹ ní Luke chapter 15 verse 15 and 16 ó wá ń sọ̀rọ̀ ọmọ onínàkúnà ó ní ó sì lọ ó da ara rẹ̀ pọ̀ mọ́ àwọn ọlọ́tọ̀ kan ní ilẹ̀ náà òun sì rán lọ sí oko rẹ̀ láti tọ́jú ẹlẹ́dẹ̀ ọmọ yẹn owó ti tán lọ́wọ́ ẹ̀ ó wá lọ join ọkùnrin kan ó wá jẹ́ bí attendant yẹn wá gbà gẹ́gẹ́ bí attendant ní pdf ó ní kó jẹ́ attendant ńbẹ̀ wá máa bọ̀ kó wá gbọ́ bá 16 ó ní ayọ̀ ní ìbá fi jẹ oúnjẹ tí àwọn ẹlẹ́dẹ̀ ń jẹ ní àjẹyó ẹnìkan kò sì fún un ó wá ń bá ẹlẹ́dẹ̀ jẹun ohun tí mo fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ ni wípé tó bá jẹ oúnjẹ tí kò ṣe é jẹ ni kò ní jẹ ẹ́ lájẹyó tó bá jẹ oúnjẹ gàlàgàlà oúnjẹ rádaràdà burúkú oúnjẹ tó ti bàjẹ́ tẹ máa ń fún ẹran yín jẹ yẹn tó bá jẹ òun gan béèrè lọ́wọ́ ara ẹ̀ bẹ́ẹ̀ oúnjẹ tó ń fún ẹran ẹ̀ jẹ yẹn tó bá jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ ni wọ́n ń fún agbo ẹlẹ́dẹ̀ yẹn ni bọ́ yẹn ò ní máa bá ẹran yẹn jẹ́ so kí yẹn kan sink sí ọ̀pọ̀lọ wa bẹ́ẹ̀ wípé àyè tọ́jú ẹranko anyhow àwọn doctors kan wà gan tó jẹ́ doctor ẹranko ni wọ́n tán ní hospital fún ẹranko gẹ́gẹ́ bí wọ́n ti ní hospital fún ènìyàn tán admit.

0: kaluku wa pata ba se wa a wa ni iwaju ite idajo ohun keta ti mo tun ro ni esan tolorun ba le to ba ran mi lowo ma ma gbesan lara lagbaja yi o abi ke ma gbesan oni oni we Rome Rome ori kejila to wa nsoro ni verse 19 to wa ni Rome chapter 12 verse 19 oni olufe e ma se gbesan ara yin sugbon e fi aye sile fun ibinu nitori ati ko pe Oluwa wi pe temi ni esan emi o gbesan Olorun so be sori esan to fe gba lara lagbaja yin ko le to esan to Olorun fe gba lara e bo immediately to ba ti ni o fe gbesan to fira re si ipo pe ma gbesan o ti fira re si ipo Olorun Olorun o de fe ke eyan kankan ba hun dogba o lo fi wa so wi pe o ni o le faye le fun ibinu a le binu ka binu sira a binu ka soro sira ka se be ehn o ni bo pe o fe gbesan ma se be gbogbo eni to wa lokan eyen gbogbo ma gbesan lara e o ma se be ma se be ma gbesan fi esan le fun Olorun je ki Olorun san esan o mo bo ti ma san elesan o de mo bo ti ma san ore wa na ni esan Olorun ran wa lowo lastly temi tun mo o ni wipe ki won wa so iroyin eke eniyan kan fun e tabi ke ko wa ma spread the bad news about someone nitori pe enikan wa o kan soro eniyan kan lai da leti e iwo na de gbe ben o de spread e kiri hey ejo wa lorun o emi so fun elekan mo ni gbogbo wa la ni file waju Olorun bayi file ta de ni waju Olorun case file na npe won e lagbaja kan mu oro kan wa ọ̀rọ̀ ènìyàn kan bó ṣe gbọ́ owó òdẹ wádìí ẹ̀ torí ó ní kó wádìí ohun gbogbo dájúdájú kó wádìí òtítọ́ mú ìgbà tó bá di òtítọ́ mú yẹn gan ṣé ó ti bẹ́ni yẹn sọ ò bá sọ bẹ́ẹ̀ ó dẹ̀bẹ̀ sí ní spread news yẹn tàbí kẹ́ ọkàn déédé ṣe àròsọ ọ̀rọ̀ kan jẹ́ kí n kà á Exodus chapter 23 wá ka ẹsẹ̀ kínní bẹ́ẹ̀ ìwọ kò gbúdọ̀ gba ihe èké nǹkan wá ròyìn èké létí ẹ̀ tá máa ń sọ yẹn ó kọ̀mọ̀ láàrin àwọn olóṣèlú gan ó fẹ́ kó dìbò fún àwa máa ba ìṣèjọba yẹn a máa ba ẹnì kejì ẹ a máa bà jẹ́ ó wá ní ẹ̀yìn ìyá lọ́jà ẹ má gbà ẹ̀yìn bàbá lọ́jà ẹ má gbà ẹ̀yìn aráàlú ẹ má gbà àbí eléyìí tí wọ́n máa ń sábà ṣe yìí báyìí tí wọ́n á máa ba àwọn òjíṣẹ́ Ọlọ́run jẹ́ ọkọ̀ á máa ba ìyàwó ẹ̀ jẹ́ ìyàwó abọ́ta nítorí wọn ò ṣe pọ̀ mọ́ àwa máa bọkọ ẹ̀ jẹ́ ọ̀rẹ́ méjì wọn á máa bara wọn jẹ́ àwa máa sọ̀sọ̀ kúsọ a máa sọ ìwọ gan dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ o dẹ̀ ń spread news ó ní o gbọ́dọ̀ gba ìhìn èké kó má ti bí ọ̀ràn Ọlọ́run rí dára ẹ o ó ní dẹ̀ má ṣe ní ọwọ́ sí i pẹ̀lú ènìyàn búburú láti ṣe ẹlẹ́rìí àìṣòdodo ìyẹn ni wípé kó má join hand pẹ̀lú àwọn ènìyàn yẹn láti máa spread the false news nípa ènìyàn ẹni bá ti ń ṣe bẹ́ẹ̀ ó ti jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ ń ṣe ìdájọ́ yẹn àwa fi ránṣẹ́ sí ààyè ọ̀rẹ́ wa wa máa wá sọ wípé kí ló wá ṣọ̀rọ̀ òun tọ̀rọ̀ òun fi rí báyìí òun tó ṣọ̀rọ̀ ẹ̀ tó fi rí bẹ́ẹ̀ díẹ̀ lára ẹ̀ ò ní mọ̀ ń kà fún ẹ̀yàn eléyìí kọjá pé àdẹ́ṣẹ̀ àdẹ́ṣẹ̀ àṣẹ kínní kan àṣẹ àwọn nǹkan tí ó ń jẹ́ ẹ̀ṣẹ̀ ń gangan gangan ó ní wọn yẹn àwọn nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ìhìn èké má gbà ìhìn èké má jẹ́ ká sọ̀rọ̀ ènìyàn láì da létí ẹ kí wọn náà dẹ bẹ̀rẹ̀ sí ní act lórí ẹ bẹ́ẹ̀ jẹ́ǹka psalm 101 psalm 101 verse 5 ó ní ẹnikẹ́ni tí ó bá ń sọ ọ̀rọ̀ ẹnì kejì rẹ̀ lẹ́yìn òun lé èmi ó ké kúrò Ọlọ́run ní òun ó ké kúrò ó wá ní ẹni tí ó bá wá ní ìwò gíga àti ìgbéraga àyà òun ní èmi kì í yóò jẹ́ fún àpè mí mi wà ní dáhùn ìtumọ̀ ènìyàn pò wọ́n ní jẹ́ má sọ̀rọ̀ èèyàn lẹ́yìn máa wò má bà èèyàn jẹ́ máa wò má fẹ́nu bà èèyàn jẹ́ máa wò nǹkan má bàa fi ogo tiẹ̀ ran ogo ẹ̀ lọ́wọ́ Ọlọ́run adákẹ́dájọ́ ni o kò ní announce a dẹ̀ máa dá ẹjọ́ yẹn wá máa fi ìdájọ́ yẹn ránṣẹ́ sí ayé ṣé o mà bẹ́ẹ̀ kó sọ pé Ọlọ́run ẹ̀sán ni òun apostle Francis Olumide Claudio orúkọ tí mò ń jẹ́ nìyàwó gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ wọ̀nyí bó o bá ṣubú sí ọ̀kan níbẹ̀ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ibi tó bá ti yẹ kó sọ pé I am sorry lọ bẹ ẹni yẹn kó ní kó lọ sorry lagbara olohun ni ojo mejo oni atun pade o e se o e ma gbagbe o ona lago mewa e je ka pade ni ago mewa ka wa gbadura fi na rina wakati meje ni olorun yo si dide fun e o promise ni be fun wa dide si e se o o dabo
1: pẹ̀lú àṣẹ àti ìtọ́ni ọlọ́run àjọ̀dún ẹ̀mí mímọ́ Holy Ghost Festival tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ tí láì kọ́m títí èmi ò fi dé ńlá kùrí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 AM sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí While You Are Waiting starting 10 AM. Ìsọjí ńlá fi yìnbá ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 PM. Ministering Bàbá Ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes. Apostle Dr. Phillips O. Oladipupọ ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí ìfàwọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers Conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 AM. Kò tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀ before you can hear God speak ńlá kùrí ẹ̀. Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio. Bàbá Ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ̀ tí wọ́n sì túmọ̀ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀. Láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn yóò ti máa kọrin ẹ̀mí Saturday 5 ní Wàsá tí olúkúlùkù yóò ti máa ṣeré ìdárayá dáwọ́ ọ̀dùnrún níwájú Olúwa. Láago mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀ Sunday 6 pabambari àṣekágbá ètò àjọ̀dún The Passion and Shop for Free tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó. Fim Old Fast and Occupy Till He Comes Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wà sù tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo ẹ̀ níjọ Royal Church of the Wise Assembly lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́. Má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọ lọ́wọ́ títí ayé Jésù lolúwa.

0: bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀.
1: Làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà. Láti má wàá jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun. La ṣe gbọ́dọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé. Ṣé ẹni mojú ògùn ní pobì nírè? Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa AAT Trado Medical and Natural Health Clinic? Ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní number 73 Ọ̀ṣinlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń kó ògùn ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé. Òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè. Ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ? Gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Trado Medical and Natural Health Clinic tó wà ní number 73 Ọ̀ṣinlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church, PO Box 1585, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Fún àlàyé síwájú sí, ẹ pé Adébáyọ̀ Samuel sórí 08034447184 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com. AAT Trado Medical and Natural Health Clinic, ibi tán ti ń fi ewé àtegò dábìrà bí ìtàtijọ́.
2: Ọ̀rọ̀ mi owó lè fàárí ibo ló ti ṣe fàájì lẹ́nu ọjọ́ mẹ́ta kojú rẹ̀ dán yàtọ̀.
3: Fún jẹ́ǹtò tẹ ní ibùdó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lórí ṣiríṣi, ọtí ẹlẹ́rìndòdò tilẹ̀ yẹ àti tòkè òkun fún gbogbo àwọn tó gbáláfẹ́. Gbogbo ìgbàlọ́ tí tutù yìn débẹ̀ kó da sọ́fun gẹ̀ẹ́rẹ̀gẹ̀. Yàrá ọlọ́yẹ tó tutù dódóódó, súyà, àsun, ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting. Swimming pool side wọn gba yìí ó tún gbáláfẹ́. Níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè. Bákan náà, Fújẹ́ Tòtẹ́ tún nílé pe Fújẹ́ Tolangas. Mítà wọn pé pérépéré 24/7 nílé pe wọn fi ń ṣí pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀yàyà kí yín káàbọ̀. Bó ṣe ti vehicle alignment, ẹ máa bọ̀ ní Fújẹ́ Tolangas. Ara ọ̀tọ̀ gan ni car wash wà. Abala ọ̀tọ̀ ni Fújẹ́ cooking gas náà tún wà nbẹ̀. Ní laundry department wọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
2: Dàrẹ́ ibo l'adresse ni o.
3: Fújẹ́ Tòtẹ́ wà ní kilometer 26 Iléṣà Àkúrẹ́ Express Road, Ládojúkọ Road Safety, Laramọ̀kì nípínlẹ̀ Ondo. Nọ́mbà wọn náà lélẹ́yìí
2: 0821-203-85028. 0821-203-85028.
4: Fújẹ́ Tòtẹ́, níbẹ̀ la lọ. Nọ́mbà kan dọ̀dọ̀ AAT Medical 0803-4447-184. Lẹ́ẹ̀kan sí 0803-4447-184. Tego de Fújẹ́ Tòtẹ́ and Gas, kọ́lí Fújẹ́ Tòtẹ́ nínú 081-203-85028. Lẹ́ẹ̀kan sí 081-203-85028. Lẹ́ẹ̀kan sí mo kí fàyín kalẹ̀ kí mo sáré bẹ̀rẹ̀ iṣẹ́ tòní lé pàápàá. Wọ́n yọ ọmọọmọ fọdún jùṣù ládéjọ́ Monday and Tuesday, ìjọ ajé àti ìjọ kọ̀tẹ̀lé lé ọ̀sẹ̀ kẹ́ẹ̀bọ̀. Monday and Tuesday, ìkéde pàtàkì quest quest ti yọ gbọ́ lẹ́rùn ọ̀nì kọ̀ọ̀kan jẹrun àbáwòlà lórí rédíò yìí. Lẹ́fọ̀ ọ̀là àmọ̀kí lùlù kan lù sọ́dúnrìn láti bẹ̀rẹ̀ ayé á. Ṣe fọ̀báyà ládéjọ́ ọdún kan ṣàyà wá jíjà rọ́bà ládùúgbò kan lù. Owó pàdùmọ̀fọ̀ bìrìgéèdì lu èlù lẹ́ni lù lágbègbè yìí. Mọ̀mọ̀ gbòlù rẹ̀ wọ́n á sọ̀rọ̀ àlẹ́jọ́ ọdún òjòṣù làáhùn. Ìkéde pàtàkì kó ṣe pàtàkì jùlẹ ni. Torí ọlọ́dún lọ́dún ìlú tẹ̀lẹ̀ kìí ṣe èyí wò mí lójú. Wọ́n ti gbọ́rú èrí kọ́ lọ́dún aṣọ tó láyé ṣòkú náà ṣe. Láì sí mẹ́rìndínlọ́ mo rù lù eléri àlá o.
5: Ṣùgbọ́n kó yàwòrán.
4: Yàwòrán ẹ sọ nípa ọjà àfọ̀kọ́ yìí kọ́mọ yàwòrán.
5: Kó ọkọ̀ pa rẹ̀
4: mọ́ ní. Wọ́n á ti bùlù rẹ̀ dá ní aṣọ lálẹ́ jẹ́ ẹ̀hún. Ó ṣeéṣe kí èṣù lù rẹ̀ nìkan láà padà sùlé. Kò lu ẹ̀kẹ́ wọ̀n tẹ̀ kárí alóla kò á san gbèsè kí wùlù rẹ̀ bá ti dá ilẹ̀. Àbí kí èṣe ẹ̀wọ̀lá lọ lu sùlé yà gba bẹ́ẹ̀lì wùlù rẹ̀ lẹ́yìn kan ti ṣọdún tán. Mo bẹ̀ ọlọ́ríkọ Ọlọ́run Olódùmarè. Mo rù lùkọ̀ lu yàkàn lérí àlá fọ̀rọ̀ rà látọdún. Èsì kankan olùtẹ̀ ènìyàn lùlù bìkan àti kéṣí ọ sí. Mo rù lù lérí àlá ò mọ bẹ̀ ọ kéde lè ní. Kéde wọn látọ̀dọ̀ tún bá làǹkẹ́ Bákàrí kọ́ bá gbọ́ bá nìkan àti mọ́ ní kọ́ ṣe alùpọ̀ ètò kò mú lélẹ̀ kọ́ bá rè ọ̀pọ̀ gbọ́pọ̀ múnyutí ọ̀ṣọ̀rọ̀ àlá ọ̀ṣọ̀rọ̀ ẹ̀ṣà ọ̀ṣọ̀rọ̀ làkété lórí lè jẹ́ ohun kojú ẹ̀ bá ti rí mọ bẹ̀ ọ́ kọ́ ọ̀dẹ faramọ́. Èkejì kọ́ dàbí rẹ̀ léfọ̀ ibi kéteke kábíyèsí gbà ká lára aláàtì láàmọ̀ kẹ́ ń wọ́ bẹ́ẹ̀ láti àfin lọ okò dáṣu àti okò dáṣu lọ síbi kéteke ọ̀fẹ́ dé. Mọ̀ pé mọ́tò rẹ̀ díjù náà lè jẹ́ ohun kí mọ́tò rẹ̀ kú ibẹ̀ fọ̀kan bá wọ kó lójú náà kẹ́ tètè jẹ́ ohun mọ̀ gbé nǹkan kan díjù náà lébẹ̀ ó ṣeéṣe kó gbé mọ́tò rẹ̀ díbi

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ẹ̀.

0: àwọn nǹkan tẹ kó wa lọ́tẹ̀ yìí.
1: Ní ilé-iṣẹ́ wa Signals Rise Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fáànù, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ ẹ̀ tún kó dé báyìí.
1: Bẹ́ẹ̀ni, ló ní kẹ̀tíkẹ̀tí.
0: Èló ni àwọn solar system yìí.
1: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
0: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dìkódà, gbé fáànù, chaajì fóònù, chaajì láptọ̀pù.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí
1: bẹ́ẹ̀ sì tún ni Signals Rise Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
1: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹni tó bá ní ìdí solar freezer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wà lọ́dọ̀ yín.
1: Ó wà nílé iṣẹ́ wa.
0: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe délé iṣẹ́ yín?
1: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, D/6 Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀fọ̀wúyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yẹ́lò building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Ẹja tún múlẹ̀ kan sí
1: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbá dùn tó pọ̀ rẹpẹtẹ, má jẹ́ ká nfàní eléyìí ó fù ọrù.
2: Wẹ́pà!
0: Signals Rise Nigeria Limited tún gbẹ́ra mí ìdè, wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signals Rise Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Ní ìgbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signals Rise Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí i lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò náà nù lé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signals Rise Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀ wọ́n wà ní Signals Rise Office, GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó-Èkìtì, number 123 Signals Rise House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Ajashin House, Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Aframes Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 2 8 04.
3: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣì ẹ kan sùn lọ ni.
4: Abà aṣọ́kù tí ìbọn ni nípa 24/7 abamisọ. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abamisọ. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ́dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún.

0: ìlera lọ́rọ̀ àlàáfíà tayọ̀ ọlọ́run olódùmarè kọ́ mọ̀ jẹ́ ká wà nínú ìnira ìnira ò mọ̀ dá ìnira ò dá o ẹni tó kàn ló mọ̀ ẹni tó mọ̀ náà ló lè sọ o mo gbà á ládùúà gbogbo ìwọ tó wà nínú ìnira ò ń kojú àìlera lọ́wọ́lọ́wọ́ báyìí olódùmarè yóò jẹ́ kí gbogbo ìnira yìí gbogbo àìlera yìí kó di àfíà ìtegun àlàre fi sọ ìnira ò dá ẹni tó kàn ló mọ ọ̀rọ̀ kan ṣoṣo tó yẹ kéèyàn kọ́kọ́ lé láyé òun náà ni ìlera ara ẹni tí ó jí pépé dáadáa nígbà tí ìlera bá wà ìgbà náà ló lè sáré síwá sáré sẹ́yìn tó ṣe gbìyànjú bí wọn náà ó ti dọ̀lọ́la tó dọ̀lọ́la láyé ìgbà tí ìlera bá pé dáadáa ìgbà náà ló tó lórí ọ̀fẹ́ láti lè gbìyànjú ajé kó tó di pé ọlọ́run gbàdúrà tiẹ̀ náà ṣùgbọ́n tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn àdúrà kan ṣoṣo náà ni wọ́n máa gbà àdúrà kíni pé ọlọ́run dákun wò mí san jẹ́ ń kúrò nínú àìlera tí mo wà yìí àdúrà aláìsàn ìlera pé o bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí náà ló tún rán mi wá fún ti àkókò yìí lára àwọn tá a ṣàlẹ́sà tọ́lọ́ ti yàn pé kí wọ́n máa bá ní gbọ́ bùkátà àwọn àìlera alágbó ara lóríṣiríṣi òun náà ni bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí wà ó ti kọjá àpapọ̀ bí eégún gbóònà òkìkí ti kàn bàbá ewé ń jẹ́ lọ́tún bàbá ẹlẹ́dàá ni màṣírí ló sì bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí mo kì í o ẹ kú iṣẹ́ ọmọ a kì í ṣe olódùmarè tí ń bá yín ṣe kò ní pè yín pa ìwọ náà ojoojúmọ́ ló ń ṣàròyé pé àìlera yìí ṣó nǹkan ni ó gbẹ̀mí rẹ kò lè gbẹ̀mí rẹ àìlera tó ń kojú yìí nǹkan ni ó gbẹ̀mí rẹ kò lè gbẹ̀mí rẹ ẹsẹ̀ méjèèjì rẹ lọ́la ọlọ́ọ̀bà mi olódùmarè ó sì fi lélẹ̀ láti fi rìn padà torí pé ọlọ́run ti ṣe tàwọn kan lánàá tí ẹ wá ní ìṣòro ó ṣe lọ́dọ̀ ọba mi olódùmarè tí ẹ ní pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n wọ́n ní ẹni mojú ògùn ní dabìnì rẹ̀ ẹni bá mọ̀nà náà là á tẹ̀lé lára àwọn tí ó mojú lè jà tó mọ tinú tò de ewé àti egbò nílẹ̀ yìí kódà tó fi mọ́ òkè òkun iná ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà tí wọ́n ti ń dẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóhùn gbogbo ẹ̀yìn tẹ́ ti lẹ́nu ọpẹ́ lọ́dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí mo kì í kú oríire ogun tó ti ṣẹ́ ọlọ́ọ̀ba mi olódùmarè kò ní jẹ́ kó gbérí mọ́ ìwọ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n jẹ̀ǹfọ̀ ní nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí kó o pe bàbá bàbá báyìí kàṣá báyìí kàwòdì ẹ dákun ìlera yìí iná ni mò ń kojú ṣàlàyé fún wọn ó sì lọ yọjú sí wọn jẹjúwe àdírẹ́sì wọn fún ọ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà ní òpópónà bìíní ọ̀rẹ́ lójú ọ̀nà bìíní ọ̀rẹ́ un ọmọ́tòṣọ́ nípínlẹ̀ ondo ibẹ̀ ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí náà ni wọ́n fi ṣe ibùjókòó bèrè lọ́wọ́ ẹnikẹ́ni níbẹ̀ kó sọ́pọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí kò sẹ́ni tí ò mọ̀ wọ́n óyá gbọ́ nọ́mbà tó pè wọ́n sí ayé ń bẹ o èèyàn sì wà ayé máa ń fi àìsàn kàyàn ayé ọmọ ayé mo gbẹ̀dì fún yín ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ̀ mọ́ tàmí o bẹ́ẹ̀ bá dodò ẹ̀ mọ́ gbé ń lọ ayé le ayé ń bẹ èèyàn wà èèmọ̀gán ń bẹ pẹ̀lú ọyá gbọ́nà ń bà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí kó tó di pé ìmọ̀ tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àṣírí kan fún ọ fún tàkókò yìí. Bóyá máa pe nọ́mbà bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí.
1: Fún ìjẹ̀bi àdúrà ẹ pé bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055135564 09055135564. 6-4.

àlàáfíà tayọ̀, ìlera lògùn ọ̀rọ̀. Má fi ọwọ́ yọ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ ayára rẹ, gbẹ́gbẹ́sẹ̀ lójú ọgán, gbẹ́gbẹ́sẹ̀ ìwọ náà wò ó. O sáré sí wá, o sáré sẹ́yìn, ọ̀rọ̀ náà báyọ. Ṣó wà á pa àìlera tí ń ṣe, ó sì pa mọ́ra ni, o tún ní gbẹ́gbẹ́sẹ̀. Ọdún míì látún wọ̀ yìí, ọdún yìí tún lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ìgbésẹ̀ ni kò gbé. Ọwọ́ tó bá dun ni àti ibà bí a sọ, bẹ́ẹ̀ ṣe bá dá ni àtúntún kù ni. Ọgbìyànjú lóòótọ́, ṣùgbọ́n ò tí ì rọ́nà àbáyọ. Ṣùgbọ́n wọ́n ní orí tí ó bá gbé ni báyìí, iná ni máa gbé aláwòrán ẹkùn. Nígbà tó ti lóore ọ̀fẹ́ láti gbọ́ ètò yìí ní àkókò yìí, ó mọ̀ kó o ti ṣoríire ni. Ó kíra rẹ kú oríire, torí pé ọbọ̀ oníṣàbàbí òun náà lọ bọ ọlọ́ọ̀bà mi Olódùmarè. Pàkíjí mọ́lẹ̀ kí wọn náà gbé ìgbésẹ̀ ọlọgbọ́n, kí wọn náà darapọ̀ mọ́ àwọn tó ti lẹ́nu ọpẹ́, tí wọ́n mọ ojúlẹ́jà ewé àti egbò. Ewé ń já o, egbò sì ń jẹ́. Àwọn kan wà tó wá jẹ́ pé Ọlọ́run ti fi àṣírí ẹ̀, ọgbọ́n bá ti dàápọ̀ bí ṣe ń jẹ́, Ọlọ́run ti fi sí wọn lọ́dọ̀. Ó ti kọjá àpapọ̀ lórí ọ̀rọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí. Gbogbo ìpínlẹ̀ Ondo àti gbogbo àwọn ìlú ìpínlẹ̀ tó yíká láti mọ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí, ó tó tó mẹ́ta tí wọ́n ti ń dá àwọn èèyàn lóhùn, tí ò sì sí pé ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o, ẹ mọ́ wí bẹ́ẹ̀ mọ́ o. Àdúrà tèmi ni wípé Ọlọ́run ti ń bá yín ṣe bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí. Tẹ́ ẹ fi tẹ̀tì lórí rédíò láti tún máa lọ́gun, Ọlọ́run yìí kò ní fìyín lẹ̀, yóò máa ṣàtìlẹ́yìn ni. Tiẹ̀ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n tún wá gbọ́ mi o. Tó bá wọ́n jẹ́ pé ìwọ náà ìṣòro tó ń kojú, iṣẹ́ ayé ni, ó ti kọjú ojú lásán, ìgbésẹ̀ náà ló gbé fún ẹ̀bi àdúà. Wọ́n bọ̀ gbé ìgbésẹ̀ àìlera tẹ̀mí tó jẹ́ pé àwọn ayé àwọn aṣebiṣeka ní kọ̀rọ̀ kan dún náà ní bẹ nídìí ọ̀rọ̀ rẹ. Wọ́n bọ̀ gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ àdúà tí wọn náà fi lẹ́nu ọ̀pẹ́. Tí ẹni pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n, àdúà náà nígbà agbára kọ́ o. Ayé ń bẹ, ìrìn àjò arákùnrin kan tẹ́ gbọ́ fún tòní yìí, ó fi mọ̀ pé ilé ayé tá a wà, ilé ayé tó le koko bí ojú ẹja ni. Ayé ń bẹ, èèyàn wà. Àìsàn tó ń kojú yìí, ó lè má jẹ ojú lásán kó jẹ́ pé ọwọ́ àwọn ẹni bí ọwọ́ àwọn àgbà náà la bá ń bẹ̀. Kí wá làwọn àgbà ń fẹ́? Bó làwọn àgbà tí wọ́n fi ọ́ sí orí ìdùbúlẹ̀ àìsàn, bó ni wọ́n sì jáwọ́ lọ́rọ̀ rẹ? Àní o pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí, àṣírí ti ń bẹ lọ́dọ̀ ẹlẹ́dàá láti fi mú ọ̀pọ̀ èèyàn kúrò nínú làlórí ayé. Wọ́n lu ara àwọn àṣírí yìí fún ọ tí wọn náà sì lẹ́nu ọ̀pẹ́. Ó ṣiṣẹ́ ṣiṣẹ́ bí erin tí ẹni ò sì ń jẹ̀jẹ̀ lérí, iṣẹ́ láàrí ọwọ́ ń káàkò. Wọ́n ti fàgbàná kanṣẹ́ rẹ, ìwọ náà wọ látọjọ́ tó ti ń ṣiṣẹ́, kò sọ́nà àbáyọ kankan. O rí nǹkan kan gbá mú pé o ti ẹ̀ rí nǹkan rere kan báyìí ṣe. Ilẹ̀ rẹ ò rà, ilé ò kọ́. Ìgbéga tó yẹ kó gbà lẹ́nu iṣẹ́ ò rí gbà. Bó bá ti sùn báyìí, àlákàlà náà ni ó máa lálàákàlà. Èé sì tútú pẹrẹpẹrẹ nípa àlákàlà ìgbò báyá lórí ètò yìí. Ẹ tó bá sì ń fi ìṣẹ̀dá rẹ̀ nàkànàkàn nínú ẹ̀mí, kàtàkàtà náà láyé rè ó mọ̀ rí lójú ayé. Ọ̀rọ̀ yún dọ̀rọ̀ ọjọ́ mi, ṣùgbọ́n àti ṣàṣeyọrí anira. Bó bá jẹ́ pé àwọn ayé náà ní bẹ́ǹdì ọ̀rọ̀. Ọ̀rọ̀ arákùnrin tí mo ní mo fẹ́ bá yín sọ fún ti àṣálẹ̀ yìí, ẹ̀ńtọ́ ló ń kẹ́ tó lówó lọ́wọ́, ṣùgbọ́n àwọn àgbà òjò gbáyé gbádùn.
gbadun pelu aisan ti won fi da lola ah aye ma le o gbogbo owo to wa lori duwo li aisan lakoko to ngbo mi yi pelu agbara fefe ti mo fi soro oludumare yo tu ole ti won o si fi ese mejeji re re pada ja sai di odo baba ewe nje leda ma shiri na nigbati n ba pada de in wa to pere pere lori eto eku ikale mo

0: Fojú di ẹrù ìṣẹ́pẹ́ tẹ̀wùtẹ̀ láhàn náà la dànù. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí rí. Lọ̀gẹ́gun ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa ká lo ewé àtegbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní fara fínra.
1: Bí ọfà ara lónírúurú ọ̀nà ewé àtegbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tírúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu bẹ lọ́wọ́ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí rí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé.
2: Orí ẹni ọmọ gbáyé
1: kí èmi ẹni ọmọ jálẹ̀
2: wá kú ògú òru
1: wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀
2: gbárí
1: tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn
2: bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa ìsan gbára dálẹ̀
1: tí ò sì ní ṣerú onítọ̀hún mọ́.
2: Bákan náà wọ́n tún bá ní bẹ́ẹ̀ lọ́run lórí asínà ajé lórí iṣẹ́ ìwú ìdáda báyàn láyò tí ń ṣe tẹ́lẹ̀ ó sì máa ta wàràwàrà.
1: Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀
2: gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí rí.
1: Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú òde
2: ẹ̀sọ̀ kalẹ̀ ní Látọ́pù Junction
1: Ejìnrìn Road
2: ilé ọ́fíṣẹ́ àkọ́kọ́ tẹ́ àkọ́kọ́ kan tó ní transformer níwájú
1: ibẹ̀ ni bàbá wà. Telephone 08065745041
2: tàbí 09055609849.
1: Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí rí àgbọ̀njẹ́ oníṣègùn ìbílẹ̀ tó mojú ewé àtegbò bí ọkàn ṣe mojú ada.
3: Fún ìtọ́jú ara àti ẹ̀bi àdúrà ẹ pé bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí rí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055135564 09055135564.

0: ẹrù ìṣẹ́pẹ́ tẹ̀wùtẹ̀ láhàn náà la dànù. Bàbá owó ń jẹ́ ẹlẹ́dàá máa sí. Lọ̀gẹ́gun ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa kálórí àtẹ̀gùn fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra.
1: Bí ọfà ara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gùn òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tírúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ńbẹ lọ́wọ́ bàbá owó ń jẹ́ ẹlẹ́dàá máa sí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé.
2: Orí ẹni ọmọ gbáyé
1: kí èmi ẹni ọmọ jálẹ̀
2: wá kú ògún òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀
1: bárí
2: tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn
1: bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa àìsàn gbára dálẹ̀ tí ò sì ní serú onítọ̀hún mọ́.
2: Bákan náà àwọn tó ń bá ní bẹ́ẹ̀ lọ́n lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù ìdáàdà báyàn láyò tí ń ṣe tẹ́yìn ó sì máa ta wàràwàrà.
1: Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀
2: gbéra ńlẹ̀ yọjú sí bàbá owóúnjẹ ẹlẹ́dàá máa sírí.
1: Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú-òde
2: ẹ sọ kalẹ̀ ní Látọ̀gùn junction
1: Ejiri road
2: ilé ọ̀ṣẹ́ àkọ́kọ́ tẹ́ àkọ́kọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ní bàbá wà telephone 08065745041 tàbí 09055670.

Ẹjẹ́ báyìí àdìtú ìkú alábẹ́là kókó fi ń gbé tiẹ̀ láwùjọ ẹyẹ kẹ́yẹ yé ṣàfẹnu àdìtú ògbìgbò kò lè yí ẹnìkan títóbi orí ló ṣẹyẹ dákọ ní jọjọ àgbò níyì tàgbò.

ó ṣeéṣe ká mọ̀ lè mú àkòrí tá a mú wá yìí ká mọ̀ lè mú wá tán lọ́sẹ̀ kan ká tún bẹ̀rẹ̀ níbi tá a bá dé lọ́sẹ̀ tó tẹ̀lé ó ṣeéṣe. Bá a bá kó ohun tó pọ̀ sílẹ̀ tá a ní kéèyàn ó kó ọ̀nà kan àbí méjì tó bá wù níbẹ̀ èyíkéyìí tàbí iye ọ̀nà tó nítọ̀ ń bá tọ́ka sí tàbí tó kó ló túmọ̀ sí ohun tó yàn nínú ohun tí a kó kalẹ̀ kí àjíǹde ara ó túbọ̀ máa jẹ́ fún àwọn ẹ̀yà apá kan nílẹ̀ Yorùbá wọ́n sábà máa ń sọ pé a yan nǹkan léde wọn ìyá yan orí o ìyá yan ẹ̀kọ́ ẹ wá yan irú ọ̀nà mélòó sún àyàn ìyàn tèmi rè ìyàn tiẹ̀ nu ọ̀nà mẹ́ta ni mo yàn ọ̀nà mẹ́ta mo kó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè ojúlé wọ̀nyí òun ló túbọ̀ jẹ́ ká mọ̀ pé tí a bá kó nǹkan tó jẹ́ ìpín tèèyàn a jẹ́ pé ohun tí ẹni náà yàn nu ìbà elémùrè ògún yẹmí mẹ́ẹ̀kan mọ̀ yàn ṣáájú mi mẹ́ẹ̀kan mọ̀ yàn lẹ́yìn mi ṣùgbọ́n ni àákúnyàn tèmi kò báhùn nítorí náà ohunkóhun tí a bá yàn àjẹmọ́nú nǹkan ẹni ní í ṣe ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí ṣe dún létí àyànmọ́ ó túmọ̀ sí wípé ọmọ ènìyàn ó yan nǹkan kan lóòótọ́ àmọ́ ẹnìkan ló ṣatọ́kùn ohun tí ọmọ ènìyàn yàn yìí ohun tí a pín fún ni tàbí ohun tí a yàn mọ́ mi àyànmọ́ táwa ni aláyànmọ́ tá a lè sọ pé ó yan nǹkan yìí fún òyàn a lè pe irú ẹni tó yàn fún yàn ní aláyànmọ́ àbí aláyànmọ́ lórí àyànmọ́ ó dáa kí wá ni ká dàrá a rí pé ó ṣòro díẹ̀ láti fọ́ ọ sí wẹ́wẹ́ bí a ṣe fọ́ àyànmọ́ sí wẹ́wẹ́ ká dàrá láì dé ìnàpẹnu dájúdájú kádàrá yìí kìí ṣe èdè Yorùbá kádàrá gẹ́gẹ́ bí ó ti dún létí ó jẹ́ èdè kan tá a mú wá láti ilẹ̀ Lárúbáwá àyálò lásán la fi ṣe ní ilẹ̀ Yorùbá kìí ṣe èdè Yorùbá ṣùgbọ́n ìtumọ̀ kan náà ló ní pẹ̀lú ohun tí à ń pè ní àyànmọ́ ní ilẹ̀ Yorùbá ní ìgbà ìwáṣẹ̀ ìgbà tí bàbá wa odù tó dá ìwà tó dé sí ilé ìfẹ́ odùdúà a gbọ́ pé kò gbọ́ èdè Yorùbá rárá agbanirègún àti àwọn tó kù ni wọ́n jọ ń ṣe ilé ìfẹ́ kí odùdúà ò tó dé àwọn ló kọ́ odùdúà lédè Yorùbá kí odùdúà ó tó lè máa sọ èdè Yorùbá ẹnu odùdúà ni a ti kọ́kọ́ gbọ́ ohun tó ń jẹ́ kádàrá tí ó sì jẹ́ kí àwọn baba ńlá wa ibẹ̀ kí wọ́n mọ̀ wípé ó túmọ̀ rẹ̀ sí wọn pé ìtumọ̀ kádàrá ni àyànmọ́ ìdílé yìí tí àgbọnì ègún fi pèdè ńgbà náà pé ẹ̀yin èèyàn mi àṣé àyànmọ́ ni kádàrá èyí tó di gbajúgbajà gbólóhùnde òní olónìí àyànmọ́ ni kádàrá lára àwọn èdè tó gbilẹ̀ tá a gbọ́ látẹnu odùdúà ńgbà náà ni àlàáfíà kìí ṣe èdè Yorùbá àyálò èdè láti ilẹ̀ Lárúbáwá ni àyànmọ́ kò wá sí bí a ṣe lè sọ ọ̀rọ̀ nípa àyànmọ́ ká mọ̀ mẹ́nuba ẹlẹ́dà ènìyàn èyí tí ń ṣe orí inú ẹni Yorùbá gbàgbọ́ pé
yiyan ni a yan ori lati odi orun wa yoba to nigbagbo pe orisa kan be to yan ori fun ni to seda eniyan to da oju imu ati enu sugbon olodumare lo nfun eniyan ni emi atuma n gbo pe ogun lo ro egun egun ara sugbon eyi to dani loju nibe ta si gbo bi itan lenu awon amoye baba nla wa ni pe eni kan be tin je ajala odo ajala ni ati yan ori inu ta si nso yi lo duro fun ti a npe ni ayanmo tabi ipin awa eda ninu odu ifa ninu odu ifa odu kan wa to je wipe o pa itan bi omo eniyan se yan ori lati orun mo ki gbogbo alawo eyin awo nifa lasiko yi mo ki yin aboru boye lasale yo boye o bo sise ogbo ato ogbo edan ogbo asure iworiwo fun ekale odun ije ka mo pe ibi mokan le logun ni ori inu to yan wa si alede aye ibi kokan le logun number 21 ni ori inu yan si lalede aye eyi o ni pe leyin ka owo mewa ika ese mewa to papo to sogun la da ori ika owo lo di fa fowo towo fin se ika ese lo da fese to fi rin najo e wa ri gbogbo eya ara to ku pata ori lo da fun gbogbo won odun yi je ki a mo pe owo ati ese ni se onigbowo ori inu eni odo ajala ta ti yan ori yi owo oni kaluku la fi ngbe ori to ba wu ni igbagbo yoruba ni pe ajala yi ajala alamo yi pe ohun lo mo ori idile yi ti a fi npe ni ajala alamo ti mo ori ninu igbagbo awa omo yoruba gege bi itan a gbo pe omuti ni ajala alamo ti mo ori to tumo si pe to ba je looto pe omuti ni o le mo ori to dara o si le mo eyi ti o da lekookan

òkè yín pé ẹ̀kú kalẹ̀. Ṣé ẹ rí àyànmọ́ àti kádàrá tó jẹ́ àkòrí ètò yìí tá a mú wá yìí? Àbáláyé pọ́nbélé ni, kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn ìgbàlódé. Kìrìsìtẹ́nì ni àbí mùsùlùmí, kò ní kankan ṣe pẹ̀lú rẹ̀. Àbáláyé pọ́nbélé ni. Nítorí náà, àwa ẹlẹ́sìn tá a bá láǹfààní àti gbọ́, ó ṣeéṣe kẹ́gbọ́ ètò yìí kó tó ọ̀sẹ̀ mẹ́ta tẹ́ ẹ fi gbọ́. Torí ibi tá a bá badé, a máa ge, a tún máa bẹ̀rẹ̀ ńbẹ̀. A kàn fẹ́ kí ìmọ̀ wa kó lékan sí ni, kò jẹ́ dandan ká fi sínú ìwà àti ìṣe wa. Torí ohunkóhun tí ẹ̀sìn wa bá takò, ẹ̀ṣẹ̀lẹ̀ à ń pè é, àbí? Bẹ́ẹ̀ bá ṣe rú nǹkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ẹ lè pé lẹ́ṣẹ̀. Ọ̀dọ̀ àjàlá alámọ̀ lóde ọ̀run la ti ń yan orí. A sì ti jẹ́ kẹ́ mọ̀ pé ó ṣeéṣe kéèyàn ó fọwọ́ ara rẹ̀ yan orí rere àbí orí burúkú. Ìgbàgbọ́ Yorùbá ni pé ọ̀run mìlà nìkan ló lè fi ẹbọ yí àyànmọ́ padà. Òun la fi ń pe ọ̀run mìlà ní òdùdù tí ń du orí emèrè, tó tún ń tú orí ẹni tí ò sun àṣe. Àtẹlẹwọ́ la bálà òmẹ́ni ó kọ́. Ìwádìí ìjìnlẹ̀ ó fi yé wa pé kò sí ilà kankan ní àtẹlẹwọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n ní kété tí a bá fi ọwọ́ wa méjèèjì tá a fi gbé orí lọ́dọ̀ àjàlá alámọ̀ ni ìlà ọwọ́ ti ń hàn sí àtẹlẹwọ́. Ìdílé yìí tó jẹ́ pé kádàrá tàbí àyànmọ́ orí inú ni ìlà ọwọ́ ń bá ṣiṣẹ́. Kò sí ohun tó ń dààmú ẹnì kankan nílé ayé ọmọ ẹ̀dá kankan tí a kò lè wò láti àtẹlẹwọ́. Mo kẹ́yìn awòràwọ̀ lónìí. Ẹ ti wá rí báyìí, ọmọ ẹ̀dá gbúdọ̀ yan ẹsẹ̀ rere àti ọwọ́ rere ká tó lè yan orí rere. Ẹsẹ̀ ifá kan pèdè àrà, ó ní ọ̀pẹ̀ bẹ́ mà dé o awo ẹsẹ̀, ẹnìkan kì í gbìmọ̀ràn ìrìn àjò kó yọ tẹsẹ̀ lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó jẹ́ ká mọ ìwúlò ẹsẹ̀ nípa àyàn orí. Ìdílé yìí tí Yorùbá fi nígbàgbọ́ pé àwọn tí àtẹlẹsẹ̀ wọn máa ń dàbí pé ó dojú gbolẹ̀ pínpín, ta máa ń sọ pé ẹsẹ̀ ò sí àbí nkankan, wọn ò ní pé wọn ò yanre, òun la fi ń pè wọ́n lẹ́sẹ̀ ò sí. Ṣùgbọ́n ẹ má gbàgbé o pé Ọlọ́run ọba ní sọ lórí burúkú dolórí ire ní gbogbo ìgbà. Ṣé mọ̀ pé ìgbà kan wà tá a sọ nípa orí inú? Tá a sọ wípé ìmùlẹ̀ gidi kan wà láàrin orí inú àti Olódùmarè tó dá orí. Ìmùlẹ̀ náà sì ni pé orí inú ò gbúdọ̀ tani lólobó irú àyànmọ́ tí orí inú yàn. Bóyá dúdú ni àbí funfun, rere ni àbí búburú. Àyànmọ́ tí orí inú yàn kò tani lólobó.

0: pàdé tó.
1: Ẹ má jẹ̀jẹ̀ kú jẹ, ẹ má sì mú mú kú mú. Ohunkóhun tó bá ṣe wá bí àìsàn, ọsibítù ni kẹ́ gbà lọ. Wọ́n máa ń kẹ́gbẹ́ tèmi. Kí ni wọ́n ń pè ní hepatitis? Hepatitis A, hepatitis B? Ṣé kì í ṣe àrùn oúnjẹ fún jẹ̀dọ̀? Bó bá ń ṣe ni ọsibítù là á gbà lọ. Ẹlòmíì yóò lọ máa wá ìgbé tó gbónu, yóò fi tẹ́lẹ̀ ìkòkò àgbo. Yóò wá kó ewé ẹ̀yìn olubi, ewé guava, orógbó tó pọ̀ díẹ̀, ọ̀rọ̀ adẹ́tẹ̀, ọ̀rọ̀ ọ̀gbẹ̀kẹ́, ọ̀rọ̀ agogo, ìtàkù ọ̀kẹ́rẹ́, ẹ̀rù alamọ, ewé ọ̀parun, òní òyìnbó lórí. Yóò wá fi òrí díẹ̀ yóò gé sínú àgbo yìí. Yóò wá sí dáadáa, yóò jiná, yóò máa mú ní kọ́ọ̀pù kan lóòrọ̀, kọ́ọ̀pù kan lọ́sàn-án, kọ́ọ̀pù kan lálẹ́. Nítorí kíni? Ẹ má jẹ̀jẹ̀ kújẹ, wọ́n máa ń kẹ́gbẹ́ tèmi. Bẹ́ẹ̀yàn bá ní hepatitis, ọsibítù ló ń gbà lọ, wọ́n máa ń sọ fún yín báyìí. Ẹ má jẹ̀jẹ̀ kújẹ, má sì mú mú kú mú. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.

ǹjẹ́ lásìkò yìí ó di wíwo lóko tí kìí pọ̀ sá. Ajá mi ò ní gbó kẹyìn rẹ̀ ó káwọ àgbò mi ò sì ní kà kí wo rẹ̀ ó fàtú. Àwọn ìta ńlá ṣálẹ̀ yìí bọ́ bá dọjọ́ mi á tún máa rí sọ́ọ̀sì. Ẹranko tó bá lòun ọba àtàkú tẹ́jẹ́ ẹ̀yìn ẹ̀nà ní ṣẹ́kù kan. Èmi lọ́mọ òkúta kéékèèké ò ṣe fàdágé ẹni bá gbìyànjú ojú àdáre atẹ. I Chief Dr. Olú Ogundola ló kọ tèmi. Bẹ́ẹ̀ bá fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà mi rè 08030527261 lẹ́ẹ̀kan sí 08030527261. Ọ́fíìsì Àdìtú Olúdọ́là wà ní Health Center ní àdúgbò Òkèlá nílùú Adó ní ìpínlẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ bá ti dé Health Center, ẹ̀bẹ̀rẹ̀ àdúgbò ti ń jẹ́ Sẹ̀lẹ̀, ẹ wọnú àdúgbò Sẹ̀lẹ̀ níbẹ̀ lẹ́ti rí Àdìtú Olúdọ́là Alternative Therapy. Ǹjẹ́ tí a ṣẹ̀dá bákàdá rẹ̀ pé mi kíní lẹ́mọ̀ pàdé ní ọjọ́ mẹ́jọ lórí ètò yìí. Dìgbà náà nǹkan ẹnu ò ní dùn mí o, etí ìwà ò ní di. Dàsìkò tá a pàdé àjọ ló ń tawo àjọbọ̀ ń ta wọ́n ti múlẹ̀. Ẹ kú kalẹ̀, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.

orúkọ ní ọ̀run o. Olúwa, Olúwa,

0: akọ́dọ̀ yà ṣẹ̀bà. Má jẹ̀ mú mi má ṣẹ̀bà o.
1: Dáni wá yẹ ìbàrẹ̀ o.
0: Ọlọ́run àwọn àbọ̀ṣẹ́lì àṣẹ̀bà o.
1: Bí èsì ìbàrẹ̀ o.
0: Ìbà.
1: Àwọn wòlé.
0: Ọlọ́run àbọ̀ṣọ.
1: Ìgbìndì kì í awúwọ́ má ṣe gbọ́ o.
0: Ẹ̀mí inú àwọn wòlé.
1: Ọṣẹ́ Jésù.
0: Agbára àwọn ajínrere.
1: Ọlọ́run ayọ̀ tẹ́lẹ̀ babalọ́ lọ́ṣọ́.
0: Èdìdì inú àwọn àbọ̀ṣẹ́lì.
1: Ọlọ́run ọba dáre ọṣọ́.
0: Ìbàrẹ̀ ọlọ.
1: Kábíyèsí ìbà o.
0: Àmọ̀ tuntun dé.
1: Ó yọ sà.
0: Ìdílé kan ń gbọ́ mi o.
1: Kábíyèsí ọlọ́run o.
0: Èní ni kò ní ọ̀la.
1: Orúkọ Jésù.
0: Èmi ò mọ̀.
1: Adániwáyọ̀.
0: Ibi ọkọ rajọ pọ̀ sí.
1: Ó yọ sà.
0: Nítorí rẹ̀.
1: Jésù.
0: Nínú oṣù kẹsẹ̀.
1: Jésù.
0: Ara tún wọn ká.
1: Jésù.
0: Èmi ò mọ̀.
1: Kábíyèsí ọlọ́run.
0: Inú igbó náà wà ní.
1: Ọlọ́run Ọlájídé. Kábíyèsí ọlọ́run.
0: Àbórí igi náà wà.
1: Adáríwáyọ̀.
0: Àbí inú omi náà wà.
1: Ayérayọ̀.
0: Àbí ìsàlẹ̀ ilẹ̀.
1: Ayérayọ̀.
0: Àbí agbede méjì ọ̀run ọ̀hún ayé.
1: Jésù.
0: Ibi ọba wù ká kóra jọ sí.
1: Jésù.
0: Láti bì ọ́ ṣubú lọ́sùn.
1: Kábíyèsí ọlọ́run.
0: Àràtúnwọká.
1: Jésù.
0: Àràtúnwọká. Àràtúnwọká. Àràtúnwọká. Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Wọ́n máa dìjẹ̀ mọ́ ẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n máa dáná torí ẹ. Ṣùgbọ́n.
1: Ó yẹ sà.
0: Àwa ní ẹnìkan.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ẹni tó ní agbára.
1: Ó tó lágbára ni o.
0: Ẹni tó lè gbà wá.
1: Ó yẹ sà.
0: Ṣédrákì wípé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àwa ní ẹnìkan. Nítorí olùgbèjà wa.
1: Kábíyèsí o.
0: Ó ń bẹ láàyè.
1: Ó ń bẹ láàyè sílẹ̀.
0: Ó ní agbára.
1: Ó yẹ sà.
0: Yóò sì gbà wá lọ́wọ́ ìwọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìwọ ọba.
1: Kábíyèsí ọlọ́run.
0: Àti ìbínú tó fi pàṣẹ.
1: Ó yẹ sà.
0: Yóò gbà wá lọ́wọ́ rẹ̀. Àti iná rẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Yóò gbà wá lọ́wọ́ rẹ̀.
1: Bẹ́ẹ̀ máa gbà wá o.
0: Ẹ̀yin tí ẹ ní olùgbèjẹ̀dẹ̀. Gbogbo iná ogun tẹ́ torí rẹ dá.
1: Orúkọ Jésù.
0: Ọmọ wọn ó yẹ kókó sínú ẹ.
1: Ní Jésù. Adániwáyọ̀.
0: Ẹ̀yà bí ọmọ lẹ́làdúrà yìí
1: jù. Ó yẹ sà.
0: Ó di májẹ̀mú.
1: Kábíyèsí ọlọ́run.
0: Tá a lọ fẹ́ jú ọmọ rẹ sùn.
1: Orúkọ Jésù.
0: Nínú ìpàdé àwọn ẹlẹ́yẹ.
1: Orúkọ Jésù.
0: Tá a lọ fẹ́ jú ọmọ rẹ sùn o.
1: Adániwáyọ̀.
0: Nínú ìpàdé àwọn àgbà.
1: Ọlọ́run Ọlájídé.
0: Tí wọ́n ní ẹja dáṣẹ̀ rí à fún.
1: Kábíyèsí ọlọ́run o.
0: Iná bá torí ẹyẹ gúnugún dá.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹyẹ mi iná fi ń sùn.
1: Ó yẹ sà.
0: Ọfọ̀ kan
1: o. Rárá o.
0: Àyálò èdè Yorùbá ni o. Iná tẹ́ torí ọmọ rẹ dá.
1: Orúkọ Jésù.
0: Ọmọ wọn kó sínú ẹ.
1: Ní Jésù.
0: Ọmọ wọn kó sínú ẹ.
1: Ní Jésù.
0: Ọmọ wọn kó sínú
1: ẹ. Ní.
0: Ìwọ òròdù ọ ní Gíbíọ́nì.
1: Ó yẹ sà.
0: Àti òṣùpá. Dúró ní ajá lórí. Àṣẹ Olúwa ló ní o má ṣe wọ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kábíyèsí
1: o.
0: Ẹ̀ní ni kò dọ̀la.
1: Orúkọ Jésù.
0: Ta ló ní kí ọjọ́ gbàbọ̀dẹ̀ tì ọ́.
1: Adániwáyọ̀.
0: Tó ní kó o má fi gbogbo ọjọ́ sunkún.
1: Ẹ̀mí mímọ́.
0: Àṣàṣe tá a rán sínú ọjọ́.
1: Kábíyèsí ọlọ́run.
0: Tí ọjọ́.
1: Ó yẹ sà.
0: Tó fi yọ gbèsè sọ́dọ̀ tiẹ̀.
1: Jésù.
0: Àṣàṣe tí a fẹ́ sínú ọjọ́. Tí ó mú kí ọjọ́. Kó yọ ìdààmú lórí ọmọ sọ́dọ̀ ẹ. Wọ́n ní bójúmọ́ bá ti ń mọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tí ọjọ́ bá ti ń lọ. Ni kó máa la ìpọ́njú sílẹ̀ rẹ̀.
1: Adániwáyọ̀ ọlọ́run.
0: Wọ́n ní tí ọjọ́ bá ti ń yọ.
1: Kábíyèsí o.
0: Kó máa yọ tẹ̀gúntẹ̀gún.
1: Adániwáyọ̀ dìde.
0: Mo kéde. Àṣàṣe yẹn bá yẹ. Ó gbin náà. Ó gbin náà. Ó gbin náà. Ó bàjẹ́ o. Mo gbé wọn ní ọjọ́ bá.
1: Ayérayọ̀ ọlọ́run.
0: Ẹ máa kẹ́. Àṣàṣe inú ọjọ́.
1: Àṣàṣe inú ọjọ́.
0: Kànà máa lè fàfàdà. Àṣàṣe inú ọjọ́.
1: Àṣàṣe inú ọjọ́.
0: Tó mú kí ọjọ́ gbàbọ̀dẹ̀ tì mí.
1: Tó mú kí ọjọ́ gbàbọ̀dẹ̀ tì mí.
0: Tí ọjọ́ fi ń sọ ìpọ́njú fún mi.
1: Tí ọjọ́ fi ń sọ ìpọ́njú fún mi.
0: Bí ọ̀rọ̀ olúwa di ọ́ bà.
1: Bí ọ̀rọ̀ olúwa di ọ́
0: bà. Ìlànà o. Òkùnkùn lè kọ̀ntúrò.
1: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni o.
0: Ṣùgbọ́n ẹnìkan wà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó ní mástá rìmọ̀tì lọ́wọ́.
1: Ó yẹ sà.
0: Ìyẹn ẹni tó dá ọjọ́.
1: Kábíyèsí o.
0: Am I talking now?
1: Ó yẹ sà.
0: Ẹni tó dá ọjọ́.
1: Ó dá ọjọ́ rẹ̀.
0: Ẹni tó jẹ́ pé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìyálà ìyá ọjọ́. Ẹ máa ń tẹrí ba níwájú ẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Láṣẹ kọ̀wé rẹ pé. Àwọn ọ̀run sọ̀rọ̀ ogun ọlọ́run.
1: Ó yẹ sà.
0: Òfurufú fi ṣe ọwọ́ rẹ̀.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ọjọ́ dé.
1: Ọjọ́ dé o.
0: Ọjọ́ fọ̀hún.
1: Ó fọ̀hún.
0: Ọjọ́ kẹ́ sọ pé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo mọ̀ ẹ́. ọ̀gá wa ni olóńdá wa
1: aṣáájú wa ni
0: ọ àtẹ̀gẹ́dẹ́ mànàyẹ ẹ̀gẹ́gẹ́dẹ́ mẹ́rù wa
1: adáríwáyé o
0: ogo tí ọjọ́ ní tó sọ̀rọ̀
1: orúkọ jésù
0: agbára tí ọjọ́ ní tó sọ̀rọ̀
1: ó fà wọ́
0: mo lu agbára yẹn nítorí rẹ
1: kábíyèsí ọlọ́run o
0: má jẹ̀mú orí bí agbèrè bu
1: kábíyèsí ọlọ́run
0: o mo lu agbára yẹn nítorí rẹ
1: adáríwáyé
0: àṣàṣì inú ọjọ́
1: orúkọ jésù
0: tí ọjọ́ ò fi fún yọ
1: orúkọ jésù
0: èmi ni kò dọ̀la o ìnagbè jáde jáde o jáde o jáde o jáde o jáde o.
1: Adáríwájú!
0: Gbogbo Ìbàdàn gbọ́ mi.
1: Yẹ́sọ̀ bẹ́ẹ̀ni o.
0: Tí ò bá tí ò bá rí.
1: Ẹ o.
0: Lèyàn panu mọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tí ò ní fẹ́ sọ.
1: Bẹ́ẹ̀.
0: Ará Ìbàdàn gbọ́ mi.
1: Kábíyèsí o.
0: Mo máa rántí ìṣẹ̀lẹ̀ yẹn.
1: Ó yẹ sà.
0: Bí mo ti ń sọ̀rọ̀.
1: Adáríwájú!
0: Inú ọjà ńlá ló ti ṣẹlẹ̀.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ẹ sà.
1: Ó yẹ sà.
0: Báwo ló ṣe ṣẹlẹ̀? Ọmọ mẹ́rin ló bí. Ìkan bẹ nílùú òyìnbó.
1: Ó yẹ sà.
0: Mẹ́ta tó kù ń bẹ nìbàdàn.
1: Adáníwájú.
0: Ilé tó wà nílùú òyìnbó.
1: Kábíyèsí o.
0: Ó ní olúwọ́mọ. Ọ̀gá.
1: Ó yẹ sà.
0: Ojíjì.
1: Kábíyèsí o.
0: Ilé tí bẹ nílùú òyìnbó.
1: Ẹ o.
0: Ó ní màmí mò ń bọ̀ lé. Nígbà tó bá ń bọ̀ lé.
1: Yẹ sà.
0: Èmi dẹ̀ ti kọjá nínú ọjà lọ́jọ́ níjọ́ kan.
1: Kábíyèsí o.
0: Tí mo sọ fún ìyá yẹn. Ẹ o.
1: Mọ̀mọ̀.
0: Wọ́n mi wá o. Ẹ lọ búra ìsìn.
1: Kábíyèsí o.
0: Kóńgò ẹyọ kọ̀ọ̀kan.
1: Kábíyèsí o.
0: Mẹ́rin.
1: Yẹ̀sà.
0: Ẹ fi ṣètọ́rí àánú lẹ́nu.
1: Báwo.
0: Kí ilé òní tó ṣú.
1: Kóńgò kọ̀ọ̀kan lọ́nà mẹ́rin.
0: Ó pè mí ní elébi.
1: Kábíyèsí o.
0: Èmi tí mo sì páàkì Range Rover. Mo páàkì Range Rover.
1: Ó yẹ̀sà.
0: Títí.
1: Ee.
0: Mo fẹsẹ̀ rìn wọnú ọjà.
1: Ayérayé o.
0: Àwọn èrò ń bẹ̀ mí fún ìran ni.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ẹ sà.
1: Ó yẹ̀sà.
0: Èrò mẹ́mbà mi jẹ́ ṣé mo ti dá wọn lóòótọ́.
1: Bíbó.
0: Mo olúwa ní ìsọfún.
1: Ó yẹ̀sà.
0: Kóńgò ráìsì mẹ́rin.
1: Mẹ́rin lọ́tọ̀ọ̀tọ̀.
0: Fi tọrẹ fẹ́yàn lẹ́nu.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ó wá rò pé èmi ni mo ní kó ń fún.
1: Adáníwáyé.
0: Ó ṣépè fún mi lọ ni.
1: Yẹ̀sà.
0: Ọ̀gá. Ọjọ́ yìí dé.
1: Kábíyèsí o.
0: Ojú àbọ̀dé.
1: Orúkọ Jésù.
0: Tó ń fọhùn ní òní ọmọ rẹ.
1: Orúkọ Jésù.
0: Ojú yẹn pẹ̀lú mọ́. Ó pẹ̀lú mọ́. Ó dákẹ́. Dákẹ́. Ojú ibi. Ojú àṣìṣe àwọn òbí rí àná.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tí ń sọ̀rọ̀ ní òní rẹ.
1: Orúkọ Jésù.
0: Ojú àṣìṣe òbí àná.
1: Adáríwáyé o.
0: Tó ń sọ̀rọ̀ ní òní.
1: Àbínú àwọn wòlíì.
0: Ó yẹ dákẹ́jẹ́. Ọ̀gá.
1: Yẹ̀sà.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ọmọdé láti ìlú òyìnbó. Ìyá bá ní.
1: Kábíyèsí o.
0: Ẹyẹ àbúrò.
1: Ẹ o.
0: Ẹ gba kọ́kọ́rọ́ mọ́tò mi.
1: Yẹ̀sà yẹ̀sà.
0: Ẹ lọ bá ń gbé ẹ̀gbọ́n yín.
1: Kábíyèsí ní ẹ̀pọ̀.
0: Ní ẹ̀pọ̀ ti Èkó.
1: Kábíyèsí o ní Kẹja.
0: Ní Kẹja. Wọ́n gbé sí ẹ̀ náà.
1: Adáníwáyé ọlọ́run.
0: Tẹ̀gbọ́n-tàbúrò.
1: Ó yẹ sà.
0: Ọkùnrin méjì.
1: Kábíyèsí o.
0: Ìkan 37.
1: Jésù.
0: Ìkejì.
1: Jésù.
0: 34 years.
1: 34 years.
0: Wọ́n fẹ́ lọ gbé àkọ́bí wọn.
1: Yẹ sà.
0: Kó jẹ́ ẹ̀gbẹ́ wọn.
1: Ó wà ní ẹ̀pọ̀.
0: Ní ẹ̀pọ̀ ti Èkó.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ọ̀gá.
1: Yẹ sà.
0: Ẹ máa rántí accident yẹn báyìí o.
1: Ẹ o ẹ o.
0: Ìtòsí First Square ló ti ṣẹlẹ̀.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ẹni bá mọ bíríìjì tó wà First Square.
1: Ó yẹ sà.
0: Ní ẹ̀gbẹ́ títì ni o.
1: Ẹ o.
0: Ẹ ti rí odò ńlá kan.
1: Kọjá òkèrè.
0: Ẹ ti rí odò ńlá kan.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ibẹ̀ ló ti ṣẹlẹ̀
1: o. Ẹ o.
0: Lọ́dún náà lọ́hùn.
1: Yẹ sà.
0: Ọ̀gá.
1: Adáníwáyé o.
0: Wọ́n lọ wọ́n débẹ̀.
1: Kábíyèsí o.
0: Ẹ̀gbọ́n wọn.
1: Yẹ̀sà.
0: Ọmọ 45 years.
1: 45 years o.
0: Wọ́n dẹ̀ gbé. Wọ́n dẹ̀ ń kọrin.
1: Kábíyèsí o.
0: Inú wọn ń dùn.
1: Jésù.
0: Ẹ̀gbọ́n gbé wọn jayé lẹ́kọ̀ọ́.
1: Adáníwáyé o.
0: Kẹ́ tó máa bọ̀ ń bàdẹ̀. Wọ́n jayé.
1: Yẹ̀sà.
0: Wọ́n ti ra aṣọ. Wọ́n ti ra bàtà.
1: Kábíyèsí o.
0: Wọ́n ti ra gbogbo nǹkan tó dáa.
1: Jésù.
0: Wọ́n tún ra nǹkan fún ìyá wọn.
1: Adáníwáyé
0: ọmọ yẹn kọ̀ tún rẹ̀ tì.
1: Jésù.
0: Ó bọ́ sí táìmù tí wọ́n ń ṣe ọ̀nà lọ́wọ́.
1: Adáníwáyé o.
0: Ọ̀nà wọ́n ń ṣe ọ̀nà lọ́wọ́.
1: Kábíyèsí ọlọ́run.
0: Wọ́n ń wè ní gbogbo mọ́tò ń gbà.
1: Yẹ̀sà.
0: Àtàwọn tó ń lo Èkó.
1: Yẹ̀sà.
0: Àtàwọn tó ń bọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n ń wè náà gbà.
1: Kábíyèsí o.
0: Àwọn wàá máa rántí accident yìí
1: tẹ̀. Yẹ̀sà.
0: Ó lè kọlu tírélà.
1: Adáníwáyé o.
0: Tírélà yẹn gbá wọn bí ẹni gbá bọ́ọ̀lù.
1: Kábíyèsí o.
0: Ó di inú odò.
1: Ìkúnlẹ̀ abiyamọ.
0: Ó ti láǹdì sísàlẹ̀. Ni mọ́tò yẹn jóná.
1: Jésù.
0: Orí àpáta ni mọ́tò yẹn láǹdì.
1: Jésù.
0: Ó jóná ni.
1: Adáníwáyé o.
0: Yé.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ọmọ mẹ́ta.
1: Mẹ́ta tán.
0: Lẹ́ẹ̀kan ṣoṣo.
1: Kábíyèsí o.
0: Ẹ máa kẹ́.
1: Ìdílé kan.
0: Àbọ̀dì ojú àná.
1: Àbọ̀dì ojú àná.
2: Oh, yes, sir.
3: Oh,
2: yes, sir.
3: Oh,
2: yes,
1: sọ.
0: Ṣé kí n sọ̀rọ̀?
1: Ó yẹ sà.
0: Èmi ò mẹni tí ìyá rẹ bá jọjà.
1: Adarí wa yóò.
0: Tí bàbá rẹ jọjà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Kí wọ́n lé ìpèsè ra wọn.
1: Yóò sọ.
0: Pípẹ́ wọ ìyá yìí.
1: Yóò sọ.
0: Wà á dẹ̀ fojú sunkún ọmọ.
1: Ayọ̀rọ̀ yóò.
0: Ṣé wọ́n dọdọ ọjọ́ alẹ́?
1: Kábíyèsí Ọlọ́run.
0: Láti pọmọ mọ ẹ lọ́wọ́. Èmi ni kò dọ̀la o. Agbélébú Jésù.
1: Orúkọ Jésù.
0: Ó bá lẹ́nu mẹ́. Agbélébú Jésù. Ó bá lẹ́nu mẹ́. Ẹjọ́ ọ̀sà.
1: Ó yẹ sà.
0: Ṣé o ti ṣetán?
1: Ó ṣetán o.
0: Ẹ kí mi báyìí o.
1: Kábíyèsí o.
0: Àbọ̀dé má jẹun ọmọ.
1: Àbọ̀dé má jẹun ọmọ.
0: Ẹnìkan sọ pé.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ ṣe bọ́mọ òun wà láyé.
1: Jésù.
0: Ẹ sà.
1: Ó yẹ sà.
0: Ó lè wà láyé. Bí aláìsí láyé.
1: Bí aláìsí ni.
0: Kò ní jẹ́ èèyàn. Débi tó ń jẹun ẹ̀.
1: Kábíyèsí o.
0: Sọmọ yẹn ńlá mi.
1: Yẹ sà.
0: Abọ̀dé àná ni. Ọjọ́ dé ni.
1: Ẹ sà.
0: Ní sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọjọ́ dé.
1: Ó dé o.
0: Ọjọ́ fọ̀.
1: Kábíyèsí o.
0: A ní èmi ni bọ̀dá ọjọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: A ní èmi ni sìsá ọjọ́.
1: Ọ̀gá. Lọ́jọ́ kìíní àná.
0: A dé ni o.
1: Kábíyèsí o.
0: Abọ̀ ọ̀rẹ́ nìyẹn.
1: Yẹ sà.
0: A ní rántí. Èmi ni sìsá ọjọ́. A ní ọjọ́ wo?
1: Kábíyèsí o.
0: Ọjọ́ tó gbéra rẹ ṣe pé.
1: Ó yẹ sà.
0: Lórí nǹkan tó dẹ̀ mọ̀ pé ìwọ ló ṣe.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: A ní tó bá jẹ́ mi mo ṣe.
1: Kábíyèsí o.
0: Kì í má jẹ́ èèyàn láyé.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tó bá jẹ́ mi mo ṣe.
1: Tó bá jẹ́ mi ni o.
0: Ìwọ ló dẹ̀ ṣe.
1: Kábíyèsí o.
0: Ẹnìkan sọ pé.
1: Yẹ sà.
0: Àwọn èpè yẹn. A máa ń ṣe ní kékeré. Ọ̀gá.
1: Yẹ sà.
0: Ẹ ń ṣe ní kékeré.
1: Kábíyèsí o.
0: Ṣé o lérò wípé.
1: Yẹ sà.
0: Èrè ni. Mọ̀mọ́.
1: Yẹ sà.
0: Èrè kò.
1: Yàrá o.
0: Ẹnìkan bẹ nú ọjọ́.
1: Kábíyèsí o.
0: Ṣé o jẹ́ pé.
1: Yẹ sà.
0: Etí rẹ̀ ń lè tọ́tọ́tọ́. Ọ̀rọ̀ ló fẹ́ gbọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀lọ́.
1: Àìsà.
0: Ṣé o ṣetán o.
1: Èmi ṣetán o.
0: Ẹ máa ké.
1: Ó yẹ sà.
0: Àbọ̀dé má jẹun ọmọ.
1: Àbọ̀dé má jẹun ọmọ.
0: Tó ń sọ̀rọ̀ nínú ọjọ́ mi.
1: Tó ń sọ̀rọ̀ nínú ọjọ́ mi.
0: Dákẹ́ jẹ́. Oyè. Sásìkò.
1: Ko sásìkò.
0: Ṣùgbọ́n.
1: Yẹ sà.
0: Màá ṣiṣẹ́ lórí kìíní.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Fún ọjọ́ mẹ́ta.
1: Ayérayé o.
0: Ọjọ́ mẹ́ta.
1: Ọjọ́ mẹ́ta gbáko ni o.
0: Ó máa burú fẹ́ṣù.
1: Kábíyèsí o.
0: Àwọn ẹgbẹ́ máa mọ̀ pé.
1: Ó yẹ sà.
0: Ìkankan ti dé. Ọjọ́ dé.
1: Ọjọ́ dé o.
0: Ọjọ́ fọ̀hún.
1: Ó fọ̀hún.
0: Ọjọ́ èmi ò gbúdọ̀ fọ̀hún mọ́. Ó gbúdọ̀ pẹnu mọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀lò.
1: Àìsà.
0: Ọjọ́ ire gbúdọ̀ dé. Wípé ẹ̀lò.
1: Àìsà.
0: Èmi ni ọjọ́ ire.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Gba kọ́kọ́rọ́ mọ́tò.
1: Ó pèrè rẹ́díò.
0: Èmi ni ọjọ́ àánú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Gba kọ́kọ́rọ́ àánú.
1: Wọ́n gba àánú tiẹ̀.
0: Ẹyọ.
1: Kábíyèsí o.
0: Èmi ni kọ́kọ́rọ́ ìrànlọ́wọ́. Èmi ni ọjọ́ ìrànlọ́wọ́. Mo ti dé o.
1: Ìrànlọ́wọ́ dé o.
0: Ó yà gbé lé yìí.
1: Kábíyèsí o. Yẹ sà.
0: Ẹ máa ké.
1: Ó yẹ sà.
0: Àbọ̀dé inú ọjọ́.
1: Àbọ̀dé inú ọjọ́.
0: Jáde. Nítorí mi.
1: Nítorí mi.
0: Sínú ayọ̀ mi ló kọ̀ mi.
1: Sínú
0: ayọ̀ mi ló kọ̀ mi. Àbọ̀dé.
1: Àbọ̀dé.
0: Inú ọjọ́.
1: Inú ọjọ́.
0: Nítorí sínú ayọ̀ mi.
1: Nítorí
0: ọjọ́ ṣe yọ. Jáde o. Àbọ̀dé kò sáànú.
1: Àbọ̀dé kò
0: sáànú. Àbọ̀dé kò sínú ayọ̀ mi. Jáde inú ọjọ́ mi.
1: Jáde
0: inú ọjọ́ mi.
1: Ìwọ ọjọ́
0: mi gbọ́ ọ̀rọ̀ olúwa. Bẹ̀rẹ̀ sí ń fọ òun ògo.
1: Bẹ̀rẹ̀ sí ń fọ òun ògo. Adarí wa yóò.
0: Ìwọ ọjọ́ mi gbọ́ ọ̀rọ̀ olúwa.
1: Ìwọ ọjọ́ mi gbọ́ ọ̀rọ̀ olúwa.
0: Bẹ̀rẹ̀ sí ní fọ òun ayọ̀.
1: Bẹ̀rẹ̀ sí ní fọ òun ayọ̀.
0: Àná mi sọ̀rọ̀. Ó ṣe ń wo. Òní mi sọ̀rọ̀. Ó ṣe ń wo. Ọlá mi á sọ̀rọ̀ ògo. Ó ṣe ń wo. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.
1: Ẹ ṣe ń wo.
0: Ọjọ́ rẹ kó máa sọ̀rọ̀ ògo.
1: Méjè sùn.
0: À ń bọ̀ o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọmọ ìyá yẹn.
1: Ẹ
0: sà.
1: Kábíyèsí o.
0: Má ṣe fun ní ìròyìn.
1: Yẹ sà.
0: Àwọn ọmọ rẹ̀ mẹ́ta. Tí wọ́n lásídẹ̀ntì.
1: Kábíyèsí o.
0: Tí mẹ́tẹ̀ẹ̀ta jóná.
1: Ó jóná gúrúgúrú.
0: Olú ọmọ.
1: Kábíyèsí o.
0: Ẹ sà. Last born.
1: Yẹ sà.
0: Bó ti gbọ́ ìròyìn.
1: Kábíyèsí o.
0: Orí rẹ̀ tán. Last born yẹn yà wèrè. Ìyá fúnra rẹ̀. Ó ní stroke.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Mo kọjá nú ọjà.
1: Adáníwáyé.
0: Mo ti ṣọ́ọ̀bù ẹ̀ pa.
1: Jésù.
0: Mo ní ẹ mú mi délé rẹ̀.
1: Kí ló dé?
0: Mo dé ilé rẹ̀.
1: Kábíyèsí o.
0: Ẹkún ni n sùn.
1: Adáníwáyé o.
0: Mo wá ní sóhun rẹ ti. Ọjọ́ ìpìyànẹ.
1: Jésù. Jésù.
0: Nítorí ìrẹsì.
1: Jésù.
0: Nítorí ìrẹsì. Ọlọ́run tún wá sànú ẹ.
1: Kábíyèsí o.
0: Torí pé ó ti rí i pé.
1: Ó yẹ sà.
0: Ègún yẹn máa jà.
1: Adániwáyọ̀.
0: Ló ṣe rán mi sí ọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Pé kò fi Kóńgò rẹ́sì mẹ́rin tọrẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: O dẹ̀ ṣe.
1: O ṣe o.
0: O tún ṣe pèlè mi lórí
1: ni. Kábíyèsí Ọlọ́run.
0: Ká tó máa dáhùn.
1: Yẹ sà.
0: Ó ní mo ṣe dáhùn. Ẹ wò ó. Àpò rẹ́sì 30. Níbẹ̀ nínú ṣọ́ọ̀bù.
1: Wà ní ṣọ́ọ̀bù o.
0: Ẹ lọ kó gbogbo 30
1: yẹn. Ẹ máa kó lọ.
0: Mo ní ṣe mi ni.
1: Ẹ pa ògbóró mọ̀.
0: Èmi kọ́.
1: Káì ká.
0: Ṣé yóò jí àwọn ọmọ mẹ́rẹ̀ mẹ́tẹ̀ ta ni?
1: Sùn kábíyèsí o.
0: Mo ní wò ó. Ṣoré lè tó ya wèrè.
1: Kábíyèsí o.
0: Yóò sè o.
1: Jésù.
0: Ṣùgbọ́n.
1: Ó yẹ sà.
0: Àbọ̀dé inú ọjọ́.
1: Kábíyèsí o.
0: Ó gbúdọ̀ dákẹ́ nítorí ẹ̀.
1: Adániwáyé.
0: Ẹ̀yin wo lọ sà mí.
1: Ó yẹ sà.
0: Mo gbàdúrà.
1: Orúkọ Jésù.
0: Àbọ̀dé inú ọjọ́.
1: Orúkọ Jésù.
0: Kò ní wọlé ẹ̀. Bí ọ̀rọ̀ ẹbọ bá ti jáde.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó ní nǹkan fẹ́ fi yí dànù. Ẹ sà.
1: Kábíyèsí o.
0: Ẹni tí ò lè ṣe tó.
1: Ó yẹ sà.
0: Ó wá padà ṣe tó tó tó.
1: Ó ṣe tó
0: tó tó. Kóńgò rẹ́sì mẹ́rin.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kò lè túnu lára rẹ̀.
1: Rárá o rárá o.
0: Ṣùgbọ́n.
1: Kábíyèsí o.
0: Ó sọ pé.
1: Jésù.
0: Èpè ló ṣẹ́ lọ́jọ́ yẹn ṣe.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Mama.
1: Yẹ sà.
0: Wọ́n sọ fún wọn náà sùn. Náyọ̀ dé nira.
1: Náyọ̀ dé nira.
0: Olóòlè ṣe lórí ọmọ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó ti ṣe tiẹ̀.
1: Jésù.
0: Ṣé tó mẹ́.
1: Ṣé tàwọn ọmọ rẹ̀. Kábíyèsí Ọlọ́run.
0: Ṣé tó mẹ́.
1: Ṣé tàwọn ọmọ rẹ̀.
0: Ẹ sà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ wo ìyá yìí.
1: Ó yẹ sà.
0: Ìyá kan ké wá.
1: Kábíyèsí o.
0: Sórí òkè.
1: Ẹ
0: o. Gbọ́dọ̀ gbàdúrà fún.
1: Yẹ sà.
0: Ó ní dáàdì.
1: Ẹ o.
0: Mo ṣe.
1: Kábíyèsí o.
0: Ìrúbọ̀ tàwọn ọmọ mi.
1: Adániwáyé.
0: Kábíyèsí o. Mẹ́rin fún àkọ́bí ẹ̀. Mẹ́rin.
1: Yẹ́sà.
0: Fún second born.
1: Kábíyèsí o.
0: Mẹ́rin fún third born.
1: Ayérayé o.
0: Kò ní lọ́jọ́ kan
1: o. Rárá o.
0: Bó ṣe ń ṣe lẹ́yọ kọ̀ọ̀kan.
1: Yẹ́sà.
0: Títí o fi pé.
1: Adániwáyé o.
0: Ó méṣò kó pé.
1: Yẹ́sù.
0: Bó ṣe wá pé.
1: Ó yẹ̀sà.
0: Ẹ̀sà.
1: Kábíyèsí o.
0: Ó wá wúwa. Ẹ̀sà.
1: Ó yẹ̀sà.
0: Bó ṣe dé. Ó ní dáàdì.
1: Yẹ́sà.
0: Wọ́n mà ti mú ọmọ òun.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ọmọ òun wà ní sẹ́ẹ̀lì báyìí. Ọ̀làlẹ́jọ́ tó fẹ́ dá o.
1: Jésù.
0: Gbogbo ìwádìí tán wá.
1: Ó yẹ sà.
0: Wọ́n rí i pé.
1: Kábíyèsí o.
0: Ó wà nínú àwọn tó lọ jalè.
1: Ayérayé o.
0: Ẹ sà.
1: Ó yẹ sà.
0: Mọ̀mọ́.
1: Tọ́ba mi o.
0: Ẹ sà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó ti bá àwọn gáǹgì yẹn ṣiṣẹ́ rí.
1: Jésù.
0: Ṣùgbọ́n kò tẹ̀lé wọn lọ jalè.
1: Adániwáyé o.
0: Àwọn gáǹgì yẹn náà wá lọ mú.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Níjọ́ tán ṣe ìdájọ́.
1: Ó yẹ sà.
0: Mọ̀mọ́ yẹn wá fi ẹbọ yẹn ké pe Ọlọ́run.
1: Káì.
0: Ó ní Ọlọ́run ẹjọ́. Ó ní roti ìnirẹ́bọ mi.
1: Jésù.
0: Nítorí àwọn ọmọ yìí.
1: Ayérayé Ọlọ́run o.
0: Adẹ̀gbàdúrà.
1: Kábíyèsí o.
0: Wọ́n dẹ̀ ẹ̀sà.
1: Yẹ̀sà.
0: Wọ́n dá ẹjọ́. Ẹ̀wọ̀n.
1: Ẹ o.
0: 20 years.
1: Jésù.
0: 20 years.
1: Ayérayé o.
0: Fún àwọn gáǹgì márùn.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ọmọ tí ẹ nìkan.
1: Ẹ o.
0: Ni wọ́n fi sílẹ̀.
1: Alẹ́lúyà.
0: Ọmọ tí ẹ nìkan.
1: Yẹ̀sà.
0: Ni wọ́n fi sílẹ̀.
1: Kábíyèsí o.
0: Ẹ bọ.
1: Ẹ o.
0: Ó ṣù bàbà báyìí.
1: Ó tẹ̀lé ìtọ́ni ni.
0: O mọ májẹ̀mú tó nípa
1: ẹ̀. Kábíyèsí Ọlọ́run o.
0: Náyọ̀ndẹ̀rà. Dádì kan ti ṣe tiẹ̀. Ó yá ṣe tọmọ ẹ̀.
1: Ó yá lọ ṣe tọmọ rẹ o.
0: Mò ń retí ẹ̀.
1: Kábíyèsí o.
0: Tó bá ti wọnú ìṣura yẹn.
1: Ó yẹ sà.
0: Ẹ sà.
1: Kábíyèsí o.
0: Tó bá mọ ta fi ń já sórí òkè.
1: Adániwáyé o.
0: A fi ń já yẹ̀pẹ̀.
1: Ó yẹ sà.
0: A fi ń já símẹ́ǹtì.
1: Ẹ o.
0: A fi ń já blọọkì.
1: Kábíyèsí o.
0: A fẹ́ ó ń kọ́ chọ́ọ̀tì
1: ni. Ó yẹ sà.
0: Ẹ sà.
1: Bàbá mi o.
0: Pírójẹ́tì ò le tán.
1: Rárá o.
0: Lórí òkè.
1: Àtọ̀.
0: Torí iṣẹ́ pọ̀ tá à ń ṣe lórí òkè.
1: Iṣẹ́ pọ̀ rẹpẹtẹ o.
0: Tí ìwọ náà bá dé wàhálì.
1: Kábíyèsí o.
0: Má jẹ̀mú ni o.
1: Ó yẹ sà.
0: Lọ́rú ẹbọ tiẹ̀.
1: Ó jẹ́ lọ ṣe tiẹ̀.
0: Náyọ̀ dẹ́dẹ̀rà.
1: Náyọ̀ dẹ́dẹ̀rà ni o.
0: Ẹnjìníà.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Rìpíìtì àwọn ọ̀rọ̀ yìí o.
1: Má rìpíìtì o.
0: Tèmi yé mi o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó yẹ lọ́rú ẹbọ tiẹ̀.
1: Náyọ̀
0: dẹ́. O tí ì ṣe. Lọ ṣe báyìí. Ẹbọ náyọ̀ dẹ́.
1: Náyọ̀ dẹ́ nira.
0: Ó yà máa rú báyìí
1: báyìí. Ó jẹ́ lọ ṣe o.
0: Báyìí báyìí.
1: Ó jẹ́ lọ ṣe o.
0: Lọ rú.
1: Lọ ṣe báyìí báyìí báyìí.
0: TTB.
1: TTB.
0: 05 25 28 78 75 18 05 25 28 75 75 18
1: TTB.
0: Ọlájídé.
1: Ọlájídé.
0: Sinayomi.
1: 05 05 25 28 78 75 18
0: Mama kẹ́ ń gbọ́ mi. Wọ́n tútù sọ létí rẹ
1: o. Kábíyèsí o.
0: Pé kó orúkọ náà dẹ́ náírà.
1: Ẹ o.
0: Fún oṣù bàbà.
1: Ó yẹ sà.
0: Màá wá tú oṣù bàbà bà fún ẹ. Tó bá di ọ̀la. Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Sori sẹ̀tẹ́mbà tó wà
1: yìí. Yẹ sà.
0: O gbúdọ̀ jáde kúrò nù sẹ̀tẹ́mbà.
1: Ẹ o.
0: lofo
1: kabiyesi o
0: tori wipe
1: yes sir
0: gbogbo eni ti September ba ba pade yes sir
1: oh yes sir
0: o ma ngba nkan lowo
1: wa kabiyesi olorun o
0: at yes sir
1: oh yes sir
0: o gbo ni September lo koko de
1: kabiyesi o
0: o ye ka ti lu oni osun kejo
1: oh yes sir
0: sugbe dide to de
1: eh
0: o ni eyin meta to ku
1: kabiyesi o
0: pelu mi ogo mi le mo lo yes sir
1: adari wa yo
0: September
1: October November
0: December
1: ati December
0: yes sir
1: kabiyesi o
0: ori ta logo ti bere
1: eh ori September ni sir
0: o se yes sir
1: oh yes sir
0: mi o meni to sami
1: kabiyesi olorun o
0: ogo yin ma kari gbogbo oyin
1: meleso
0: so wa le
1: yes sir
0: nai ode nera
1: eh ode nera ni o
0: eh sare lo se ti
1: e o ke lo se bye bye
0: lo se ti e
1: ti de ko lo se o
0: ori re o ni gbe bodi
1: ah meleso
0: nai ode nera Oh yeah, Lord, we are what here. 900.
1: Oh,
0: get it. Oh, see, Lord, Shabai. Ebon 900.
1: 900 naira.
0: Oh yeah, Lord, bye bye.
1: Oh yeah, Lord, show.
0: Bye bye.
1: Oh yeah, Lord, show.
0: Lord.
1: Lord, Shabai, bye bye bye.
0: TTB.
1: TTB.
2: Big bag. Gaining velocity on Adaba FM.

0: ọmọ ti ń pè ìyá ẹ̀ tó ti ń pè lábíyamọ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí rí. Mo tún kí yẹn kú dédé àsìkò yìí, gbogbo abíyamọ ilé ayé pátá ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jèrè ọmọ. Ọlọ́wọ́ ọba ò ní fi wá sílẹ̀ fún ìyá jẹ. Mo tún kí wa ikú dédé àsìkò yìí, ọjọ́ ta wà yìí, iléeṣẹ́ rédíò alálùbáríkà ta wà yìí, ọjọ́ gọ́gọ́gọ́ ta wà yẹ ti mètò tí ó ṣe bẹ́ẹ̀ tí ó gorí agbágbé. Ǹlẹ̀ sì ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ yìí.
1: Oyún dọdún kan wọn ò dákẹ́.
0: Bí iṣẹ́ ayé ṣe rí nìyàn, ọmọ nìyàn a máa ṣèkà nílé ayé ń bí. Ìdí nìyàn ta fi pètò yìí láyé le. Àmọ́ kò wá sí báyé ṣe le tó ayé ò ní le mọ́, mi kò ní le mẹ́yìn.

0: 0829 no balaji agbaba balanu ni o ki wa lanfani eto yi gogogo ewo lo se be lo foju yin ri mabo lo lo bayi lori arun atesan to file aye yin lape to dago ara yin laamu sara yin yun ni kori o ma pa sadede ma pari woye aya jija gbogbo gba ara riro lore kore oju susu nti ni katelese ma kan ni gogogo bi igba teyan rin lori okuta bi igba teyan rin lori iso bi igba teyan rin lori igo bi igba ti o pago sile ton ni keyan wa te mole lai wo bata sai runun sun ti ni ko wa tese ma kuta ita ko ma gbon ririri iso wa won eda kan be ile to je pe bata yo sadede bo lese won wo ni mo nje kilo fa awon to ba wa nbo leyin won ni o pe ba alagbaja iya temodo bata ti ja bo lese yin yo wa wese yo mo wi yo wo pe ah won mo gbo ti bata bo lese ohun arun atesan lo se be ti nje be nitori omi ate eje ile ti nbe lagara oni to won ati so eleyin oni oduro dede to fi ri be mo kiyan ku kale omo ya jowo ebiniza lo ko mi wa ni ku moro leke ami le mero ide kata piloro ti wole asebi na ni mo fi nkin o mo pada bo na je ndodi keji lohun na e ku kale
1: ohun alan ga ku wole di gi wole di shu shu baba ma fi da ma eyo ti bi aye raye ku le ja
2: oja ni mo gbe kale yi ti o se ni bere nti mo nta o ya nbadan jare
3: iya tankete aye nle on bi o nsa loka fashion nbo lo woja aye o to gba imoran mi o ya lodo alaji agba baba alanu spiritual home o gbona bi elegun sepona o ngan lọna bayo kọpọ awọn to fẹ tatajere nsato eni wọkọ waya eni fẹ gbọmọjọ a lọ bẹ confirm ni ki nsasawọ ninu cash po owo aye kuro lara ni
2: sebi ilu akure ni won wa
3: be ni won wa ni di mango okiogba lojojo wednesday thursday ati friday so follow kada ni lafe junction akure ni luowo e lo pade won ni na god plaza lojojo saturday ati sunday opposite alafia hotel owo monday and tuesday ikai lo pade alaji agba ni bakusa street opposite ileya Bakusa iluare alaji aga koja be agaga yonu agbalu oloselu contractor eyin ni yonu agbalu wa fun bo ja otan telephone 0806397 0829
0: mo ti kiyin e ka bo pada foran ti mo lo lekan ni o ti soro nipa gbogbo yi ti mo wi bo late kan yi sara gbigbona ti ni kori o ma pari woye koyi o ma koyan aile se dede omokun lodo yawo ale jobi ele to ko ti o wa dede arun elesin o mesin isowa wo bi nkan be ile to je pe ikun won yo ko saide wu yo to bi gidigba sibe yo ro wi pe owo ni be ni ku ohun odun kini kojo odun keji koja odun keta yo ma pe kilo subu te ohun ko sai mo wi pe arun atesan lo se be awon idoti lo se be to sodo sinu e kódà wọn a ti máa kí lágbájá ìyá àtàmẹ̀dọ̀ ìyá àbejì ìyá àbẹ́ta ọdún kìíní ọdún kejì ìgbà tó bá wá ṣe ẹ̀wò wípé ó lọlé ilé ìwòsàn tó lọ rèé ṣe skáàni ni wọn pé kò sí nkankan bẹ́ẹ̀ ẹ̀kan sálájí àgbàbàbà láàánú ẹ̀gbọ́n mímọ́lẹ̀ tí fitewétegbò ṣètù sílẹ̀ fọmọ ni gbogbo àrùn àtàìsàn ilé tó ṣe bẹ́ẹ̀ tó ga gèlèmọ̀ sínú yíyan ni ó ṣe bẹ́ẹ̀ tí ó wálẹ̀ agbára ọlọ́run ni agbára tọ́lọ́run ọba mi fẹ́ gbé àtẹgbò ni yóò nọmba babari 0806397 0829 0806397 0829 nọmba alaji àgbà bàbá láàánú ni ẹ má flash bàbá o ẹ wá máa gbọ́ mi bẹ́ẹ̀ tí wọ́n ń gbé tò yìí ẹ wá pé àìsàn ò ṣe yín ó jẹ ẹ ní àìsàn ò ṣe yín ẹ àrùn àtàìsàn eléyìn ò sí ń gbèsè ayé ti yín ara yín le kókóókó kò gbà ládùúrà àrùn àtàìsàn ò ní í ṣe yín àmọ́ ń gbà tárùn àtàìsàn ò ṣe yín lè ẹ lówó lọ 1000 naira péré kò síyùn lápò tí ẹ sì lọ́mọ tẹ́ ń tán léèwé orí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ apá lápá ló ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń lọ léèwé ọmọ mẹ́ta tá a fi tẹ bí orí olórí ló ṣe bẹ́ẹ̀ tó ń bá yín tọ́jú ẹ̀ ṣòye orí bẹ́ẹ̀ o pé kẹlọ́rin sákọjá kádàrá àmọ́ ìgbìyànjú ń bẹ ń lé ayé ilé tó jẹ́ pé tẹ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ kàn sáwọn tó ń mojú lè já ọ̀rọ̀ kí wọ́n bá yín bẹ lọ́hùn ọ̀nà yín yóò là kóróko ni ìwo ló wá fi yín lápẹ́ ń gbèsè ayé tí ń ṣàmúbọ́ṣẹ́ ní ṣàìrọ́mọ bí ni ṣàìríjẹrí mu tí ń ní ṣàlàkálà ló ń gbò.

0: Gulawati, to son in the near. Hey, my tea, so can my tea, and you lend a low one, never I come one like barati, de county my fin, you like my county my dying, Lore, county my fin in a party. You call it a lari or coin, you. Ogun gbese jija lojo ojumo sibe sibe laso meji lori iko be tin je gbese to
1: kini mo se
0: mati e ma pariwo kilo se ko ju gba teyan se eyan nile aye nbi bawo ika eda se ri ni eyan iwe mimo kini iwe mimo keji te dori telesin abalaye ko ju gba teyan se nikan kitchen wa awon eto ta ki won to gbe gbese owo ta oni te wa sugbọn yin keyi to ba wa se be to fi yin la pe ngbese aye ti e kan sawo to moju le je oro e kan salaji agba baba laanu ke lori igba morun be e gbo mi daada se ri gbogbo ita afenu ba lori agbagbe e wa pe afenu ba ile e kan salaji agba baba laanu to ba jeru nkan ti baba le se ni o se be o pe bayi ni e jo salaye oro nitori gbogbo e kan la le we lori agbagbe to wa ma gbo mi se mo pe nile aye ta wa yi eda ma bebe faanu olohun oba mi eyonu olohun oba mi ni se bi kuku mo pe eyonu oba olohun oba lo jaju laye nbi eyin agbe aroko bodude mo kiyin e ni sise fomo elomi je o eyin agbe aroko bodule laye nbi ere oko yin yo ma taboku aboku ayo ma so digbe ni ni latare eyonu olohun oba e wa ma gbo mi ekan salaji agba baba laanu ke pe ko ba yin be lohun lori ere oko yin yen yo so boku aboku aboku ati o so jegbeni to ma ta boku aboku ani awon te don sise kan te don sise agbe kan yo ma pe ogba wo lo dasi yo wa pe olohun oba lo ba n seto olohun ba yo ba gbogbo wa se ti wa mo gba ke eyan gbegbese ni atajere fun ya loja ati baba loja laye nbi o se owo yo ma gbase nla nla igbe nla nla ni malun ke ìyà lajẹ baba lọjà pẹlú èrè rẹpẹtẹ pẹlú ọjà ilé tó gàárù ìrìn àjò tẹ fẹ lọ yẹn yóò ṣe bẹẹ yóò bọ sí fún yín kò tẹ ń dùn látọjọ tó pẹ ìrọrùn ni yóò jẹ fún yín ẹ wà rí gbogbo ẹ gbogbo ẹ ẹ kàn sálájí àgbà baba láàánú kẹlọrì gbàmọràn bẹ nítorí wípé ojú kan tẹ dúró sí yẹn kò wù mí kò wù ẹyin fúnra yín gan ńgbà táwọn tó ga ń nàgà kí ló dé tẹni tó kúrò wá lè fò ẹ tètè gbégbèsè oje kí wọn má jẹyìn máyé o nọmba bàbá rè 08063 97 0829 ẹ jẹ́ ẹ̀ tún pè lẹ́ẹ̀kan sí 08063 97 0829 nọmba alhaji àgbà bàbá láàánú ni bàbá fúnra wọn bẹ́ẹ̀ kalẹ̀ fún ti dédé àsìkò yìí bàbá mo kí yẹn kalẹ̀ kí gbogbo olùgbà àtòlùfẹ́ wa kalẹ̀ tóní.
2: Ẹ kalẹ̀ o ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ wa lórí ètò yìí ìlú tá a wà ní àbáwọn ìlú tí wọ́n mú létí wà àbẹ́ǹtẹ láǹfààní àti gbẹ́ ètò yìí ní orílẹ̀-èdè bòmíì gbogbo alákíra wa pátákó àjíǹde arọ́mọ ẹja ẹ̀sìn tí ò gbógbò ní sẹ́nu kọ̀ọ̀kan wa bàdẹ̀ ṣe má gbàládùá ní gbogbo ìgbà pé ẹni tí sì ń bẹ lórí àìsàn náà olúwo mú wọn lára dá àwa tára wá sí wà ní báyìí olúwo ọba kò ní fẹ̀sẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan wa náà orúkọ èmi tẹ̀ ń gbọ́ náà ni alhaji àgbà bàbá láàánú òdú ni bàbá láàánú jẹ́ kì í ṣe àìmọ̀fólóko nílẹ̀ yorùbá yìí kì í ṣe ìpínlẹ̀ ondo yìí nìkan nílẹ̀ yorùbá pátápátá lórí àwọn nǹkan tá a gbé lọ́wọ́ tá a fi ń dára ẹni lẹ́kọ̀ọ́ nítorí pé téèyàn bá ti ń ṣe ní gbogbo ìgbà ìdára ẹni lẹ́kọ̀ọ́ ni ndàfi ni ló máa ń jẹ́ àwọn èèyàn dẹ́rìn lórí ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe fúnra wa yìí ó ti ṣàǹfààní fọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn èèyàn ti rí ìwúlò ìdánilẹ́kọ̀ọ́ náà ṣùgbọ́n fún ọ̀ tó bá já sí pé àkọ́kọ́ tiẹ̀ rèé tí o tí ì gbọ́ rí ìwọ náà ó láǹfààní láti rí kan àbí méjì mú nínú àwọn àǹfààní nǹkan tá a bá ń sọ èyí tá a fẹ́ sọ yìí ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú ẹ kọ́kọ́ gbọ́ àwọn ibi tẹ́ ti lè máa rí wa àtàwọn ọjọ́ tẹ́ lè máa rí wa ẹni tẹ́ bá wà nílùú Àkúrẹ́ àti gbogbo agbègbè rẹ̀ ọjọ́ Wednesday Thursday Friday lẹ́ẹ̀mọ rí wa Lákúrẹ́ gbogbo bí kíni tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dákúrẹ́ sọ pé lọ sí Lafẹ́ Junction tẹ́ bá ti dé Junction sọ pé lọ sí òkè ọgbà ní ọ́fíìsì bàbá láàánú ó gbé yín dọ́dọ̀ wa ẹyin te ba wa ni Ondo Road to pe ona Ondo Road rin ti yin je mo eyin mo pada wa si lafẹ mo ba ti se mo wi ni gbogbo igba na niyan e duro ni second gate mechanic junction so pe nlo si office baba laanu loke ogba idi mango wo gbe ni dodo wa ojo Wednesday ojo Thursday ojo Friday

0: le ti gbo latenu baba alaji agba baba laanu agba omi mo le ti fi tewe te gbo osetu sile fo mo niyan eje se be eje fi number baba lede ka ma fi yin ose lo fun ti dede asiko number baba re 0806397029 0063 970829 eje tun number e pe leyan kan si 0806397029 mo kiyan ku kale mo ya jowo ebiniza loko mi wa ni ku moro leke amele mero ede kata piloro ti wo le ase bi na ni mo fin kiyin o digba o
1: ohun alanda ku gole didi gole disu sugar baba fi gbo eyo ti bi aye raye ku de ja
2: o ta kojo olukodo iṣẹ ọwọ awọn ara bi ti n sọmọ ologo dọmọ olofoli
3: o ya tete
2: to ẹni tọlọrun ko kọkọrọ itusilẹ
3: ile lọwọ
2: alhaji agba baba alanu spiritual
3: ọkùnrin dandan
2: eyikeyi aisan ara
3: o ṣẹṣẹ bẹrẹ tabi ọlọjọ pipẹ
2: mami sam fe
3: aṣiri bimo
2: eyanu ẹbi awọn agba
3: baba alanu kajuẹ
2: agayanu agbalu
3: senti oyekoni lọwọ
2: contractors olóṣèlú
3: ń lọ fún interview
2: eyanu agbalu kọjá bẹẹ
3: táwọn kan bá di alhaji agba
2: yóò tún orí àdì tún ń tiyan
3: ọjà rẹ ò ta ni
2: fẹ gbọmọjọ oyún ìjọ àṣírí bíbọ̀
3: àtúndì àṣínà
2: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfíràn
3: ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà
2: lọ́jọjọ wẹ́nẹ̀sì
3: tọ́sì àti friday nílùú àkùrẹ́
2: ńlá fẹ́jọ
3: sọ̀fọ́lọ́kadà pé
2: ilé bàbá aláàánú
3: ìdí mango lókè ọgbà
2: ló ń lọ
3: saturday and sunday
2: lè rí bàbá aláàánú
3: ní nagod plaza opposite àlàáfíà hotel
2: ìlú àwọ̀jọ
3: monday and tuesday
2: lè rí bàbá aláàánú
3: ní bakusa street
2: opposite ilé ìyá bakusa
3: ìlú ọ̀rẹ́
2: lè fún
3: 006 397 0829

0: mire kwa fopundo. Idabayasa. Oba to fi aye si abe obirin.
1: God that put space in the woman.
0: To gbe omo jade. Gbogbo yin te mo gba mi.
1: You that you hear me.
0: Lojojumo.
1: Everyday.
0: Mi mo bi o se se. Ni bi ona ti di. Iya halia. Bayi ni ani ti. O ni kokoro sika. Da fi di wi. Eni ton si. Ten ko le ti. Eni ton si. Ten ko le si. O ma Olorun ni. Ele aba huli. O ma ni ti mo so. Eni ton la ojo afoju. Ki o ala na fun ebi. Eni la na lagi ju. Se ko ni la na fun. Gbogbo ase. Gbogbo yin ton na dimo yi. Ona la. Lati oni lo ona la ila kushi iyanu keta iwe ranti
1: book of remembrance
0: won si bayo mi ha kada
1: hallelujah
0: ri balua asi siwe ni waju oba asi ranti modekai o ti si oba lore oba wi pe ki la se fun
1: won
0: si wo lo bayi
1: they happen in the book that now
0: kan kan ni bikan
1: for somebody somewhere
0: gogo bi o ti tile ko mo le maru ami to ma se ile kushi. Oh my God olorun mi o ni gba be kan tile ko mo ko de mo lenu oro iwo mo ti ti su ko gbogbo en to ngbo mi lori eto yi le mo gba to ti ngbo mi ile omo to ti won ti si we kan olorun si ran ti sara bi o ti wi o si se fun sara bi o ti so sara si
1: lori
0: ha ha. Lundi,
1: today,
0: he went to see for sick. Oh, Jiyama, Ella Kerry, Iyanu Ranlowo, my God, my God, my God, Tori Oluwa Jehovah, Yona Milowo, Tori Na, Mogbe Oju Mi Soke, Bi Okuta Lile, Emi Si Mo Pe, Oju Ki Yo Ti Mi, Ri Ale, Ekede Bi, Jina Mara Bi, Ede Bi A, Gbogbo En To N Gbo Mi, Iran. Lọ́wọ́ tó ríru ẹ̀rí bó yá gbà á. Ìrànlọ́wọ́ tòsí. Ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn. Ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin. Ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin. Lọ́wọ́ ọmọdé. Lọ́wọ́ àgbà. Gbẹ́ ìrànlọ́wọ́. Gbẹ́ ìrànlọ́wọ́. Gbẹ́ ìrànlọ́wọ́. Gbẹ́ ìrànlọ́wọ́. Olúwa wà á ràn mí lọ́wọ́. Sọ̀rọ̀ sókè.
2: Olúwa wà á ràn mí lọ́wọ́.
0: Torí pé.
2: Èyàn mi lé mi ò lágbára.
0: Mo ní Ọlọ́run tí mo ràn ní lọ́wọ́. Àwọn ìwọ ló mọ fìràn lọ́wọ́ wárí. Àwọn tẹ̀yàn bá rò pé. Àwọn tó bá rora wọn pé. Àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn. Tí wọ́n láti mọ̀. Bàbá ràn ọ́ lọ. O lè dá nkankan. Nígbà tẹ̀yàn bá yọwọ́. Ọlọ́run wa kọ́wọ́
1: ti.
0: Mere se de. Mi mọ.
1: I don't know.
0: Níbi tí ìtìjú ti fẹ́ dìde.
1: Mo ṣe bíi sweating for you.
0: Ìrànlọ́wọ́ dìde. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ìyanu ẹ̀kẹ́rùn-ún.
1: Number 15 ẹ̀kọ́.
0: Ìyanu ìdìdí òjijì.
1: The miracle of sudden lifting.
0: Ìdìdí òjijì.
1: Sudden lifting.
0: Ọ̀rọ̀ rẹ.
1: Your case.
0: Àwọn àdàbí pé.
1: We don't be like.
0: Ṣé bá a mọ̀ tẹ́lẹ̀.
1: But we know you before now.
0: Bó ló ṣe dókè.
1: How did you get to the top?
0: Torí òní rákòrò.
1: Because you don't crawl o.
0: Òní rìn.
1: You will not run.
0: Òní sáré.
1: You will not run.
0: Ṣe lágbe ẹ̀fọ́.
1: You will just fly.
0: Ọ̀rọ̀ mẹ́. Àwọn tó ti lọ níwájú. O fẹ́ lọ já wọn lẹ. O máa já wọn lẹ. Ẹyin tẹ́ wà ní Facebook.
1: YouTube.
0: Ẹ ṣí àvídíò
1: yìí.
0: Yẹrẹ kẹdùá. Mẹ́zàtò. Bẹ́ẹ̀lú àdáyà. Ẹ ṣí à. Ní ìgbà méjìlá. Méjìlá. Ọ̀rọ̀ ń jáde. Àṣà ń tẹ̀lé. Mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́. Ìrànlọ́wọ́ orí gómìnà rẹ̀ àgbáyé. Ẹ gbà á. Ìyanu ẹlẹ́kẹfà. Ìwòsàn. Iwosan. Ẹnikẹ́ni asàṣà nínú yín.
1: Animal sick.
0: Mo dún wájú ọ̀rọ̀ jẹ́
1: kẹ́kẹ́.
0: Àìsàn ara rẹ̀.
1: That sickness in you.
0: Ọfà ara rẹ̀.
1: How are you?
0: Àfiṣe.
1: That affliction.
0: Àránsí. Kó jáde.
3: Orúkọ mi ni Idris láti ìlú Gbé Airport Road. Olorun sori nla kan fun mi.
4: Ah, baba abẹ tare.
3: Be ni sir.
4: Mo ti gbọ voice.
3: O ti igba ti Olorun sori beta fun mi, itan ti mi gbọ ri mo gbọ. Won so fun mi pe igba tan bi daddy mi tan, iko mo tan bi le won pe beji ni. Nipa won ya kan wa binu pe ibeji bo kini kan wa gbọ mo yen. Won gbe won pa sa pa mo sa ja. Ta mo yen da fi keke tan fi ku. Won ni aye wa se pe latodun yen pe won ni bi beji mo le wa. But iya lenu Olorun ni pe bi mo se John ri oke ogo. Olorun wa se beta fun mi. O wa iya gbogbo won lenu. Koda nile awon eni to jo lori ebi wa ni ki mo ko mo bo wale mo ni mi ko mo wale o. Ipe eni to ba fe wa wo mo ko mo bo wa sabuja pe ori Olorun la lele. Won sa nse wadi lori omo yen. Ikoda ifundo lana. Won sa ni e ki lo so le ke funfun mo lowo mo ni te ba ri oro Olorun lori omo yi loku ko soro sa kankan ke so sa lo sele. Olorun authority lo se fun mo dupe lowo Olorun o.
4: Awon eyan ma bi beta lori oke.
5: Amen.
6: Ọ̀rọ̀ yìí ti jẹ́ jìjì.

0: le seru olola o
1: o ke laye mi wa o
2: o dupe lara olorun fun nkan lorun se fun mi january ta wa si bayi won soro ni ka ra cement ile yan mo tin kon fun 17 years ni ile bo ile yan ko wa nbe but to the glory of god leyin ba ti mo ra cement yen mo akọ ile yan ta within january ti now lánàá tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ kóun máa da dúró lé wa ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra tí
3: a kúra. lona eléyìí tẹyìn nǹkan tẹlẹ ọdún mélòó
2: 17 years 17
3: owó ìgbà wo lẹ wá sí bí
2: january
3: ẹjọ́ àwọn tó ra cement
2: yes
3: ṣùgbọ́n ẹ sì wá kúrò bí
2: mo wá sọ fún ọlọrun mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn ọlọrun dẹ parí tiwa
3: lọdún january ẹnu january 6
2: bẹẹni
3: ẹ tún wá ra ilé ẹ ànọdá
2: tó wà lẹyìn ni olú àwa lòun fẹ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró de àṣùgbọn àti rà báyìí.
3: ẹ pàtẹ́wọ́ ẹ kílò ẹ dẹ̀ ń wò báyìí èèyàn wà ní december pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years
2: since 2007
3: ntẹ̀yìn ntẹ̀yìn ò wá lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin january 6 kì í dẹ̀ ṣe kó wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbà ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí bó ṣe kú olórí òkè
2: yìí
3: let double grace work for you.
2: ó
3: tó pè ní great mercy nìyẹn tún lọ ra mi.
2: ọ̀rọ̀ yìí ti dé kìkì.

0: Praise the Lord. My name is Reverend Gabriel Ayodeji. Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá nínú ẹ̀mí. Mo dẹ̀ Ọlọ́run orí òkè yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi. Èkó mo wà sà.
1: Èkó lẹ ti wá bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ sà.
1: Èmi náà máa dékò lẹ́jọ́.
0: Lákọ̀ọ́kọ́, níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àkọ́bí mi ó sì tó jẹ́ pé ó ń bì. She was vomiting. Mo fẹ́ gbé lọ sí hospital, ó dákú. Mo wá ṣàbá mi rescue, mo padà sílé. Omi orí òkè wà nù ilé. Mo nígbàgbọ́ nínú ìpè sáàmù òjò. Mo nígbàgbọ́ nínú ìpè májẹ̀mú orí òkè ògo. Mo á sọ fún ọmọ mi, mo ní, I ask my daughter, mo ní, do you believe in this word? Ó ní yes. Mo wá fun ní omi yẹn mú. Mo wá fi wọ lójú. Ó sùn láì gbé lọ sí hospital. Ọlọ́run dẹ̀ wò sàn.
1: Lójú ẹsẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún mi. Tó bá jẹ́ nìyẹn ló dúró.
0: Wọ́n ti má sọ̀rọ̀.
1: Tó bá jẹ́ nìyẹn ló ṣe yìí ni wọ́n á ti
0: fẹ́ràn. Wọ́n á sá lọ. Tó bá jẹ́ nìyẹn ló dúró mi, á ti má sì lè gún. Onídúró. Nígbà bàbá ní ká máa gbàdúrà. Mo rí áńgẹ́lì tó wà lé orí òkè yìí tó jáde. Ó sì wá ojú yìí ti máa ń yọ mí lẹ́nu. Nígbàkúgbà ojú yẹn máa ń da omi ni. Ṣùgbọ́n nígbà tí bàbá ní ká fi ọwọ́ lébi tó ń dùn wá, ká fi ọwọ́ sí ká gba ní ẹ̀ẹ́méje. Bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀, áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde. Ó sì wá bá mi, ó sì fọwọ́ kan ojú náà. Mo rí ohun kan tó jáde nínú ojú náà. And I discovered that the light was clear. And that was how I'm healed from that eyes. There is power on this mountain. I can testify. And there's no day I call on the God of authority that God disappointed me. Praise the Lord.
1: Hallelujah.
2: Ìgbà wo lojú yìí ti ń dùn?
0: Sà, ó ti pẹ́ sà.
1: Ó tó sùn mẹ́yọ.
0: Sà, ó ti lé lọ́dún mẹ́wàá, omi máa. Nígbà tó bá di ìgbà ọ̀rùn báyìí, omi máa jáde lójú, mo máa ń lo glasses mi. Tomi máa jáde, tomi máa bí ìgbà tó bá ní èèyàn sọkún. Omi ṣe máa ń dà lójú mi.
1: Kí lẹ wá rí sí?
0: Sà, bí mo ṣe ń gbàdúrà, áńgẹ́lì yẹn wá, ó sì fọwọ́ kàn mí lójú, mo dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní nǹkan kan jáde nínú ojú náà. Ojú náà mo dẹ̀, I now saw the light.
1: The light. And it's more clearer.
0: More clear.
1: Clap for Jesus. Agbára Ọlọ́run.
2: The power of God.
1: Kó parí ogun tó kù.
2: Amen. Finish every other
1: thing. Ó sì lè péré mọ́.
3: Lẹ́yìn ni mo jáwọ̀.
4: I enter into this zone.
3: Pẹ̀lú àwọn áńgẹ́lì oríire.
4: With the angels of goodness.
3: Gbogbo ẹni sàmì.
4: I made our statement.
3: Ẹ̀sùn oríire
4: lọ́dún. Amen. You are blessed today.
3: Ayé ìlà jáwọ̀.
4: We enter into this life.
3: Gbogbo ìdààmú ọjọ́ tó
4: pẹ́. Every long time problem.
3: Ẹ máa gbiná dà.
4: Ṣé fire.
3: Ẹyin wàhálà tán ni ò ní solution.
4: This problem is there no solution.
3: Ẹ máa gbiná dà.
4: Ṣé ṣe ṣe.
3: Yàtà Farubi.
4: In the name of Jesus. The word of Lord that thunders.
3: Ohun Olúwa tó mi agege.
4: The word of Lord that shake the wilderness.
3: Ohun Olúwa tó ni ọlá
4: ńlá. Word of Lord has get
3: well. Ṣẹbi níwájú Olúwa
4: yìí. The word is God.
3: Ní àwọn òkè yọ bí
4: ìjà. All this night like that.
3: Ẹ kórí sókè lónìí.
4: Lift up your heads today.
3: Ẹyin ẹnu ọ̀nà.
4: Oh ye gates.
3: A fẹ́ fa àwọn ìṣẹ̀dá jáde.
4: Lord to pull out some destinies.
3: Láti inú kòtò ayé.
4: From that evil place.
3: A fẹ́ gbé àwọn ayé jáde.
4: Lord to lift up some lives.
3: Nínú ìdè tó pẹ́.
4: From that long time point.
3: Bàbá.
4: Bàdá.
3: Nítorí orúkọ rẹ̀.
4: Because of your name.
3: A béèrè fọwọ́ ìtúsílẹ̀.
4: Ní
3: orí òkè Sioni.
4: Ọ̀pọ̀ máa ń sáyọ̀.
3: Ní ìtúsílẹ̀ yóò wà. Yóò sì jẹ́ mímọ́. Àwọn ọmọ Jacob. Wọ́n ní ìní wọn.
4: Jẹ́
3: gbogbo ìṣẹ̀dá.
4: Sórí
3: mi gbọ́lọ́wọ́
4: yìí.
3: Níbi àdì ọmọ.
4: Níbi àbáhùn.
3: Àwọn ọmọ Israẹli.
4: The Israelites.
3: Àti ọmọ Júdà.
4: Àti ọmọ Júdà.
3: Àjùmọ̀kọ́ wọn ní
4: ìbẹ̀. They were gently held captive.
3: Àwọn tó dì wọ́n
4: mú. Those that held them.
3: Wọ́n dì wọ́n mú sísè.
4: Held on to them tight.
3: Wọ́n kọ̀ láti jọ̀wọ́
4: wọn. Refused to let them go.
3: Ṣùgbọ́n olùgbàlà wọn lágbára.
4: But the river is strong.
3: Ní gbígbà.
4: He said
3: me. Yóò gbà wọ́n.
4: He will save them.
3: Àti láti gbà
4: wọn.
5: And to save them.
4: Bẹ́ẹ̀ wọn jáde.
5: He will bring them
4: out. Sinu ogo.
5: Abuja to glory.
4: Yẹ́n ló jẹ́ wá o.
5: That's why we are here.
4: Baba alátìlẹ́yìn.
5: Father, I was
4: about. O ti fi ẹnu mi sí ọrọ̀.
5: You have made my mouth
4: open. O fẹ́ nu mi ṣàṣẹ.
5: Two into three.
4: Onígbogbo tá a bá ti ń sọ.
5: With everything we say.
4: Kó máa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́.
5: Shall come to pass.
4: Jẹ́ lórúkọ
5: Jésù.
4: Gbogbo ìṣẹ̀dá tó gbò mí.
5: Every test you hear me.
4: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
5: Hey, I receive deliverance.
4: Ẹni tó ń bẹ́ kúsù tó ń bẹ́ kú jí.
5: That one sleeping awake in the
4: chest. Bàbá mi ni gbàdúrà fún ẹ.
5: Then I should pray for you.
4: A ó pa ọ́ lẹ́rìn
5: lọ.
4: Gbogbo ẹ tó sun ẹkú kíkorò.
5: All of you being bitterly.
4: Gbogbo ẹ tó sun ẹkú kíkorò.
5: Those weeping bitterly.
4: Gbogbo ẹ tó sun ẹkú àṣìṣínú.
5: Those weeping with thee.
4: Ẹni sun ẹkú gbagba.
5: Those weeping
4: outwardly. Gbogbo ẹyin tí wọ́n gàn.
5: You that have been
4: mourning. Báyì ni Olúwa Jehova. Lórúkọ Olúwa. Ẹgbẹ́ ìtúsílẹ̀. Yàda Lábì. Ẹ̀dábà Lúkàdá Dábà Gbàdà. Ó dé o. Akókó ìtúsílẹ̀ mi ti dé o. Ó dé o. Sátani mo lọ mọ́ ọwọ́. Ó dé o. Akókó ìtúsílẹ̀ mi ti dé o. Ó dé o. Sátani mo lọ mọ́ ọlọ́wọ́. Ẹyin tẹ́ ń join ní Facebook lọ́wọ́.
5: You that join us on Facebook.
4: Ẹ ṣí a video yìí lónìí.
5: Share this video today.
4: Ẹ ṣe ní 31 times.
5: 31 times each.
4: Ọ̀rọ̀ ń jáde lọ́wọ́.
5: The word is proceeding.
4: Àṣẹ ń tẹ̀lé.
5: Authority back in
4: talk. Nǹkan márùn-ún náà sọ fún mi.
5: 5 things I'm told.
4: Number 1.
5: Àkọ́kọ́ nínú ẹ̀.
4: Repeated problem must come to an end.
5: Ogun tó lọ tó ń bọ̀.
4: Ogun tó ń lọ tó ń bọ̀.
5: Repeated problem.
4: O ti jẹ́rìí lórí ẹ̀.
5: O ti
4: dunnú lórí ẹ̀.
5: O ti padà wá. But you still came back again.
4: Mo pàṣẹ.
5: I decree.
4: Ẹ̀yin ogun tó ń lọ tó ń
5: bọ̀. Every current problem.
4: Lórúkọ Ọlọ́run
5: Israel. Ẹ̀yin ẹ̀rọ gbọ́dọ̀ bí
4: sẹ́. Ẹ máa gbin náà.
5: Ẹ máa kájú báyìí.
4: Wọ́n rán mi wá ní o.
5: I am sent.
4: Lina Anta.
5: Yes, I am sent.
4: Bẹ́dú Àdélé.
5: Ẹ̀mí mímọ́.
4: Ẹ̀rẹ̀gẹ̀dù.
5: Ẹ̀mí mímọ́.
4: Ọ̀kọ̀dájí.
5: Yes, Lord.
4: Ẹ̀yin ọ̀fà.
5: All you are.
4: Tó ń lọ tó ń padà.
5: That keep recalling.
4: Àṣàṣì.
5: Your agent.
4: Tó ń lọ tó ń bọ̀.
5: That keep recalling.
4: Lórúkọ Jésù.
5: In the name of Jesus.
4: Ẹ máa gbin náà.
5: Kájú báyìí.
4: Ẹ̀yin àfiṣe ayé.
5: You are religious of
4: people. Ìdàbàrádà.
5: In the name of Jesus.
4: Àwọn èèyàn gbúdọ̀ ní permanent
5: victory. Permanent victory. Bẹ́ẹ̀ni.
4: Permanent solution.
5: Bẹ́ẹ̀ni ọ̀nà àbẹ́yẹ tó máa
4: jẹ́ bá dálé. Ọ̀rọ̀ àdúrà dada.
5: Yóò.
4: Ẹlẹ́yẹ.
5: Ẹ̀mí Ọlọ́run.
4: Wọ́n àgbọ̀dọ̀ máa tinú ogun dẹnu
5: ogun. Jẹ́ wọ́n náà kó from bad to bad.
4: Wọ́n àgbọ̀dọ̀ máa tinú wàhálà
5: dẹnu wàhálà. Jẹ́ ká dúpẹ́ problem to
4: problem. Wákàtí àdúrà láwà.
5: This is the hour of pressure.
4: Jẹ́ ló kọjá.
5: Jábọ̀
4: ẹ̀dá
5: nígbà
4: lórí àyà olúwo dàdú lórí ìmọ̀lẹ́ dàdú ọkọ̀ jẹ́ bóyá dàdú yálẹ̀ máa
5: wọ. Thank you father.
4: Wọ́n ti ní ẹkún lọ sùn lójoojúmọ́.
5: They say you are weeping every day.
4: Ọ̀nà kejì tẹ́rán mi sí ni.
5: That is second place I'm sent.
4: Wọ́n tún pa ẹ lẹ́kún.
5: That thing making you cry.
4: Ó gbúdọ̀ pa ẹ lẹ́rìn.
5: Must give you laughter.
4: Sára sá sọpẹ́.
5: Sára sẹ́.
4: Olúwa pa mí lẹ́rìn.
5: God has caused me to laugh.
4: Yéèni ha.
5: Bẹ́ẹ̀ni.
4: Ribadua.
5: He has caused me to laugh.
4: Genesis 21.
5: Genesis
4: 21. Ní 1 to 10.
5: Sára
4: sá
5: wípé.
4: Fẹkúnrin lọ.
5: That man that goes around.
4: Yóò fi ayọ̀ padà wá.
5: He will be with them with joy.
4: Psalm 30. Ó ní ẹkún lè pẹ́ dalẹ̀.
5: He said with me 30
4: nights. Ayọ̀ ń bọ̀
5: láà. Joy come
4: out. Ẹyin tẹ́ ẹ sun ẹkún.
5: You that are with me present.
4: Ẹyin tẹ́ ẹ̀rọ náà lọ.
5: You that have no way out.
4: Ẹyin tí ẹkún ò jẹ́ kẹ́ gbé ayé.
5: You that been there and not enjoy
4: your life. Lónìí.
5: Today.
4: Ẹ sun ẹkún.
5: You will win them all.
4: Má jẹ̀mú tó ń rí ní ẹkún rẹ.
5: Don't bear it, you need your weeping.
4: Ó bàjẹ́ bẹ́ẹ̀.
5: Hey, man, this is not
4: today. In the name of Jesus.
5: Yeah,
4: man. Ẹ pé orúkọ
5: Jésù. Call the name of Jesus.
4: Olúwa dá ẹ kún mi
5: lọ. Oh Lord, stop my weeping.
4: Ẹ dàdúrò.
5: Stop my weeping.
4: Oyo yo yo yo yo yo. Ẹ̀mí mímọ́ o! Olúwa ẹ̀dá ẹ̀kọ́ mi dúró! Lọ fẹ́ fún bí mo sùn lọ́dẹ̀! Lọ́dẹ̀ ọmọ lórí ẹ̀yà lórí ṣẹ́gun! Olúwa ẹ̀dá dúró! Olúwa ẹ̀dá dúró! Olúwa ẹ̀dá dúró! Olúwa ẹ̀dá dúró! Olúwa ẹ̀dá dúró! Olúwa ẹ̀dá dúró! Ẹ̀mí! Olúwa fa ìwé ẹ̀kún ya lórí
5: ọ̀rọ̀. Lọ sí ẹ̀mí book of weeping.
4: Ìwé ẹ̀kún ti ayé
5: kọ. Men pray it very well.
4: Mama Lali.
5: Oh, pray, pray, pray.
4: Ẹ̀fà ìwé ẹ̀kú ya o.
5: Yẹ ẹja book of weeping.
4: Mo fẹ́ padà rẹ
5: ni o. I want to laugh again.
4: Yo yo yo.
5: Olúkọ ṣe. Ẹ̀mí mi mọ́. Ewé ẹ̀kú ti ẹ̀kọ́ lórúkọ mi. Ewé ẹ̀kú ti
4: ẹ̀kọ́ lórúkọ
5: mi. Olúwa fire.
4: Olúwa fire.
5: Fire.
4: Olúwa fire.
5: Fire.
4: Olúwa fire.
5: Fire.
4: Olúwa fire.
5: Fire.
4: Olúwa fire.
5: Fire.
4: Olúwa fire.
5: Fire.
4: Olúwa fire.

0: Are you physically kedere?
1: I am
0: you
1: watching me.
0: If
1: you're not
0: putting
1: your hands,
0: bo
1: all these 9 days,
0: yo kinjade.
1: I don't judge you.
0: No matter
1: what
0: you do, I will
1: do what I do.
0: Now, along Lona Messiah,
1: God has sent me to the world.
0: Elo swear come one day.
1: It's not time to attest to laughter.
0: Jabesi.
1: Jabesi.
0: He prayed. My journey be my journey
1: back. But
0: so toro lola ni mo se.
1: I
0: wanna learn your domes. But bon to ba toro.
1: Everything you ask.
0: Lola ma mo se.
1: Abraham
0: gbadua.
1: Abraham prayed.
0: Isaac gbadua.
1: Bo
0: ba ti amu gba won yen.
1: Okay, you don't remember those.
0: Jesus Oluwa.
1: Jesus our Lord.
0: O gbadua.
1: Pray.
0: Bible wi pe.
1: Ni
0: kete ti o gba ti a baptist yet.
1: As Christ was baptized.
0: Ni look forward.
1: He look forward.
0: O gbori oke.
1: He went to the mountain.
0: Ni look for 16.
1: He look
0: o si so kale pelu agbara mi mimo lati 14
1: pelu
0: agbara mi mimo ko kan wa lasan
1: eyan
0: n gbaru adua tawe yi
1: ko
0: mo pada pelu agbara adua tori awon ti o se pataki lati gbaru e iwo to mo paye nle o
1: lo
0: ka
1: second chronicle
0: 20 that is first one o le de meta o ti de sigo Josaphat won an la ma
1: they went to destroy him.
0: Of your arrest, who are you?
1: James got to
0: say,
1: he passed
0: a
1: prayer.
0: Only body of
1: you can overcome.
0: And it's a young paddy
1: that we have been to
0: glory social media.
1: I have to
0: paddy loaning.
1: We have taken to
0: the Lord so long
1: with your fruits
0: at your milk
1: and your water
0: and your
1: oil.
0: And you tell Walabuja to ban me, sir. No,
1: you mean that
0: I'm sorry of a burning.
1: There's for today
0: to your royal and low law.
1: I'll
0: let the mama
1: look.
0: No, my battery won't like Relene.
1: You receive an accuracy today.
0: Bẹ́ẹ̀ni ní Ìkòròdú.
1: Ọ̀sán àti Ìkòròdú.
0: Àwọn ìjọ wa gbogbo tí wọ́n ní program.
1: Ìlànà àjọ gbẹ́jẹ̀
0: fún ọ. Fọ́nrán Ọlọ́run sí ọ.
1: I thank God unto you.
0: Wà á ṣe rere.
1: You will transfer.
0: Ogun jíjà rẹ tán.
1: Lọ bá ti sọ́bà.
0: Ìdààmú rẹ tán.
1: Lọ bá ti sọ́bà.
0: Wàhálà rẹ tán. Indani Emobi. Wọ́n fi Pẹ́tẹ́rù sí túbú.
1: They put Peter in prison.
0: Ní Act 12.
1: In Act 12.
0: Àwọn ìjọ kọ̀ọ̀kan gbàdúrà. Wọ́n pa Jákọ́bù. Arákùnrin Jòhánù. Bọ̀ ní kété tí wọ́n gbàdúrà. Lórí Pẹ́tẹ́rù. Angeli kan lo yo.
1: God sent angel to Peter.
0: Wọ́n padà mú Paul àti Sila.
1: Paul and Silas
0: to Rome. Ní Act 16.
1: In Act 16.
0: Àdúrà náà ni àwọn èèyàn gbà.
1: He said prayer.
0: Wọ́n yin lọ, wọ́n dẹ̀ bọ́.
1: We praise God and they came
0: out. Oh, let's escape àdúrà.
1: You cannot escape prayer.
0: Tó bá mú kó gbọ́ mi lónìí.
1: But you hear me today.
0: Gbọ́dọ̀ gba àdúrà.
1: You must pray.
0: Ó rí pé gbogbo tó ń jẹ́rìí wọ̀nyí.
1: All those that are testifying.
0: Nígbà tán ẹnìkan ní mo olóhùn gba àdúrà kó lè ro owó mọ́tò
1: òru. Because they even pray to have money for
0: transport. Ní kété tó dẹ̀ wá.
1: And at last he came.
0: Gbogbo ẹ̀ dẹ́sẹ̀. Ogun rẹ̀ aṣẹ́. Àdúrà rẹ̀ aṣẹ́. À ń gba ọrẹ má jẹ̀mú lọ́wọ́. Oṣooṣù ni.
1: Àní
0: bó ṣe wulẹ̀ kó lé tó. Ọrẹ rẹ àti àdúrà rẹ ó ti gòkè wá. When you pray, give offering. Then when you pray, walk in holiness.
1: Rìn
0: nínú ìwà mímọ́. Sá fún iṣẹ́ ẹ̀ṣẹ̀.
1: Yóò
0: sì dà fún àwọn àdúrà wa tó kù. A fẹ́ lọ gbà. A pàdé lálẹ́
1: yìí
0: ní èrè
1: àwa
0: ní Gàríkì ní ẹgbẹ́ O Secretariat. Ó fẹ̀gbẹ́ kẹ́gbẹ́ pẹ̀lú ẹ̀ báyìí. Fẹ́ǹsì kan náà ló là wá. Àwa kọjú sí express ńlá ẹ̀. Ó ti rí bí bọ̀dù wa. Lẹ́gbẹ̀ títì. Ogun ṣẹ́ fún ọ. Àdúrà rẹ gbà. Ẹ jẹ́ tó gbọ́ tẹ́ni ìfẹ́ sọ.
2: Ìka lẹ́sà ọ̀rọ̀ tóòtì òkúṣọ́lù aláwọ̀ sàgbéra àdó tó. Mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run. Torí pé kí n tó mọ ìpè ọmọ tí mo ti là kọjá lóríṣiríṣi. Ọmọ adúpẹ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́ ni mí. Lábísí láti ìlú Èkó. Kí n tó darapọ̀ mọ́ orí afẹ́fẹ́ ọmọ tí ojú mi ti rí. Àmọ́ lẹ́yìn tí mo darapọ̀ mọ́ pípa ìpadà ohun wọnú ayé mi. Mo wá bẹ náà pé kẹ́mi jẹ́ kí n máa rí owó kí n lè lọ sí ìlú Ìkòjú. Mo dúpẹ́ pé ọjọ́ tí mo bu orí Ìkòjú báyìí. Ìyanu bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ayé àmọ́ mi. Mo dúpẹ́ o pé lẹ́yìn tí mo rí kúrò lórí Ìkòjú ni mo ní mo travel out. Mo dúpẹ́ o pé gbé aláyọ̀ dọ̀hún láyà tàlàfíà o. Iṣẹ́ ni máa lọ máa bọ̀ orúkọ Jésù kò ní jẹ́ ìnira o. Mo dúpẹ́ pé lẹ́yìn tóun náà lọ náà ni ẹ̀gbọ́n náà lọ. Ẹ lọ sí UK, ó ti wà lọ́run ní ayọ̀ àtàlàfíà. Ìwọ tó ń tàwọn ọmọ dáàbò bò wọ́n o. Mo dúpẹ́ iṣẹ́ ìṣe yóò ní ìbàjẹ́ wa máa gbòòrò sí i. Ṣé èyí mi ni o? Pẹ́pẹ́ náà ni ìgbòrí òkè ògùn lásán. Ṣé o wá máa bá mi ràn yín lọ́wọ́ o? Ọmọ yín náà, ọmọ aláàánú máa ṣe rẹ̀. Wọ́n ti ní ògòdé ní ògòdé.